ó sì rí ni bàbá obìnrin sọhùn gbogbo wa la jiyin ṣe wa lọjọ kan yẹn ṣúọ torí ìdí èyí ẹsàjà máa ṣe dáadáa ká sì máa gbàre sí tiẹ a tún ti dé láàjìyìn àti gbàdégbà ọba ètò ní lọ́jọ́ kejìlá ní oṣù kẹsàn-án ògbólógbò ọdún 2026 ẹni kọ́ àtúnkà ó tún lè díẹ̀ díẹ̀ ẹ̀mí

0: tó kú lé gbogbo ara ilé o.
1: Ìwọ lójú mi lọ, lọ́dọ̀.
0: Ẹkú àti gbàdégbà, àbáṣe ìrìn tó bá tó ọjọ́ mẹ́ta, ẹkú àti làákiri ni, ẹkú ọjọ́ mẹ́ta. Ǹjẹ́ kábíyèsí elédùmarè àwọn ẹgbẹ́ tó ti ń bẹ bí ọbẹ̀ ọba àwọn tó ti wà bí ọba tí ó sì máa wà nígbà tí bẹ̀bẹ̀ ọba sí mọ́ ọba tí ò láfi wí ọba tí ò láfi jọ ọba tó lágbára lórí ohun gbogbo òun ṣẹ̀dá ayé ó ṣẹ̀dá ọ̀run ó wá ṣẹ̀dá ara ẹ̀ lórí òfin ìdákàtó tó yẹ pé nìkan lè mọ̀ bóyá kọ ni bóyá bo ni a mọ elédùmarè ọba tí ò láfi wí ni bẹ́ẹ̀ ni. Àwọn aláàfáà sọ̀rọ̀ òjòkù olólùwọ́n bá ṣe rí ohun. Àwọn àfáà ní kúlù ṣe ìfà ní ìlàlá ìbáàkì. Wọ́n ní gbogbo nǹkan ayé ní òtàn ọlọ́run nìkan ní ó kú nǹkan bí èsì elédùmarè.

0: jẹ ni oruko yeye lua tori buhari successful na
1: yamazu ihuwa nka bi esi o aki yeye o amole fori ade o
0: Jẹ́ni orúkọ ọ̀gá wa nílé iṣẹ́ ìmúbá tún dé Ọláwúwo àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ ọ̀hún tó fi lórí GM ìsàlẹ̀ àwọn tí wọ́n sí ẹnu ìlọ́rọ̀ fún wọn tàbí wọlé láàjì. Abimora Sodiq ni yóò máa gbé wa sókè gbọ́ wa sílẹ̀ tẹ́lẹ̀ máa fi gbọ́ wa lórí ètò láàjì.
1: Ombodè
0: tí a nù lọ́wọ́ bọ́tẹ́ni wa ní láàjì àjọ máa ń ṣe ni kò sì ní bàjẹ́ láṣẹ ní jùmọ̀.

0: láì sí tàbí ṣùgbọ́n ọmọ olè gọ̀ kó mọ́ àwọn orúkọ ààrẹ dr tavik lè mí jẹ́ ọmọ tó ṣọ orúkọ bàbá mi kírun agunbẹ onílé òbí èmi nìkan kọ́ mo wá ọlọ́run ọba tàbí ẹ̀mí lẹ́yìn mi ṣe ìpín lákọlágbo ọmọ náà ṣẹ̀dá ayé ó ṣẹ̀dá òkè ó ṣẹ̀dá ilẹ̀ ó ṣẹ̀dá owó ọ̀tún ó ṣẹ̀dá owó àlàáfíà bẹ́ẹ̀ ló ṣẹ̀dá ojú ọ̀tún ló ṣe ti kéde ọlọ́run ṣe ní méjì méjì ní kílẹ̀ ayé ó lè dùn èmi nìkan kọ́ mo wá ọmọ mi lórí ètò náà wà ń bí ẹ̀yà wà só láńkàdú náà ni jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ń bí jẹ́ kí wọ́n mọ̀ jẹ́ kí wọ́n mọ̀.
1: Ó ṣeun Dr. Tavik ẹ̀yin mi máa sọ gbogbo ara ilé ẹ̀kọ́ àmójúbà tàmí tí bá wà lórí ètò àdìgbàdìgbà èmi máa sọ wípé àwa tábí tẹ́tẹ́ ọlọ́run fún wa ní dọ́bù sísí tó fún wa dà ló jẹ́ rí a ní èní pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀ tún gbádùn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbádùn wa tí ó sì tún dùn tí gbọ́gbọ́ tó kan sí orúkọ tèmi ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táíwò ẹ máa bá wa kalọ̀.

ẹ mọ̀ pé légelége ni bẹ́ẹ̀ ni légelége lásán egungun bẹ́ẹ̀ légelége lásán egun oko abala àbáyé bí labala àkọ́kọ́ agunbẹ́léwò labala ìkẹjì start máa ń gbé sẹ́gbà ara wọn atómi àtipó ẹsẹ̀ mọ̀ pé dandan ìkan láti wo jùlọ àwọn lọ abala ayọ́kà látún fi gbá ìdílé ni táwọn á fi òwe lẹ́sìn rọ tá a fi kó nílé pátápátá bá ṣe máa ń ṣe nù a sì nígbàgbọ́ pé ọlọ́run ló máa ń bá wa ṣe ní gbogbo ìgbà náà sì ni ó tún bá wa ṣe láàjì a kí yín o a kí yín káàbọ̀ àwọn náà kí yín kú ilé bẹ́ẹ̀ ni ẹni tí ò bá kí ni kú ilé ìyẹn pàdánù ẹ̀ káàbọ̀ bá a ṣe máa ń rìn wọ́n láàrin ilé tán lóhun sì bá wa rìn láṣẹ ní dùmọ̀ àti tèmi á sì tún dùn tí gbogbo àkànṣe láṣẹ ọlọ́run ẹ sá máa bá wa

0: ẹ̀rọ wa ni bàbá òbí ń pa fún àyẹ ká má ṣe jà ẹ tó bá já ń sìn tó bá lọ fún bù ó kù sí lọ́wọ́ nìyẹn torí ẹni tí ó wà nílùú báyìí sí ò tiẹ̀ jà ẹni tí ò bá mọ tó ṣe ni ó já sí tó ẹlòmíì kan lọ káà mọ tó ń gbé rìn ẹ kó kàn sáà ń lọ sáà náà ni tẹ bá fi lọ́wọ́ tí tó bá fi fìdí jálẹ̀ tó ẹ̀ka lórí wà láàlì náà ni.
1: ọ̀nì gbẹ̀yìn kò yé wọn. a ó sọ fún wọn pàwa ni yọ̀ wáyé.

rí torí àkókò wa la yẹn já kó papọ̀ àbáyinbí àti àgùnbí ilé wọn já kó méjèèjì papọ̀ ní bá ti pè wọlé ní bá ti kíra wa káàbọ̀ àti kíra wa agbára wa láyọ̀ náà nìyẹn àwọn àdàpọ̀ mọ́ àgùnbí ilé wọn àfi tá a fẹ́ ká fi ṣe àgùnbí ilé wọn láàjì mo rí nǹkan kan ní àná mi jẹta kọ́ wá ò pé káàbọ̀ fi ṣe àgùnbí ilé wọn pé tó lóra sí máa ń fi owó pamọ́ nígbà wàásẹ̀ àti bí a ṣe máa ń fi pamọ́ ní àsìkò yìí ìwọ ló máa wá ń pé wa ń bẹ̀ àbókì kan náà pèpè kó wá bá wọn gbẹ́ gọ́tà níbi kan lẹ́kọ̀ọ́ ní ọ̀sẹ̀ tí a wọnú ẹ̀yìn lọ́sẹ̀ tó kọjá òpin ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ náà ni níbi tí àbókì ti ń ju jígà sílẹ̀ mú kankan ìkòkò kan ni gbà tí ó ju jígà sí àwọn owó ẹyọ ló bá sẹ́yìn owó ẹyọ dẹ̀ ni wọ́n ná láyé ẹjọ́ àná owó ẹyọ tí wọ́n kó jáde ń bẹ̀ yẹn ó fẹ́ tó pẹ́ẹ̀nì mẹ́ta bẹ́ẹ̀ ni tó kún tó bọ́kẹ́tì mẹ́ta tó kún tí wọ́n kó jáde ń bẹ̀ léyìí tó fi hàn pé wọ́n ti fi owó yẹn pamọ́ ṣe mọ̀ wọ́n ti fi pamọ́ tipẹ́tipẹ́ mọ̀ pé àwọn jẹrẹsàn bíi méjì á ti lọ lẹ́yìn ẹ̀ torí nígbà tí wọ́n tún gbé ilẹ̀ síwájú wọ́n rí góò sínáàpù kan ń bẹ̀ nígbà tí wọ́n yẹ ìgò sínáàpù wò wọ́n rí pé ìyá 1893 àbí nǹkan ni ó wà lára ìgò sínáàpù yẹn púdọ́ọ̀tì sínáàpù yẹn ẹ ti mọ̀ pé ayé ìgbà kan ṣe kú ní tìyẹn wá kọ yé àyẹn sí ìgò yẹn lára lára àgọ́ yẹn wọ́n rí pé 1833 àbí nǹkan 1833 àbí nǹkan ni wọ́n ti so ẹ wá wo years yẹn sẹ́yìn so ilé tó túmọ̀ sí pé wọ́n ti fowó yẹn pamọ́ tipẹ́tipẹ́ táwọn jẹrẹsàn bíi méjì ti lọ kó tó di pé bóyá wọ́n á tún lé kan yìí àwọn afọwọ́ sí abala àsìkò yìí wọ́n ti fowó pamọ́ lásìkò yìí gbogbo ọ̀nà ni wọ́n ti fi fowó pamọ́ lásìkò yìí tó rọrùn ṣùgbọ́n títa ayé ẹjọ́ ọ̀hún àná yẹn a níbi tó ti wúlò a sì lákùdé táyé ìsìn náà a níbi tó ti wúlò a sì lákùdé ìyẹn mo fẹ́ ká gbéṣẹ́ gbé ara wọn kò yé yín ká fi ṣe àgùnbẹ níwò lẹ́yìn kò yé yín ṣùgbọ́n bá ṣe wá máa ń rìn náà yẹn nígbà tá a máa ń lò ní ẹ̀yìn ti nàìjíríà 091-230-8675 àwọn tòkè òkun ni wọ́n lo +234-81-42-49-1006 +234-81-42-49-1006

0: ṣe ń lẹ.
1: Hello.
2: Ẹ̀kọ́ àti
3: gbàdégbà
2: o.
3: Ẹ ṣeun bàbá.
2: Ẹ̀kọ́jọ́ mẹ́ta o.
3: Ẹ ṣeun.
2: Mo kí ẹ̀yin atọ́kùn.
3: Ẹ ṣeun bàbá.
2: Ọ̀nà Bọ́lá. Dr. Taofeek Omotoso.
3: Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá.
2: Mo kí àwọn bàbá bàbá wa gbogbo, mo kí àwọn ìyá ìyá wa gbogbo, ìyá títà, ìyá Sani.
3: Ẹ
2: ṣeun. Ìyá Dásọ́lá àgbò yín mo kí o.
4: Gbogbo wọn gbọ́.
2: Mo kí bàbá lẹ́jẹ̀ náà o.
3: Ẹ ṣeun.
2: Adédọ̀gbọ́n Ayọ̀dẹ́lẹ̀.
3: Ẹ ṣeun.
2: Ẹ̀kọ́ àti gbàdégbà, mo kí Alhaji Amba Ali Azeez.
3: Wà á gbọ́.
2: Ṣé ẹ rí ètè mú wá ní àgbàjọ yìí?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé mo lè pe ẹ kọ́kọ́ sọ ṣáájú owó ẹyọ ayéjọ yẹn pẹ̀lú sìnáàpù?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé wọ́n ṣe tíátà ẹ̀ ní àbí lórí?
3: Ẹ mọ̀ pé tí àwọn ọba sọ a máa ní àrídájú ẹ̀ máa ṣẹ́ǹdẹ̀ sí lórí WhatsApp lọ́la orí ìrìnì lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. N tó dájú ni n tó dájú ni èso mi ló mú bẹ́ẹ̀ ni.
2: Mo ti pẹ́nu lẹ̀ tí sẹ́gìdì bíi méjì mẹ́ta ti lọ lórí
3: ẹ̀. Bẹ́ẹ̀ ni.
2: Ọlọ́run
3: mọ́sàn-án wa. Ẹ̀yin
2: olè dánwẹ̀wò láyé ìṣẹ́yìn
3: o.
2: Ẹ̀wẹ̀ tí ẹ̀rọ gbọdọ̀ ṣe ní ìjòkó. Tánkì omi tí ó gbé sókè kà ṣe ayé ìgbà yẹn sì ni ọba owó ìgbà náà ₦20 ni tó dẹ̀ lódò tánkì méjèèjì mẹ́ta ní mẹ́bẹ̀ ìkan ní somi mbẹ̀ ìkan ní dìsáàjì omi ìyókù owó ló kún mẹ́ ₦20 nígbà wo ṣáìsì tán ni gbogbo àṣírí yẹn wọ́n dẹ̀ ti pààrọ̀ owó mọ́ wọn lọ́wọ́ owó yẹn ṣe bàjẹ́ so mọ́dà àwọn kan ojú ti lànà ojú ti là èló lẹ fẹ kó nu lé ganan ìṣẹ tẹ fẹ fẹ kó pa báńkì gbogbo ẹ wá
3: ó
2: dà transfer làwọn èèyàn ṣe láyé gàwẹ ojú ti là sí ayé jọ ọlọrun ẹgbẹ nínú àrí kọs àrùn wa kó má ti mú wa kúrò
3: rẹ bá. Ẹ̀mí ẹ̀mí ẹ ṣeun bàbá. Ẹ ṣeun ẹ ṣeun.
4: Ẹ ṣeun.
3: Ẹ ṣeun. Ẹ̀lọ́ o.
5: Gbogbo èèyàn lèmi náà tí àtiátiá wà lókèrè wò ní Rásájú o. Ẹni ilé iṣẹ́ náà kò ní dàrú mọ́ ẹ lọ, ẹ náà lè jí kí o ẹni bọ́wọ́ ẹkùn ìwé pẹ̀lú tókì ni.

0: ẹ jẹ́ ká sòrò níbẹ̀ ná. Hello, ká má fi dùn yín. Ẹ sà.
1: Ẹ pàdé lẹ́ẹ̀kan sí ẹjọ́. Ẹ ilé tí ò tí lọ jìnà sà.
0: Bẹ́ẹ̀ni.
1: Bóyá kò tí pè bóyá bí oṣù kan sẹ́yìn. Mo fẹ́ sáré lo owó kan. Mo fọmọ ní káàdì pé kó lọ sáré bá mi gba owó kan. Nígbà tí ó dé bẹ́ẹ̀, wọ́n ní kò sí network. Ok, by the way, ọmọ wa fún mi ní káàdì padà. Mo ní yóò padà lọ. Kò tí pè ṣẹ́jú méjì. Tí mẹ́sẹ̀jì fi wọlé, alert fi wọlé. Bí mo ṣe sáré lọ síbẹ̀ nìyẹn. Ó tó bí ọ̀sẹ̀ méjì kí n tó rí owó yẹn yanjú. Ó rọrùn láti fowó síbẹ̀ bọ̀dà àti gba rẹ̀.
2: Láti gbà jáde.
1: Ẹ worú yẹn.
0: Ẹ ṣe bàbá.
3: Mo jẹ́ káwọ́ ọ̀wọ́ yàrá ká mọ́ra wa o.
0: Ẹrí nǹkan ò lè dá kó mọ́ làbùkù. Ṣùgbọ́n àátan ìmọ́lẹ̀ díẹ̀ sí.
3: Ọjọ́ mi ni bòdá aláìní ní pẹ́rẹpẹ́pẹ́
0: ọ̀rọ̀ yẹn kájọ́ wọn yàrá. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Bọ́lá Tọ́yìn kí wọ́n kọ́ sọ díẹ̀ nípa ẹ̀.
2: O ṣeun Dr. David. Alákọ̀ọ́kọ́ ìfowópamọ́ ayé John pẹ̀lú àpẹẹrẹ tí o mú wá kò tí ì sí báńkì torí wípé irú àwọn nǹkan yẹn gan ti ń ṣẹlẹ̀ ló ṣokùnfà bí báńkì ṣe bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Onígo Smith láyé ìgbà náà lẹ́ni tí wọ́n ń kó nǹkan sí lọ́dọ̀ ìpìlẹ̀ ilé ìfowópamọ́ nù ṣùgbọ́n ní ayé ìtìsín béèyàn bá ti ẹ̀ padà sọ wípé òun kówó pamọ́ láì tí ì lọ jìnà tí ẹ bá ṣe ìṣẹ̀ta bọ́ sí ayé oní ayé olé òṣèlú ló dínkù because láì ayé ológun pípààrọ̀ owó nǹkan máa padà bọ́ ọ̀pọ̀lọpọ̀ owó jẹ́ táwọn kan sì wà tó jẹ́ pé àwọn èèyàn kan wà lórílẹ̀‐èdè yìí wọn ìgbowó sílẹ̀ fowó pamọ́ pàápàá bí tí ó kò rí àsìkò tá a sì tún wá wà nísìn oríṣiríṣi ọ̀nà ènìyàn tiẹ̀ tún wá le gbà láti fi owó pamọ́ téèyàn bá tiẹ̀ sì tún wá ní síbì kan tí ẹni ọba ní bá kú àwọn tó bá wà ní tó súnmọ́ èèyàn àwọn nǹkan kan bẹ ìgbésẹ̀ kan ń bẹ tí wọ́n padà gbé léléyìí tó yí tí òyì tí èsì tó yá kí wọn tó lè rí owó èèyàn gbà àti tíjọ́ àti tìsìn téèyàn bá sọ fún èèyàn wípé bí téèyàn bá lówó sí ìnáwó òfin nira ṣùgbọ́n tìsìn àfẹni tí ọba ní ke pọwọ́pọwọ́ olókù ọba ti ní ke pọwọ́pọwọ́ tó sì lẹ́rọ̀ níwọ́ bí nǹkan kan bá ti ẹ̀sọ́ onítàn wọn mọ̀ ibi tó lówó sí ojú ẹsẹ̀ ni wọ́n tẹ̀ tí wọ́n mọ iye tí ó ní ní ilé ìfowópamọ́ tó fi lè jẹ́ wípé owó yẹn lè mọ́ rà lọ dandan àfi bí wọn bá lè ṣe akitiyan gbígbà rẹ̀ ni ṣùgbọ́n ní tíjọ́ ẹni ọba gbé síbì kan tó ń tàn náà ọba ti sọ fún yẹn pé ibi tó ń bò mọ́ àbí ibi tó ń ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ni gbogbo àwọn tó ń dáko yẹn téèyàn mọ́ rí bẹ́ẹ̀ nínú oko èmi náà ti sá lápàpàdé ẹ̀ rí nígbà tí wọ́n dáko ní ìwéré tàríbà nínú oko ìtìsín ó sì rọrùn ju ìfowópamọ́ ṣe sì rọrùn ju tàyè ìjọ lọ.
0: Ẹ ṣeun.
3: Ẹ kò mí ẹlẹ́.

0: pásítọ̀ ọlọ́run á gbàdúrà gbogbo wa. Gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan pé kò sí tó dáa tí ò lábùkù. Bí táyé ijó ọ̀hún àná ṣe lábùkù bẹ́ẹ̀ ni táyé òde òní lábùkù. Ṣùgbọ́n láyé ijó ọ̀hún àná tẹ́ni tó ní nǹkan ò bá tẹ́mi ni ò bá tí ì bọ́ ibi tó bá bù wọ́n yóò mọ ohun tó fi sàmì sí tí ó sì lọ́ọ́ kó kẹ́ nígbà tó bá gbóná tó bá ní di rẹ̀ láti lò.
1: Àtọ́jọ́ má ṣe mí ní bàbá Èkó láyé.
0: Gẹ́gẹ́ bí ti ọ̀nàrẹ́bù Bọ́lá Tẹ́rù dẹ̀ sọ pé nígbà náà kò tí ì sí ilé ìfowópamọ́ kan lọ́dà ẹ̀dá yẹn. Ìbí jẹ́ pé ibi tí oníkálukú bá lè fi pamọ́ sí náà ló fi pamọ́ sí ẹni tí ó bò mọ́lẹ̀ nù ilé ẹni tí ó kó sínú ọgbà tí ó sì lọ bò mọ́lẹ̀ lóko bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nígbà náà àwọn bàbá àwọn àgbà náà wọ́n nígbàgbọ́ pé àgbàlagbà ni kú wọn súnmọ́ nígbà tó bá ti di pé wọ́n dàgbàlagbà wọn ò lọ́mọ nǹkan tí yóò jẹ́ ọ̀rẹ́ nínú wọn tí wọ́n ṣàlàyé gbogbo ibi tí wọ́n bá bọ̀ nǹkan mọ́ fún torí ó sì ní pọ́nmọ́ tó wọ́n ti sọ níbi pé ọmọ eléyìí ó ní ọkàn ó sì dé ọdẹ ọmọ tó ti ń ṣe bí àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n àgbà tó bá dinú tí ò bá sọ fẹ́nìkankan bá gbọ́ náà bá lọ dúkìá rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ tó bá bọ̀ mọ́lẹ̀ náà ara mọ́ bẹ́ẹ̀ ni àbíkú dìtẹ̀ ni ẹlẹ́ni bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àgbà tó bá sì wà láyé pẹ̀lú aláàfin àgbà tó bá wù ní ọ̀nà tí ó lọ mú kẹ tí ó sì máa fà náà. Ṣùgbọ́n ayé tá a wà ń sì ń gbà tá sẹ́yìn pé owó tiwọn ni wọ́n ná nígbà náà owó ẹyọ ni bó ṣe pẹ́ tó nínú ilẹ̀ wọ́n ṣe kó jáde nítòótọ́ àwọn ilẹ̀ ti mí sí ṣùgbọ́n tí wọ́n bá fọ̀ yóò tún funfun ṣe padà ni. Ṣùgbọ́n omi ó tá a ná ṣe gẹ́gẹ́ bí olè bàrẹ́sà tó fẹ́pá yé lórí náírà lówó bá rá. Bí ẹ bá kó sínú ilé jù tó bá ti ń lo bí ọdún bíi méjìdínlẹ́ta ọdún bíi mẹ́ta ẹ̀rí pé yóò ti máa wo olú fúnra rẹ̀. Ṣé báyìí tí mo jáde làwọn yóò ti mọ̀ pé owó ilé ti pẹ́ lé. Ṣé bá wá fi ilẹ̀ bẹ́ẹ̀ fún bí ọdún bíi mẹ́wàá ọ̀sẹ̀ ti mú mẹ́tàn lọ́wọ́ tààrà. Lódì fáfẹ́ tí mo ní wọ́n rí lókè ọ̀yà yẹn tẹ́ bá rí owó náà yóò mọ̀ sí pé fẹ́ tó kó pamọ́ ni torí owó

0: ṣùgbọ́n àkùdé tó wà níbi tàsìkò yìí ni àwọn èèyàn ti sọ díẹ̀díẹ̀ yẹn.
1: Má bọ̀ ó gbẹ̀yìn lọ́rọ̀ mi láyé.
0: Ọ̀kanjú à ń dàgbọ̀ ọgbọ́n rí wájú àwọn míì tí wọ́n fi lè mọ ATM card nọ́mbà ẹ̀ ni kò ní wọ́n mọ kó owó díẹ̀díẹ̀ tí wọ́n fi kó tán. Láì gba ATM yẹn lọ́wọ́ ẹ̀ o. Tó bá sì kówó lọ sílé ìfowópamọ́ lénìí tó bá fọwọ́ ọ̀tún tẹ̀ka tó bá dojú kí tó bá fẹ́ lùgbà tó bá fọwọ́ sì tẹ̀ka tó yẹ pé wọ́n lóní ìkẹ́ wọn ní fún ẹ. Nígbà tó ní nǹkan wá wà láyé tó fọwọ́ ọ̀tún tẹ̀ka lénìí tó fọwọ́ sì tẹ̀ka lọ́la tí wọ́n fún tí wọ́n sì lójú ẹ̀ pọ́ ní tí wọ́n fún tí tó bá wá pé ìdà tán ṣe fàwọn mú lọ tí wọ́n kọ̀wọ́ fún ẹ̀ẹ́dẹ́gbọ́n ti lọ. Ṣùgbọ́n kò sí bí bá a ṣe rí méjèèjì náà ló lákùnrin méjèèjì náà sì ní ní ọ̀nà tó gbà dáa.
1: Ẹni ní ìrà bá bẹ̀ lápò ẹ o.
0: Ọlọ́run kó gbàdúrà wọn kó lọ sí ìjẹ́ka máa tẹ̀síwájú ẹ jẹ́ ká dì mí ká fẹ́ mi ìjọ náà ibẹ̀ yẹn ní mi a sì tún mú mi wà.

ẹ̀ríkọ́rọ̀ owó là ń sọ̀rọ̀ owó ọ̀bákọ́ni tí náà ẹ̀rọ̀ngbà tó ń dákọ̀ nìkan tó dákọ̀ ha ẹ̀ríkọ́ owó ọ̀rọ̀ owó kápá ń tò tọ́ ẹ̀ jẹ́ bọ́ sí agbára àyọkà pẹ̀lú ọ̀nàrẹ́bù bọ́látàrí ká tẹ̀síwájú ní ìwé tá ń kà lọ tẹ́lẹ̀ ẹ̀ ṣeun.

ẹṣin gbogbo ara ilé ẹ káàbọ̀ sí abala ayọ̀ka lórí ètò àtìgbàdìgbà orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táírò ìwé tí a sì ń kà ni egun alárí ẹ jẹ́ kí n mú wa sí ìrántí ibi tí a bá dé ní ọ̀sẹ̀ tó kọjá a rí i pé dúdú yẹmí àti ọ̀jẹ́láde wọ́n ti ń kẹ̀sà tí kábíyèsí sì sọ pé eléyìí tí wọ́n ń bá lọ kò lè sọ́ta kò lè sópè kí wọ́n gbé ọ̀nà míì yọ kí àwọn orí ibẹ̀ ni dúdú yẹmí sì ti sọ gúdúgbẹ ọ̀rẹ́ sí ọ̀jẹ́láde níbi tó ti bu bó ṣe di èrè bó ṣe di bí ẹni tó lọ dalẹ̀ lù lóko tó fi da pàǹtílù tó fi dèèyàn àti ti eléyìí tí ó ṣiṣẹ́ ní àkọ́kọ́ nígbà tí bàbá rẹ̀ ọ̀mọ̀pọ́mọ òun ni nígbà tó fojú sí ìyàwó rẹ̀ ibi tí a ti wá bẹ̀rẹ̀ ibi tí a bá dé ní ìjẹjọ́nù ibi tá a ti wá bẹ̀rẹ̀ irú èsì wo òun ni ọ̀jẹ́láde náà fún dúdú yẹmí kí sì tó ní nǹkan tí ó ti ẹnu ẹ̀ yan ẹ̀jẹ̀ a máa bá lọ. Bí dúdú yẹmí ti sọ àgbọ̀dì tí ọ̀rọ̀ báyìí sí ọ̀jẹ́láde tán ni ọ̀jẹ́láde dìde tí òun náà sì bẹ̀rẹ̀ sí pẹ̀sà pé ẹ̀tẹ́ tí ẹ gbọ́ gbogbo jẹ̀mọ́ wa ṣe ẹ gbóhun tí dúdú yẹmí sọ ẹni bá sọ̀kò ọ̀rọ̀ kó múra kó gbògúlùtù ṣe ẹ gbọ́rọ̀ àmọ́ ọmọ ẹrù tó pọ̀ tí jẹ́ káyà tí ọmọ ẹrù tó pọ̀ tí jẹ́ káyà ọba kẹ́ẹ̀pẹ́ o bàbá mi ṣe ẹ gbọ́ àmọ́ ọmọ okun ọ̀là bàbá ṣe ń wí ṣé kò ní sí nǹkan torí agogo ni mí n ò lóhùn òkè ènìyàn tó bá fọ̀pá kàn mí olúwa rẹ̀ àríjà agogo ìgbà tí n ó wí tán tí ò dàbá mọ̀ nígbẹ̀yìn dúdú yẹmí ṣé kí n wí o ṣé bí n bá wí kò ní sí nǹkan kan ará ìkọ́ ọmọ okun ọ̀là bí ọ̀jẹ́láde ti bèrè lọ́wọ́ ọba àti dúdú yẹmí pé ṣé kí òun máa sọ̀rọ̀ lọ àti pé ṣé kò ní sí nǹkan bẹ́ẹ̀ ni ọba sọ fún pé kò séwu lẹ́gbẹ̀rín ẹ̀kọ́ kí ó máa bá orin lọ bákan náà ni dúdú yẹmí sọ fún ọ̀jẹ́láde pé kí ó máa sọ ohun tí ó bá fẹ́ sọ òun gbà láàyè ni ọ̀jẹ́láde bá bẹ̀rẹ̀ sà pé ẹ̀tẹ́ tí ẹ gbọ́ gbogbo jẹ̀mọ́ wa ọ̀jẹ́láde fẹ́ sọ kísà ẹ sì tẹ́tí ẹ gbọ́ o èmi lọmọ eégún aláré àbí kókólé tí a sọ àkọ́bí lárìnàká ọmọ ìyádùn ní orí mòògùn jẹ́ oko lẹ̀mí àgbẹ̀ látijọ́ tẹ mo ti délé ayé n ọ̀rọ̀ jẹ́ tí wọ́n sọ nítàn pọ́jẹ̀ sí dẹranko ọba tẹ́ tí o máa gbọ́ eégún aláré ni bàbá tó bí mi eégún ọ̀jẹ́ ti gbé kowé jóògùn ìlàsà ọba ṣé kí n máa wí ṣé kò ní sí nǹkan kan ìgbà tí n ó wí tán tí ò dàbá mọ̀ nígbẹ̀yìn bẹ́ẹ̀ bá pé n wí dúdú yẹmí ń kọ́ ìgbà tí n ó wí tán tí ò dàbá mọ̀ nígbẹ̀yìn bẹ́ẹ̀ bá pé n wí dúdú yẹmí tó dorí èmi nìkan ọ̀jẹ́láde ọmọ ìyádùn ni bí àwọn ènìyàn ti gbọ́ tí ọ̀jẹ́láde tó ń béèrè lọ́wọ́ ọba àti lọ́wọ́ dúdú yẹn ń pé ṣé kí òun wí ṣé kò ní sí nǹkan kan ni gbogbo wọn bá ké sókè pé kí ó sọ ohun tó bá fẹ́ sọ kò kí yóò sí ohun tí ó ṣẹlẹ̀ kí àwọn rí kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ káwọn rí níbẹ̀ ni ọba náà ti sọ pé kí ọ̀jẹ́láde fi ọkàn balẹ̀ ọba ní kí ó sọ gbogbo ohun tí ó bá fẹ́ sọ ó ní kò sí ohun kankan tí ó lè là mọ́lẹ̀ tí nǹkan yóò ti ẹ̀yìn rẹ̀ yọ nígbà tí ọba sọ báyìí tán ni ọ̀jẹ́láde tó ń ki ẹ̀sà bọ́nu ó sì ń pè é lọ báyìí pé ẹ ṣe mo dúpẹ́ o bàbá mi ìyẹn rú ọ̀kẹ́ ọlọ́fàmọ́jọ ẹ̀yin lẹni kí n máa sojo gbùdùgbẹ̀ tí ń rọ̀ lókè yìí ń fẹ́ já ẹ jẹ́ kí kálukú fiyè sílẹ̀

0: cowboy, yeah. Eri iwe Yoruba o mo dun bi wa teyan ba nla yin ni. Ṣùgbọ́n ó dáa bẹ́ẹ̀ ká máa gbọ́ a lè máa wo àwa náà láti kà. Ṣùgbọ́n àwọn olóyìnbó máa sọ nǹkan kan wá ní tí ẹ bá fẹ́ fi pamọ́ fún àwọn èèyàn dúdú ni ẹ kọ́ sínú ìwé. Wọ́n ti mọ̀ pé wọn ò ní síwí ọ̀hún wò débi pé wọn ò mọ̀. Bí àwọn máa fẹ́ sọ ní gbogbo ìgbà tí mò ń bá ń sọ nípa àwọn oògùn òyìnbó. Pé àwọn oògùn àwọn òyìnbó ò kì í ṣàbò sí oògùn tó bá máa ní side effect wọ́n ti kọ́ sínú ẹ̀ pé ó ní side effect o. Bẹ́ẹ̀ sì ni ó ṣe rí ṣùgbọ́n àní àkínká ìrìnjẹ kọ́kọ́ kan pọ̀lọpọ̀ ó mọ̀ ní nǹkan báyìí ló lè tún padà yọ. Ibi tí wọ́n kàwé yẹn délé ni mo sì tún gbé nígbà láti jọ mẹ́jọ. Ẹ ní fẹ́ dá sí pé ká tó gbà pé bíi méjì àbẹ̀yìn ọ̀kan 09123708675 tàbí +23481424291006. Hello. Ẹ ṣeun.
1: Mo wà ní o.
0: Àmì ọlọ́run.
2: Àmì
0: ẹlẹ́dùnmọ̀ ẹ̀.
2: Ẹ
0: ṣeun.
2: Ẹ̀sùpẹ̀sì ni ìyá tó ń gbé wí kò ní pàtàkì járí dáadáa.
1: Ẹ ṣeun.
2: Tí ó tó yọ̀ lẹ́nu gbogbo tàtẹ̀yìn wá lọ.
0: Ẹ ṣeun. Ẹ
1: ṣeun. Ẹ ṣeun.
0: Ẹbí.
2: Ẹni gbàgbé ìmọ̀ o.
0: Àmì
1: ọlọ́run.
0: Hello.
1: Ètò gbogbo wa ni.
0: Àmì ẹ̀yọ́.
2: Olóyè Ayọ̀dẹ́lẹ̀ Adélòkun látẹ̀dẹ̀.
1: Bàbá o. Ẹ ṣe ẹ sá. Àmì olúwa.
2: Wọ́n ní àfikún sọ̀kò ní sọ̀rọ̀ gbúdù tó. Ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́. Mo ní àbájú náà tí wọ́n máa sọ tó bá mà sí ní ìgbà yẹn tí wọ́n máa sọ.
0: Ẹ ṣeun.

0: fili kan se re nle be ni. Hello.
1: Ito gugu wa ni.
0: Eseun. Eseun.
2: Awa náà sì ni àwa náà wa ọlọ́run ní tí fi ẹnì kankan pààrọ̀ wa rẹ̀ orúkọ ti tèmi lẹ́ẹ̀kan sí ni ọ̀nàrẹ̀wé Bọ́lá Táíwò tọ̀ tẹ bá wá nímọ̀ràn tẹ fẹ́ fún mi lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́pẹ̀ mi sí orí 07032617440 07032617440 ó di ijọ́ mẹ́jọ.

bẹ́ẹ̀ni Atunde Laje akọmọlédè Yorùbá. Abala ẹ̀ láti máa ń sọ nípa òwe tá a sì máa ń sọ ìwà tí wọ́n máa ń pa àti kí ni ìwúlò òwe ọ̀hún. Ibẹ̀ náà láti tún máa ń sọ nípa ìwọ̀ ìdílé àbí ìwọlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni bí ìwọ̀ ṣe wà ńlẹ̀ ló wà lókè òkun bẹ́ẹ̀ni. Tí ò bá sì sí sí òfin kò ṣẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ni. Abala ẹ̀ náà láti máa sọ nípa ìlera ara wa pé ká máa mójútó ìlera ara wa tó láwọn bàbá wa sọ pé ìlera báyìí ni ogun ọ̀rọ̀. Abala ẹ̀ náà sì láti máa fún ara lẹ́bùn mọ́dàrún lójú ẹ̀rọ mọ́dàrún lójú lásán tá a máa fúnra wa tá a máa fi jẹ́ bí nǹkan àtọ́jú ara àti nǹkan ìgbìyànjú ìgbésí ayé. Bẹ́ẹ̀ àti báyìí báyìí náà là ń sọ lẹ́ni tọ́lọ́run sì bá wa sọ láṣẹ Elédùmarè. Dr. Tavik Lèmijẹ́ Ọmọ́tọ́sọ lorúkọ bàbá mi Kírun Agunbẹ́ onílẹ̀ òbí. Lẹ́ni kí ni mo fẹ́ pa bí òwe àwọn bàbá wa máa ní pé iná ìsìsì kì í jómọ lẹ́ẹ̀mejì. Wọ́n ní iná ìsìsì kì í jómọ àbí kì í jóni lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́ òwe ṣùgbọ́n wọn ò mọ ìrìn àjò tó wà ní wọn àti màtúmẹ̀ ní pàtó gan-an. Òwe ńlẹ́sìn ọ̀rọ̀ ohun tí mo máa ṣàlàyé fún wa ní gbogbo ìgbà ni pé òwe ó máa ń jẹ́ kí nǹkan yára láti yéèyàn fífífí kódà àwọn ọmọ tí wọn ò gbọ́ Yorùbá rí tí wọ́n bá pa òwe lórí ọ̀rọ̀ kan ohun tí wọ́n fẹ́ fàyọ ń bẹ̀ ààyè tó bá ti jọmọ tó ní làákàyè. Kí n tó wọnú ẹ̀ lọ ní sànsàn mo máa ní pé mi ò dé mi ò ní kórókó márùn kó mi ò ní kólódò márùn dò mi ò ní kọ́ná náà máa yẹ̀nà ẹni tó fẹ́ lọ sókò ẹjẹ́ kó máa lọ ẹni tó ń lọ sọ́nà ẹjẹ́ kó yẹ ẹ̀yìn tẹ́ bá lọ tẹ́ bá débi tẹ́ fi wá sílẹ̀ bà wá ẹ̀yẹ́ kàn lọ sórí facebook ẹ̀ táì tavik ọmọ́tọ́sọ ẹ̀yẹ́ fọ́lọ́ ẹ̀ gbogbo tá a bá ṣe nígbà tẹ́ bá sílé gbogbo ẹ̀ rẹ̀ bá bẹ̀ lọ́wọ́ kan. Iná ń pè ní èsìsì gan-an. Kọ́lọ́ ọmọ ìjẹ̀kára burú nǹkan tó bá báyàn lójijì tó tó itọ́ lára ni wọ́n máa ń pè ní iná kì í ṣe iná tí wọ́n máa dá sí yẹn lára wọn tí wọ́n fi ń dáná yẹn gan o. Ẹ̀rí pẹ́lòmíì kọ́lọ́ ọmọ ìjẹ̀kári tí ọmọ bá kú mẹ́lòmíì lọ́wọ́ a máa parí pé òun pé iná ọmọ dùn. Àwọn ìwé kúkú ṣe pé bóyá wọ́n dáná sí lára ṣùgbọ́n bó ṣe bà lára sí tó ṣe dùn tó ló jẹ iná lára rẹ̀. Bẹ́ẹ̀ náà ni tí wọ́n ń pèlé sí yìí òun náà máa jóyàn bí iná ni. Àwọn míì sì máa ń pè ní yèrèpè bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n wọ́n ní iná ìsìsì pé kí ìjóni lẹ́ẹ̀mejì tẹ́yìn bá ṣe làákàyè ni o. Ẹni tí ò bá fi làákàyè sí ní èsì sílẹ̀ ìdólẹ́mẹ̀wá.

bẹ́ẹ̀ ni ẹ̀rí pòwe tó tún rìn papọ̀ mọ́ ni ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ ìgbàwọn tó bá padé lẹ̀ wọ́n wàá fi àrọ́ tó bá gbọ́n sí bẹ́ẹ̀ ni orí láyé jọ wàná ìdílé àwọn olùwọ̀n gbógun dìde síra wọn ṣùgbọ́n wọn alárokò tí wọn ó fi ránṣẹ́ tí wọn ó fi sọ fún wọn pé àwọn ń kógun bọ̀ ìgbà tí wọn bá fàrokò yìí ránṣẹ́ arọ tó bá gbọ́n òun ó ti máa wọ́n díẹ̀díẹ̀ kúrò nílùú hàn tí ó ti kúrò níbẹ̀ kó tó di gbógun òde ṣùgbọ́n arọ tí òun ò bá ṣe làákàyè ó sì lè máa retí pé gbà wọn lẹ́fẹ́ dé tí wọn ó dé lójijì tí ó sì gbógun lọ orí ẹ̀ ni wọ́n fi mọ́ làlálàjá pé ogun àbítẹ́lẹ̀ kì í parọ́ ṣùgbọ́n ètò bá gbọ́n ni iná èsìsì ò kì í jó mọ́ lẹ́ẹ̀mejì náà ọmọ tó bá ṣe làákàyè ni mo sọ lẹ́ẹ̀kan pé tí wọ́n ń pè lẹ́sìsì ni àwọn kan máa ń pè ní yèrèpè ewé ni tó sì ní èso tí ewé rẹ̀ bá kanra ó máa ń jó ní fàìfàì ni ó sì ṣe èso ẹ̀ náà ló kanra ó máa ń jó ní fàìfàì ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá gba inú èsìsì tó bá jó wọ́n ṣe wọ́n wò pé ó yẹ kọ́pọ́lọ́ rẹ̀ sọ fún pé òun gbọ́dọ̀ gbabẹ̀ mọ́ ọmọ tí ò bá ṣe làákàyò léwu pé bóyá bóun ṣe wọ̀ lákọ̀ọ́kọ́ ló jẹ́ kó yóò tún gbìyànjú ẹ̀ wò lẹ́ẹ̀kejì ìdí ẹ̀ mo fi ní pé ọmọ tó bá ṣe làákàyò yìí náà ṣiṣẹ́ òkè ń jó lẹ́ẹ̀mejì ṣùgbọ́n ibi tó ti kọ́ gbogbo wa lọ́gbọ́n rè yìí àwọn olóṣèlú wa tí a ń fi tá a ń fi ìka wa ṣẹ́sọ́ fún ní gbogbo ọdún mẹ́rin mẹ́rin yìí ìmí ètò bá ti fẹ́ dìbò wọn yóò lè sọ pé ẹni tí ò bá lóyún òun ó fún wọn lóyún àwọn míì wọn á wá sádùúgbò wọn á fọ́nà wọn ní káwọn tó lọ 100 days àwọn ti bá ń ṣe títí àdúgbò yín nígbà wọn bá wọlé tán fóònù tẹ máa pé wọn sí tẹ́lẹ̀ tí ẹ máa gbé pa ni ó máa gbé àwọn míì tiẹ̀ lè lò pa pátápátá ṣùgbọ́n ọmọ arọ tó bá gbọ́n àbí ọmọ tó bá gbọ́n tí ò fẹ́ kí ní èsì sí ojú lẹ́ẹ̀mejì ṣé tẹ́ ẹ bá ti rí pé tàn ní tàn tó bá ti gbìyànjú láti wá ẹni dànù fẹ́ni tó bá ṣe làákàyè ni o ní àwọn olóṣèlú yìí gbọ́n pọ̀ wọ́n ti ọkọ́ fìyà jẹ̀yàn ẹ̀sìn mọ̀ pé kò sí kò mọ̀ kò tọ́ ní tẹ́bí bá ń pa tó ń wó dandan tí wọ́n bá fún ní 200 naira pé kó wá ta ogún òbí rẹ̀ yóò gbìyànjú àti tà á ó ṣe ìyá mi àyọ̀bá mi ọlásùnbọ̀

tẹ́ mọ̀ pé mò máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà pé àlàáfíà ń ogun ọ̀rọ̀. Mo sì máa ṣàdúrà kan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí máa ṣàlàyé ẹ̀ tí ó yé wa lénìí. A ní kọ́lọ́ má fàárẹ̀ sí wa kọ́lọ́ sì máa jẹ́ ká ṣe àárẹ̀. Ẹ̀rí pé méjèèjì jọra wọn ṣùgbọ́n ìsumọ̀ rẹ̀ yàtọ̀. Ẹni tí ó bá tí kò bá ní àkàsí ara rẹ̀ tí nǹkan ṣe tí ó gbìyànjú láti tọ oníṣègùn lọ àbí kò náà ti gbìyànjú láti wá ojútùú sí i ń tàn ni ó ń ṣe àárẹ̀ torí òun wá àárẹ̀ fúnra rẹ̀ ni. Tó bá sì yí lọ́wọ́ òun ló wà fúnra rẹ̀ òun ló ṣe àárẹ̀ fúnra rẹ̀. Bí ó rìn níbi ẹ̀gbin àbí oúnjẹ ẹ̀kan ẹ̀gbin wọ́n sì sọ fún pé kọ́lẹ́rà wà tí ò dá wọn ló. Ṣé mọ̀ pé bí tó ń bá ní kọ́lẹ́rà àárẹ̀ ní ṣe pé fúnra ló fọ́nú ara ẹ̀ fà á. Ìyẹn sàárẹ̀ ń ti ẹ̀nu. Ṣùgbọ́n Ọlọ́run má fàárẹ̀ sí wa. Ẹni tó lọ́run bá fàárẹ̀ sí ó lè jó onímọ̀ tó tó. Ó dàbẹ́ fún ọba jẹ ó lè kórí sílé ìwòsàn. Tí ó máa sọ́ra rẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ tí ó máa sọ ohun tí ó fi sẹ́nu tí ó sì máa sọ ohun tí ó jẹ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ààrẹ ò ṣe é. Ọlọ́run fàárẹ̀ ṣe ń tàn nìyẹn. Ṣé mọ̀ pé mo ti sọ́rí nínú ìgbésí ayé ẹ̀dá. Ní nǹkan kan wà tí ń jẹ́ kọ̀dárù. Nǹkan kan wà tí ń jẹ́ kọ̀dárà. Kọ̀dárà ni téèyàn kọ fúnra ara ẹ̀. Ǹjẹ́ pé bó bá bẹ Ọlọ́run Ọlọ́run lè gbàdúrà rẹ̀ kó bá yí padà. Bóyá ń tàn kọ aburú tó wá bẹ Ọlọ́run Ọlọ́run lè gbàdúrà rẹ̀ kó bá yí padà. Torí yóò wò pé ńgbà tí ó mọ̀ ń lo kọ́. Ṣùgbọ́n kọ̀dárù ni Tọ́lọ́run kọ léèyàn lọ́wọ́. Àwọn okó ẹgbẹ̀rún pásítọ̀ jọ. Àwọn okó ẹgbẹ̀rún àáfàá jọ. Kódà kí wọ́n gbé lọ ilé ìwòsàn àgbáyé. Tọ́lọ́run bá ti kọ́lé lọ́wọ́ náà ni ó ṣẹ̀. Ǹjẹ́ kọ̀dárù nu. Ẹni tó bá wá gbìyànjú láti máa ṣètọ́jú ara rẹ̀ ní gbogbo ọ̀nà. Tó bá wá padà sàárẹ̀ àjẹpọ̀ Ọlọ́run ló fàárẹ̀ sí yẹn kì í sóun ló sàárẹ̀ fúnra ẹ̀. Orí ẹ̀ mo máa fi ń gbàdúrà ní gbogbo ìgbà fún wa pé Ọlọ́run má jẹ́ ká sàárẹ̀ kó lọ sí máa fàárẹ̀ ṣe wá. Orí ìdí èyí mo fi ní pé ká máa ṣe ìfúnká máa yẹ ìfúnpá ara wa wò ní gbogbo ìgbà. Ó kéré tán lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Orí téèyàn bá mọ bí ìfúnpá rẹ̀ ṣe rí. Tóun wá mọ bí ó ṣe sáré rẹ̀. Tí ìfúnpá bá ti ń ga títí ń kọjá 35-40 títí ń lọ 50 débi pé wọ́n á wọ 200. Ìyẹn ni mo ti fẹ́lọ́pù hypertension. Pa gíga ní tààrà. Ṣùgbọ́n téèyàn bá ṣàkíyèsí pé ó ń lọ sókè tí tó bá fi kúrò ìrù yẹn alẹ́ yẹn tó bá fi sílẹ̀ tó sì fúnra rẹ̀ lọ́kàn.

lórí ọrọ̀ ajé ìta ma ń sọ. Òyìnbó ti fọ̀là jù gbà wá láṣà ni. Nínú ìjókòó kan tí a ti ń sọ̀rọ̀ làṣàlẹ̀. Wọ́n ní arábìnrin kan wà tó jẹ́ pé ọmọ àfáà ni. Nígbà tó ta tí ò tó gbò tó lù tí ò tó yọ. Níbi tó ti ń gbìyànjú ètò àdúrà ni wọ́n mú lọ òkun láti lọ wẹ̀ fún. Níbi tí òkun yẹn lẹ nìkan ti rí pé ọba ní ẹ̀ oníṣẹ̀ṣe ní ẹ̀. Wọ́n wá wẹ tó ń pé àbórí eléyìí ni. Ṣé kò rí tó ń lo ìjáàbù ni. Nígbà tí nǹkan ò tún sojú tẹ́kọ̀ọ́ tún sojú múmu ó tún kọrí sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Àwọn wòlíì tún ríran sí pé ìyá èyí ọba ní ẹ̀ oní oníṣẹ̀ṣe ní ẹ̀. Gbọ̀ngbà tó ṣe àwárí ara rẹ̀ ó di ẹni tó ń jókòó tó ń ṣètọ́jú èèyàn ó sì dẹni tó ti nígà tó ti nígo. Ẹ rí pé bí ọ̀làjú ti gbà wá láṣà kò jẹ́ kí wọ́n ti ẹ̀wọ́n tí ń jẹ́ ẹsẹ̀ ń tayé mọ́ jẹ́ kí wọ́n wo àkọsẹ̀jáyé mọ́. Ó mọ̀ pé níjọ́ òun àná àwọn bàbá wa àwọn ìyá wa jíjọ́ òun àná tí wọ́n bá bímọ wọn ó yẹ ẹsẹ̀ ń tayé ẹ̀ wò. Ṣùgbọ́n nígbà àwáṣẹ̀ bí ọmọ bá bímọ lọ́kùnrin bá rẹ̀ tó jágbàlagbà ni ó yọ lọ yẹ ẹsẹ̀ ń tayé ọmọ yẹn wò. Ni ó wà mọ́ ṣe adarí ọmọ ìpín nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí kọ́ ni kó má ṣe. Àwọn ìgbà tó di pójú ńlá díẹ̀ díẹ̀ tó di pé bàbá ọmọ tí wọ́n bá gbé ọmọ lọ yẹ ẹsẹ̀ ń tayé ẹ̀wò náà ni lọ wò fúnra ẹ̀. Ṣé ẹ sì mọ̀ pé ẹlòmíì ó sì máa wo ibi tí inú bá ti ń dùn ni ó ti sọ fẹ́ gbọ̀n ibi tí inú ẹ̀ bá ti ń dùn ni ó ti sọ fàbùrù. Ó wà mọ́ ni pé so ọmọ ẹ̀ táwọn ti bí tẹ́lẹ̀ ìṣòlú ọmọ ọmọ ti ẹ̀ tó ẹsẹ̀ bí lolú ọmọ. Ó fa sábàbí tí wọ́n fi pa àwọn ẹsẹ̀ táyé ohun ti tàn ráúráú ó sì ń dààmú ọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀. Orí ẹlòmíì nǹkan funfun ló yàn ṣùgbọ́n nígbà tí ó mọ̀ dúdú ní ń lò tí ó sì mọ ta tí ò ní jó tí ó fi sílẹ̀ bóra ni. Bọ́lọ́run ṣe dáyé náà ni. Lórí àwọn Facebook mi a máa ṣe àwọn atótónu nǹkan ńbẹ̀. Àwọn kan wá ń pè mí wọ́n ti ń pè mí tipẹ́ wọ́n sì ń sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì pé kí n jọ mo bá àwọn èèyàn nàná sí tóòrò ètò ọ̀rọ̀ ẹ̀sìn mo ṣe ń dájà sílẹ̀ káàkiri. Mo lásìkò tí ìtóni orí mi ti ẹ̀fẹ́ sọ kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n máa ṣe ẹyọ ọ̀kan péré wọ́n sì máa yé onílàákàyè wọn mọ̀ ọ̀yọ́ tí wọ́n ń bẹ̀. Ọlọ́run ó gbàdúrà gbogbo wa.

àwọn kan àwọn ẹ̀dá mi wà tó jẹ́ pé bí wọ́n bá lo ọṣẹ bí àwọn bíi mẹ́ta ń bá jọ lo nǹkan kan náà àwọn ọ̀jọ́ fọṣẹ dúdú gbẹ̀ tó bá ṣiṣẹ́ fáwọn méjì ó lè má ṣiṣẹ́ fẹ́ nìkan ẹnìkan tí ò ṣiṣẹ́ fún yẹn ó lè jẹ́ pé funfun lò ń yàn tó ń bá ń lo dúdú nǹkan ó tún mọ̀ lé sí ni tó wá ṣiṣẹ́ fẹ́ nìkan ó lè má ṣiṣẹ́ fóun ni pé ká dára títí ẹ̀ ò lo dúdú yẹn ṣùgbọ́n ká ló bá mọ̀ níṣẹ́ mọ̀ pé kò ní gbìyànjú láti lọ ṣe dúdú ohun tí wọ́n fọṣẹ dúdú gún ó lè lọ ṣe funfun náà láti fi gùn bẹ́ẹ̀ ni torí ẹ̀ ẹ jẹ́ ká ṣe àwárí ara wa ṣùgbọ́n torí ìdí èyí nípa nǹkan ọrọ̀ ajé tá a máa fúnra wa ṣáàdì pé tí mo bá sọ nǹkan ọlọ́ṣẹ nígbà mi mo lè sọ nǹkan onílọ́fíńdà mo sì lè sọ nǹkan aláṣejẹ ìgbé tí máa ṣe lé tí máa sọ fún wa lénìí àṣejẹ ni òṣìṣẹ́ni náà tí ó lè lò ó bá jẹ́ fún nǹkan funfun ni wọ́n ní kó máa lò ó bá sì jẹ́ nǹkan dúdú àṣejẹ ni kò sẹ́ni tí ó lè jẹ́ ẹni tó ṣe ọbẹ̀ ẹ̀fọ́ tó kó jẹ àṣejẹ náà ló jẹ ẹni tó tẹ́bà àbí tó ro fùfú àbí tó gúnyẹ́ tó jẹ àṣejẹ náà ni àbójẹ́ tútù ni ó ṣe kó tó jẹ́ ni.

rí ẹ tí ẹrọ ajé bá rí bákan fún tó sì ń lo ibiṣẹ́ tí ó tà tó wá fẹ́ ṣe gbìyànjú ajé ẹ rí àwọn tá a máa ń fún wa yé ká má bàa máa sáré káàkiri ni sì má bàa máa wá tí ò sọnù káàkiri ṣe mọ̀ pọ́ lọ́run ló ní gbígbàdúrà tí wọ́n bá sì ka fatia tán gbogbo wa là á ṣe àmì àdúrà gbá àdúrà ó gbà á ṣàṣe àmì ọgbọ́n ìtumọ̀ àmì tá à ń ṣe yẹn ìfọ̀kànbalẹ̀ nípa àdúrà wa ti gbà orí ẹni tí àwọn wòlíì bá ń kéde ìrere wọn ni ẹ máa bọ̀ pẹ̀lú gbàgbọ́ yín bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹlẹ́sìn mùsùlùmí tẹ bá ti ní gbàgbọ́ tí ẹ bá ka fatia lásán yóò ṣẹ́gun ohun tí ẹ fẹ́ kó ṣẹ́gun. Mo fi sọ pé agbára t'Ọlọ́run fáwọn ẹ̀dá ni agbára ìgbàgbọ́. Tá a bá gbàgbọ́ lórí nǹkan kan ní ìsinyìí. Ohun tí a gbàgbọ́ lórí ẹ̀yin ó sì mọ̀ sí tá a fẹ́ kó ṣe. Mo ti sọ́rí mo sì ní ẹ lọ gbìyànjú ẹ wò. Èèyàn bá mú òkúta lásán fúnra rẹ̀ nílẹ̀ tó bá fi sígun lé. Kúrọ̀ gbàgbọ́ ẹ̀ mọ pọ́wọ́ rẹ̀ lówó sì fẹ́ mọ bèrè nǹkan ní ìsinyìí. Tó bá tóbi jọ mẹ́ta tó mẹ́ta. Tó bá ti ń gbà bẹ́ẹ̀ lé nígbà bẹ́ẹ̀ lọ lágbà tí ó bá fi síbẹ̀ fosù kan Ọlọ́run ó dá lóhùn sí òkúta wọn ó mọ mí bí èèyàn. Bẹ́ẹ̀ ni àṣẹ t'Ọlọ́run fáwọn ẹ̀dá nìyẹn. Ṣùgbọ́n tí gbàgbọ́ yín bá rọ̀ mọ́ ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ ibi tí mẹntánítì ibi tí ìròrí oníkálukú bá dé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹlòmíì bá gbàgbọ́ nínú ẹ̀sìn pé tó ń bá ṣe àmì lásán àdúrà ti gbà ọ̀rọ̀ máa ń lò ní sábà bí torí gbàgbọ́ rẹ̀ náà ni àdúrà rẹ̀ ò sì gbà ẹlòmíì bá sì rò pé tó ń bá tó kó jẹ nǹkan ni àdúrà wọn tó gbà. Mo bá àbá àfa àgbàlagbà kan pàdé lọ́jọ́ kan. Ìlọrin ni bàbá yìí wà. Kò sí ìṣòro tẹ́ ẹ bá gbé lọ́dọ̀ bàbá yìí. Fatia ni bàbá yìí ó kà. Yóò sì ní ẹ máa lọ. Bàbá yìí bá ti wá ṣe Fatia tó ti ní ẹ máa lọ. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ kì í rọ̀ mọ́ ìgbàgbọ́ ẹlòmíì sì máa rọ̀ mọ́. Àwọn tí gbàgbọ́ wọn ò bá rọ̀ mọ́ yóò ṣeé ṣe kí wọ́n lọ kí wọ́n mọ́ wọn wọ́n má ṣe. Tó jẹ́ pé tí bàbá ẹ̀ bá ti ṣe fáṣẹ́ ẹ̀tẹ́lómi sọ pé àsótán náà nu. Bàbá tí bàbá wa rí pé gbàgbọ́ wọn ò rọ̀ mọ́ mọ́. Bàbá ẹ̀ ní kànga nínú iwájú ìta rẹ̀. Bàbá ẹ̀ wá gbé kòkò kan sẹ́gbẹ̀ẹ́ nínú ilé ẹ̀. Bàbá ẹ̀ ní ìlú ọpọn mi kànga ẹ̀ fúnra rẹ̀. Wọ́n sì han orúkọ Ọlọ́run sínú wàhálà yóò sàn sínú kòkò yìí. Ẹni tó bá ti wá dé tó bá ka fáṣẹ́ àfún tó bá ní kó mọ́ ọ lọ sí ìmọ̀ràn pé ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Bàbá yóò tún wá bu omi ìfún pé kò lọ mọ́ ọ mú. Mo fi Ọlọ́run ọba búra tí gbàgbọ́ ẹ tó ń bá rọ̀ mọ́ tó bá bẹ̀rẹ̀ yóò sì ṣe kọ́dọ̀ kí ọjọ́ mẹ́rìndínlógún tó pé. Ṣé ẹ mọ̀ pé gbàgbọ́ ni? Àwọn téèyàn bá gbàgbọ́ nínú ohun tó ń bá ń ṣe. Ọlọ́run máa fi ń pọ́n ẹ̀dá lé. Orí ẹ̀ lọ́lọ́run fi dá wa láwòrán ara rẹ̀. Ìwọ tó bá gbàgbọ́ pé ẹni tó bá gbìyànjú wò máa jẹ fún ẹ. Ìwọ tó máa ṣe tí ò jẹ fún ìwọ náà lè ṣàwárí ara rẹ o. Ṣùgbọ́n a sì jẹ kò sẹ́ni tí ó lè lò. Àṣejẹ tí mo fẹ́ fún ẹ àṣejẹ àṣírí bíbò ni bẹ́ẹ̀ ni. Ẹ ló bá ń wá ewé kan wọ́n ń pèlè ewé ìsáwọ́rẹ́ pèpè ewé ewé ìsáwọ́rẹ́ pèpè yìí ewé adìẹ ewé ewé orígìn ewé ọ̀nà adìẹ ewé ewé ajé ìṣẹ́ṣẹ́ ẹ̀fún wọ́n máa ń pèlè kan lẹ́wẹ́ ajé ìṣẹ́ṣẹ́ ẹ̀fún ewé ajé ewé ọ̀nà kò jẹ́jẹ́ kò dé mẹ́ta ewé ewé ọ̀là ewé ọ̀nà ẹ̀wá ọ̀nà ẹ̀díẹ̀ ẹ̀wá wà àtàjọsì ẹ̀wá ọ̀nà ẹ̀jẹ̀ kò wò jẹ́ ìwé mẹ́sàn ṣẹ̀fẹ̀ kí ló pé kéèké bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ kò wò jẹ́ ìwé mẹ́sàn ẹ̀wá lò wọ́n papọ̀ tẹ́bá ti wá lò wọ́n papọ̀ ẹ̀wá lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́wẹ́ ọmọ yẹn ẹni kí wọ́n fún ní ẹran igun díẹ̀ àti ẹran àkàlà díẹ̀ ẹ lọ mọ́ àwọn ìlú tẹ́ ẹ ti lọ yẹn kò yẹ yín ṣe ẹ mọ̀ ti lọ tán ẹ wá fa sórí iná ẹ lọ bá wá pọ̀ mọ́ dúdú ẹ̀fọ́ ìkírun sí mẹ́sàn-án ẹ wá wá ẹyin tẹ́ ẹ ti ṣe ẹ wá yẹn mẹ́ta sí ẹ wá kó gbogbo ẹ̀ṣẹ́ ìpínyẹ̀ dé iyin méjìlá báyìí ẹ wá kó gbogbo ẹ̀ṣẹ́ náà wọ́n tẹ́ ẹ ti lọ yìí ẹ ṣe lẹ́pọ̀ níyọ̀ tẹ bá ti wá ṣe tán ẹ sọ́sọ́ ní oṣù kan ẹ ṣàdúrà bíbú àṣírí tó pọ̀ sí bẹ́ẹ̀ ni àfi ìkùnà sọ́jà kí ni ò máa mọ̀ ẹ wá kó jẹ láṣẹ ìlédùn ara ẹ náà wá jẹ́ kó bá yín lára mu bí ẹ tún ṣe jẹ́ lé nínú ni ẹ ṣeun.

0: bá pe kan sí méjì kí n tó máa dágbére. Ọlọ́run ó gbàdúrà gbogbo wa. Hello. Ètò gbogbo wa ni bàbá.
1: Ọlọ́run ni kí ó bàjẹ́ fún ilé
0: ẹ̀ka. Àmì ẹlẹ́dùn àrí.
1: Ìṣọ́nṣọ́ lábẹ́ aṣọ. Ẹni tó gbogbo ń tán kó wa, ẹ̀yin èèyàn ni mo fi ń tán kó wa. Kò ṣiṣẹ́ pọ̀ lẹ́tí ọ̀nà ọ̀tún kankan o.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: Kúkúrú wa láàánú. Ẹni tó di dídọ́ ń dín ṣàdúrà tí ò ní nǹkan kan tí ó sì ń gbà lẹ́ bámọ́ ibi ọ̀pá o.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, torí ẹ̀ náà la fi ní pé kéèyàn ó gbìyànjú iṣẹ́. Iṣẹ́ tó bá ṣe lèèyàn máa gbàdúrà lé lórí.
1: Ẹ ti ṣiṣẹ́ lọ́mọ rẹ tí owó lọ́wọ́ òkun
0: ni
1: o.
0: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun.
1: Àwọn tí a ti tọ́ sẹ́yìn. Ẹ rí pé ń gba bàbá wa. Ẹ rí pé láwà lè tẹ́ àbí kọ́. Wọ́n fi nu wọ̀ ọ́yá kó nǹkan wọn lẹ̀.
0: Ẹ ṣeun.
2: Èló ẹ̀kọ́.
0: Ẹ̀rọ o.
2: Ọ̀pọ̀lọ yóò kún níjọba ẹ̀ máa mọ̀ sọ.
0: Àmì Elédùmarè.
2: Orúkọ tèmi ní Ọjí ọmọ West láti United States of Elétùtù Academy.
0: Ẹ ṣeun bàbá.
2: Ẹni gbàgbé mọ̀.
0: Àmì Elédùmarè.
2: Ọlọ́run wa pẹ̀lú ìyọrọ wa pàlà tàbá ìmọ̀. Ògùnlé tẹ́ ń fún wa ní gbogbo jọmẹjọ mẹjọ yìí. Ẹ má jẹ́ àfi ṣàwẹ́ wa o.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Ẹ máa bẹ tọ́gbọ́ èmi tí mo tẹ̀mí ń bẹ̀ o.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Òun kan tó bá ń lẹ́yìn ibẹ̀ àmọ́ àgbà wọn ká lọ ni.
0: Ẹ̀rọ o. Ẹ ṣeun.
4: Kọ́mrẹ́jì Sọlá ni lẹ́ẹ̀kan ṣiṣà.
0: Ẹ ṣeun bàbá.
4: Tí o ní ẹ̀jẹ̀ lílò yẹn.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ sọ wípé bí àpòpò.
0: Bẹ́ẹ̀ni.
4: Àti odidi adarí kan.
0: Bẹ́ẹ̀ni.
4: Àwa jò papọ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Thank you very much, sir.
0: Ẹ ṣeun.

0: ẹ ṣeun ẹ kú àdúró tí. Akíwa lákọ akíwa lábò ọlọ́run wá pẹ̀lú gbogbo ọlọ́run ní ṣeyín náà lẹ́yìn nìkan. Ìlú òkú ìsànṣẹ́jú bẹ́lẹ́bẹ́lẹ́ náà ni ẹ má bínú. A lè gbé gbogbo ẹ̀tàn ẹ má bínú. Hello.
1: Ìsàlẹ̀ ẹgbàjì. Àbúgbẹ́kẹ̀ bá mọ̀ mú kí wọ́n mú kí wọ́n dánú lójú lókè. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ ṣe náà ṣe lọ. Ọlọ́gbà ọlọ́gbà àdúrà yìí yóò bá ti wà náà. Tókè.
0: Èrí tó bá di aago mẹ́jọ lálẹ́ ìní láṣẹlẹ̀ dùmọ̀rẹ́ ìpàdé wa lórí ètò ìta lóyè pẹ̀lú àdéṣòyè ọmọ tó sọ kiri agobẹ́ onílé òbí táwa náà sì wà ń bẹ̀. Èrí tó bá di tó ti di àárọ̀ ọjọ́ Monday ní aago mẹ́wàá sí méjìlá tó pàdé wa lórí ètò ìbí ayé ń lọ. Ọlọ́run á gbàdúrà wo Ọlọ́run á sì máa sọ gbogbo wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé oníṣòwò làwa wa máa ń talé ralé káàkiri ni bẹ́ẹ̀ ni. Ọlọ́run sì máa ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà. A máa ń bá ni ìta ni o. Ẹni tó bá sì fẹ́, òun náà máa ń kàn sí wa tá a máa ń bá wọn rà á. Ṣùgbọ́n iṣẹ́ táwa ó ṣe àwa ó ṣèwádìí débi pé a rí òkodoro ọbẹ̀ bẹ́ẹ̀ ni. Ìmọ̀ pé ẹni tó ń bá ní wá orúkọ kì í wá oríkì burúkú tí ń dì í. Ìmọ̀ tí ó bá bá yẹn lórúkọ jẹ́ àwa ò gbọ́dọ̀ ṣe é. Ọlọ́run sì máa ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà. Àwọn èèyàn sì ń gbélé sí abẹ́ iléeṣẹ́ wa The King Property. Ó jẹ́ pé a máa ń bá wọn mánéjì, a máa bá wọn gba tẹ́nàntì sí àwa là máa bá wọn gbowó tó bá kàn ti tásìkò owó àwa ó sanwó tí wọ́n fún wọn. Kódà bí tẹ́nàntì ò tí ì rówó san tó bá ti jẹ́ pé ní tá a sì lè wò fúngbà díẹ̀ ni àwa ó sanwó fẹ́ tó nílé. Ọlọ́run máa ń fagbára wa ká lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ọlọ́run sì ní jẹ́ ká ṣẹ́ra wa. Akẹ́ àwọn oníbàárà wa tí wọ́n sì wọ́n ń ṣe ara ilẹ̀ tí wọ́n dára òkè òkun. A sì káwọn tó wà nílẹ̀ náà ọlọ́run ní fi iṣu yà wá o. Bẹ́ẹ̀ ni a sì tún bá ní mójú tó lé à ń bá ní kọ́. Téèyàn bá sì ti ní pín ilẹ̀ tó fẹ́ kọ́lé sí tó ti ní bíkìlà tó fẹ́ bá ọkọ̀ tó bá sọ fún pé iye búrọ́kù tí ń lò. Mo bá ti lé ní 2,000 títò ń bá sọ fún wa gbèrè sí wábẹ̀ a sì bá yan búlọ́ọ̀kì síbẹ̀ tí ó jẹ́ quality block. Ọ̀pọ̀lọpọ̀ náà láti bá ṣiṣẹ́ tó jẹ́ pé orí ètò iná láti mọ́ra. Ìṣẹ̀lẹ̀ àwọn ọmọdé ní. Bàbá kan ti ẹ̀kọ́kọ́ fẹ́ gbéṣẹ́ fún wa ńgbà kan bàbá sá ń kọ́kàn sókè. Àìdè wá sí. Ẹ̀rù ń bà láti kó owó lẹ́gbẹ̀ẹ́ ká máa ń gbòó ń sá lọ. Fún olórúkọ ju owó tẹ́ fẹ́ fi ilẹ̀ lọ. Ọlọ́run ṣe wọn Ọlọ́run ò fi wá Ọlọ́run ò bà wá lójú jẹ́. Nígbà tá a parí iṣẹ́ àtúnṣiṣẹ́ tó jẹ́ pé àwọn náà tó padà wá jẹ wá lówó ni. Bàbá ṣe máa ṣiṣẹ́ wa nu Ọlọ́run sì máa bá wa fálùbáríkà sí. Èrè kékeré náà ti tó òkú Ọlọ́run fálùbáríkà sí ni. Ó níbikíbi téèyàn bá ti gorí akálẹ̀ yẹn kan bìnrin Ọlákúnlé Tramiclet ti bìnrin olóòpọ̀ Central Mosque opposite Central Mosque olóòpọ̀ ìyẹn ìbẹ̀rẹ̀ ọ́fíìsì wa wà. Ibẹ̀ náà sì ni ọba ní Abba Remedy wà. Ibi tá a ti máa ń ṣètọ́jú àwọn ìtọ́jú àwọn àìsàn ọlọ́kan òjọ̀ kan. Bàbá kan pè mí pé ká bá àwọn ìṣiṣẹ́ kan lè àti ṣe sílẹ̀ bó mi store number bàbá olóyè kí abẹ́rẹ́ ti pè mí padà látọ̀sẹ̀ tó kọjá tí abẹ́ ìgbà gbọ́ mi pè mí ẹ̀rọ àgbàṣẹ́ yín o. Ọlọ́run á gbàdúrà wa sí ní sáàárẹ̀. Ẹ wá lè fẹ́ bá wa sọ ohunkóhun. Àwọn èèyàn ń dà mí láàmú lórí matchmaking tá a máa ṣe. Ṣùgbọ́n mi ò padà sọmọ lórí ètò ni. À ń sì ń ṣe náà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ̀ wọ́n máa ń mú ní òmù eré. Àwa ò sì ń ṣe eré tiwa. Orí ẹ̀ la fi sinmi láti máa sọ lórí ètò. Ṣùgbọ́n fún àǹfààní ẹni tó bá nífẹ̀ẹ́ sí náà ni a kàn sọ bíi méjì ní ìsìn. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí náà lè kàn sí wa. A ní arábìnrin kan lọ́wọ́ báyìí bíi ọmọ 54 years ni mama yi mo le ni to nfe en ti o dagba tan ko sa je bi omo 60 o si se do bala rabirin sugbon o dabi pe olohun o dogun omo fun be ni awade wa wa labaro se mo ti mo rojo ma fi oro ra won ni a si niya kan na to na oju yi odun yen lo iya ire wa bi omo tuntun lori awon ti bi mo meji sugbon awon mejeje ti dagba e to jokunrin ti wa laye ti e to jobirin ti wa nile oko iya na ni di alabaru le to ba serious to mo to nse ni o to ba ni fe si won na e le kan si wa lori number ti mo ma fi lehun na ni 08050302695 o ki o ti tori bi ba ti pe lara o se o ti do se mi iyawo egbon mi akan mo adesoye ta loye to sojo obi ni aya ajeta awade o le lodun kan si ni ogun meta o ti sojo odun yi wa tun se mi la se leduwa iso mo si jina fun eje obi mi ni ore mi ni egbon mi si ni iyawo egbon ni obi eni na sa ni iyawo egbon eni na ni o si ti di family wa eyan wa na ni iyan arun re run re o si ki aunty mi kan na chief bosse bẹẹni chief bosse ni ori akala express nbẹ yẹn chief bosse kasali
2: awọn ti wun mi wa wa laula ti wun
0: iya ina sojo obi lẹyin ọsẹ to kọja o na le ni eyo kan lọgọrin lọgọta
2: kabile kasi ti ọbẹ lomi
0: ina isu ọmọ ajinafẹ yìí náà jẹun ẹni dàgbà ya olólùfẹ mi ni ìyá ètò ló fẹràn mi gidi gan ni kódà níbi tí wọn àti màmí tún máa polongo mi ń bẹ ẹyin náà jèrè ọmọ ọlọrun ní ṣẹyin lẹyìn nìkan chief bosse kasali thank you very much many happy returns a sì kí èyàn aládùúró tí wa ẹ̀yin ìyá ti gbàdégbà
2: sórí gbà tí mo wà lọ́mọdé wọ́n ní bọ́pá ní ẹ̀mí kan láti lé
0: a kí ìyá fọlákẹ́ rẹ̀ o
2: ìwọ́gbọ́n
0: a sì kí àǹtí súnbọ̀ náà a sì tún ti sàwárí àti táwà àti táwà dá ńlá a kí ẹyin náà kú àdúró tì wọn náà ti kàn sí wa láàjì ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa máa lọ lẹ́yìn tá a sì tún padà níjọ́ mẹ́jọ láṣẹ elédùmarè ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè mí lẹ́yìn ètò mo máa ní pé ẹjẹ́ kó di ẹ̀yìn aago méjìlá lọ́la ara wọn máa sáfara náà nísinmi. bẹ́ẹ̀ ni mo fi ní kí máa pè mí sórí nọ́mbà mi náà ní 08050302695 sí lọ láfárá àfòmọ́ ti sí lọ lọ́rùn ọ̀pẹ ìbànújẹ́ ayé mi àti yín ó ti bọ́dún ìsí a máa bọ́dún èyí lọ ni o kò ní bá àwọn ọ̀nà tó láṣẹ lẹ́dùnmáre dr tavik lè mí jẹ́ ọmọ tọ́sọ lórúkọ bàbá mi kírun àgùnbẹ́ onílé obì ẹ̀ṣẹ̀ òdìdó mẹ́jọ.

0: Ìbàdàn, kí ni so?
1: So so ni.
0: Kí lẹ fi jókòó?
1: Mo sì ń sí ẹ̀ ni.
0: Lagunu 96.7

0: kejìlá
1: oṣù kẹsàn-án
0: ọdún 2026 12th of September
1: ọjọ́ Saturday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, ẹja ayé ológun àjọbọ̀, bí ènìyàn bá kúkú mọ lóró dandan ni yóò mọ pẹ́ dú. Ẹja fi ẹ̀mí ìmoore hàn láàárọ̀ yìí, tó bá jẹ́ lóòótọ́ lolúwa dáa sí wa. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé dáa sí yín ni o, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé gbogbo tí ẹ̀dà ọwọ́ rẹ̀ ni. Ẹja jọ fi ẹ̀mí ìmoore hàn tájọ sọ pé ṣeun láàárọ̀ yìí. Àfẹ́ kí hallelujah méje sí ẹni ńlá Israeli. Bàbá jájọ ke hallelujah méje, one two go.

ẹjẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. Ilẹ̀kùn kì í sí fún ẹni tí ò bá rí ojú rere, bẹ́ẹ̀ ni sà. Gbogbo ẹni tó ń lọ síbi ìṣe rere, ẹ ṣáà jẹ́ kán mọ̀ pé wọ́n ó gba ilẹ̀kùn kọjá o. Ilẹ̀kùn tí wọ́n ń sọ wípé ẹnu ọ̀nà àánú, ibi tí àánú ti nílò láti fọhùn, ibi tí àánú ti nílò láti ṣiṣẹ́, wọ́n ó gba ẹnu ọ̀nà yìí kọjá. Ṣùgbọ́n tí ò bá sí ojú rere, ilẹ̀kùn yìí ò ní ṣí o débi pé a máa kọjá. Ẹnìkan ni yóò tún ṣàmì. Mo sọ tẹ́lẹ̀ ní ìkóríta tó dé yẹn, tí ayé rẹ ti takú, bó o bá ṣàmì, wà á rí ojú rere. Wà á rí ojú rere. Wà á rí ojú rere. Ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó ń gbọ́ mi láàárọ̀ yìí náà ló nílò rẹ̀. Bí ojú rere ò bá ti fọ o, ohun gbogbo tá a fẹ́ gbà ò ṣé gbà. Bí ojú rere ò bá ti dá sí, ohun gbogbo tá a bèrè a ò lè rí. Olúwa ìwọ mo bẹ, má yọ ẹnìkankan sẹ́yìn, àti èmi àti gbogbo ẹni tó ṣàmì ní àárọ̀ yìí. Jẹ́ ká rí ojú rere. Jẹ́ ká rí ojú rere. Àkórí ìpàdé tí Olúwa fún mi ní ọ̀la, Olúwa ní kí n pè é ní Elbiraka, Ọlọ́run olùbùkún. Ẹ̀sà àwọn tí wọ́n rí ojú rere gbà, àwọn ni Olúwa bùkún. Ní òní àti ní ọ̀la, a máa bèrè fún ìrànlọ́wọ́ àti àánú tí ń fúnni ní ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún. Ẹ̀yin kan gbọ́ mi láàárọ̀ yìí, mo sọ tẹ́lẹ̀, bó o bá ṣàmì, Ọlọ́run ìrànlọ́wọ́ yóò ya ilé rẹ. Sórí ìrànlọ́wọ́ àti àánú, wo bí wọ́n fi ẹ̀gbẹ́ ko ẹ̀gbẹ́ wọlé rẹ láàárọ̀ yìí. Ẹ̀yin tí ẹ lè ṣàmì, ìrànlọ́wọ́ àti àánú, bó o bá ṣàmì, ó yá gbà á. Ìrànlọ́wọ́ àti àánú, ó yá gbà á. Ìrànlọ́wọ́ àti àánú, ó yá gbà á. Ìrànlọ́wọ́ àti àánú, ó yá gbà á. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Kò yí padà. Jésù Olúwa wa. Láàárọ̀ yìí, màá máa lo ẹsẹ̀ Bíbélì tí mo mú nínú ìwé àwọn ọba kejì, orí keje ẹsẹ̀ kẹta. Ó ń sọ nípa ìtàn àwọn adẹ́tẹ̀mẹ́rin ní ẹnu ọ̀nà ibodè Syria. Ẹ jẹ́ ń kàná kẹ́ ẹ gbọ́ ohun tó wà mbẹ̀. Ìwé àwọn ọba kejì, orí keje ẹsẹ̀ kẹta, 2 Kings 7:3. Adẹ́tẹ̀ mẹ́rin kan sì wà ní àti wọ bodè, wọ́n sì wí fún ara wọn pé, èé ṣe tí àwa fi jókòó níhìn títí àwa ó fi kú. Ẹ jẹ́ túkà, torí mo fẹ́ ká kíyèsí nǹkan kan mbẹ̀. Bó ti ẹ̀ jẹ́ pé bí mi ò bá sọ, ó ṣe é ṣe ká má kíyèsí, ṣùgbọ́n ẹ jẹ́ tó kà lẹ́ẹ̀kan sí. Adẹ́tẹ̀ mẹ́rin kan sì wà ní àti wọ bodè, wọ́n sì wí fún ara wọn pé, èé ṣe tí àwa fi jókòó níhìn títí àwa ó fi kú. Tó ṣẹlẹ̀ lélẹ́yìí, àwọn adẹ́tẹ̀ mẹ́rin ń bira wọn pé, ẹ gbọ́ná, kí ló dé tá a fi wà níbí? For the first time, ẹ gbọ́ná, why tá a fi wà ń bí gangan? Kí ló dé tá a fi wà ń bí tí ikú dẹ̀ ti ń bọ̀ lọ́nà? Ó ní tí Olúwa rán mi láàárọ̀ yìí, gbogbo ènìyàn mo fẹ́ kán kíyèsí, torí òun la fi gbàdúrà. Ẹ wo bí ìbùkún òkè ń wá tí ò bá sí access, tí ò bá sí
mọ bí mo ti lè pe ní Yorùbá ṣùgbọ́n ẹja kúkú lo pé wọ́n fún yẹ̀ láàyè tí ò bá sí ìfúnni láàyè tí ò bá sí orí ọ̀fẹ́ láti kọjá ìbùkún òkè ń wá bí ò bá ti sí orí ọ̀fẹ́ àti kọjá if there is no access there is no blessing ẹ kíyèsí sá ẹ wo bí ibi tí nàìjíríà dé lónìí o ò lè di mílíọ́níà pẹ̀lú pé wọ́n wá kówó fún ọ ní ọwọ́ yóò lè díẹ̀ yóò ṣòro kéèyàn tó gbé 50 million fún ọ ní ọwọ́ rẹ yóò lè díẹ̀ kódà bọ́n bá gbé fún ọ ìwọ́gùn ò ní gbé dúró lé ó mọ̀ sá lọ báńkì ni ìyẹn túmọ̀ sí wípé kí èèyàn tó lè dọlọ́rọ̀ níbi tí nàìjíríà dé lónìí yóò ní nǹkan kan ṣe pẹ̀lú báńkì ẹ̀sà bó bá jẹ́ 20,000 bó bá jẹ́ 10,000 bó bá jẹ́ owó ọjà rẹ̀ 100,000 99,000 o mọ̀ bó o ti ń fi sínú ìgbàanú ìyẹn ò sí wàhálà bọ̀ tó bá ti dé lẹ́vù pó fẹ́ wọ mílímílí yóò ní í ṣe pẹ̀lú báńkì ìyẹn túmọ̀ sí pé gbogbo ọlọ́rọ̀ tí yóò ẹni tí ó wọ ìpele ọrọ̀ ní nàìjíríà ti wà nírú òní o yóò ní orí ọ̀fẹ́ láti wọ ní tí wọ́n ń pè ní báńkì there will be an access to bank or there will be an access to an account orí ọ̀fẹ́ yóò wà fún ọ láti wọ ìpele kan nínú ní tí wọ́n ń pè ní ìṣúná owó àbí owó fúnra rẹ̀ ẹ wá wo bí torí mò ń sọ nípa ìbùkún láàárọ̀ ẹ kíyèsí ní bá sì ń sọ nípa ìbùkún mi ò sọ nípa owó nìkan ṣùgbọ́n owó ni mo fẹ́ lè fi ṣàpẹrẹ fún ọ tó lè yí ọ dáadáa tí mi ò bá fẹ́ dára mi láàmú jù tí mo fẹ́ kí n tí mò ń sọ tètè yí ọ mo lè lo owó fún ọ láti ṣàpẹrẹ ọrọ̀ bẹ́ẹ̀ ni sà ẹ wá gbọ́ o àwọn adẹ́tẹ̀ yìí wá ń bira wọn pé kí ló ti ẹ̀ dé gan tá a lè kú òbí ta lórí stíìtì wa ta ló sọ fún wa pé ká mọ̀ kọjá kí ni tó ṣẹlẹ̀ ẹ wo bí ẹ bá ka ìtàn yẹn lọ síwájú àwọn adẹ́tẹ̀ yìí ló mú ìkéde ọrọ̀ lọ sí ìlú àwọn adẹ́tẹ̀ yìí ló jẹ́ kí àwọn ọmọ ísírẹ́lì mọ̀ pé nǹkan ti yí padà ẹkọ́nọ́mì wọn ti wà òkè ọrọ̀ ti dé bíbélì sì jẹ́ kó yé wa pé kán tó lọ ni wọ́n ti jẹ tán ti yó ó sì ti kó fún ara wọn ìyẹn túmọ̀ sí pé àwọn ni wọ́n kọ́kọ́ di ọlọ́rọ̀ kí àwọn ìlú wọn tó dọlọ́rọ̀ ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ káwọn fúnra wọn tó dọlọ́rọ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé ẹnu ọ̀nà tó ṣe mọ́ wọn ẹnu ọ̀nà yẹn fún wọn lórí ọ̀fẹ́ ibi tí mo fẹ́ lò nìyẹn bí ẹnu ọ̀nà ọ̀rọ̀ bí ò bá fún ọ lórí ọ̀fẹ́ o ò lè dọlọ́rọ̀ bẹ́ẹ̀ ni nígbà tí olúwa fún wa ní ìlérí ìbùkún nínú ìwé Malakai ó ní owó òṣì fèrè sí ọ̀run sílẹ̀ there will be an access to enter the windows of heaven orí ọ̀fẹ́ yóò wà láti wọ fèrè sí ọ̀run fún ìgbà àkọ́kọ́ olúwa jẹ́ yé wa pé òun máa ṣí fèrè sí ọ̀run sílẹ̀ o bó ti ẹ̀ jẹ́ pé òun kì í ṣí ní gbogbo ìgbà bọ́ máa ṣí fèrè sí ọ̀run sílẹ̀ nígbà tí dáfídì ń béèrè fún ìrànlọ́wọ́ òun wá ń sọ fún wa bí ìrànlọ́wọ́ ti máa wá ó ní èmi ò gbé ojú mi sórí òkè ìwọ̀nì níbo ni ìrànlọ́wọ́ àti wá ìrànlọ́wọ́ ti ọwọ́ olúwa wá there will be an access from heaven ìrànlọ́wọ́ máa wá orí ọ̀fẹ́ máa wà láti lè wọ ọ̀run láti lè gba ìrànlọ́wọ́ torí ibi tí ìrànlọ́wọ́ wà nìyẹn ṣe rí orí ọ̀fẹ́ yẹn òun la fẹ́ bèrè láàárọ̀ ẹ̀sà kì í ṣe pé o mọ olóore ṣùgbọ́n o ní orí ọ̀fẹ́ láti lè dúró níwájú olóore ẹbí àwọn wòlíì ẹ̀sà kì í ṣe pé o mọ amẹ́ríkà ṣùgbọ́n o ní orí ọ̀fẹ́ láti wọ amẹ́ríkà
kì í ṣe pé o ti gbọ́rò nípa Canada ṣùgbọ́n o ní orí ọ̀fẹ́ láti wọ Canada káàbẹ̀ ló ní àdàyàmà kọ́ẹ̀dẹ̀ yàdà náà sà kì í ṣe pé o mọbi tí ọjà ti lè tà dáadáa nílùú Ìbàdàn ṣùgbọ́n o ní orí ọ̀fẹ́ láti gba ṣọ́ọ̀bù síbẹ̀ kì í ṣe pé o mọ ilé iṣẹ́ tí wọ́n ti ń sanwó tó dáa jù ní Nàìjíríà ṣùgbọ́n o ní orí ọ̀fẹ́ láti láti ṣiṣẹ́ níbẹ̀ ìwọ náà lè ṣiṣẹ́ báǹkì torí wípé àkáǹtì ló ṣe jáde ní school kódà you are even a chartered accountant ṣùgbọ́n o ní orí ọ̀fẹ́ láti lè ṣiṣẹ́ báǹkì ẹ̀sà bí o bá ti sí orí ọ̀fẹ́ o ò lè rí ìgbà orí ọ̀fẹ́ láti wọ ibìkan orí ọ̀fẹ́ láti wọ inú ọ̀nà ìṣerere ohun tí olúwa fẹ́ kí n tẹnumọ́ láàárọ̀ nìyẹn a ó dẹ̀ gbà dáadáa torí ọlọ́run ìbùkún ó ní ohun tólúwa fi fún wa bí ìlérí ní ọdún yìí a dẹ̀ béèrè fún ìbùkún yìí mo wá ń sọ fún yín pé a nílò orí ọ̀fẹ́ láti wọ àgbàlá rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn ti ọpẹ́ ìyẹn túmọ̀ sí pé ní ẹnu ọ̀nà àti àgbàlá rẹ̀ ti ẹ̀yìn ti ìyìn ìyẹn túmọ̀ sí pé ní àgbàlá tá a bá dẹ̀ dé ẹnu ọ̀nà rẹ̀ a lè rí ìbùkún bí a bá dẹ̀ dé ẹnu ọ̀nà rẹ̀ a lè ríre gbà kí ni yóò wá gbé wa débẹ̀ bó o láti wá wọlé bíbélì tún sọ pé ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ìyẹn túmọ̀ sí pé ẹnu ọ̀nà kan wà tó sọ pé káwọn èèyàn mọ̀ wọlé ká sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ìyẹn túmọ̀ sí pé ilẹ̀kùn ayérayé ò jẹ́ kí àwọn ọmọ ológo kò jẹ́ kán wọ bí ìṣerere wọn ẹ kíyèsí láàárọ̀ yìí a fẹ́ gba orí ọ̀fẹ́ láti wọlé bẹ́ẹ̀ ni ẹ̀yìn kan ń gbọ́ mi ẹ jẹ́ àjọ gbàdúrà nígbà tí Lásàrù àti Ábírámù àti Ọlọ́rọ̀ tí wọ́n dé ọ̀run ẹ̀sà Ọlọ́rọ̀ ń bẹ ní ọ̀run àpáàdì Lásàrù ń bẹ ní òkè àyà Ábírámù Ọlọ́rọ̀ wá sọ fún Ábírámù pé sọ fún Lásàrù pé kó bu omi kó wá fi kàn mí ní ahọ́n lásán ibí yìí ti gbóná jù Ábírámù wá sọ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ torí odi ńlá ń bẹ láàrin àwa àti wọn there is no access kì í ṣe pé Lásàrù ò lè bomi wá fún ọ bí o bá fẹ́ bu báyìí stock tiẹ̀ torí business partner ni wá a ti ṣe business rí ṣùgbọ́n tó ṣẹlẹ̀ lélẹ̀ odi ń bẹ láàrin wa sà odi ni ò jẹ́ kó lè wá bí ìbá ṣe bẹ́ẹ̀ kì bá bomi wá fún ọ ẹ̀yin kan bẹ bí kì í ṣe pé olóore òfẹ́ rẹ̀ lọ́wọ́ wọ́n ti promise bọ̀ ó díwà o kì í ṣe pé àwọn ọkùnrin ò kọdún sí ọ wọ́n ń pè ọ bọ̀ ó dí bẹ láàrin ìwọ àti àwọn ọkùnrin tán ń pè ọ wò bí tán bá pè ọ dọ̀la bí odi yóò bá fàyè lẹ̀ ẹ̀sà ò lè kọjá bíbélì sọ pé àwọn ọmọ ìsírẹ́lì wọ́n bẹ lẹ́nu ọ̀nà jẹ́ríkò ọlọ́run àwọn bàbá mi o ẹ̀sà bíbélì ní kò sí wíwọlé bẹ́ẹ̀ ni kò sí jíjáde there is no access ẹ̀dá kàbárú bàlíà kàhábàyà ẹ lọ ka bíbélì yìí ó dẹ̀ wọ́n lu ọjọ́ méje àwọn tí wọ́n dúró lẹ́nu ọ̀ní ní etí òkun pupa tí òkun pupa ò lè rìn street wọn ẹ̀sà wọn ò dúró fọ́jọ́ méje òkun pupa ti pínyà nígbà tí wọ́n dé jọ́dánì ò dá wọn dúró èé ṣe tí wọ́n dé jẹ́ríkò tí wọ́n ní lọ there is no access ẹ̀sà ẹ̀yìn kan gbọ́ mi báyìí ìtò dẹ́ wàhálà lẹ́lẹ́lẹ́yìn o ò lè lọ ni àfẹ́ gbàdúrà ẹ porúkọ jésù láàárọ̀ yìí ẹ pi ẹ̀mí mímọ́ ogun tí ò jẹ́ kọjá ní ẹnu ọ̀gbẹ̀ ṣerere olúwa ẹ fi iná palẹ̀ rẹ̀ mọ́ ogun tí ò jẹ́ kọjá ní ẹnu ọ̀nà ìgbéga ẹ fi iná palẹ̀ rẹ̀ mọ́ láàárọ̀ ó yá àdúrà bayana barua bayana yẹnyẹnà ogun tí ò jẹ́ kọjá lẹ́nu ọ̀nà ìṣerere yẹnà barua bayana daya barua ẹ fi iná palẹ̀ rẹ̀ ẹ fi iná palẹ̀ rẹ̀ ogun tí ò jẹ́ kọjá lẹ́nu ọ̀nà ìṣerere ó yá ẹ fi iná palẹ̀ rẹ̀ ọ.
ọba ẹgbẹ́lẹ̀ àti èyọ̀ ogun tí ò jẹ́ kọjá lẹ́nu ọ̀nà ìṣeréré ẹfinápalẹ̀ rẹ̀ ogun tí ò jẹ́ kọjá lẹ́nu ọ̀nà ìṣeréré ẹfinápalẹ̀ rẹ̀ yabadabarubalẹ̀ adayada ẹlẹ́gẹ́gá yabarubalẹ́gẹ́dọ́ ọ̀sà rẹ́bàládayagadélégẹ́dọ́lọ́ ẹgẹ́bàrúwàbàdáyagadélégẹ́dọ́ yéjẹ́ bárú àbàdáyà dẹ̀lí àgàgà àbẹ̀bẹ̀ta jésù olúwa wá o fẹ́ kó kíyèsí tí mo sọ yìí o ìwọ gángan lọ̀rọ̀ mi ń bá wí láàárọ̀ bẹ́ẹ̀ ni sà ẹnu ọ̀nà ẹnu ọ̀nà mo ti tírìtì nípa ẹnu ọ̀nà bí rí bóyá màá tún mú ẹnu ọ̀nà wá lọ́jọ́ kan bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí tó ń bẹ lẹ́nu ọ̀nà mẹ́sàn-án ni wọ́n burú gan bẹ́ẹ̀ ni sà ẹ̀wọ̀ bí ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ nìyẹn mò ń sọ nípa orí ọ̀fẹ́ láti kọjá ni in tí mò ń sọ láàárọ̀ ẹ̀ ni orí ọ̀fẹ́ láti kọjá kò sí wíwọlé kò sí jíjáde ohun tí bíbélì sọ nìyẹn nípa tàwọn ọmọ ísírẹ́lì nígbà tí wọ́n wà lẹ́nu ọ̀nà jẹ́ríkò kò sí wíwọlé kò sí jíjáde àwọn adẹ́tẹ̀ tí mò ń sọ nípa wẹ̀ nínú ìwé àwọn ọba keje orí keje àwọn wá bíra wọn ní ẹsẹ̀ kẹta pé ẹ ti ẹ̀dùn ún ná kí ló dé tá a fi wà bíi kí ló dé tá a fi lè kúrò bíi there is no access ẹ sà nítorí pé adẹ́tẹ̀ ni wọ́n ò lè wọnú ìlú adẹ́tẹ̀ kì í wọnú ìlú bàrí àti wà fún wọn wọn ní orí ọ̀fẹ́ láti wọnú ìlú wọn ní sẹ́bí ìláwà wà tẹ́bi ó fi pa wá kú ẹ sà fún ìgbà àkọ́kọ́ wọ́n dẹ̀ ní ó yẹ ẹja lọ kú ẹja kúkú lọ kú o ká wọlé wọ́n wọ ibi tí wọn kì í wọ̀ tẹ́lẹ̀ nǹkan kan dẹ̀ ṣẹlẹ̀ ló ń bọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin kan wà bí ibi tí wọ́n ní ò lè wọ̀ fún ìṣerere yẹn ibi tí wọ́n ní ò ní wọ̀ fún òkú yẹn bó o bá ṣàmì láàárọ̀ àánú máa gbé ẹwọ́ bẹ́ẹ̀ bí ibà wá ṣe àánú ṣé ẹsítérì wá lé ní orí ọ̀fẹ́ láti jókòó lé ọba ni níbo ló ti ní access yẹn bí ò bá wá ṣe ojúrere àti àánú tí wọ́n tẹ̀lé wọbẹ̀ ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ ẹnu ọ̀nà ìṣerere èyí tí wọ́n ní òde kọjá mbẹ̀ ẹnu ọ̀nà ògo tí agbára ilé yín lóde kọjá mbẹ̀ bó o bá ṣàmì ìrànlọ́wọ́ gbé ọkọ jábẹ̀ ẹ̀sà ẹnu ọ̀nà tí mo sọ yìí àti wọbẹ̀ ni bí èèyàn bá ti wọlé ti tán àwọn tó ń bẹ nínú ilé àwọn a máa ṣàánú èèyàn ẹ̀sà kéèyàn wọlé lókù ṣẹ̀rí àwọn tó wà ta ọ̀dájú làwọn ṣẹ̀rí téèyàn bá wọlé wọ́n mọ̀ ṣàánú èèyàn lọ ni mo ti ní experience bẹ́ẹ̀ so mo mọ tí mo sọ màmá wa ní olúwa ẹ̀sà wọ́n ṣe àjọyọ̀ ní ọdún kan bá a ti ṣe tán ṣọ́ọ̀ṣì báyìí wọ́n wá ní pé ká wá lọ jẹun ní ibi tí wọ́n ti pèsè ilẹ̀ àwọn ọlọ́lá ló wà bẹ́ẹ̀ o àwọn gómìnà ẹ̀sà àwọn ọba bẹ́ẹ̀ ni sà ni wọ́n wà mbẹ́ èmi ò sì disturb ara mi torí pé mo mọ̀ pé èèlè páàsì láti wọlé mo yá a jókòó mi kan ẹ̀sà ẹnìkan bá sọ fún mi pé kíjá lọ pé ayé ti mà wá náà kíjá lọ rẹ̀ mo ní ayé mọ̀ wá kọ́lé léyìí àwọn sójà mo rí ní ẹnu ọ̀nà yìí o tó bá wá jẹ́ sójà lásán ó dáa àwọn sójà yìí ní lálá mẹ́jẹ̀ ń lọ bẹ̀ kíjá lọ ayé ti mà wá náà níbo la fẹ́ dé tí wọn ò ní sọ pé àwọn mọ̀ wá mo ní ó dáa já lọ bá a ṣe dẹnu ọ̀nà yẹn èmi kù ti yá ń gbàdúrà lọ pé olúwàjọ o mẹjẹ ń tẹ o tó bá kú díẹ kí n tẹ yá dá mi padà o bá a ti dé ẹnu ọ̀nà ẹ̀sà àwọn sójà onílala morí bẹ́ẹ̀ làyà mi ń sọ kìkìkì pé tí mo rò ọmọ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ní lónìí ẹ̀sà mi ò mọbi tí ọmọbìnrin yẹn ti wá ó kàn porúkọ mi ni òun bẹnu ilé èmi ẹni tó bá wà tó mọ̀ rí wọn ó kàn porúkọ mi ni bó ti nawọ́ báyìí àwọn sójà yẹn wò ó wà nawọ́ sí mi pé ká jẹ́ kí n wọlé bí mo ṣe yá tètè èmi yá wọlé so ọ̀rẹ́ mi yẹn náà òun náà fẹ́ tẹ̀lé mi
àwọn sójà onílala wọn kàn náwó àwọn méjèèjì sí àárín wa báyìí ni ẹsà èmi kọjá dè wọn ní kémi kọjá tó ọrẹ wa padà ó wá ń porúkọ mi tó èmi ò wá dáhùn torí tí n bá dá lóhùn kó má jẹ opportunity tèmi rí kó má yẹ pé wọn gùgù jọ gbé àwa méjèèjì padà sí ẹyìn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo dénú ilé ẹsà oúnjẹ tí wọn ò fi lọ wá ní ìta tẹmọ pé gbogbo wa náà lájọ ṣàjọyọ ní ṣọ́ọ̀ṣì tẹnikẹ́ni ò fóúnjẹ lọ wá o nígbà tí mo dénú ibẹ̀ yẹn àwọn èèyàn ṣàfà ara wọn ni sà èmi ò sì mọ̀ pé wọ́n ṣàfà ara wọn ni wọ́n tún wá ń bá mi pé kí ni màá jẹ àwọn olówó fúnra wọn àwọn ọlọ́rọ̀ pé ṣé màá jẹ lé mo ibẹ̀ níye mi ti wá ṣí pé ẹni tó ń gbàdúà fún àánú àbẹ́ni tó ń gbàdúà fún ibùjókòògo wo bí sórí ní òkè yẹn àwọn aláàánú pọ̀ mẹ́ ẹ̀sà tó o bá débẹ̀ ni àwọn ọ̀dájú wa jẹ́ gbàdúà ìfọ̀ torí kò sí àkókò fún mi mọ́ wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi ń bí mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹni tó lè ṣàmì ọwọ́ àánú tó o lérò bó o bá ṣàmì ọwọ́ yẹn kàn ọ́ láàárọ̀ gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí ẹ jẹ́ nǹkan sọ pé wá ọ̀nà kíwọ náà darapọ̀ nínú ìpàdé alágbára tí gbogbo ènìyàn ti ń gbọ́ nípa rẹ̀ ní òru ọ̀la sunday ní ìlú ìbàdàn ó máa kún fún agbára ẹwo bí gbogbo ẹni tí ó bá ní orí ọ̀fẹ́ láti wọnú ìpàdé yẹn ní olúwa rán mi sí olúwa ní ọmọ bó o ti ń bọ́lẹ̀ látòrí òkè mo fẹ́ kó o fún àwọn ènìyàn yìí ní o méjì òróró àti oyin ẹ kíyèsí sá gbogbo ibi tí oyin bá wà ní adùn amọ̀ wà gbogbo ibi tí òróró bá wà ẹ sá a lè sọ̀rọ̀ ọba níbẹ̀ ẹ̀yin kan wà bí tó jẹ́ pé tó nílò nìyẹn màá gbà ọ́ níyànjú pé ìwọ náà wá ọ̀nà kó o débi ìpàdé ní òru ọ̀la sunday ó máa kó fún agbára ju tí mo lè sọ lọ ẹ̀yin kan wà bí jẹ́ kí èmi àti ẹjọ́ fi ojú kanra pẹ̀lú ìgbàgbọ́ nínú ọlọ́run wá wo ohun tí bàbá mi lè ṣe òru májẹ̀mú ni ogójì ọjọ́ lé méjì ni olúwa ti rán mi lọ sí orí òkè mò ń gbọ́lẹ̀ pẹ̀lú agbára ọlọ́run wo bí ẹ̀yin kan ni màá gbà níyànjú ẹ jáde wà nínú ìṣòro yẹn aago mẹ́jọ ní alẹ́ ní ìlú ìbàdàn ní ọjọ́ sunday láti aago mẹ́jọ ní alẹ́ láti máa gbàdúà a máa ru ọwọ́ ọlọ́run sókè ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò wà pẹ̀lú mi nínú ìpàdé yẹn ní òru sunday bẹ́ẹ̀ ni a máa ní orí ọ̀fẹ́ láti gba dr lánrẹ tẹríba torí ṣe ní àlejò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí àti àwọn ìránṣẹ́ ọlọ́run táàjọ máa ru ọwọ́ ọlọ́run sókè ṣò máa gbà ọ́ níyànjú pé ìwọ náà darapọ̀ ẹnìkan ní dáàdì ẹ bá ń júwe bó mo ṣe lè débi ìpàdé yẹn ní òru ọ̀la gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tí ẹ bá ti dé orí bíríìjì woro ẹ kojú bí ìgbà tẹ́ ẹ lọ ọjọ́ bí ìgbà tẹ́ yẹn lọ sí general gas látòrí bíríìjì woro ẹ máa bọ̀ wájú ẹ kọjá ilé epo roswale ẹ sún síwájú díẹ̀ ẹ ò rí ilé epo ẹlẹ́ẹ̀kejì ilé epo port plat filling station ẹgbẹ́ ilé epo yẹn lẹ́ẹ̀tì yà sínú street ìjọ ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run kankan àti aago mẹ́rin sá ni àwọn ènìyàn yóò ti máa wọnú ìpàdé aago mẹ́jọ alẹ́ ni ìpàdé yóò bẹ̀rẹ̀ máa gbà ọ́ níyànjú kí wọn náà lè ráàyè jókòó tètè dé wá wo tí adáni wáyé fẹ́ ṣe ó máa ní agbára olúwa rán mi ní ilé mo dẹ̀ mọ̀ pé òun tó ní agbára ní gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ibikíbi tí ẹ bá wà ní ìlú ìbàdàn ẹ jájọ darapọ̀ ní òru ọ̀la màá fi nọ́mbà yìí síta fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè pé wòlíì ẹ bá ń júwe èmi náà fẹ́ gba òróró àti oyin èyí tí ẹ kó bọ́ọ̀lẹ̀ látòrí òkè 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless you.

0: Kari Madei, Apolori Omo Salami, Lagilu Efe, 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
1: Oluwa gbọ́pọ̀ ẹwà o. Ẹ̀rí àwọn wòlíì, alágbà orí gbogbo ẹ̀dá, ipá ti ń bẹ lẹ́yìn mi, agbára tó gbé mi ró. Ó mà káka ìgbàgbọ́ orí ẹ̀ka, ẹni kan bẹ̀ gbọ́ mi. Ìjẹ́ ayé tó ń jà ọ̀tọ̀mọ̀tọ̀mọ̀ yẹn, ìjì yẹn ẹ̀mí ní mọ́tò pèsè. Ìjẹ́ tàbí ńlá ìgbàgbọ́ orí àti ìjì gbèsè yẹn olúwa ní sọ bẹ́ẹ̀. Lẹ́ẹ̀ka túnmà, wọ́n fà burúkú tó wọnú àgọ́ rẹ̀ ó yà jáde jáde jáde jáde ìdá ní ẹ̀mọ̀ jíjọ ọba tó sọ fún omi tó ní kó dákẹ́ ọ̀rọ̀ ẹ̀dọ́ àbíyámọ̀ ìjà táyé ń fi ná ọmọ jú ẹ léraléra olúwádẹ̀ ní gbàdúrà fún ọ ọmọ òtúkú mẹ lọ́wọ́ mi báyìí ni mo sọ ní orúkọ ọlọ́run àwọn ọmọdé ẹni tó fi ẹ̀tọ́ ayé ń dùn yìí ìjì mọ́ ní ìjì kó máa kù dẹ́ kó bọ́ sí

0: Ijima nekwa ba, ijima fakoma tora, ijima dukoma goye, ba ini mo so, nuko Yesu, Nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀sọ́ dádì ya ẹni tí ó tó lọ́gbọ́ ọkọ lọ́wọ́ ẹni tí ló bẹ̀rẹ̀ ẹ̀sọ́ ń ṣẹ́pẹ̀ lọ́jọ́ ìwé lórí ọkùnrin yẹn mo wá wò títí mo ní gbàgbọ́ fún wa. Èyí máa sọ pé tọ́ba dọ́dọ̀ wò lì ìwọ kọ́ ló máa sọ ohun tó ń ṣe ẹ̀mí mọ́ báyìí bẹ́ẹ̀ ló máa fún àṣírí ogun tí obìnrin yẹn ṣe wọnú program mo ní bí agbẹ̀dùà nígbà tá agbẹ̀dùà mo rí wípé ìjì ló gbókùnrin yẹn
1: lójú
0: mo ní mo ń sọ fún ẹlẹ́yà tó kọ́kùn ń ṣèpè lókùnrin lórí ibi tó bára ẹ̀kọ́ wù ú ìjì ló ń jà lẹ́dẹ̀ má dá lóhùn ó ti fẹ́ràn obìnrin tẹ́lẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òkèjẹ́ ó máa ń ṣe díẹ̀ díẹ̀ ni eléyìí ló tẹ̀ wá bọ́ báyìí ó wá filẹ̀ ṣe àti agbára láti tù sílẹ̀ ní ìṣìyẹn fi dákẹ́ ha ẹni tó wájú ọ̀rọ̀ gan ẹni parí iṣẹ́ àti ẹni tó parí iṣẹ́ wọ́n jìjọ kábàámọ̀ mọ́ gbòdú à tani ti ti gbọ́kọ̀ ẹ̀ lọ tani ti ti gbéyàwó ẹ̀ lọ tani ti ti gbọmọ lọ́wọ́ ẹ̀ ò kún mi ti wúmọ̀ yẹn mo sọ ẹ̀mí mọ́ dìde mọ́mọ́ yẹ ọmọ náà lò fún
1: ọmọ náà lò fún
0: àwọn ọmọ kan dédé gbàgbé ẹ ṣẹwà lè tó dùn mí dùn ni pé eléyìí tó rí ṣe tí ogun wọn dààmú lé lórí wípé ara máa ra àwọn tó kù lọwọ òun náà lọwọ sí obìnrin ló kẹgbẹ lọ kò tí ẹ fẹ gbọ tìyà mọ káwọn àbúrò bá lọ bàbá ẹ kò tí ẹ fẹ gbọ tí wọn ètò bí ìbínú ló fi lé wọn kò fi ayé òun sílẹ wọn ti sọ fún fáwọn ẹbí ní ìṣòro wọn ti sọ fún fáwọn àbúrò lọ táwọn mo sọ àwọn kan náà ń bá sòrò yẹn pàdé ìdí yẹn tán ibẹ̀ ni mo fi bẹ̀ ẹ̀rí ìdí nígbà mìíràn sá kò ní gbé olórí ilé lọ ohun tó lè dùn wọ́n dùn ló máa ń gbé lọ
1: ohun tó lè dùn wọ́n dùn
0: bẹ́ẹ̀ ni àtẹ̀gbẹ́ lọ àbàjẹ́ kẹ́rí ìdí mi wà sá kò ní gbé ilé àwọn ilé lérí ohun tó dára
1: àbàjẹ́
0: àbọ̀gbẹ́ jẹ́ ìdí tó lòun ó gbògbó jẹ́ tó lòun ó bá yọ ọmọ olóòlù jẹ́ tó lòun ó bá tẹ́ jẹ́ tó lòun ó bọ̀dọ̀ wá jẹ́ ẹ̀mí mọ́kálẹ́
1: ni
0: ìdẹ̀ ni mo fi
1: rẹ̀
0: sẹ́ni ìdí máa ń da ọkọ̀ nù òun náà fi rí fáàsì nínú bíbélì àwọn ọmọ ẹ̀yìn jésù kristi olùbáyì wọ́n ní jésù gorí òkè lọ
1: kí
0: jésù tó padà dé àwọn ọmọ èyí tó wọlé sínú ọkọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀síwájú nígbà tí wọ́n máa bá àrí méjì ni ìjìbá sanwó òjìṣẹ́ ọkọ̀ ọkọ̀ ti fẹ́ gbòjúlé mọ́mì ìjìgbà olùọmúra sí mọ́mì àmọ̀ pé ìtẹ́ ẹkún ní sí ọmọ tí ìyẹn ti yàlé lórí
1: ìtẹ́ ẹkún
0: tó jẹ́ kó tó yẹ ká jèrè ló wá fìjì gbà lọ́wọ́ lọmọkẹ wa mú ìyìn lájẹ jáde wàhálà tẹ ṣe lórí ọmọ
1: láti
0: tẹ ẹrí kankan wọn máa fi jí iṣẹ wọn fi máa ń gbà yìí àwọn àti fún ìyàṣẹ wàhálà ṣe wàhálà ṣe wàhálà àkókò tó yẹ kó jèrè iṣẹ yẹn ìdààmú ni òtún bá ń
1: pè ní bẹ
0: ìjì máa ń jàyàn síbẹ wípé gbogbo nǹkan tó dọwọ lé kò ní ṣàṣeyọrí
1: kẹtọ
0: nígbà tó bá fi jí gbèsè já fámìlì ìlú òyìnbó náà fi lọ ọmọ oh my god tí ayé lọ́wọ́ sí ọ̀rọ̀
1: yẹn
0: ọmọ yẹn ó wọn ló dé john kennedy ní amẹ́ríkà báyìí wọ́n lè gba padà sí
1: mẹ́ta
0: láì tẹ̀sẹ̀ kẹta wọn rí ẹ̀sùn kan wọn ló ju ẹnì kan wọn ló fura sí kóòlù ẹnì kan ṣùgbọ́n ti ga pínsì kì í ṣe tẹniyẹn wọn ló ju ẹnì.

0: ọmọ ẹgbẹ́ lẹ́yìn ìgbà yẹn àwọn tí ọ̀tọ̀ wà lára wọn àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń lò sí.
1: Ẹ máa mi sọ orúkọ yín àti ibi tí ẹ ti wá súnmọ́ bíbá yìí ẹ̀súnmọ́ bíbá yìí orúkọ yín àti ibi tí ẹ ti wá bí àti ìtọ́lọ́wọ́ àtàmátà ti ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè.
2: Èmi ni oṣìṣẹ́ Mustapha, mo wá láti Ọ̀fà Garage. Ní oṣù tó kọjá mo wá síbí.
1: Wọ́n mi lóṣù tó kọjá.
2: Ní
1: nínú program ta ṣe ń bì.
2: Oṣù tó kọjá yẹn mo ti ẹ̀ pé wọ́n lè gbé fún mi ní big phone láti ṣe nígbà tó ṣe tán. So ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní ká kí n lọ ra omi àti òróró. Wọ́n fi ṣe iṣẹ́ fún mi mo sì gba àdúrà sí. So ẹsẹ̀ ni wọ́n complain fún mi pé ẹsẹ̀ yẹn a fẹ́ fi dààmú ọlọ́ta mi. Ṣùgbọ́n ìgbà tí mo
1: ẹsẹ̀ ń dẹ̀ ń dùn.
2: Bẹ́ẹ̀ because tí n bá rìn láti bí láti doctor débí wàá gbọ́kàdà padà ni.
1: Ìtẹ̀ bá ń rìn ìgbà yẹn níwájú ọlọ́run àti ẹ̀dá ìjọba pé jẹ́rìí èké èmi ò ń gba ẹ̀rí èké àjọgbé ìgbà yẹn. Èmi ń bẹ ìlú Èkó lọ́dọ̀ sí i.
2: Ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣe pé àdìsán mo lo fún ọjọ́ méjì. Ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ẹ̀dọ̀ mi sí Bowras tí mo máa ń bọ̀ máa wọ̀ máa gbọ̀n ọ̀kadà délé mi.
1: Lẹ́nu bí sí bẹ́ẹ̀ yìí.
2: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ni. Bá a máa fi pain yẹn. So ìgbà tí mo wà lo omi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo dé Bowras. Mo ń padà bọ̀ mo ń padà wá léde àwọn àbúrò mi kan wá mi wá láti wá kí ni mo wá ní kí n pè wọ́n kàn sí lọ́wọ́ kọ̀ mo láti rìn padà rìn padà ní ọjọ́ ẹ̀mẹ́rin ní ọjọ́
1: ẹ̀mẹ́rin
2: mi ò tó bẹ̀.
1: Bẹ́ẹ̀ tó bẹ̀ tẹ́lẹ̀ níwájú ọlọ́run àti ènìyàn
2: o. Bẹ́ẹ̀ ni mo máa fi pèsè ẹ̀yìn nígbà mo ti sọ fún mọ̀mọ́ta àjọ wà lẹ́gbàá ọ̀dọ̀ wa pé mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá.
1: Lórí iṣẹ́ tó ń gbé ní àbúrò àtàmátà àti àjọ
2: àjọ ìgbà. Bẹ́ẹ̀ni nínú prógráàmù tí mo gbọ́ mo pe mọ́mì gan pé nǹkan báyìí tí mo rí ni lẹ́yìn ìgbà tí mo lo omi tí wọ́n fún wa ta ṣe prayer mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí mo rí gbígbàdúrà lọ́wọ́ ni ọlọ́run òní lọ́wọ́ ọlọ́run
1: àtàwọn
2: ọlọ́run òní ba iṣẹ́ ẹni jẹ́
1: oṣù
2: ẹ̀ẹ̀ni fọmọ ṣe sáà ẹ̀ẹ̀ni fara ṣe sáà ọlọ́run ó túbọ̀ máa gbé yín lọ́wọ́
1: sókè
2: iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́lọ́run mọ̀
3: Ní
1: ìgbà tẹ débi kí lọ
3: ṣàkíyèsí. Lọ́wọ́ ìgbà tí mo fi dédé láàárọ̀ yìí, ìtura ti ìtura dé sí mi ní àgọ́ ara. Torí nǹkan kan tí mo ṣàkíyèsí lọ́gbà tí mo dé níbàá láàárọ̀ yìí, tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí ti jẹun gbúgbára mi. Tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí ti jẹun gbúgbára mi, ó máa gbọ́n ṣíṣí yíyí. Ẹ̀tì ní àtàárọ̀ tí mo ti kẹsẹ̀ bọ
1: Afa wa.
3: Mo wà òkè. Àgọ́ ara.
1: Kò sábà jẹ ọtí ọ̀rẹ́ títa ago mẹ́jọ láàárọ̀. Mo rọrùn.
3: Wọ́n máa gbọ̀n.
1: Ẹ máa gbọ̀n.
3: Ara mi ò ní lélẹ̀.
1: Ṣọ̀rọ̀ bá mi kàn sí ago mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, aago kan. Ó ti kọjá wákàtí mẹ́fà ti tẹ̀lé. Ara yín ò dẹ̀ tí ì gbọ̀n. Ẹ̀dẹ̀ wọ òkè báyìí.
3: Àgọ́ ara mi ní ìtura. Àgọ́ ara mi ní ìtura.
1: Ní
3: ìgbà àkọ́kọ́ tí mo
1: bá dé bí lémi
3: bẹ́ẹ̀ni.
1: Torí mi ò gba ẹ̀rí èké
3: wọn. Torí ní ọjọ́ àná kò rí bẹ́ẹ̀ dájú. Ní ọjọ́ àná mo pe mọ́mì. Mo ní ṣé ìsín wà ní èmi Friday mọ́mì ń dá mi lóhùn pé ìsín wà. Wọ́n ní Bọ́lá tí ń bọ̀ mo ní látẹ̀rú wà. Mo ní ìgbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run yìí pé kí n tó wọ ìbàdàn yìí ní àná. Ara ni ọ̀tá mi débi rí pé ọmọ tí mo wá bá gẹ́ mọ̀ yìí pé ara mi níbẹ̀. Lọ́wọ́ ìgbà tí mo fẹsẹ̀ bọ bí yìí ní àárọ̀ yìí, mo rí pé ìtura dé àgọ́ ara yìí. Ọlọ́run orí òkè yìí kó wá túbọ̀ bá mi ṣe é.
1: Mo sọ ìtọ́ bèrè pé báwo ni oríṣi òwò yẹn. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣe wo. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣe wo. Ìjìnlẹ̀ ọlọ́run ló jẹ́lẹ̀
3: òjìjì
1: ni. Ẹ̀rí àwọn wòlíì agbára ọlọ́run wà gbádùn ọlọ́run.
2: Ìgbà tí orúkọ mi ni Tolúṣọ́ Ẹnìkan Òṣèlú.
1: Tolúṣọ́ Ẹnìkan Òṣèlú láti gbòmí.
2: Láti ilé ìfẹ́ mi ní ìfẹ́ àníyàwó kan. Kò ní ọjọ́ náà mo gbọ́ ọ̀rin nínú rédíò ibẹ̀ ni mo ti ń gbọ́. Mo máa ń gbọ́ ọkọ̀ ṣùgbọ́n mo wá wò pé ń bomi fi ń yà sí. Ṣùgbọ́n ọjọ́ náà lọ́rùn rẹ wá lè ń bọ̀ ní ìfẹ́.
1: Ọjọ́ tí máa ń bọ̀ mí. Ẹ
2: ní ìfẹ́ wọ́n ní jẹ́ kí n wá sí ibẹ̀ ìfẹ́ wa mọ̀ bọ̀wọ́ náà ṣùgbọ́n mo sá bèrè mo wá síbẹ̀ nífẹ̀ẹ́ mi. Ọjọ́ náà tí mo wá ṣùgbọ́n ọjọ́ yẹn ẹ̀ wá.
4: ọjọ́ yẹn ẹwà ọjọ́ kejì ẹwà wa ẹni ojúdọ́kẹ ìjọ kẹta kẹtẹ lè bá wa sọ̀rọ̀ mo tún padà wá ìjọ kẹta ṣùgbọ́n jẹ́ ẹ̀sìn mo délé mo ní ọmọ mi ní wọ́n ta omi òye báyìí ó lẹ má dà áwọn òun lè ní wọn.
1: Oye ọ̀rí nínú olè amúrọ̀bà, oye lúsì.
4: Múná dáa mú ni mo ti gbọ́ mi ò sọ̀rọ̀. Mo ń jẹ́kọ̀ọ́ yìí tí mo wá wà yẹn, mo wá mọ̀ náà mo wá ra omi yẹn. Mo ní mo ti ra omi wà o, mo nígbà náà mo ti ra. Ìgbà wo bá ń wò mí, ilé ilẹ̀ mọ̀. Mo ò dídá kẹta, mo ti wá wá. Torí ìgbà yẹn, mo ò kí lè sùn. Mo máa ń dìde ni, tí máa fẹ́ yíra, mo máa dìde ni. Má fẹ́ sí nǹkan máa gbogbo ara ríro ni, gbogbo ara mi yóò gbádùn rárá rárá. Nígbà tí mo wá rí ní ẹ wá fún mi ní omi mẹ́ta àti òróró ẹ wá dà pọ̀ fún mi ẹni kìí lọ múlẹ̀ kan náà mo wá délé ọmọ mi ní à ṣẹ̀bọ́n ní ta múlẹ̀ kan náà mo wá níbo mo ṣe fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí pé mo wá dẹ mo wá nọdà bí mo ṣe kó gbogbo ènìyàn mo bá mú gbà tuntun bí wọ́n àdó tó ń dágbé mọ́ mi mo bá mú nígbà tó máa ya ló wá rí pé gbogbo ara mi máa tuntun wálẹ̀ mo wá sọ fún mi mo máa ti ń yíra. Mo ní gbogbo tí wọ́n máa lórí yẹn máa ti lọ ẹsẹ̀ mi gbọ́ pàápàá mi ò lè tó báyìí tó láti dìde báyìí irọ́ ni kò sí mi ò lè jẹ rẹ̀ rárá rárá. Mo máa fi amọ́ lára mi máa ti dìde.
1: Ní ìgbà tí wọ́n fi òbí ọ̀run ti kọ́lá kan yìí.
4: Mo máa
1: lo orí omi mẹ́ta ìròrò.
4: Ó ní mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ yẹn. Tó máa tó wá ya tọ́ tó wá ní ẹ̀ ń bọ̀ ń bẹ́ẹ̀ yẹn. Ìjọ náà lọ́dà sí ẹ̀wà èmi àti ẹ̀wà ó yóò máa tẹ̀lé mi lọ. Ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ńjọ ti ẹ̀wà wá. Lọ́wọ́ ètò débẹ̀ yẹn báyìí lọ́fọwọ́fọ̀ lẹ bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn ẹ̀.
1: Ìṣọ̀ wà sí ìrìnàjò ẹ̀bù.
4: Bẹ́ẹ̀ ni ká.
1: Orí tó bá lọ́dọ̀ wò ní ìwọ̀kọ́ ló yẹ kó sọ
4: pé bá. Ìgbà tó náà wá gbọ́ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ lọ́dọ̀ ìgbọ̀ngàn pàápàá nǹkan ṣe kọ́kọ́ sọ fún yẹn. Ó kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ dùn ún ó ní lónìí ìmì ó ní àbúlẹ̀ ẹ̀gbọ́n kan ti jáde yẹn sọ. Mo ní nǹkan tó máa dìtọ́ náà ni kò tẹ̀lé. Mo ní nǹkan ni máa ṣe iṣẹ́ ó bá ní ìtòkù. Tóbi tó ṣáà ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn pẹ̀lú èmi àti ẹ̀ bó ṣe ń wá sí ibẹ̀ nìyẹn. Ọlọ́run bẹ̀rẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé ẹ̀. Ní pé kí ni wọn kọ́ kó ní ọkọ ṣùgbọ́n Ọlọ́run ṣiṣẹ́ pé jáde dúró sí wọ́n ní lọ́ọ́ṣe nǹkan báyìí ọmọ ẹ̀rọ bẹ̀rẹ̀ ṣe ṣùgbọ́n Ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀. Gbogbo nǹkan tó ń sọ tó kò tẹ̀ tó ń sọ tó kò lè rí ṣe kò lè dúró lọ kọ́ kò lè jókòó lọ kọ́ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ra rẹ̀ ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò dí òkú ní òwá tì mo tún ló tún bí ọmọ ọmọ náà ni mo tún gbẹjọ yẹn torí màá tó wá sí ilé ní ètò wa ṣe nǹkan yìí mo wá ní a gbọ́dọ̀ bí ọ̀dọ̀ àwọn dájú o nítorí pé àti ìlọ dúpẹ́ ní ọ̀dọ̀ àwọn dájú tó mo ní gbọ́dọ̀ bí ọmọ ẹ wá láti wá fi dúpẹ́ lọ́dọ̀ àwọn dájú ká lè mọ orí ojú wa.
0: Tó máa ṣẹlẹ̀ ní àwọn tó bá tètè dé wọ́n á láǹfààní àti inú bí wòlíì. Èmi dẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀ òbí ìrọ́kọ́ ló sọ tó bá yẹn. Ẹ̀mí mọ́nú ò máa tú àṣírí ogun rẹ̀. Oh my God! Wàá rí wípé ohun tó ń pè lógun yẹn kò tẹ̀ kankan. Ẹ̀wá gbé ilé yìí gbọ́ múra láàárọ̀ náà. Ọ̀la Sunday aago mẹ́sàn-án láti kọ́kọ́ lọ gbàdúrà ni òun mú láàárọ̀.
5: Olúwo tó wà nínú ìpéjọ ìjọba ló lọ.
0: Olúwo tó wà nínú ìpéjọ ìjọba ló lọ. Gbogbo ẹni tá a lè di lọ́wọ́. Ẹyin tí ìjì ń já. O ń soge nínú ìjì. O mọ̀ pé ìjì pápá ọ̀rẹ́
5: mi.
0: O bu ìjì yẹn. Lónìí ẹ̀ mọ bàwú. Ìjì làwọn akọ akọwé lomi. Ẹgbẹ́ ẹ̀ ti bí mẹ́fà. O ń fẹsẹ̀ gbà títí. Ìjì làwọn ọmọ bí. Ẹgbẹ́ ẹ̀ ti bí mẹ́rin. Ogun àìmàìdíà ló parí. Ìjì dání. Ẹgbẹ́ ẹ̀ ti máa kọ́lé kí wọ́n mọ́tò. Ìjì làwọn ọmọ bí tí ohun tó mú kẹyìn sọlọ àbúrò lórúkọ jésù bí oníjà ìjì burúkú ni gbogbo àkọ́bí mo fẹ́
5: bí
0: gbogbo ìyá àkọ́bí mo fẹ́ bí gbogbo àwọn tó jẹ́ ìjìrọ́ mi ìbejì mo fẹ́ rí gbogbo àwọn tó ń jáde mo fẹ́ rí oh my God máa ní ìtàwọn èèyàn ṣùgbọ́n àwọn fọ́ọ̀tì àkọ́kọ́ yẹn ti máa fún látọ̀ṣe
5: wọn
0: ibo ló ń bọ̀ ibùdó agbára àánú
5: àtàkùn
0: ibùdó agbára àánú wà á ti máa rọ́kọ̀ tó ń polúwo olúwo rọ́kọ̀ olúwo ní kẹ́jẹ́ sí olúwo junction
5: olúwo junction
0: ìwọ́rọ̀ sí olúwo junction tó bá ti wá olúwo junction gòkè sókè oní àtàmátà sí
5: lè lọ àtàmátà
0: sí ìwọ́rọ̀ sí olúwo junction olúwo junction sí àtàmátà sí ìgbẹ́ntẹ́ ń bọ̀ látọ̀ ìkírè gbọ̀ngàn
5: ìkírè
0: gbọ̀ngàn ìgbẹ́ntẹ́ ń bọ̀ látọ̀ ní èkó yìí rẹ̀. ẹ̀ ń bọ̀ láti ọ̀nà bẹ̀ ọkọ̀ tó bá ṣàti rí ọ ní kò jẹ́ sí olúwojọ́sẹ̀
4: olúwojọ́sẹ̀
0: olúwojọ́sẹ̀ tó bá sí olúwojọ́sẹ̀ ìwọ gòkè sókè
4: ẹ
0: níbi ẹgbẹ́ fámátì orí ọ̀kadà máa jẹ́ bọ̀ láti ọ̀nà
4: àtàmátàsí
0: ìwọ rò sí olúwojọ́sẹ̀ olúwojọ́sẹ̀ àtàmátàsí.
1: Máa fi ọwọ́ gbàbí tó lùẹ̀ máa fọwọ́ gbàbí tó lùẹ̀ báyìí. A máa forúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan. A ní ọlọ́run àtàmọ́tà sí òní sàn máa sàn máa mí là máa là.
0: Ìwọ gan náà lẹ̀rí kan báyìí mo fẹ́ bẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ tí tó máa sọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yóò gbogbo ènìyàn ọ̀tọ̀ onímọ̀jàmú sọ fẹ́ òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí ayálóore tí wọ́n bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyanu tó gbọjọ́ òye ènìyàn lọ múra lénìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lénìí ọ̀rọ̀ ìwé ìgbàlú orí karùn-ún oníwàṣẹ ńlẹ́rìí bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ ló dẹ̀kun rẹ̀ pé wọ́n ní tó bá ka méje wá tún méje kà ẹgbọ́ta ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ olúwa ni ò fẹ́ ṣe ìjà àjálù ìjánu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lé ní ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má bẹ̀rù mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God ẹgbọ́n ilẹ̀kùn oore ṣírò ilẹ̀ ní mo fi jẹ gbogbo èèyàn o ti fi ọrẹ má bẹ̀rù èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ san ọrẹ rẹ. Oh my God o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́n àti àwọn tó ní wá ní bábá lè lo 8,800 bí èdìdí kò gbogbo àwọn ohun ẹ̀yìn láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fẹ́ ní àkà nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àká nọ́mbà tó fi ọ̀rọ̀ ẹ̀rúbọ rẹ̀ sí àtọ́rọ̀ ẹ̀dídí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó óyá 10 2 4 34 77 5 0 50 80
4: 80
0: UBA UBA bọ́lẹ́ẹ̀kan sí 10 2 4 24 77 5 0 50 80 kẹta sílẹ̀ àtàmátà sí ló máa bá pàdé rẹ̀ ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára sí láti jẹ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ nínú ẹ̀gbọ́ wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìṣẹ́ nínú ìwé jọ́ánù orí ọ̀kẹ́kẹ́lá yẹn ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ bá ọba gba orí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹ̀rọ wo yorùbá ní wọ́n sọ pé mo ṣeré kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kí á yanu kò tó kí èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrọ̀ ìrúbọ lónìí mo ní ilẹ̀kùn owó gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọ rẹ̀ jẹ́ tó máa sọ rẹ̀ májẹ̀mú ṣe fà sí èdìdí rẹ̀ yẹn ìyanu máa gbé ọkọ ìjà ní mo fi sọ gbọ́ àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 2 4 34 77 5 0 50 80 orúkọ tó máa rí níbẹ̀ christ àtìlẹ́yìn àtàmátà sí 10 2 4 24 77 5 0 50 80 àká nọmba náà nìyẹn bó o ṣe ń dá síbẹ̀ ọ̀nà sí ogun rẹ̀ sí orọ́ náà tẹ̀fọ́n nọmba ẹ̀kọ́ máa pèsè 070 0 0 35 35 2 3 23 1 4
6: Thank you.

0: Kajuki.
1: Oguya!

iṣẹ́ lagba ẹ̀yin oníṣẹ́ṣẹ́ ti lọ́pọ̀ ohò olóyè àlàmú jẹ́ yín fún bàbá alákòkòrò bàbá magbẹ̀rẹ̀ rìn ní dálẹ́gà àti ní ilé àkámẹ́kùn ó ti yá ilé àkámẹ́kùn ní bàjẹ́ ò àti gbogbo ibi tí ẹ bá wà ọyá agbẹ́fago orí ìtẹ́ ewé ń jẹ́ àdùbí ẹ̀yin náà ẹ dá sí mọ́gàjì ilé olóòjé ẹ dá sí gbogbo ẹ̀yin ọ̀kan ọ̀jọ̀ kan ifá ńlá látorílẹ̀ lúgùn musibau ọmọ ìlípẹ̀dé ọyá ẹ dá sí láàárọ̀ ẹ kú múra tọdún fá àtọdún ẹgbẹ́ yóò ṣeéṣe lágbára lọ́ọ̀lọ́ọ̀ mo ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ayé wa ò ní bàjẹ́ ẹ fẹ́ ti wà iléeṣẹ́ rédíò wa ìdínú àgbọ̀dọ̀ gbàgbé ti ń lẹ̀ máa pẹ́ ọṣẹ́ ìdúmáre lẹ́nu wá o ọṣẹ́ ìdúmáre èyí tá a bá wí lòlódùmáre ọgbà yóò gbá o.

0: wa niyan agbon ologbon ti e je pe agba won re ka gbogbon mogbon ni e fi pe yin ologbon omo baba leleru ka gba mo ko mo ni e fi pe yan lo moran eya ba so pe n to mo yi to afa imo ko mo gbagbe n to ti mo tele e je si oju opo dale ka bi meji oba wa da si nkan po laaro toni 09123708675 ẹyin tẹ wa loke oko ẹyin le lo plus 234-814-249-1006 ẹ mọ ku ojumọ e
1: bẹẹ mi la mo fa igi la
0: da ọmọ jọ dadi baba oni papo
1: ẹ meji jadi le bẹẹ ni
0: agari
1: o polisina lola o
0: olela
1: mo gbo la fare lo mi o
0: ase edumare
1: oku ni nje bi oro ẹni kan wa de loni ni wa de ni wa fe pe awu ni po wa rerin abun fe pe ni se keke fun mi Adé yẹn ti ẹ̀ sọ pé wọ́n rẹ̀ lẹ́wọ̀n. Ó wá ń fẹ́ ní gbàlá ń gba tọ́ọ̀gì. Ó tètè mú bàbá rẹ̀ kó mọ́ ọbẹ̀. Mo mọ̀ pé ń tó júni lọ́rọ̀ júni nì.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Láti pẹ̀lẹ́ ni láti pẹ̀lẹ́ ni o.
0: Ká ṣe pẹ̀lẹ́ pé.
1: Wọ́n gba pọ̀ lọ́gbọ́n wọn pọ̀ lásán wọn tó pọ̀ ní ṣe.
0: Ẹ ṣeun.
1: Mi ò ní ìdíkùn mi jẹ́ ọmọ Yorùbá o.
0: Adúpẹ́. Adúpẹ́. Ẹ jẹ́ ń gbọ́ ẹlòmíì. N tọ́ kọjú sẹ́nìkan akọ ìsẹ́lòmíì bí ìlú gángan ẹlẹ́mẹ̀wọ̀n ẹ kú ojúmọ̀ mọ̀. Ẹ ti wọlé o.
1: Ẹlú ọmọ kí ọmọ kú ètò.
0: Ètò rẹ o, ó lanta.
1: Ọmọ owó ni ó kó wà kílé. Ó lanta látọ̀yọ́ aláàfin ni.
0: Ẹlẹ́mẹ̀wọ̀n.
1: Ọlọ́run ní Jésù yín kò ní rẹ̀ yìí.
0: Àṣẹ Ẹ̀dùmarè.
1: Ẹ ìmọ̀ràn lọ sí mú wá fáwọn ọ̀dọ́ wa wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ẹ̀rọ pé ara wa fúyẹ́. Wọn ò sì ní máa bá wọn máa ti gàràgàrà tó ẹkú ní jẹbi o kálukú ti pẹlẹ ni ó la tàbí sọ látọyọ aláàfin.
0: Ẹ ṣe wọn jẹ́ ń gbẹ́ nìkan sí ẹsẹ̀ mẹ́ta láyé dúró. Ọya ẹnìkan tún wọlé sí 09123708675.
1: Ológun o.
0: Ẹ kú ojúmọ́ doctor.
2: Wọ́n máa gbà fún
0: yín. Àṣẹ Ẹ̀dùmarè.
2: Alájọ ọmọye ayélagbogbo láti ràn látọ̀. Ẹ rí àwọn iléèbó. Wọ́n lè máa dárú fún ọba bí ó gbé Yorùbá náà sọ bẹ́ẹ̀. Àwọn ọ̀dọ́ wa ẹ má gbé ẹyin ó lè mìíràn iṣẹ́ ẹ. Nígbà tí wọ́n rí ẹnìkan sọ̀rọ̀ wọ́n ní kó wá lọ ṣe kó lọ sí tọ́ọ̀gì. Ó wá ní à bàbá ẹ̀yin náà ọmọ ń tó àti ní ẹgbẹ́ gbẹ̀yìn wa. Wọ́n kọ́mọ ń gbé ọmọ tó wà lámẹ́ríkà ní àhẹ́n. Àṣẹyìn ìlú wọn máa fi níṣẹ́ ẹgbẹ́
0: tòrútòrú. Sọ́ọ̀rọ̀ mọ́
2: èyí ni kọ́mọ igbe kọ́mọ itọ́ mọ́ ẹgbẹ́ ṣọ́ra o
0: lọ́run
2: ní pàrọ̀ báyìí
0: lágbó
2: ọmọ ẹ̀yìn lágbègbè láti wà látọ̀.
0: Pàǹdà pàǹdà làárọ̀ kọ́ ọmọ bàbá lélẹ́rú pàǹdà pàǹdà làárọ̀ dá ẹ̀dìdè dìdà làárọ̀ fẹ́yìn ní olúmọ sí ẹgbẹ́sẹ̀lé. Ẹgbà tá a bá dábàá láàrò kan ẹ máa pè wá wọlé ẹ má bínú o. Ẹ mọ́ bínú ogún àtìyìn láti wọ̀ fún mo kí ọ ẹ kú ewu ọmọ bàbá àwọn ọmọ jẹ́rìí yín pé ẹ ti tòwó bẹ́ẹ̀ ayé labọ́gọ àwọn ti àti wọlé ọlọ́run ṣeun elegant ló kù elegant ẹlẹ́ran láti là látẹ̀ ayé rẹ̀ òní ta bàbá yìí ojú òní tí ọ́ ẹ jẹ́gẹ́ ń bọ́ sí abala àròkàn àmọ́ o mo sọ fún a ìwọ tó ọba mọ̀ pé oníkan ṣe lọ́kùnrin lóbìnrin àwọn obìnrin kọ̀ọ̀kan tó ti yọjú o ẹ̀yin ọkùnrin kọ̀ọ̀kan náà ẹ yọjú. Àwọn tó sì ti yọjú tẹ́lẹ̀ ẹ tó yọjú kárójú yìí ọ̀pọ̀ láàfẹ́ ẹ̀dá mọ̀mọ́ ọ̀pọ̀ ni ò ní fọ́tò lọ́dọ̀ wa àárín tá a fi hàn ẹlòmíì àwẹ̀wà ló sì pé ẹlòmíì ọmọ ṣe o ọ̀rọ̀ tó ló kó fi ń sokún làpárò fi ń rẹ́rìn kó tó di pé èèyàn gbéra pé dorí rédíò òun ń wá ko àbó òun wáyàwó ẹ mọ̀ pé dójú ẹ̀ ọ̀wọ́ òdodo ọ̀rọ̀ ni wá ẹni tí ó dòó lóòótọ́ ní wá kìí ṣe aláwẹ̀wà kìí ṣe dìndìnrìn èèyàn ẹlòmíì ẹ bá pè wọn báyìí wọn mọ fira wọn sakọ o sì lóo nílò nǹkan kí ní ṣe yín ẹlòmíì àníbò wọn bá rówó ọbẹ̀ bá ti fowó ọkọ̀ ránṣẹ́ òun ò lè wá ò ní kan sí ọ̀pẹ̀ ńbẹ̀ òní mo fún ọlé pè é pé kọ́ ìwọ náà tiẹ̀ pákéèjì ara ẹ̀ pákéèjì láyé ń ṣe ó bó bí tiẹ̀ ṣe kọ́ ya ó tiẹ̀ kọ́ sì ṣe pé kìí ṣe pé aribi pa àwọn náà ẹlòmíì ò tún níṣẹ́ lọ kí là ń tà ń ta nǹkan kan wo ọkùnrin ọ̀wẹ́ ń tí ó jẹ́ pé kìkì dáhùn nìkan ni ọ̀sà máa gbé gbogbo ẹrù mọ́ o ìwọ náà rí pé o níṣẹ́ lọ kó o tó wọkọ̀ o ọkùnrin náà rí pé o lè dóbìn bọ́ kó o tó pọ̀ ń wáyàwó ẹ mọ̀ sọ́ adìẹ oníranù àròkàn fún tààrọ̀ tòní ń gbóná yakiyaki ẹjá tètè lọ bẹ̀.

0: aroka lawa omo oguyemi ologuro omo baba leleru nkan seju mo so fun abe uri sirisi la ngbo uri sirisi la nri ndi abajo ko si na nka luko omo mu ti e wa ba wa omi a de be ba won ni lori loko ojo kan omo ifagba yega ole mama won ma ya lohun omo ibe lo ti da ko en to fun loyun ta lo pe ya ni soro ta lo pe da lagbaja se se pon si ran ran lo se kini lo fun loyun iya badire le ki lo sele nbo ah ele ko egba wa iru ewo re won mu mi yi won da le ya lori nigba ti ya ya ju aye ta lo lo fun oloyun ah lagbaja ti ba betemi je lagbaja ti ba temi je lagbaja ti ba temi je ti e bi baje bo en to da ko se ba mo eh ere pe wa ewo lo fun mo wa loyun o oni o oda o nmo lo wa mu ya wo rere bi n to si kunu ah ko le fe o ko le fe so ya je loju ni ani o le fe ko le fe igbe ko le fe omo yo seyun yi ni ini ya nke o gbogbo bi an ti witi won woju tu oro won wa ti o iya oje oni ko le ko le ko le ni oyun afiko afika won o se ko le bi afika won o se e pe ta loda ko asale iya ni ame wa sele yi pe jo ti iya ohun ni ko won lo gbo nje fo nnu kula ton gbo nje debe pusi fa nwole ko yo na o nto ori ni pe to nkan mama kokoja wi pe ori po ba lajo sepo nbo se tan to nbere si sunkun la bere si be npe ko won ma je ya awon ogbo o ko won ma je ya awon ogbo o ohun omo wi pe nti o dare o iya ni ko seyun ni baba ni ogbodo seyun o tori pe awon omo ti sin ni kini ko mo yi o se kini ka won obi re o se o ti di wahala ti olorun aleya to ti nsayan ya lojo to ti pe na lo to sayan omo baya to mo tun adoju ti ya lo ni o na lo ye an na la lale bi e je ki so number sita ki e lanfani lati ba wa dasi tori gbogbo bi mo se so be ni foju rerin o tin fi o tin fi oka wo e ka aro o
1: ori ta ti ni ope oluwa lo ti ni oluwa ko ti ni ari ti apata gbagan
0: e mo
1: ori o wa ni bo bi ni ba yan ni ti o ba para re yo poko e ri pe awon ti para de bari tori e lo ti da ko yen go oju kan la dani o ti ba ti ni ba yi o omo ni se yi o lori ta ba ni ko ko se yi o le bi se ti o yo bi mo yen na ni o oju ya ye ti ja bayi e ko ni ka ma se ra wa oko re n to gbe ki lo tun ya le fun
0: to ma ya to ko gbele
1: e bi ta ti ni ya le yo para re ya ye ti para re bayi bi e ti ja ta ti fe ko o
0: e seun e je ka se bayi e je ka lo si Carola Academy Carola Academy Carola Academy Reverend Dr. Lale Kolasi for JP egbesele kini ti han mi leti egbesele Carola Academy ibe la n lo Reverend Dr. Lale Kolasi for JP oya e je ka lo sibe e ma ko mo lo be wuti wuti Carola Academy
2: Baba nso nipa ile eko to poju owo ani ani o si o Carola Academy ni baba nibi ka ko ma leko to ye koro imo ijile science computer isiro ede oyibo ati be be lo olokiti bi obo si iberu olorun ni a fi nko ma mo je ngba pori omo re dota awon olukan won dangaja eyin obi pelu alagbato kile tun du owo eyin aro ilu loyo gegede amuloko asolo ati gbogbo ona ara lapapo e ma mu awon omo yibo ayika awon omo toni toni fun ilera to peye gbogbo nkan mu eko rorun nkipa lowo nbe ya mura oko nbe ti omo ku awon àwọn ọmọ lálọ àtàbọ̀. Ètò ìforúkọsílẹ̀ fún ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga Common Entrance àti ìdánwò Bẹ́kẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ tètè máa kó àwọn ọmọ yín bọ̀. Àyè ń bẹ fún àwọn ọmọ Northern Primary bákan náà GSS 1 to SS 1. Karola Academy wà ní Olúgbó area, Olúlọ́yọ̀ Ọ̀nà Àrà Local Government. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè sórí 070 40 39 61 14. Reverend Dr. Lásùpọ̀ Lálékan JP, olùdásílẹ̀ Karola Academy ló ń kéde.
0: Ẹ ṣeun bó ṣe wà nìyẹn. Karola Academy 070 40 39 61 14 070 40 39 61 14 àti 080 32 48 21 76 òní nọ́mbà tẹ́ fi pè wọ́n. Ẹyin náà kó àwọn ọmọ yín lọ part-time NC. Ó ti wà ńbẹ̀ ó ti wà ńbẹ̀ ojú òní ti wá láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ọjọ́ ń lọ díẹ̀ díẹ̀ ká máa dágbére. Ẹja gbà pé kan sí ẹja gbà sí àwọn èèyàn tò dá bẹ́ẹ̀.
3: Hello sir.
0: Ẹ káàárọ̀ ẹ ṣe kánmọ́kánmọ́.
3: Àmì ológun rẹ̀
0: sùn. Àtàkankan àtàkankan.
3: Bẹ́ẹ̀ni láti ọ̀rọ̀ yàn.
0: Bẹ́ẹ̀ni farabalẹ̀ mọ̀ ń bọ̀. Ọyá pápápá.
3: Bọ́lọ̀ ṣe rí ọmọ yìí ò lè ṣẹ́yìn o. Ìyẹn ni ó jẹ́ ìjìyà fún ìyá tó wúwà rọ́dán rọ́dán. Ṣé ẹ mọ̀ pé tọmọ yẹn ó dẹ̀ gbúdọ̀ kọ́ gbogbo jẹ́ ọ̀dọ̀ fẹ́ bọ̀bọ́ yẹn náà tàbí kẹ̀ kí ló bá ti bímọ tó bá yẹ pọmọ yẹn ó ń lọ sí àbí ó ń kọṣẹ́ lọ́wọ́ kọ́sì gbà lọ́wọ́ ẹ̀ kọjá kó ṣe àṣeyọrí ná.
0: Ẹ
3: kú ètò.
0: Ẹ jẹ́ kí a mọ̀ palẹ̀mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Ó wu ni bíi ká jẹran pẹ́ lẹ́nu òǹfà ọ̀nà ọ̀fun ní ọ̀jẹ́ ìṣẹ́jú táwa rò pó kù wọn ni pé kamọ ṣẹríwálé. Nọ́mbà ilẹ̀ ẹ̀ máa pè mí sí tèmi bá ti ń dìde Dr. Smart bàbá kókó gbóná mo rí ọ 080 33 70 37 28 òní nọ́mbà tèmi. Fátìmọ́ tàrà jí aya Táyélolú A3 lọ́dàn okú oríire tọjọ́ bí òní lọ́jọ́ bí ẹ̀ òní lọ́jọ́ bí ẹ̀ ojú òní ti wá o láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ọ̀nà ìlàdágbére já máa lọ.
4: Ẹ wo a lọ lónìí ẹ̀yìn lápàdé lọ́jọ́ mẹ́jọ gbogbo ti ń jẹ́ Taláùràbí tóbi Jẹ̀bútú okùlédè ti bàbá rẹ̀.
0: Bàbá Jẹ̀bútú náà ti kú.
4: Bàbá rẹ̀ kú bàbá rẹ̀ ti
0: rí àgbá
4: òun náà ti lè ka bàbá wa ti ń bẹ lọ́rùn. Ẹ̀ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ tá tún pàdé ilé òní léwọ̀ ọ̀nà òní náà wá aburú ayé òní jẹ́ tèmi tẹ̀yìn láṣẹ lọ́wọ́ lọ́wọ́ bá ọlọ́ọ̀ṣì náà ló kọ́ mi Aladé bá mi jẹ́ ọ̀nà Ayọ̀mí tó ti là lónìí ọ̀nà gbọ́ apáta ni ó máa là fáyọ̀.
0: Adúpẹ́ o bàbá wa aláriwájú Ọ̀làdìpọ̀ mú kí ojú òní tì yín o. Ẹ já máa lọ fún tòní ìyá wa aláre ẹ̀lẹ́ òyẹ́ ẹlẹ́ja mú kí yín gbogbo àwọn èèyàn pátápátá tí ajé olólùfẹ́ wa ojú òní tì yín ojú òní tẹnì kọ̀ọ̀kan gbogbo ẹni tí ń ṣe ọjọ́ bí lónìí tàbí lóṣù kẹsàn-án àtàn tí a ti ṣe kọjá lóṣù kẹjọ igba ọdún ọdún kan ni o láṣẹ lọ́wọ́ Olódùmarè. Fẹ́mi Ògúnyẹmí rèé ẹ̀ ń ti gbogbo ayé ń pè ní olóògbòrò ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ire ayọ̀ láàmọ́ bára wa ṣe àní dágbére fáyé lójijì. Bàbá with God bá mi ẹ máa wulẹ̀ bàbá ojú òní tì yín o bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ àti ìyá àṣẹ kìkì ọ̀rọ̀ ayé yín ò ní ta. Ẹ jẹ́ mi ó dìde ẹ mọ́ bínú bí nẹ́tíwọ́ọ̀kì ṣe ń ṣe lórí Facebook lónìí kìí ṣàwa ètò ibẹ̀ ìbò bá fowó lé kòkó tó Olódùmarè bá gé kò sí ń tá sí ẹ mọ́ bínú. A pàdé ńjọ́ mẹ́jọ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún mọ́ lé oṣù òsì àfẹnì tí ò ní bá láyé àjùjọ́ mẹ́jọ lọ. Ẹ fèyí kọ́gbọ́n o ẹ̀yin tẹ́ ẹ máa ran ọmọ yín sí àlè ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.
5: Lágelu FM jàgàbá gbogbo rétíò

0: tó yíká àgbà ńlá ayé tẹ ti ń láǹfààní àti gbọ́ wà fún ti àárọ̀ tòní àtún kí yín káàárọ̀ o ẹ káàárọ̀ lọ́dẹ̀dẹ̀ yìí ẹ káàárọ̀ nínú ilé yìí ẹ káàárọ̀ lágbègbè yìí ṣàlàáfíà ńlá bá gbogbo yín o ẹ̀dọ̀ kí ìròyìn ńlá tún gbé ká yín mọ́lé fún ti òórọ̀ tòní ẹ ti mọ̀ pé gbogbo ọjọ́ àbámẹ́ta bí irú eléyìí bá aago méje bọ́ bá ti ró tó ń dó báyìí ẹlòmíì ìpìlẹ̀ tiẹ̀ wa aago mọ́jọ sátidé ó ti fi ẹ̀dọ̀ kí ìròyìn ṣe táìmù tó jẹ́ pé bọ́ bá ti ń gbọ́gbọ́ gúdùn gbọ̀ngbọ̀n ó ti mọ̀ pé aago méje rònú o gbogbo obì tó bá ti dá fún yàn láago méje yóò tètè máa ta mọ́ra ẹnu iṣẹ́ tún yànù bóò ni o happy weekend ẹ̀yin tiwa tẹ́ wà ní apá abẹ̀hùn ṣàlàáfíà lají ilẹ̀ tiwa mọ́ báyìí o kátùndé ńlẹ̀ kátùmú ṣe àjèṣe gbogbo èyí tá a ṣe lọ́jọ́ monday bóyá ọjà ọ̀tà dáadáa ẹ má wà discourage gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó ẹtùndé wáyì láàárọ̀ ìkẹ́ ẹbẹ elédùà bẹ́ẹ̀ bá ti wá bẹ elédùà tán mùsùlùmí kó ṣe sálà ẹ̀ kó ṣe àṣàlátù kìrìsìtẹ́nì kó pe jésù ẹ̀yin tara abínà ẹ pé gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ pé lọ́nà tó bá ẹ̀yin ìlànà elédùà mú ni o má pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kún jayé má torí pé wọ́n fẹ́ ga kọ́ ọ máa ti ẹlòmíì bọ́ pa bámbàrì tí gbogbo ẹ̀ ní ọ̀ padà parí sínà kó wá wa ní ọ̀nà padà sílé o ẹ̀dọ̀ kí ìròyìn ńlá gbédé fún ti òórọ̀ tòní níkànnì ti lágelú 96.7 FM òkè gájòkè eléyìí tí a kalẹ̀ sílé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn ṣé wọn aríbi kọ́lá the special one ló kọ́ mi ní ń jò ògiri ọ̀sán náà gorí ilé fẹjú tuntun ọ̀dà kọ́tì ẹ̀ náà kí ó kò láwò láàárọ̀ tòní. ẹ já kó àwọn kókó eléyìí tí oṣù yọ inú àwọn ẹ̀dọ̀ kí ìròyìn fún ti àárọ̀ tòní ẹ ti mọ̀ pé ètò ìdìbò ọdún 2027 òun ni ṣàjẹ́ tó láyé o tá a sì ń lu àpàlà sí àtàwúrẹ́bẹ̀ gbogbo ẹ̀ join together bẹ́ẹ̀ bá mú àpàlà wọnú hip hop bẹ́ẹ̀ bá ti túnú lyrics ẹ̀ dáadáa ẹ rí wípé rẹ́gí ṣe rẹ́gí ni gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nù ètò ìdìbò ọdún 2027 ń kanlẹ̀kùn nípínlẹ̀ ogun láti kọ́ mú kinní ọ̀hún wọ́n ní tó abiodun yun gómìnà nípínlẹ̀ ogun ló ní ìpínlẹ̀ ogun báyìí ló ti ṣetán o fún ètò ìdìbò ọdún 2027 ìyún bẹ́ẹ̀ àwo gédéńgbé wọ́n ní ọ̀rọ̀ tí ó ní í ṣe pẹ̀lú ìwádìí alágbàá tí àtìkù ti ń pè lórí ọ̀rọ̀ ti tinubu wọ́n ní tinubu wọ́n ní àtìkù náà ó dàbí ìgbà tó lẹ́bọ lẹ́rù wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún kan ṣó o sì rúùlú o ṣe kọ́pà bó o ṣe kọ́pà aṣọ kọ́pà rẹ̀dà àwọn owó ni kọ̀líìgì ẹ̀ǹgbà tó ń ṣáàbù ọ̀yà járí kinní ọ̀hún ká lè mọ̀ pé lóòótọ́ níwọ̀n náà reléèwé ká tún mú mi láàárọ̀ ti tòní o ẹni ọ̀bálẹ́jọ́ nù wọ́n ní ilé ẹ̀kọ́ ti ń bẹ ní ìpínlẹ̀ ti sokoto ni wọ́n ní wọ́n ṣí padà lọ́jọ́ ajé báyìí látàrí àwọn ẹ̀ka ètò ààbò tí wọ́n ní ó ń ṣòjòjò lẹ́kùn tibẹ̀ eléyìí tí kò jẹ́ kí àwọn ọmọ lọ sílé ẹ̀kọ́ tó sì jẹ́ wípé oníkálukú ti kéré tikiri ni wọ́n fìdí mọ́lẹ̀ bàbá wọn látàrí wípé àwọn agbébọn iní ń ṣòro bí agbọ̀n ní agbègbè tibẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ ajé ọjọ́ monday tá à ń wò lọ́kankan yìí àwọn ọmọlé ẹ̀kọ́ padà sí sùkú o ọ̀yà bàbá nàìjíríà ọ̀yà já dáwọn èèyàn gbọ́ pé òun ti dé.
1: ẹ kú ojú máa láyọ̀ lákọ̀tún àkọ́múròyìn tó ń bẹ níwájú tèmi fún tòní olófìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ imo ó ṣẹ́ẹ̀kì ìpínlẹ̀ náà òní ó ti kéde o ọjọ́ 26 ọjọ́ 9 oṣù kẹsàn-án jàre ọjọ́ 26 oṣù kẹsàn-án 2026 gẹ́gẹ́ bí ọjọ́ tí ètò ìdìbò sáwọn ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ imo yóò wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ẹ̀kú ojú máa láyọ̀ lákọ̀tún tèmítayọ̀ òyìnládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ́ mi àwọn ẹ̀dọ̀ kí ìròyìn náà lẹ ti ń gbàwọn àkúrí ẹ̀ èyí ti àtúnkówádé fún tòórọ̀ tòní
0: gẹgẹ bi seun aribi kola the special one bo se ti fidi e mule awon akori ohun o la tesiwaju ninu re omi to si nbe ni waju temi re to fidi e mule wi pe ijoba apapo le wa Nigeria ati awon ijoba ipinle oni won ti tubo je ki eto abo ko mu yanyan si gẹgẹ bi awon ile eko se fe bere sa eto eko tutun loju aje ile tunbo yi
2: tumumi
0: ah oda wo kan mi tutun be waju temi lo fidi oro mule o bi pe idari ilegbimo asofin agbale wa Nigeria lana ona ni won pe won se raro papa julo o iye lori jijoko soropo pelu South Africa latari ikolu alagbara ile tun wa esama Nigeria nibe ni South Africa to je ikolu eleya meya ile ti obojumu won pe bi won se nkolu omo Nigeria oni won kolu okuwo won ni orilede South Africa be oni legbimo asofin agbale wa Nigeria nlo wa pase wi pe nbi ti nkan de duro bayi e joko soro po to ni se pelu legbimo asofin laarin pelu South Africa ki won da duro na fun gba die destination.
3: All right,
0: ko fun to ro ni.
3: All right, e ka ti awon akeko agbarijopo egbe awon akeko nle Nigeria nlo ti kesi ijoba bayi wi pe lawon ile eko university yika le Nigeria e da awon ibudo ti awon eyan ti le ma fi eyin ko awon ere nkan ranse ile ta npe ni export hubs ni awon ile eko kakere ile ti Nigeria bo ni kini awon o se je looro toni nigba ta ba darin gbogbon edo kiroyin fun ti aro yi e gbo won rinrin
0: o da wo kan re tun be nwaju temi to won pe ba ba guyan ninu ewe ta roka abi ta se da se be ninu epo epa eni ti o yu yo yu be le ni ti o ni yo ko ni yo pe pe won ni le kan si ile wa Nigeria oni won ti padanu bayi iyen sowo okowo sogudogoji gege bo se pe ni pe awon oko to je pe yo ja Peter lole yo wa lo re ko fun Paul oni awon Nigeria lo je pe angan yabo ran ale ti lapa so je pe e to sele nju oni to je pe sibe sibe oluwa dara si mi ko ko tuna kan lara won won to koju gbona won to ko koju bo mi gbona ni bo mi.
3: All right, eleyi ni igbese ti egbe oselu ti NDC ti o gbe lati dabo bo awon ibo ele ta di lodun 2027 ikan gbogi ninu agbon ti Peter Obi en lo sala yoro na pe e ma foya eto idibo odun 2027 a dabo bo koja kasi nkan o
0: o da be won pe magaji abaso loko lo ti suseyin o bi pe won o si lara awon magaji ibadan ti won wi pe titi egbe oselu APM ati makede on la won se ni won e ma ka mi mo mo o iroyin bo lori e lekun keke fun to ro oni
3: dino melaye en lo ti soro bayi wi pe to be ba gbianju ati fi iwe pe pe fe se wadi elesirin kan e very trouble e very wahala nu o dino nlo salaye pe o si la gogo ikilo fun ajo ele to ngogun ti iwa ibaja je banu nina wo ilu lona ti o tona pe e ma se gbianju e pe fe kowe e wa pe atiku fun ise wadi kankan o
0: oda be je kemi na o tun lo taratara si ipinle Delta nibe ni mo tun ti muro imi to wo mi temi na se nwo on lo fidi oro mule wi pe ama egbe oselu APC lekun Gusu Delta oni won ti jeje atileyin won fun are Bola Tinubu Oboriwore ati awon mi ni ipinle ohun ti won pe bo ba ku irawo kan loju orun ipe ti awon yi la won se o bo wa lo mogun bo lo mogun won pe ki won weyin won wo ipe awon o fi ibo soro fun won lasiko eto dibo apapo to nbo ni 2027 the nation on loko fun to ro ni
3: latari eto idibo ti nbo ti o si nbo dede ni odun 2027 egbe oselu ti APC ni won ni won ti duro tan baye lori ese won mejeje lori nkan kan ele to leyin je laarin eyin egbe oselu ti ajumose leyi tun won ni o seese ki awon eyan kan ki won ma pe ya more tabi tabi pete pero nle Nigeria tako are Bola Ahmed Tinubu lodo 2027
1: oda okan na ture to nbe nwaju temi to je onibeji o lo njare latenu igba keji are le wa Nigeria tele oloye Atiku Abubakar on lo ti fide oro mule wi pe seri pe sise wi pe se owo ranwo lori bi won se npese epo petiru ona oni yo je ki epo petiru ko ja wale ni Nigeria Atiku Abubakar in lo so be be ni aya re na o pe eye ki fa pa kan fo ni pe oko ohun Atiku Abubakar ki se owo Nigeria ini nlepa titi Abubakar inu foro tabe
3: ora eja lo si eka ipolowo oja lohun baye lodo bimbo ngba ta ba wa teka ipolowo oja de ari gbogbo edo ki royan lakale si jigan bi ero fun ti aro to ni eka aro
2: edo ki ni
4: ADC
5: rise and shine
6: ile oni oni ke gbira nle ọnu abayo o ti wole de ọjọ ti o se gbogbo wa lanfani ọjọ abayo iyan ti solutions

0: ìyanu rẹ. Jesus is coming back.
1: Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ ẹ fẹ́ tà kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀, tẹ́ ẹ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333. And do one lori Twitter, Instagram, and Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle de mọ́tò títà dìrọ̀rùn.

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọlọ́run kọlé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Splash FM jẹ́ akẹ́kẹ́ ìmọ̀lẹ̀ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lukọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fún ra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ gbọ́n mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràn lẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807112 4000 0807112 4000.

0: nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
1: Báwo ni ṣé o ṣì ń gbé power bank gbangba yìí káàkiri? Ṣé wo ti gbọ́ nípa Redmi 17? Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré ni wàá chaajì rẹ̀. 7500 mAh ni bátìrì rẹ̀. Redmi 17, ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tọ́ síbẹ̀ o, pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5W, ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí o bá tó àkókò láti chaajì rẹ̀ pẹ̀lú 45W, ìṣẹ́jú márùndínlógún péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ̀ ní Redmi 17 láàyò lónìí.

0: kò ra tiẹ̀ lónìí. Redmi 17 ó ń ṣiṣẹ́ takuntakun.
1: Lágẹ̀lú apata mẹ̀jà pàtó ọjà Makuta. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ makamuso Lágẹ̀lú FM kakaki ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún ni sọ wọnyanwọnya sẹ̀kẹ̀rẹ̀ ti ń migbùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmú.
2: Síbẹ̀ yìí náà ń gbọ́.
1: Síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro. Àfà ìbáwọn dòwò pọ̀ láìró burúkawó.
3: Owó nìkan ló lè ṣe o.
1: Mádà ọ̀tẹ̀ Lágẹ̀lú FM 97 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ ilé iṣẹ́ tó ń gùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágẹ̀lú FM 97 ìkí wàlàyé àlùbáríkà.
2: Olúwọ̀jà ń bẹ̀ kẹrin ọ̀pẹ̀ kẹrin.
4: Kára ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ́ mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní nọmba 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.

0: won ma se yiriwo si awon ile eko tin be ni tibutoro ti ipele ohun lati wo boya awon eyan ni won bowo fun ilana ofin alakale iwole ile ti won ti piya mo ekale eni to je alakoso fun eto eko ni ti alako bere ati ile eko grammar ni ipele na ojogbon hamad ladan hala ini o salaye bayi pe to gbogbo awon to je adari ni eka kokan to si ni se pelu eka ti eto eko ini won di olubewo ti won si ma se yiriwo si awon ile eko boya won bowo fun ilana a tele ele ti won la kale
1: o da wo kan re tun be nwaju temi tun pe bi eto idibo bo se nsun mole o na ni okan ojo ka awon isele lo nsele o papa julo ni ipinle oyo nbi okan gbogi lara magaji le badan abaso loko ilo takete si foran kan le ti o nja re lojupo itakun agbaye ebi ti won pe amagaji kan to je olori agbole ti kede bi pe gomina makinde la won tele ton ti olodije fun ipo gomina won abi mbola adekan bi saju eto ribo to nbo ni 2027 oloko ngba ti o ma fisi olowo si lara awon eyan ti won fun telu adekan bi ati makinde o pe ki won ma ka awon mo won oni faran mo maworan ti o nja re lojupo itakun agbaye to safihan amagaji ile ti won pe awon satileyin fun makinde atade kan bi saju eto ribo 2027 o wi pe o n fe safun me dada o n gege bi enikan o ohun o si lara amagaji e ti o ton so pe makinde lohun tele tabi ade kan bi o ni ko se n to jo o ni bakan na ilo je wi pe ohun o ba lowo si gbogbo e ti won se o to pe ni robo ri bi oloko fi pun wi pe lodo tun tun ohun o kede ipo n tele awon eyan ta wi yin ti e Proje gomina makinde ati ade kan bi ngba to si n safo mo oro ti e o pe se ri oro to n so papa julo nu faran mu mawo ran kan ma wo pe e aloko merun oni ko tumo si wi pe ohun satileyin fun makinde ati ade kan bi pin pe ka oyan tu danu n pe o n kaloku o n lo mo bi ti n lo bori boroju mi o rinu mi ni oro ti n be nle yi n pe agbalagba la won o n kaloku won lo si le danuro to si ma ibi ti o koju si ṣugbọn tohun ohun kede ati satileyin fun eni kẹni papa julọ pe gomina makinde ati bimba adekan bi to fa kale ohun olulo nte tohun ni tohun magaji oloko ni o kede oro ohun pe looto ilo je pe bi eto ribo se nsumale oni opolopo ohun bi ti yo to si oni ṣugbọn tohun ohun o tun seyin gomina makinde ati adekan bi o
0: okay ka tun tesiwaju ninu oro won laaro to ni edo ki iroyin na lesi ngbo o eyin won ni ajo eleto idibo nle Nigeria INEC ni won ti ko ipe kan eleyi ti won ni Atiku Abubakar ni o gbe lo sile ejo eni to je omoye labe egbe oselo ti African Democratic Congress Atiku Abubakar ni lo pejo o toni ki won yo are Bola Ahmed Tinubu bi eni yo jiga kuro lori akosile tabi iwe ele ti yo vidibo lodun 2027 latari pe won ni sabuke ele to lohun mu wa to n fi se copper we copper wa yun NYSC pe o fe ge tun lohun na won ni oro won ni ajo INEC ko ti ogbon si pe won o gba wole o eni to je olupejo Atiku ati egbe oselu ti ADC ni o ti salaye ti won si nro adajo Iyank Eko lati je ki won ma se fi oko are Bola Ahmed Tinubu egbe oselu APC lati dije dipo fun ipo are lodun 2027 latari wi pe oro kan to ni se pelu sabuke ti NYSC ti o fun awon ajo ti INEC ajo eleto idibo nle Nigeria nu o pe o fe ge ni kini ohun ninu iwe ipejo ele ti won pe are ile Nigeria ati egbe oselu ti APC gege bi olujejo kini ati ekeje be ni won ko ajo INEC na monu ara won ti awon je olujejo keta ninu iwe ipejo ohun ti won pe ni fhc/abj/cs/1888/2026 ibẹ̀ ló ti ń rọ ilé ẹjọ́ pé ilé ẹjọ́ ẹ dákun ẹ wo kiní ìdáadáa o ẹ tan náà ramọ́ramọ́ ẹ tàn sí àní sàbùkẹ́tì ààrẹ bọ́lá ábẹ́ tinubu tó fi kalẹ̀ fún àjọ elétò ìdìbò ilẹ̀ nàìjíríà tó lóun náà o òun lọ rèé sì rú ìlú òun ṣe 3 RTCS fún àwọn ọ̀gá òun nígbà tó ń wà ní ibùdó ìgbáradì wọn ni ẹyẹ wò dáadáa irọ́gbu ni lákòókò yìí ni wọ́n ti wá ṣàlàyé pé gbogbo akitiyan àti eléyìí tí àtìkù àti ẹgbẹ́ òṣèlú adc tí wọ́n gbé láti jẹ́ pé kíkiní ọ̀hún kó má rí bó ṣe tó àti bó ti yẹ wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún lọ bẹ́yìn yọ o nígbàtí àjọ iléeṣẹ́ ti elétò ìdìbò ilẹ̀ nàìjíríà tí wọ́n ní askolo bito orúkọ ààrẹ bọ́lá ahmed tinubu náà ni ó wà nínú ìwé gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ti apc ọ̀rọ̀ ọ̀hún gùn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kà á tán dáadáa ìwé ìròyìn ti daily post ìlọ́tẹ̀ bọ́ta fún ti òwúrọ̀ tòní o.
1: ó dà bẹ́ẹ̀ jẹ́ kí èmi náà tún mú mi kò yí pápápá ìròyìn ni ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìdarí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà lánàá ni wọ́n ti kéde ṣíṣèràró lórí àjọṣepọ̀ tó ní ṣe pẹ̀lú ilé-ìgbìmọ̀ asòfin nàìjíríà sí ti orílẹ̀-èdè south africa látàrí ìkọlù ẹlẹ́yàmẹ̀yà èyí tó wáyé sọmọ nàìjíríà tó ń tó kó wọn ní south africa lọ́hùn-ún gẹ́gẹ́ bá ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìkọlù lemọ́lemọ́ yìí ìdíyàjẹ ni ìyẹn ni nípọ̀ sí ó ti wá ń papọ̀ jù eléyìí tó yẹ pé wọ́n fojú sọmọ nàìjíríà àti ọmọ ilẹ̀ áfíríkà míì tí wọ́n ń gbé ní south africa lọ́hùn-ún wọn ni pàápàá jùlọ wọn pé ọ̀pọ̀ ọmọ nàìjíríà ni wọ́n ti dẹ́mí ẹ̀ légbodò tí wọ́n lọ sí àjùlé ọ̀run àpàpàǹdodo ẹlòmíì wọ́n pa sáyé nítorí pé wọ́n ti sọ di aláàbò ara ẹlòmíì wọ́n lè kúrò nílé rẹ̀ wọ́n lè kúrò ní okòwò rẹ̀ gbogbo ìdókòwò wọn ó tojú bọmi léyìí tí wọ́n pe eléyìí ó kù díẹ̀ káàtó ó lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn pẹ̀lú bẹ́ẹ̀ onílẹ̀gbọ̀n asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà pé bó tiẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà àtàwọn ìkẹ̀kàn nílẹ̀ yìí òun náà ni wọ́n ti ń bá àwọn aláṣẹ south africa sọ̀rọ̀ pé kí wọ́n gbé ìgbésẹ̀ láti pé ààbò tó pé wà fún ọmọ nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè míì tó jẹ́ tilẹ̀ áfíríkà tí wọ́n gbé ní south africa wọ́n ní síbẹ̀síbẹ̀ àwọn bòran yìí wọn ò ṣeraró lórí mímọ kọlu àwọn èèyàn mímọ pa wọ́n pa àyà mímọ dojú ọrọ̀ ajé wọn délẹ̀ ìdarí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí òun ni wọ́n ti wá pé àwọn mọ̀ yìí pé ìjọba àpapọ̀ nàìjíríà àtàwọn ìkẹ̀kàn òun ni wọ́n ti ṣa akitiyan ọlọ́kan òjọ̀kan láti rí pé wọ́n ṣe ìrànwọ́ fún ọmọ nàìjíríà tí ń bẹ níbẹ̀ wọ́n ní kódà lára rẹ̀ òun ni pé wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ padà wá sílẹ̀ bàbá wọn tí ń ṣe nàìjíríà ń bí ẹni tó jẹ́ akọ̀wé fún ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà kamaldeen ogunlànà nínú gbólóhùn tó fi ìtàn lu àbújá lánàá òde yìí ìlú ti ń fìdí ẹ múlẹ̀ pé ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà senator godswill akpabio àti adarí ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ kejì nílẹ̀ yìí abbas tajudeen òun ló ti pàṣẹ pé gbogbo àjọṣepọ̀ ilé-ìgbìmọ̀ asòfin pẹ̀lú south africa pé à ń ṣeraró lórí ẹ̀ náà dọjọ́ míì ọjọ́ orí ogunlànà ìlú wa pé eléyìí òun ni yóò dàbí ìránnilétí láti rí pé wọ́n bọlá fún ọmọnìyàn àti ìgbàyígbádùn ọmọ nàìjíríà tó ń tó kówó wọn ní south africa lọ́hùn-ún.
0: ọ̀rọ̀ wọ́n ní ìjọba àpapọ̀ ni wọ́n ti piyamọ báyìí pé àwọn ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tó tó 100,250 pàápàá jùlọ àwọn tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ ṣùgbọ́n tí wọn ò ní àwọn ìwé ẹ̀rí àti ìkẹ́kọ̀ọ́ ti ọ̀làmìlàaka lọ́wọ́ ẹ̀ka ti ilé ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ti àwọn olùkọ́ àpapọ̀ ilẹ̀ nàìjíríà ni wọ́n sọ̀rọ̀ ọ̀hún lọ́jọ́ etí friday pé ó ti pọn dandan báyìí o kí àwọn gbé ìgbésẹ̀ àti so àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ tìjọba di ọ̀jìnì ní abẹ́ ìṣàkóso ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ dókítà tó jẹ́ aláùsà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní ètò ọ̀hún ni wọ́n fi sọrí pé kí àwọn tí kìí ṣe ọ̀jìnì lágbọ́n ti ètò ẹ̀kọ́ tó sì jẹ́ olùkọ́ ní àwọn ilé ẹ̀kọ́ wà kí àwọn náà wá di ọ̀jìnì ó ṣàlàyé ètò náà wipe eleyi ti won fi yo won bi eni yo jiga kuro laarin awon eyan wipe to eyin e se ojine onijoba oni gbe igbese eyun igbese ti won gbe ni pe won piya mo ilana ipeko eleyi ti olaami laaka fun won ti o si je ki awon na bi okan won ba fe lati tesiwaju inu ise oluko ki awon na operegede kan si fi gboro je ka eka ile eko ti o ni se pelu ikeko fun eyin awon oluko nle Nigeria en lo salaye pe to gbogbo eto bayi ni o ti to kale ti o si je pe awon akeko na ni won lanfani ati gba iwe eri ti won si foko sile pelu ajo igbimo awon oluko ni ile Nigeria ele ti o je ki awon na darapo mo awon akegbe won oni labe isakoso eni ti o je oga agba leko ohun ojogbon sadia daura eni o fi die mule bi peto eto na eni awon ti se ipiya mo re ti o si gbinaya laipe le Nigeria awon to je oluko ele ti won oni iwe eri to peregede to sugbon ti won sise labe ijoba ile Nigeria eni won ni ijoba apapo en lo ti piya mo fun bayi lati se eto eko ile eto mo yan lori fun awon eyan to tobi igba o le ni 50 egberun lona igba o le ni 50 ile Nigeria
1: o da e wa je kemi na o tun lo si agbo oselu ambassador Olufemi Ajadi Ogutoyinbo ambassador Olufemi Ajadi Ogutoyinbo ti nu egbe oselu Allied People's Movement APM ile ti o ndije dupo legbimo asofin agbale wa Nigeria lekun arin gbogbo Oyo Oyo Central Senatorial District won lo ti ro awon odo ni ipinle Oyo nbi lati ko ipa takun takun ninu osilu papa julo lati le je pa na ni won so eni ti o je adari won gege bi eto dibo se nsomale papa julo eto dibo 2027 to je eto dibo apapo Ajadi Ogutoyinbo soro edi mimo lana ti soju ti Friday nigbati o n ba won iroyin soro nibi ipade kan to je ti awon ikan ti won si fide e mule pe Agency for Youth Development for Representatives ona lo gbe kale mi to ti pe egbe awon odo to le nibi ad to le nibi 1900 ona lo je pe won ko pa nibe ni ti buturo ipinle Oyo nbi eto yi waye ni gbagbagan to wa ni ile ise to rise oro ijoba ibile to wa ni Ibadan nbi ni bi eto ta wi won pe o fa yi le fa awon odo ti buturo ipinle Oyo lati kopa o lati so ti won ni lo iro okan wa ipinija ti n koju odo papa julo iwe lagbara oro ikose owo ati gbigba awon odo sise ati awon eka mi ele ti won menu ba nibi ipade na be oni Ajadi Ogutoyinbo wa npe fun ifoso opo laarin ijoba ati awon odo papa julo ele ti o je ki awon odo na le ko pa rere ninu dagbasoke ilu Ajadi kede bipe olodije fun epo are tawon labe egbe oselu APM oni mero seyi Makinde ati gugu awon to fe dije tan fe lo si legun asofin agba nile yi amo legun asofin apako keji be ona ma legun ma asofin ti ipinle ti ma en toje oludije fun epo gomina won honorable Bimbo Adekunbi atawon toje oludije fun epo ijoba ibile ton ti councilor ona ni o dibo ti o wole o pe gbogbo e patapata on la won gba lakoko yi ni oruko Olorun ba o o pe saaju eto ribo 2027 ni tawon lo kan yi oludije fun epo legun ma asofin agbale wa Nigeria lekun Oyo Central APM won pe Ajadi Ogutoyinbo pe awon odo won gboro mo ipa won won gboro mo ojuse ti won na nipa kikopa ninu awon egbe oselu kini kari dibu lowo won pe fun akoyawo latodo awon ti won dibu fun gege bi asoju nitori pe odo lojo ola Nigeria won pe won gboro fihan bi pe looto ohun lo je pe oni gan nbe lowo won won pe se ri Nigeria yi ele ta wa o wa lowo awon odo na lati le gba nitori pe oro oselu ki se pe won ma gbe le fun ni o iyan jagba ni gege bi alaye ele to jade lati enu ambassador Olufemi Ajadi Ogutoyinbo
2: to je olodije fun ipo legun asofin agbale wa Nigeria Lekun Oyo Central.
0: All right, won ni owo to tobi 18 billion naira. Eni won ti san bayi fun awon osise ile ise oko furufu nigba kan ile ti won ti ku lenu ise boya feyinti ni abi nkan kan. Won ni awon eyan won ti won to egberun meji bi 2007 to je osise ni eka ile ise na nigba kan ri bi odun bi ogun odun seyin ti joba ti je lowo eni won ti gba owo bayi eni ti o je alakoso fun eka eto nawo ati ato gbogbo fun ohun to ni ise pelu ti eka eto oro aje nle Nigeria Taiwo Oyedele ni lo salaye oro na nigbati o n ba awon oniroyin soro nilu Abuja lojo eti oni awon osise ti won to 2001 ti won wa ti won pe won si igbonje akoko si ikeje ni won ti gba gbogbo owo ti won baye awon igbon je ti ikejo ati ikesan ti awon je 600 ti won je osise ngba kan ri ni lawon na ti setan lati gba owo ti won baye apapo owo ti won sasan fun won oje 18 billion naira ni apapo nle Nigeria fun awon osise ngba kan ri
1: lori edo kiro en fun turo ni to ba dagun mejo geregele pade mi lori etu ni etu wa bo se nlo ni ikanin lagilu fm oke to gajuke ni ayin bi temi tayo yin ladun aboro ilu ko mi
0: all right oroke fun ti aro toni ola letun pade awon akin egbe wa mi lori edo kiroyin bakana aki benga o yato oni lojo bi re benga o yato igba odun odun kan ni o ojojo ni sowo egbe ki logbe
1: babe leyin
0: ah to mo po ti eye ewo lo nso nbe ah o ti ye abi o ti da eh nbe jo mi te jo dc olohun ni jo tu o so se wa ri bi color special one njo igiri osa ise mu te ngba wa
3: Lagilu FM 96.7 Agbon Safara, Oyin Safara, Tani Osayo Ipe Afara Oyin Lopidu Gbogbo Afara Nu. Ile ile lori fafun le se Alpha Travels Limited. Ile ise tutu ogbon tarigi ninu kabani to were na lo sile okere. Anfani nla lele yi fun iwo to ba fe lo sile America. Lona ron lai san wo kankan titi ti iwe irina visa yo fi jade. Ma bo tarata sile ise ti ko ni jani kule Alpha Travels Limited.
4: Eku dede woyin bi gbogbo ti e tin lanfani lati ma gbo wa lasiko yi akanse eto eleyi ti ile ise Harifa Travels Limited ti oni gbowo e ona ni o nde si eti gboyin bayi to gege bi eyo ba si ma npa lowo yi pe enu ni kan bayi ona ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludare Harifa Travels Limited eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite the 3 Adamasigba Fajuri Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi edakun e ba nki awon ara ni
5: eku dede woyi o se dada laba yin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
4: edakun ile ise yin ari pe to rinna le nba won si nbe bo le si se nbe o salaye e ni won ba fa mi yan
5: a nba won se eto rinna lo si ilu okere a n se ti Canada a n se ile ti won mo si London ti o gbe mo ni United Kingdom a tun se ti Schengen na awon Europe ati Australia ati bẹ́ẹ̀ ni.
4: Ẹ ṣe ti bi Dubai ni.
5: A ṣe Dubai akọrin pe ero to n lọ sibẹ ko dabi awọn to n lọ si ilẹ Europe abi Canada abi America.
4: Awọn anfani wo lo wa fawọn eyan to ma wale ise yi pe ke ba wọn ṣeto ina.
5: Anfani to wa fun ọpọlọpọlọpọ kódà gan ohun to mu wa wa ni akanse eto ita ni lọwọlọwọ ta n ṣe bayi si ilẹ America. A n ṣe yẹn lori pe a gba owo kankan lọwọ eti a mọ si zero deposit ki visa jade kẹto sanwo e fojú rí visa yi kẹto sanwo kankan fun ile iṣẹ wa.
4: Nigbati sisa ba wa jade tan gbọ sowo gọbọ ẹkọ wọn pada san ba.
5: Wọ́n máa sanwó gbọ̀gbọ́ ṣe gbọ̀gbọ́ nítorí pé gbogbo alamọ̀ bí ìlú ìṣeré nítorí bí ìlú ìṣeré náà la ṣe gbé àkànṣe ètò àti lọ sí ilẹ̀ America ìwé zero deposit sílẹ̀ bàbá ti ṣe fún wọn wọ́n máa sọ díẹ̀ díẹ̀.
4: Àwọn ètò owó gan ni àbí àwọn èèyàn wo ohun gangan ni ètò ìrìnà tẹ́ ń ṣe lọ́wọ́ báyìí ló wà fún.
5: A kò sẹ́ni tí ó wà fún akọ fún àwọn ọmọ kéékèèké láti ọmọ ọdún 12 wá sílẹ̀ ní orí ọ̀fẹ́ láti gba visa wọn láìsanwó
4: láìsanwó
5: kankan visa bá jáde kò ṣọ̀wọ́n nìkan àwọn akọ̀dé èèyàn náà tamosi left privileged people ton ba wa si odo wa an kan lo so visa fees won ni then ti visa ba jade won lo lati so fun wa
4: won ni o kankan lati so
5: an kan si e na lati pe awon na contribute si orile ede won
4: fun idagba to ke
5: orile ede
4: lati ran won yen lowo
5: o
4: je pe ma se be
5: o je pe ma
4: ta ba wa bi ni ta ba beere o todun melo te ti wa lenu ise gan
5: Odun ni mo me nja mo na ko mo gba won to se ka mo je si sa sa ni ti mo ni o de mo mi ni ile Nigeria no ka kan kan ki o to bi won bu seyin ta ti be ta ba n ka ka ni mi ni
4: bo ro seyin
5: bo bo de seyin no
4: ba e ba wa ni pe ke se akojopo oruko awon te ti seto rina fun ti won ti lo sile okere ni orile ede America ti awon orile ede te ti da ko yin won tun melo
5: o se ka
4: o da fan fan ni awon eyan to ba ti e wa fe pe yin fun ekun re alaye e fi number yin ta
5: number ile ise wa ni 08032621
4: o ni number yin ko je bi o se lohun o je iyen lori akanse eto ile ti ile ise Arifa Travels Limited ti won se onigbowo e iyen ile to wa ni Oyerogun shopping complex ni opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan fun eyin te n wa ikunrere alaye lati enu Mr. Raymond Adeyinka Adewale lori ona ati rin ajo lo si ile okiri pelu awon alaye ti won ti se e le pe won si ori number yi 08038262191 e si tun le kan si ile ise won to wa ni Oyerogun shopping complex opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan e se pupo
3: Agbọn Safara, Oyin Safara, Daniel Simon Ipe Afaro Oyin ló kùn ju gbogbo afara náà. Eléyìí ló ti fa tulẹ̀ iṣẹ́ Alpha Travels Limited. Ilé-iṣẹ́ tó ti ògbóǹtarìgì nínú kábánitòwé ìrìnà lọ sílé òkèèrè. Àǹfààní ńlá lélẹ́yìí fún ìwọ tó o bá fẹ́ lọ sí ilẹ̀ Amẹ́ríkà lọ́nà ìrọ̀rùn láìsan owó kankan títí tí ìwé ìrìnà visa yóò fi jáde. Máa bọ̀ tààràtà sí ilé-iṣẹ́ tí kò ní jáni kulẹ̀ Alpha Travels Limited.

0: ibadan ero ibani soro won ni 08023153590 Gracefield Private School at Gracefield College organic lawujo kuta
1: lagelu apata maja pato jamakuta lagelu fm akaba faratile faratile Adon Badu for Makamuso, Lagelu FM, Kakaki, Ilesha Bon, Safetin Fire, Ibnu Fungu Boloja Tunta, Imula Gubuniso, Wanya Wanya Secret, Imidumbe. Owo Fungu Bento Luya to Damas, the Bay Nambo, the Ben Risser, and Iboro, a five Bama Doko, Lairo Burukawo, Madout, Lagelu FM, this is a 7, Bago Badu, Baja, Bagioko, Monte Bayer Batale, Awu Jolly Saton Bon, Safet, come my just a Pulo da Tota, Berale, Darapo Kodawa, Lagelu FM is the 7. Iki wa lahi ya lubarika. Olu wa jambe. Kenu wa kwe kwe.
2: 72 hours with God. Ẹgbẹ́rún ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe òtítún, ẹ̀sà 43:19 la kórí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
3: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Ìlera lọ́rọ̀. Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó máa mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó máa lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
5: Lagelu FM 96.7.
6: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: eka bo pada leka ipolowo oja emi ati mogaji igbesola sun report won je Southwest Zonal leader fun accord ni ajo n foro wuro lori awon to fa ta na fi ku leyin alaji ori oni amzat lojiji tori pe won jo wa timotimo tele ni now oni en ti omo bi toro wo si ota oloro ni ibo lo se se ki oro ticket egbe yin ja si ni seju aya
1: ba meji ni gebi o fi ile ejo se run wa ni jo tuesday because ejo yen wa waju ile ejo ki si sejo ti mo ya ale rodi 2031
0: ah
1: eh bejo se ma ri ni to ja pe en to
0: e ba rodi 2031 lo li lo dibo ni e
1: yin to ba ti ma tan to ba se final publication ti a fi dibo eli e to ba se final publication yin ti ko ruke abi ti ile ejo ba wa so fun wa inec pe o le ko la ki ile ejo so fun inec pe o ye fe ni bayi si o tabi ko mo si o si se satun so sugbon eni kan o le gori ebe ko ro po ngagba won to ngbo bi mo se so lawon bi kan ti mo lo ta ba soro accord loni omo olosu mejo lori Yomi Hamzat
0: bawo
1: osu kejo to denu egbe ni
0: mature niyan
1: e wa mo to tun wa ba gbogbo eje temi ro pe gba ti o wa pelu awon iya ajaja o ti ni waiver ase o ni waiver igba ta n to fe baja ti an bere si hit e ni mo mo pe o ni waiver
0: ego mo tele
1: emi o mo mi ro ah ngba mo ri pe won jo wa po tele pe gbogbo awon to igba temi mu cp wa cp gba waiver won gba ti zone won gba ti zone later la ri pe o ni waiver iwe ofe egbe wa ti so fun pe to o ba ti ijo mo egbe ni osu mejidilogun ibo ward executive o le gbe debi po so po fe se gomina
0: iyen lodi si won bayi number 1
1: ara awon to o wa wu awon wa kan temi fi yari igba ta yanju emi se mo pe wa la nbo lori primary tori tin expect mo pada pade nijo ta se primary because parallel ta se mo de wo parallel mejeji mo ri pe mejeji fi di mule
0: okay
1: I neck one be kini one be keji national high school one be kini one be keji awa leader egbe la pin so o ye ka joko ka jo wo wi pe e je ase bayi sugbon tori pe yato si pe mo je leader egbe ni pinle oyo mo je zonal leader mo fe fi ya ton ba mi takan gba wi pe zonal leader ni ipinle oyo abe mi na lo si wa lo je ko script true sugbon gbogbo gba tan rin eyin oja ri mo so fun national chairman wa wi pe a si pin ya janja
0: che national leader yen ko lo si fila accord
1: nko nko a mo ru a mo
0: e to mo yen
1: a mo the presidential candidate Chris Imumole niyen
0: okay lo si fila
1: to si fila accord ohun ti lo tipe tipe
0: okay
1: in to si nwa presidential candidate ticket lo ton wa wa lele ta ni o possible ah ni egbe nikan kan le ni egbe akodu ti wa o
0: eh ni presidential candidate
1: si, yes ah ni ni
0: iyen ti lo
1: en to fa fe ba wa se egbe ko gbagbe e aso fa se mo lawe po gbagbe e ngba to won ti e tun jo tun jo mo yoruba o tun wa ba nkan je
0: ah
1: omo yoruba
0: e fe ko mo yoruba kan gbe gba bo ni
1: ko si omo ni e se di bebere ka gbe si di omo elu
0: omo na makide to ti wa gbe gba nkan
1: yatari ajana ku loro yun yun eru omode ko lele ja ko lori hun so ori yomi wa tun wa lo yan state constituency 32 adije ti tun yanyan
0: okay
1: ibi ti mo to ti faja ni yen pelu mi
0: e wa faja bayi
1: beni wa so marun candidate temi fun re lo so fa pe ya jaja ni metala ta ba papo di mejidilogun wo na lo mu merin la wa emi o mo bi eyan ti ru erinrin ti dese iliri on wa fi di 32 house of assembly ni gbogbo awon omo te igbowo gidigidi lowo won ribiribi e wa pe won emi ori ru egbe oselu beere ni lana ti a fi fe lo pe ah 1,750,000 idi ta fi ja ori o abi pe ko step down to lodi sofin eto odibo nigba ta lu awon eyan jibiti awa n so fun pe nkan ri bayi sugbon tori pe awon kan dawo jo fun yo to ru lohun awon national wa ti egbo nkan kan mo jowo lo jowo lo jowo lo owo wa ko ni mo se gbogbo e ofun wa sa wa omo luabi wa pelu gbogbo wa teyan ba wu bere lati wa duro de o tun wa to gbe igbese to tun buru jai
0: ewo ni e
1: lo ba tun form parallel executive lawyer state o tun awon loye accord ti e àwa sọ fún pé àwọn ọyọ ń pè ọ leléyìí o ní ìṣàkóòdù gbogbo àwọn tó bá ń bí ṣe congress nínú ó sì dọdún tí ń bọ tẹnu àwọn tó expire national sì ti pe congress míì n ò tí pe congress míì pé olóyè ẹgbẹ ọyọ state wa tó mi ṣe kí ló dé tó tún lọ kó executive jọ àwa ń wòran à ń wòran gbé pé
0: àwọn ibi tó ti lu àwọn òfin nìyẹn
1: ó ti lu àwọn tó ti rọlu bá bo ayẹgbẹ
0: ní kúkúrú èdè torí àkókò wa ó ṣeéṣe kẹ mọ ní ọmọ yẹn fún kó gómìnà nípìnlẹ ọyọ
1: bàbá yanjú ẹ tí àṣìṣe gbẹjọ kó wájú ilé ẹjọ ó ṣeéṣe ká mọ ní o
0: ìkọ yẹn kó yé bá yé agbè sórí ibẹ hàn
1: ó ṣeéṣe ká mọ ní ṣe àmì pípà tá a bá fẹ́ ní a pèrà wa wá àwọn tó gbé ẹjọ lọ wọn lọ pé ọdẹ àti jáwọ nù kí ni ìyá àṣẹ mọ on the 24 nísìn ó yẹ kí yarin wa ìjọ́ndà wà tẹ́mi náà tún fẹ́ fi kún
0: ẹ̀yin ló
1: tún fi kún
0: ok pẹ́yìn náà fẹ́ darapọ̀ mẹ́jọ́
1: bẹ́ẹ̀ ni mo fẹ́ darapọ̀ mẹ́jọ́ tó wà nínú kóòtù torí wọn ètí gbọ́ tèmi so èmi náà ṣe ìjọ́ndà pé mo ní interest inú ẹjọ́ èmi náà fẹ́ jọ yẹn
0: wọ́n tó à ń sún ẹjọ́ wájú sí i ètò òdìbò ti sún mọ́ ọkọ̀ọ̀la
1: kò sí tó kàn wá
0: ẹ̀sìn jẹ̀bù rẹ
1: ẹgbẹ́ ó dùn ẹgbẹ́ ó dùn
0: ẹgbẹ́ ó dùn ṣùgbọ́n kò ní sí olùdíje
1: ìpìlẹ̀ àti lànà ṣé ẹ rí tẹ̀ ń bá fẹ́ yan olùdíje èèyàn gbọ́dọ̀ wo nǹkan tó dáa fún ìpínlẹ̀ ọ̀yọ́ tọ́rẹ́ lómi ò mọ̀ wọn kàn ń gbára ta wọn ń pariwo wọn ò ní àwò mọ́ ni olùdarí èsì rò pé tó bá tiẹ̀ gbé kalẹ̀ gan
0: oríyanmi ò ní àwò
1: kò ní àmúyẹ olùdarí ẹni tó yẹ kó ẹni tí ò lè ṣàkóso ẹgbẹ́ ṣe ni ó ṣàkóso òlu
0: ok
1: kò lè ṣàkóso ẹgbẹ́ náà
0: ẹ̀rí wọn tán àbí
1: mo bu ẹ mo rí nígbà tó bá ń bá wọn tó lu ẹgbẹ́ tó ń lọ sí àárín ẹgbẹ́ mọ́ wọn lọ́wọ́ wọn sọ ń sọ pé òun mọ̀ mọ̀ ká wọn 32 house of assembly lẹ̀ òun ò ní fẹ́ kẹ́nìkan máa control òun tó ń bá déjọba ṣé bá ni ẹ ṣe déjọba ṣé bá ni ẹ ṣe dé ó ń lọ káàkiri ó ń campaign kiri leader ẹgbẹ́ wo lè rí lẹ́yìn ẹ̀ olùgbòmọ̀sọ leader ẹgbẹ́ wo lè rí lẹ́yìn ẹ̀ tó ní àwọn ọmọ ẹgbẹ́ wa rèé o so kágun kágun kágun ni láìpẹ́ láì jìnnà yọ kágun síbi
0: kan ọ̀pọ̀lọpọ̀ ara ẹni ó yẹ pé bẹ́ẹ̀ ṣe lòdì sí hamzat yìí oríyẹmí hamzat wọn lòdì sẹ́yìn wọn kórira yín gan o.
1: Wọ́n gbọ́dọ̀ kórira àwọn tó kórira òdodo ni ó kórira mi nígbà tí mo wà ní live program lọ́gbọ̀mọ́sọ gravity lánàá wákàtí kan ní ẹ fi pè mí gbogbo tí ọ̀yá àwọn aráàlú lọ́gbọ̀mọ́sọ tó ti lọ ṣe campaign ló yé wọn mo ní líǹkì yẹn tẹ ẹ bá gbọ́n táwọn èèyàn sọ lọ́gbọ̀mọ́sọ ṣe ni wọ́n sọ pé kó pe ẹ̀dọ̀ fi padà kò síbi téèyàn ó ti gàjẹgbẹ́ lọ kò sí sá.
0: Kí gan wọn ṣe fún yín pàtó àtò táwa ò mọ̀ torí ẹ fẹ́ sọ̀yún.
1: Kò sí nǹkan kan tó ṣe fún mi pàtó ju wípé ó tẹ ìlànà òfin ẹgbẹ́ àkọọ́dù ló
0: bí. Kì í ṣe pé wọ́n bu yín.
1: Kò bú mi.
0: Wọn ò rí yín fín.
1: Ìbọn kò rí mi fín ó rí mi fín. Ṣé kí n mọ wá wá dédi òṣèlú téèyàn ò bá dé rí mi fín. Mo mọ iye mo fi jù lọ ó nílò fún mi gan gbà tó bọ́gà mi kan sọ̀rọ̀ ó ló sì ń ṣe rádaràda ẹ bá wa pé o èmi ṣùgbọ́n mo ti dédi òṣèlú kí ni wọn ò lè rí yàn fín.
0: Alájò ò lè sọ bẹ́ẹ̀ fún pé ẹ̀ ń ṣe rádaràda.
1: Mo ní bí bọ́gà mi ló sẹ́ndì ẹ̀ sí mi kékin bòbí ṣe ń àdírẹ́sì mi mo ní ó wà lórí fóònù mi ẹ bá pè pín sọlá o ó sì ń ṣe rádaràda ó sì ń da gbogbo nǹkan rú.
0: O
1: ṣe rí kò sí bó ṣe lè kàǹkà tó ó bá ti wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ó bọ̀wọ̀ fáwọn adarí fófin ẹgbẹ́ òṣèlú ni àfi tó bá lọ dẹ́gbẹ́ rẹ̀.
0: Ká tó máa lọ JDS tẹ́ ń ṣe yìí olóyè dr sanusi ọ̀kan lọ́mọ oòdùà àwọn ni.

0: alẹ́ kan bí orin ṣáájú wá lónìí.
1: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí ntí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
0: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìsígbàmọ́ra rẹ ní o owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́ polówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Màkà búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ́ ta láàrin àdúgbò. Bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀ lé lẹ́yìn àjọṣọ yẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902 542 7551 lẹ́ẹ̀kan sí 0902 542 7551.

0: láta aago méjì òwúrọ̀ di méjì ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a wọ́ gidi ọ̀rọ̀ kan ẹ̀mí ọlọ́run pàṣẹ ìfàmì òróyọ̀ prophet olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde ìdè máa já ọ̀nà máa là nípasẹ̀ ìdè pastor dr david adébọwálé pastor dr peter madu àwọn olórin àríwá bá tún ṣe mayowa ọ̀nà bájọ olú ìbí tóyè ọ̀pọ̀lọlá kẹ́mi taiwo òbí ògìgì dayo emma ọ̀pẹ̀yẹmí praise prophet olúfẹ́mi òní yóò máa súre lórúkọ jésù ìyanu ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ sunday 13 september 2026 látago méjì òwúrọ̀ 7 a.m. CAC Monthly Public Ministry NTC Branch ó wà ní ìyájọ́ police road NTC Gunman láwọn ti pàdé ńbàdàn ogun ayé rẹ̀ máa parẹ́ torí agbára jésù wà síbẹ̀.
1: Bó bá ṣe kí ojú tì ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi wo àwọn gómìnà ìpínlẹ̀ ni àwọn gómìnà ìpínlẹ̀ náà fi wo àwọn alága ìjọba àbílẹ̀ lábẹ́ wọn ni inú ìgbádùn aláìlẹ́gbẹ́ ni gbogbo wa lórílẹ̀-èdè yóò bá wà báyìí ẹni ìṣáàwò ṣé ẹgbàgbé pé ọgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gorí àlééfà ni wọ́n ti yọwọ́ ìrànwọ́ orí epo ìgbésẹ̀ ìwáyé látàrí tíjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mọ̀ pé owó ìrànwọ́ tíjọba àpapọ̀ ń san lórí owó epo àwọn èèyàn péréte ní fi ń ṣara ní dín tí wọ́n sì sọ di owó ìrànwọ́ fún gbogbo ọmọ Nàìjíríà ṣùgbọ́n wọn ò lè mọ yajúlé wá kówó fún wa lọ́ọ̀dẹ̀ wa náà ni wọ́n fi sanwó tí àwọn gómìnà ìpínlẹ̀ àti àwọn alága ìjọba àbílẹ̀ ń gbà lóṣooṣù di lọ́po mẹ́rin ṣùgbọ́n ìwà tó yẹ kó kún kòkò ọ̀pọ̀ nínú àwọn gómìnà tí ń bẹ́ẹ̀ díẹ̀ ni ò jẹ́ èyí sì kan ìjọba tí ń bẹ lọ́wọ́ nípínlẹ̀ ọ̀yọ́ yìí kódà ó ṣe wò mọ̀ọ́lá ṣùgbọ́n ní báyìí ìyàtọ̀ òde bá ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé àwọn gómìnà tí wọn ò jẹ́ kí ìrànwọ́ ìjọba ó dọ́dọ̀ àwọn aráàlú ni gbogbo wa fi gbọ́dọ̀ jọ dìbò fún ìṣèjọba àmẹ̀kúnnù tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàkóso rẹ̀ ní sáà kejì tá a sì dọ̀ fi fọ̀kànbalẹ̀ dọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà APC lẹgbẹ́ wa òṣùṣù ọwọ́ lami ẹ̀. President Bọ́lá Ahmed Tinubu support group ló ń kéde.
2: Lajuli FM 96.7.
3: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: orúkọ wa náà wà tẹ́lẹ̀ àwa Nigeria giant of Africa kò yẹ ká wà nínú list yẹn but ngbà tí president bẹ̀rẹ̀ sí ní yọ tán bẹ̀rẹ̀ sí ní ṣe unification forex exchange gbogbo kini bẹ̀rẹ̀ sí ní gbogbo microeconomics yẹn bẹ̀rẹ̀ sí ní balance ibẹ̀ ni àwọn tó wà ń bẹ̀ náà tó yẹ kí wọ́n monitor gbogbo àwọn countries wọ́n ṣe kini wọ́n yọ Nigeria kúrò lórí list yẹn ìyẹn oríire kan ni kó tó bá yẹ pé kini yẹn yé wa dáadáa kódà ó yẹ ká gba ìlú ká máa jó torí nǹkan tí kini yẹn mi ni pé ó máa boost investor confidence àwọn tó fẹ́ wá kówó sí Nigeria pé àwọn fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ àwọn fẹ́ wá dá kini lẹ̀ àwọn fẹ́ wá ṣe láì tán bá dá iléeṣẹ́ lẹ̀ síbi yìí wọn ò lè dá ṣiṣẹ́ yẹn àwọn ọmọ wa náà ni wọ́n á gbà ṣiṣẹ́ wọn ò lè káwọn èèyàn wá láti wá ṣiṣẹ́ ń bì àwọn ọmọ wa náà tán bá tẹ̀ múyàn mẹ́ta wá mẹ́wàá náà àwọn tán máa kó wá ṣiṣẹ́ inú ọ̀dọ̀ wa yìí náà láti mú wọn so ìyẹn tó lọ́tọ̀ àti pé ṣé wá rí ètò ìjọba kò ń ṣe nǹkan téèyàn lè sáré ṣe láàrin ọdún mẹ́rin kò ń ṣe nǹkan téèyàn lè sáré especially téèyàn bá ní irú àwọn plan tí president Bola Ahmed Tinubu ní irú àwọn regional development commissions tá a sọ yẹn irú south west development commission ẹni kí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbéra ni kẹ́nìkan wá ní kán má continue
1: wọ́n
0: gbọ́dọ̀ solidify roadmap wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ groundwork foundation wọ́n gbọ́dọ̀ lé ó gbọ́dọ̀ jẹlẹ̀
1: dáadáa tẹ́lẹ̀ kò ní
0: lè dàrú mọ́ àti pé nǹkan tí mo fẹ́ káwọn aráàlú wá wò ni pé president Bola Ahmed Tinubu yóò ṣe tiẹ̀ yóò lọ at the end of the day bàbá wa ni wọ́n àwa yìí láàpadà rí èrè gbogbo nǹkan tán ń ṣe torí bí wọ́n ṣe wà ń sìn ọlọ́run ti kẹ́ wọn wọ́n lọ́mọ wọ́n lọ́ àwọn ọmọ ọlọ́run tún máa bá wa lọ́rẹ̀ ni wọ́n sí àwa àṣẹ̀ǹbọ̀ àwa ọ̀dọ́ àṣẹ̀ǹbọ̀ àwa ni kíní ìwúlò fún jù ó ti di dandan ká ṣe kíni ká dá president Bola Ahmed padà as president ní 2027 a dẹ̀ ní regret ẹ̀ àti pé tá a bá tún wá wo àwọn nǹkan kan wà tó jẹ́ pé president Tinubu jẹ́ ẹnìkan tó jẹ́ pé bóyá experience ni o bóyá ọpọlọ tọ́lọ́run fún wọn ló yàtọ̀ o ọlọ́run lóye ṣùgbọ́n tó bá ń tó nǹkan wọ́n mọ nǹkan tó ń pè ní sequencing nǹkan tó kàn wọ́n ti mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá sì ṣe nǹkan tó yẹ kán ṣe ń sìn wọn ò lè gbé nǹkan tó kàn lé ṣé rí gbogbo ọ̀rọ̀ èmi ò rò pé nígbà tá a ti ń ṣe ọ̀rọ̀ mọ́tò nǹkan mo ti mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní build àwọn conversion centers káàkiri gbogbo ìlú ẹ mọ̀ pé àtọ̀rọ̀ CNG yẹn lẹ́ẹ̀kan yàtọ̀ sí CNG president tún ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí electric vehicles ṣáwọn ló fẹ́ wà ni àwa la ni future àwa la máa wọ electric vehicle yẹn
1: àwa ló yé
0: oníkálukú wa ìwọ tó fẹ́ wa petrol ìwọ tó fẹ́ lo CNG ìwọ tó fẹ́ lo
1: iná
0: ìwọ tó ṣe mọ̀ gbogbo kíní yẹn tẹ bá dẹ̀ wò díẹ̀díẹ̀ àwa náà ti ń súnmọ́ àwọn nǹkan tẹ̀dẹ̀ tí wọ́n fi ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ tivet lẹ́ẹ̀kan ni pé president ni gbogbo àwọn ọmọ tó bá fẹ́ ka tivet kán lọ kà lọ́fẹ̀ẹ́ torí àwọn ọmọ yẹn vocational tivet technical mechanical àwọn in fact àwọn mechanic tó bá ń gbọ́ wa àwọn gangan ló ni future Nigeria
1: àwọn ló ni future àwọn oníṣẹ́ ọwọ́
0: àwọn oníṣẹ́ ọwọ́
1: àwọn
0: plant president ń bring nsìn àwọn oníṣẹ́ ọwọ́ àwọn ló ni Nigeria yìí
1: nígbà tá a bá dé àwòrán
0: tó
1: jẹ mọ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ajá kó ló wọ̀ jàmbọ̀.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́. Ládìlúwọ́ FM 96.7
3: bó ba ṣe kí ojú tí ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí ààrẹ Bola Ahmed Tinubu fi wo àwọn gómìnà ìpínlẹ̀ ni àwọn gómìnà ìpínlẹ̀ náà fi wo àwọn alága ìjọba àbílẹ̀ lábẹ́ wọn ni inú ìgbádùn aláìlẹ́gbẹ́ ni gbogbo wa lórílẹ̀‐èdè yóò bá wà báyìí ẹni ìṣáàwò ṣẹ́ ìgbàgbé pé ọgbà tí ààrẹ Bola Ahmed Tinubu ti gorí àlééfà ni wọ́n ti yọwọ́ ìrànwọ́ orí epo ìgbésẹ̀ ìwáyé látàrí tíjọba ààrẹ Bola Ahmed Tinubu ti mọ̀ pé owó ìrànwọ́ tíjọba àpapọ̀ ń san lórí owó epo àwọn èèyàn péréte ní fi ń ṣara ní dín tí wọ́n sì sọ di owó ìrànwọ́ fún gbogbo ọmọ Nàìjíríà ṣùgbọ́n wọn ò lè mọ yajúlé wá kówó fún wa lọ́ọ̀dẹ wa náà ni wọ́n fi sọ owó tí àwọn gómìnà ìpínlẹ̀ àti àwọn alága ìjọba àbílẹ̀ ń gbà lóṣooṣù di lọ́po mẹ́rin ṣùgbọ́n ìwà tó yẹ kó kún kòkò ọ̀pọ̀ nínú àwọn gómìnà tí ń bẹ́ ń díẹ̀ ni ò jẹ́ èyí sì kan ìjọba tí ń bẹ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí kódà ó ṣẹ̀wò mọ̀lá ṣùgbọ́n ní báyìí ìyàtọ̀ òde bá ọ̀pọ̀lọpọ̀ àìṣedédé àwọn gómìnà tí wọn ò jẹ́ kí ìrànwọ́ ìjọba ó dọ́dọ̀ àwọn aráàlú ni gbogbo wa fi gbọ́dọ̀ dọ dìbò fún ìṣèjọba mẹ̀kúnnù tí ààrẹ Bola Ahmed Tinubu ṣàkóso rẹ̀ ní sáà kejì tá a sì jọ fi fọkànbalẹ̀ dọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà APC lẹ́gbẹ́ wa òṣùṣù ọwọ́ lami ẹ̀. President Bola Ahmed Tinubu support group ló ń kéde.
4: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọpẹ ẹjẹ Jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà là kò ní tọdún yìí o gbogbo ènìyàn tí ẹyẹ máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ pop up filling station tó wà lórí bridge wo road alójúkọ jájọ nkú ẹgbẹ̀ẹ́gbẹ̀ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan àgọ́ mẹ́jọ alẹ́ ni iṣẹ́ owó ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000
1: bó bá ṣe kú ojú tí ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí ààrẹ bọ́lá ahmed tinubu fi wo àwọn gómìnà ìpínlẹ̀ ni àwọn gómìnà ìpínlẹ̀ náà fi wo àwọn alága ìjọba àbílẹ̀ lábẹ́ wọn ni inú ìgbádùn aláìlẹ́gbẹ́ ni gbogbo wa lórílẹ̀‐èdè yóò bá wà báyìí ẹni ìṣáàwò ṣẹ́ ìgbàgbé pé ọgbà tí ààrẹ bọ́lá ahmed tinubu ti gorí àlééfà ni wọ́n ti yọwọ́ ìrànwọ́ orí epo ìgbésẹ̀ ìwáyé látàrí tíjọba ààrẹ bọ́lá ahmed tinubu ti mọ̀ pé owó ìrànwọ́ tíjọba àpapọ̀ ń san lórí owó epo àwọn èèyàn péréte ní fi ń ṣara ní dín tí wọ́n sì sọ di owó ìrànwọ́ fún gbogbo ọmọ nàìjíríà ṣùgbọ́n wọn ò lè mọ yajúlé wá kówó fún wa lọ́ọ̀dẹ wa náà ni wọ́n fi sọ owó tí àwọn gómìnà ìpínlẹ̀ àti àwọn alága ìjọba àbílẹ̀ ń gbà lóṣooṣù di lọ́po mẹ́rin ṣùgbọ́n ìwà tó yẹ kó kún kòkò ọ̀pọ̀ nínú àwọn gómìnà tí ń bẹ́ẹ̀ díẹ̀ ni ò jẹ́ èyí sì kan ìjọba tí ń bẹ lọ́wọ́ nípínlẹ̀ ọ̀yọ́ yìí kódà ó ṣe wò mọ́la ṣùgbọ́n ní báyìí ìyàtọ̀ òde bá ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé àwọn gómìnà tí wọn ò jẹ́ kí ìrànwọ́ ìjọba ó dọ́dọ̀ àwọn aráàlú ni gbogbo wa fi gbọ́dọ̀ jọ dìbò fún ìṣèjọba mẹ̀kúnù tí ààrẹ bọ́lá ahmed tinubu ṣàkóso rẹ̀ ní sáà kejì táàsì dọ́ fi fọ̀kànbalẹ̀ dọ́rọ̀ orílẹ̀-èdè nàìjíríà apc lẹ́gbẹ́ wa òṣùṣù ọwọ́ lami ẹ̀ president bọ́lá ahmed tinubu support group ló ń kéde.
2: Bàa dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n. Fóònù pa ni.
3: Wo ọ̀rẹ́ mi kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
2: Ṣé ògbọ́n pa Gracefield ni?
3: Níbo ló wà?
2: Jẹ́ ìjà ọ̀tán. Gracefield Private School àti Gracefield College ní ilé ìwé tí

0: Adigoge fun Gomina Ipinle Oyo labe asia ADC.
1: Bo ba se ki oju ti ijoba papo labe idari are Bola Ahmed Tinubu fi wa awon gomina ipinle ni awon gomina ipinle na fi wa awon alaga ijoba abile labe won ni inu igbadun alailegbe ni gbogbo wa lorilede yo ba wa bayi eni isawo se igbagbe ki ogba ti are Bola Ahmed Tinubu ti gori alefa ni won ti yo wo ranwo ori epo igbese iwaye latari ti ijoba are Bola Ahmed Tinubu ti mo pe owo ranwo ti ijoba apapo nsan lori owo epo awon eyan pere teni fi nsara rindin ti won si so di owo ranwo fun gbogbo omo Nigeria ṣugbọn won le mo yajule wa kowo fun wa lorde wa na ni won fi so owo ti awon gomina ipinle ati awon alaga ijoba abile n gba losoju di lopo merin ṣugbọn iwa to ye ko kun koko opo ninu awon gomina tin ben die ni o je eyi si kan ijoba tin be lowo ni ipinle oyo yi koda o se wo mo la ṣugbọn ni bayi iya to de ba opolopo ise dede awon gomina ti won o je kiran wo ijoba ododo awon araalu ni gbogbo wa fi gbọjọ jọ dibo fun isejoba mekunu ti are Bola Ahmed Tinubu ṣakoso re ni sa keji ta si do fi fọkan balẹ do orilede Nigeria APC legbe wa osusu owo lami e President Bola Ahmed Tinubu support group lonkede
2: iya lekan bo ni saje wa loni
3: boda sola ti mo ti silekun laaro yi in ti itan kankan ki wa la awon mo je laaro la bayi
2: lai se pe sobu re bokoro aisigbamana re ni o owo to ni tumo lo ba ma ngba lo sese bayi so gbopolowo better life bakery ni ti won fe ibadan wo popo lo awon to ni sobu ni gbangba e se ro ka kiri adugun ni ka ru ibadan lati lo sobu won fun tita gbadun gbaja ilu maka bread ti gbogbo aye n bere fun kiri bayi iyen better life ibadan big bonus bread bread 2000 naira ti won ta ni 1000 naira fa won lara je in ta bread ri o ni se o tori bi e ni busuka saarin era ni bread ibadan big bonus bread gbogbo aye lo nwa lati ra ibi kibi to wo ko gbe siko ti mo n ta laarin adugun bibo won bo bekere 40,000 lowo ere ibadowopo losese folu ibadowopo to ba peregede pelu ilana nte leleyin ajoso yepo tara sasa lati gba ase ibadowopo fun lilo shop re lati ta ibadan big bonus bread fa won alara je ladugbo re kelomi to gba se adugbo re mo lowo to re nikan adugbo kan ni o to ba se ta ti gba se number yi ni o pe 0902542751 lekan si 0902542751
1: bo ba se ki oju ti ijoba papo labe idari are Bola Ahmed Tinubu fi wa awon gomina ipinle ni awon gomina ipinle na fi wa awon alaga ijoba abile labe won ni inu igbadun alailegbe ni gbogbo wa lorilede yo ba wa bayi eni isawo se igbagbe ki ogba ti are Bola Ahmed Tinubu ti gori alefa ni won ti yo wo ranwo ori epo igbese iwaye latari ti ijoba are Bola Ahmed Tinubu ti mo pe owo ranwo ti ijoba apapo nsan lori owo epo awon eyan pere teni fi nsara rindin ti won si so di owo ranwo fun gbogbo omo Nigeria ṣugbọn won le mo yajule wa kowo fun wa lorde wa na ni won fi so owo ti awon gomina ipinle ati awon alaga ijoba abile n gba losoju di lopo merin ṣugbọn iwa to ye ko kun koko opo ninu awon gomina tin ben die ni o je eyi si kan ijoba tin be lowo ni ipinle oyo yi koda o se wo mo la ṣugbọn ni bayi iya to de ba opolopo ise dede awon gomina ti won o je kiran wo ijoba ododo awon araalu ni gbogbo wa fi gbọjọ jọ dibo fun isejoba mekunu ti are Bola Ahmed Tinubu ṣakoso re ni sa keji ta si do fi fọkan balẹ do orilede Nigeria APC legbe wa osusu owo lami e President Bola Ahmed Tinubu support group lonkede
4: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tun ya o eje ki jaye si ti Independence Day cash pot. Awon olubori 66 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cash pot. Nibe ni cash e tin so opo eniyan di millionaire tuntun. Eyi ki se akoko se iru e. Inje lo ro be iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special Independence cash pot. Nitori na ma se fi akoko re sofo. Lori Splash FM *347*1004*#. Lori Ladilu FM *347*1004*#. O si tun le ṣabẹwo soju opo website pẹlu www.cashier.ng. Ẹni ọdun méjìdínlógún nìkan ló lè kópa láti ta Cashier. Ọjọ́ Stadium Ibadan ló fòun tẹ̀lú Cashier. Cashier nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: Bo ba se ki oju ti ijoba papo labe idari are Bola Ahmed Tinubu fi wa àwọn gómìnà ìpínlẹ̀ ni àwọn gómìnà ìpínlẹ̀ náà fi wa àwọn alága ìjọba àbílẹ̀ lábẹ́ wọn ni inú ìgbádùn aláìlẹ́gbẹ́ ni gbogbo wa lórílẹ̀‐èdè yóò bá wà báyìí ẹni ìṣáàwò ṣẹ́ ìgbàgbé pé ọgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gorí àlééfà ni wọ́n ti yọwọ́ ìrànwọ́ orí epo ìgbésẹ̀ ìwáyé látàrí tíjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mọ̀ pé owó ìrànwọ́ tíjọba àpapọ̀ ń san lórí owó epo àwọn èèyàn péréte ní fi ń ṣara ní dín tí wọ́n sì sọ di owó ìrànwọ́ fún gbogbo ọmọ Nàìjíríà ṣùgbọ́n wọn ò lè mọ yajúlé wá kówó fún wa lọ́ọ̀dẹ wa náà ni wọ́n fi sọ owó tí àwọn gómìnà ìpínlẹ̀ àti àwọn alága ìjọba àbílẹ̀ ń gbà lóṣooṣù di lọ́po mẹ́rin ṣùgbọ́n ìwà tó yẹ kó kún kòkò ọ̀pọ̀ nínú àwọn gómìnà tí ń bẹ́ ń díẹ̀ ni ò jẹ́ èyí sì kan ìjọba tí ń bẹ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí kódà ó ṣẹ̀wò mọ́ la ṣùgbọ́n ní báyìí ìyàtọ̀ òde bá ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé àwọn gómìnà tí wọn ò jẹ́ kí ìrànwọ́ ìjọba ó dọ́dọ̀ àwọn aráàlú ni gbogbo wa fi gbọ́dọ̀ jọ dìbò fún ìṣèjọba mẹ̀kúnù tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàkóso rẹ̀ ní sáà kejì tá a sì dọ̀ fi fọ̀kànbalẹ̀ dọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà APC lẹgbẹ́ wa òṣùṣù ọwọ̀ làmí ẹ̀ President Bọ́lá Ahmed Tinubu support group ló ń kéde
5: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú àánú Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alaye Prophet Abel Taiwo Òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀ ń bẹ́ o.
1: Bó bá ṣe kí ojú tí ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi wa àwọn gómìnà ìpínlẹ̀ ni àwọn gómìnà ìpínlẹ̀ náà fi wa àwọn alága ìjọba àbílẹ̀ lábẹ́ wọn ni inú ìgbádùn aláìlẹ́gbẹ́ ni gbogbo wa lórílẹ̀-èdè yóò bá wà báyìí ẹni ìṣáàwò ṣẹ́ ìgbàgbé pé ọgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gorí àlééfà ni wọ́n ti yọwọ́ ìrànwọ́ orí epo ìgbésẹ̀ ìwáyé látàrí tíjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mọ̀ pé owó ìrànwọ́ tíjọba àpapọ̀ ń san lórí owó epo àwọn èèyàn péréte ní fi ń ṣara ní dín tí wọ́n sì sọ di owó ìrànwọ́ fún gbogbo ọmọ Nàìjíríà ṣùgbọ́n wọn ò lè mọ yajúlé wá kówó fún wa lọ́ọ̀dẹ wa náà ni wọ́n fi sọ owó tí àwọn gómìnà ìpínlẹ̀ àti àwọn alága ìjọba àbílẹ̀ ń gbà lóṣooṣù di lọ́po mẹ́rin ṣùgbọ́n ìwà tó yẹ kó kún kòkò ọ̀pọ̀ nínú àwọn gómìnà tí ń bẹ́ ń díẹ̀ ni ò jẹ́ èyí sì kan ìjọba tí ń bẹ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí kódà ó ṣẹ̀wò mọ́ la ṣùgbọ́n ní báyìí ìyàtọ̀ òde bá ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé àwọn gómìnà tí wọn ò jẹ́ kí ìrànwọ́ ìjọba ó dọ́dọ̀ àwọn aráàlú ni gbogbo wa fi gbọ́dọ̀ jọ dìbò fún ìṣèjọba mẹ̀kúnù tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàkóso rẹ̀ ní sáà kejì tá a sì dọ̀ fi fọ̀kànbalẹ̀ dọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà APC lẹgbẹ́ wa òṣùṣù ọwọ̀ làmí ẹ̀ President Bọ́lá Ahmed Tinubu support group ló ń kéde.
0: Lágínúwá FM 96.7.
6: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmítáyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.
7: Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa yíká àgbáyé ètò yín ètò wa bó ṣe ń lọ òun ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ tó sì ń tẹ̀sọ̀rọ̀ wájú báyìí bẹ́ẹ̀ bá ojú àgọ́ ẹ̀rí pé ìṣẹ́jú díẹ̀ là ní. A ti ń sọ̀rọ̀ nípa ààrẹ látàárọ̀ bó o lẹgbẹ́ yín ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olùdíje fún ipò gómìnà yín ìyẹn amòfin Sàràfàdéhùn Abiodun Ali tí wọ́n jẹ́ sẹ́nítọ̀ tó ń sojú ẹkùn gúúsù lọ́wọ́ báyìí gúúsù Ọ̀yọ́.
8: Ẹ ṣe gan ni ẹgbẹ́ wa APC ẹgbẹ́ tí ó wọlé ní 2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni lágbára Ọlọ́run àwọn kì í ṣàṣeyọrí ó dẹ̀ ti di dandan kí pẹ̀lú gbogbo iṣẹ́ tá à ń ṣe o nísìnyí àwọn nǹkan tèmi rí ni pé candidate tá a gbé lọ́wọ́ ìyẹn barrister Sàràfàdéhùn Ali àti deputy wọn wọn kájú òṣùwọ̀n tẹ bá wo history àwọn nǹkan tán ti ṣe experience government is about governance is about experience ibẹ̀ lèmi náà wà yìí ó láwọn kankan tó jẹ́ pé mò ń wò nísìnyí tó jẹ́ pé tí n bá ṣe gbaṣẹ́ láàárọ̀ yìí ó ṣeéṣe kí n má ṣàwọn kinní yẹn ó ṣeéṣe kí n tún ṣe jù bẹ́ẹ̀ lọ torí mo ti experience 1, 2, 3, 4 years before kí n tó máa sọ nǹkan tí mò ń sọ nísìn so tẹ bá wo experience tí barrister Sàràfàdéhùn Ali ní ẹ máa rí pé kò sí ẹni tó dá tó wọn among the candidates ta ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ṣe former council chairman former SGF former SSG wọ́n ti ṣe wọ́n ti darí Oduwa investment won tun se senator lowo lowo won tun wa je high chief ilu ibadan ah so te ba wo lo bayi se awon mo ibadan ni won ni mo nkan tan need ni abi as ssg ton ti se ri won ni mo bi internal workings of government se je ni abi as senator won ni mo ofin so experience is governance and governance is about experience and nkan tan ni lati build on ohun ni awon experience ton ti ni emi demo mo fi asiko yi akoko yi mo fi nbe gbogbo awon mo Oyo state to ba ngbo wa nile loko pe barrister Sharafadin Abiodun Ali ohun ni kan je kan se president kan je kan se governor Oyo state ni 2027 for no other reason than awon lo ni experience tan wa awon lo le sun Oyo state si waju te ba wo slogan abi template won ba lo e ma ri pe Oyo ahead ohun ni Oyo ma te si waju labe Sharafadin Ali o de ti di dodon se ba de ba de tun ri elbere pe bawo legbe wa se ri ni Oyo state looto ale lawon to nbinu mi o de ba won wi sugbon mo ko fe be won ni pe gbogbo awon to ba nbinu ko fo wonu ko je ka wa ba se jo ma se ka tesi waju tori ile wa ni ko si mo se le accommodate wa ni ile elomi ibi ta ba tin se landlord ta ba kuro nbe ta ba lo nse ta ko ni kan fun wa ni yara kan ka ko ma wa nbe ajo kan wa le wa jade nbe so but ibi to ba je pa ajo ko ni ton ba duro tawon na duro pe ajo ko le ni ajo ko foundation bi ni awon na ni right nbe
7: so
8: ton ba binu kan ma binu
7: o da e se gan tori akoko wa go mewa ti ro ko go bayi half didi ko lo yin tun bayi en ti o carry o ti de segbe wa loruko awon ta ajo so tun po lorin to fi dun comrade Alaba Adebisi awon to je ayanan lo lori eto bo se nnu ngwa ayo simpo loni lati je ki won raye soro Ademola Assis Olamoju ero to nbe oke to nbe sile to le olawo lori eto eto bo se nlo temi tayo ye ladun aboro inu ko mi ese omowe titi lope gbadamosi ta pe yin te je wa lori eto bo se nlo alero pe ngba mi na ko to di pe to di bode a e tun wa sori eto bo se nlo
8: be ba se npe mi na ni mo je
7: temi tayo ye ladun aboro lo ko mi lekan si ojo mejo la pade ire o

ìrọ̀ làbá ń bẹ̀ o, ìrọ̀ tìrì làbá nínú ọ̀rọ̀ ẹ̀. Wọ́n bẹ́ rọ ẹ̀yin oníròyìn tẹ́ bá ti ń gbọ́ tó bá ti sọ wípé Oríyọmi Kándèsì àkọ́ọ̀dù ẹ lọ bá a bá sọ fún ọ pé ká lọ jókòó jẹ́ ààbò Oríyọmi o. Ẹgbẹ́ àkọ́ọ̀dù kò mọ Oríyọmi, gbogbo àwọn ẹ̀sọ́ àkọ́ọ̀dù kò mọ Oríyọmi, gbogbo lídà àkọ́ọ̀dù wọn àmọ́ Oríyọmi abẹ́ Oríyọmi. Kò sẹ́ni tó mọ̀ gbogbo nǹkan tó ń ṣe ó fẹ́ fi agidi ja ẹgbẹ́ gbà ni. A dẹ̀ sí mọ gbogbo àwọn tí wọ́n ran àti àṣírí wọn ti tú sí wa lọ́wọ́. Ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ a ti fẹsẹ̀ wa méjì dúró. A ti wà ní ìṣọ̀kan tó jẹ́ mọ́tò ẹgbẹ́ wa Oneness and Progress. Ìṣọ̀kan àti ìlọsíwájú àjọ papọ̀ báyìí gẹ́gẹ́ bí ẹgbẹ́. Gbogbo àwọn fisẹ́sàn tó ń ṣe sí media houses káàkiri gbogbo ẹ̀ náà là ń rí. Àmọ́ wọn kan wà nínú tábìlì tí mo ní tó jẹ́ social media presentation tó ṣe káàkiri. Àwọn kan wà tí wọ́n bèèrè àwọn béèrè kan lọ́wọ́ ẹ̀ mi ò lè mẹ́ṣọ̀ orúkọ tí mo rí pé àwọn yẹn ní ọpọlọ. Tí wọ́n yẹn ṣe báyìí ẹ jọ mo rọ̀ wá ẹ̀yin ẹ̀yin arógún ẹ̀yin executive ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ẹ̀yin executive ní local government gbogbo ẹ̀yin alága local government ẹ̀ wà ń bì báyìí mo bí tó ń yẹ sí lónìí òṣìṣẹ́ ẹgbẹ́ accord nípínlẹ̀ Ọ̀yọ́ ni wípé Oríyọmi and VAT kò kí ń ṣe candidate ẹgbẹ́ òṣèlú àpọ̀ fún ipò gómìnà ní 2027 accord.

0: òṣèlú kọ̀kan wọn ni ìlànà méjì ni ẹgbẹ́ kọ̀ọ̀kan lórí òfin àti ìlò ìlànà àkọ́kọ́ consensus ìlànà ẹ̀kejì wọn ni primary ìbátan wá lálẹ̀ wọn ni consensus yẹn o yóò ṣeéṣe tí gbogbo ẹni tó jáde gẹ́gẹ́ bíi ọmọ oyè tó fẹ́ dupò tí wọ́n bá jọ jókòó tí wọ́n jọ finúkonú tí wọ́n fààyàn kan lẹ̀ wípé ọ̀tọ̀ ìwọ lágbájá ìwọ ni àfàálẹ̀ tí wọ́n finú fin dọ̀ òfin ẹ wá ní wípé tá a bá wá rí tó wáyé pé èèyàn mẹ́wàá ló jáde tí èèyàn kan nù wọ́n bá yarí pé òun ò gbà o òfin nìkan lọ sí orí pápá ìyẹn náà ní option two primary
1: tó
0: jẹ́ direct primary primary yẹn náà tún wá ní direct ni direct yẹn túmọ̀ sí pé gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú tó bá ti ní káàdì ẹgbẹ́ yẹn lọ́wọ́ ni wọ́n tò sẹ́yìn ẹni tí wọ́n fẹ́ ní gbogbo ward pátápátá tí ń bẹ ní tùbútòrò ìpínlẹ̀ tí kíní ẹ̀ bá ti fẹ́ ṣẹlẹ̀ ìgbà tí adẹ̀wò fine ẹgbẹ́ òṣèlú apc látòkè délẹ̀ látòrí state honorable tí dórí gómìnà ẹ tiẹ̀ já ọkọ̀ wò báyìí ẹ rí pé nígbà tí wọ́n ṣe ti ààrẹ bẹ́ẹ̀ náà wọ́n ṣe wọ́n ṣe ní direct primary alọ́kàkiri gbogbo state gbogbo ward oníkálukú wa ato adẹ́ka ìbò fún aṣíwájú bola ahmed tinubu wọ́n dẹ̀ declare result ẹni tí ó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ààrẹ o tán jọ díje primary o iye ìbò báyìí òun ló ní iye báyìí òun làárẹ̀ ní kò sí ìkùnsínú gbogbo ẹni lóòótọ́ àdìbò yẹn ìgbà tí wọ́n gbé list tán kọ́kọ́ gbé list kan jáde nínú ẹgbẹ́ òṣèlú apc ìpínlẹ̀ ọ̀yọ́ pé àwọn eléyìí ní consensus consensus bó o níbo lẹ ti mú àwọn wọ̀nyí ẹ̀yin wo lẹ́jọ́ jókòó tẹ pick wọn tẹ fi sọ pé àwọn ni consensus yín ṣé àwọn yẹn nìkan sọ ni wọ́n ń jáde láwọn ibi kọ̀ọ̀kan páwọn nífẹ̀ẹ́ sí ipò ni èyí ṣe tó wá jẹ pé àwọn lẹ kọ jáde wípé àwọn ni ẹta mi òróró lé lórí wọn làbújá ní list tiwa pé iléeṣẹ ààrẹ iléeṣẹ ààrẹ bò ọ̀dà ẹja máa wọ inú ipò gómìnà arọmọoyè mọkànlá ari sẹnitọ abdulfatai buhari arólóyè báyọ adélábù ari aláwọ aláwọ ari barista akeem agbájé ari engineer rahuf ọlaniyan wọn ṣàjẹ mọkànlá ni ari barista kábíyèsí ọba sẹnitọ sàràfàdín abiodun ali àwọn náà jáde pé àwọn ò ṣe gómìnà àsẹyìnwá àsẹyìnbọ àti kọkọ rí wípé wọn ti ń fa ọba sàràfàdín ali wọn ti ń fa àwọn káàkiri gẹgẹ bíi kándídéètì ìgbà tí a ti ń fa ọba sàràfà ali káàkiri gẹgẹ bíi kándídéètì.
1: Ìlú ò tí ì gbégbèsè yìí wọn ò tí ì yanjú ti ọlọ́ba nìbàdàn ẹja fìílẹ̀ bí olóyè àgbà àbí sẹ́nítọ̀ lásìkò yìí torí pé kò tí ì òfin ò tí ì mọ́.
0: ọ̀dà olóyè àgbà ẹ̀jẹ̀ ń lo sẹ́nítọ̀ tó lọ́ọ́ balẹ̀ mi ó máa pè wọ́n jù bá ń sọ̀rọ̀ sẹ́nítọ̀ sàràfà àlè wọ́n jáde pé àwọn náà nífẹ̀ẹ́ láti dupò gómìnà léyìí tí òfin sì fààyè gbà á àmọ́ àwọn mẹ́wàá yòókù àwọn náà ńbẹ́ńbẹ́ ẹ wá mú sẹ́ńtọ́ sàràfàdín àlì ẹ ti mú wọn káàkiri pé àwọn ni iléeṣẹ́ ààrẹ o ló ti ta omi sí lórí o ló ti ṣe gbá kan o ló ti ṣàwó kan o àwọn ọmọ ẹgbẹ́ wa ń yarí pé a ti ṣe irú eléyìí pé ṣe iléeṣẹ́ ààrẹ ni yóò tami òróró léèyàn ní orí fún wa nípínlẹ̀ ọ̀yọ́ ni ọ̀dà tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ààrẹ gangan fúnra wọn ẹ jẹ́ wọn ó bọ́ ọ̀tà kan sọ fún gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀yọ́ pé tọ́ o àwa la mú lágbájá báyìí fún yín pé ó lẹ́ẹ̀dì ìbò yín fún o tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú apc owó tabua òun ni àwọn mọ́kànkànlá wọ́n gba fọ́ọ̀mù ìgbà tí wọ́n gba fọ́ọ̀mù èyí ṣe táàrẹ̀ ò sọ fún wọn wípé ẹ mọ́ gba fọ́ọ̀mù o mo ti mú ọmọ òye o ó dẹ̀ rí báyìí mo kálukú gba fọ́ọ̀mù ẹ dà wá sí primary a ṣe primary di bá a ṣe ń sọ̀rọ̀ yìí èsì primary ń dò níwọ̀n gbé jáde list tí wọ́n kọ láti day one tá a ti ń sọ wípé list tẹ́ kọ yìí kò gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ báwo lẹ́ ṣe kọrú list náà wọ́n gbé jáde
1: esi idibo ko ni o gbe senator alijade
0: esi idibo ko
1: eyin te di ibo abenu tan ni won kede oruko won
0: ka to dibo abenu ina tin kede oruko won e ri pe nkan ka sele ninu egbe oselu apc
1: e sa wo
0: ti o si sabat in fact mi o riri ninu egbe oselu kakiri ni wipe o subi marun seyin ko to di pe primary abi nkan ko waye gege lati mo deputy governor lati mo pe lagbaja bayi o on la fe lo ni deputy governor ta ba de ni gbagbo pe ninu egbe oselu nigbati an ba yan gomina la sese mo wa so pe ha ta lo fe je igba keji amo nu egbe oselu apc deputy governor won koko yan eni to wa fa aburu e kale deputy ana na se atona bi se ko gbogbo list awon to jade e wo ni isin ni bi ijoba bile oluyole eni o wole state honorable ni primary won o gbe fun eni o wole primary federal won o gbe fun
1: e se pe iwole ten so yi se iwole genje
0: ore
1: ya mo ja si un ti o leto si ngba mi
0: inec wa nbe ile ise olopa wa nbe aso iso are ni
1: labolu
0: won be nbe atawon bebe lo won be nbe tan de witness gbogbo primary tan de ri bo se lo tan sign te dele egbe won atun si o wa o ko ni satun se o ori e la wa ti ta wa ri pe egbe oselu apc o da bi eni wi pe tinu mi ni ma se ni wa ti won wu yi won ni fi awa odo to ton ba ni fi awa odo ni opo awon to jade ninu egbe tan se primary ti won win ni yi odo ni won gugu opo awon te ko jade wi pe ini consensus yin awon tan ti wa ni ele imagine eni to ti se rep le meje meta tele ke to se lo koruko e jade pe ko to wa tun se se ko se yan lumo ni
1: ti ban se daada nko
0: to ban se daada ni won o ni dibo ta ko ki o kan le dan o to stage kan la bere se ni gbo pe okay o ah ma wori o modita fi gbe kini yen fun e o win ni to to idita fi gbe fun e ni pe o si ni gun lagbaja
1: awon won ni won so eleyun
0: ama egbe oselu
1: epc ti o ni din le ni baba soro ka ta koko e
0: ki soro ti o ni
1: ta
0: un
1: bi eleyun
0: se ri
1: sita ni won si wi si
0: se ri nipinle oyo egbe oselu apc to ba ti align mo sakios oloye sakios adelabu to je alaga fun bi a se npawo wole lo lede nigeria to ba ti align to si ni gun re o le ri nkan kan nu egbe oselu apc
1: eleyi te nso yi o ko ba mo enikan ko lo legbe e mo question ti o ni tumo leri eni eleni
0: oda se bi omo iya
1: omo abuja lo wa
0: oda
1: eyin le wa lo nipinle oyo kini teni ti joba ti yan sipo ti moju to a pa wo sakoto oba yo to se amo towo bo oro
0: se bi omo ya omo baba won won fa le deputy
1: e se mo pa won ni won gberu igbese yi ti ki se pe egbe lo ni fe ni ohun
0: to ba se pe egbe ni e ja jo wu bayi se egbe won lo re mu deputy saaju gomina
1: iba won la daso ta ri le fi wo nigba to je pe won pe e mo pe nkan ninu oselu ni
0: se
1: ti le mo eni te fi igbakeji gomina sori
0: rara bo la se mo eni ta fi gba se ri igbakeji won mo nfi petu sa wonu egbe ni pe ah oda o ati mu gomina nbi bayo oda pe apa bi o eja wo tori kinu omo bi won eja fun won deputy tabi to ba je wi pe bi a se ni are orilede yi ta are ba ti mu ta re ba ni oda mo nife si lagbaja lati je gomina won wa ju deputy ile fun egbe oda egbe e jiroro laarin ara yin ta ni ka lo fun deputy ki se pe ti wa mu deputy ile e wa gbe gomina sori ate ta ni ora ki lo teki APC lati so fun wa wi pe governorship primary election ta se esi rere o e ri pe kete ta ndibo yen lowo won kokko gbe result kan jade won ni Central Sarafa Dinali won ni bo 518,000 1,000. Wani Senator Abdul Fattah Buhari, wani 90,000. Wani Oloye Bayo Adelabu, wani 30,000. Leyi ti gbogbo e nlo si bi 600,000+. Eduna si egbe oselu kan le wa to le niru omo egbe un ipile. Ibo ti nde gomina wole gangan melo ni. Aja wi pe ti egbe oselu kan ba ti ni omo egbe to le ni 600,000, tan ba ti mu candidate gomina ko wole ko lo sun ni. Toro ti daju pe awon egbe ri o gbe wole. Gbogbo omo egbe oselu APC ni pele Oyo iru a koja 150 kinika.
1: Ezuru pe akosile yin
0: ba gogo e ko da mo ni iwe re ba se local government by local government.
1: Egbe no tewo gba esi dibo.
0: Egbe
1: ma pa lo ti jade.
0: Begbe o se tewo gba. Igba ti o to bi nima dan ri pe oko to ro o ti ja. Tori ngba ta de bo are ibo ta fun are lati ipinle Oyo o je 143,000. Because ninu 153,000 ta la ni ati moye eyan to ti je pe Olorun ninu e elomi le wa lori aisan ti o ni lori ofe ati jade lo dibo njo na e jo se a wa re ni o ku a re ni ti o travel a re n to se gba te gbogbo eyan na lo si jade na lori se primary debi pe e tun wa gbe ni ipele bi merin iba da wa ri pe oko to ro eleyi o ti ja na ba don ni a ibo ngo to be o ibo wa ibo 90,000 la won wa ri so won fun Abdul Fattah Buhari senator won fun 130,000 won amoloye Bayo Adelabu won fun 15,000 leyi to si se pe opo result emi challenge won primary igba na kan lo re mu esi Ibadan North wa leyi tineki tan science se senator Sarafa win nbe Oluyole se Senator Sarafa win ni. Ibadan South East se Senator Sarafa win ni. A ni gbogbo wo yen Tainek Tainek science ta won eso alabo ta science
1: ti se yin te lo ni confirm yin te fe ro pe ni tori bi ja ba ti dojuru bayi kaluku ni o ko orisirisi nkan wo
0: mo ke teyan ba ko gan o ti lodi sofin se ti nba ko se ma ni access si signature Inec ni se ma ni access si signature gan olopa ti nbe nbe
1: e ma gbo nigba ti ati akoja abe un tori bi ti nkan de duro bayi awon eyan binu lara awon tinu bi ninu egbe won ti petu sokan won kaluku ti pada ale o wa nfoju han pe eyin te wa pelu Oloye Adebayo Adelabu le binu Oloye Adebayo Adelabu gan ti fo wonu toro pe o fi egbe un le inu APC lo si wa digbi titun kede ati leyin re fun are Bola Tinubu wi pe ohun ko legbe ton ki wa lo de nigba ta lara oro ohun te yin lo ku aisun o ku aiwo te pe dandan la eyin fe fi egbe le nti yin ni eyin o le duro sinu egbe eni to je adari yin te ntele o gbadun egbe eto to je ti egbe oselu APC nipinle Oyo are o fi sowo si won awon won mu lai na ni pe won wa la court ninu eto idibo 2023 ki le ni so lori eleyi ni soki
0: e ri pe esin baba ko gbomola ngba te si wi ni isin eni oloye Bayo Adelabu ko si eda na laye ninu aye ti o ni afojusun gbogbo wa patapata la afojusun e be te ba de ri pe opo awa to a lo si APM yi ta la fi egbe yi le yi eni to je oga wa Ajiboye Akande to je oluranlowo pataki si Oloye Bayo Adelabu o ti ni structure nle tele ta si Boye Nation ti o ni se jujujuju pelegbe oselu to epo o spread the tentacles eni to de wa across the 33 local governments ipinle Oyo eyin be se joko yin nisin te wa no lage lu e la foju sun yin pe laarin odun bayi sodun bayi o ye ki n ti meet afoju sun mi ninu aye abe na lo selu lo to na bonus lo selu a gbo lo ri gege bi ise amo ise ni in to ba le mu wa ta n to sinu orun ta wa nu ojo ta n kiri ki loru tan kan le kun ki pe dibo fun wa e se gba fun wa ise ni ere re gbogbo wa lojo to si oloye bayo adelabu won da duo bi body on his own awa ta n tele won na gege bi ololufe te bo nidi se tori olohun la fi nso se lu ni a nso se lu ntori nta je ati nta je
1: ehe wa je nkankan ninu minister minister ohun amusagbara lorilede nigeria ti ise odun kan
0: e ma gbagbe pe minister
1: abi en to jadari yin principal yin ko ni mu nkan wale
0: e ma gbagbe pe minister alamojuto
1: ni be ni
0: o yato si gomina o si yato si senator senator rep won fun won ni constituency allowance won se empowerment gomina to ba fowo bo iwe ba igbege pe e ba gba lagbaja to kawe sise ko si yeyan ti o le gba sise ko de si opolopo nkan ti o le se gege bi number 1 citizen ilu olole ah lagbaja ya iwo lo mo logun bi tamedo iwo mo logun bi won pin nkan yen ama minister
1: iremi le ri nbe
0: in ti e soro iremi awon to riri olohun de ba won fa gbarika si ama ni ti temi afojusun temi e se ti minister be na si ni opo wa baun
1: gomina le ti fe ri oloye adelabo
0: ajoko to loye bayo ade 2018 ile mi join camp oloye bayo adelabo leyin ti en kowe fi po le gege bi igba keji gomina fun le ipo fowo pa ma gba lo le de nigeria cbn 2018 e wa wo lati 2018 season to wa da si ko ta wa tin penu ta tin lahan ta tin la gbogbo e pe o da ipo lo n fe gbogbo teyan kan wa yi danu losan kan oru kan te wa ni ma pariwo ko ntonki so se se ki se nkan to ronun bi igba teyan da ko fomo 28 years se e mo ru nira ti o je e mo ru nira ti yo je ki se pe boya asadede nbinu pe won o foloye bayo adelabu ni tiketi awon to ku awon aso ara oloye bayo adelabu ti won jade dupo lawon bi yoku tan win ni primary na ta fun won ko
1: oda efe idi te fi nbinu gan loju si nigba ta ba de la tojo oja ti wa lo selu o le to te ngbo lowo nikan ni lagelu 96.7 okay to gajoke e fi ara balẹ e ma ba wa bo ta ba ti oju oja de eto nte si owo waju e ku kale
2: Lagelu FM 96.7
3: ti wa lo selu ti wa lo selu lori Lagelu 96.7 FM pelu sina layo

0: balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí ẹ̀ṣẹ̀ra odidi éékà kan ní 6 million naira gbogbo dọ́kúmẹ́ǹtì ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, base 1 plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Ọlọ́wọ́ gbogbo rọ̀ is turning things around. Thanksgiving, like our Sunday 13th September, like our Gomewa Uro, but when we got the last city gospel

0: Akin yín káàbọ̀ padà sí orí ètò tiwa lòṣèlú oníkànnì lágelo 96.7 òkè tó ga jókè. A mọ̀ bá ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ báyìí, alàgbà Ọláwálé Ṣàdáre, láti sọ ibi tí nǹkan dé dúró pàápàá bóyá wọ́n ní àríwísí tiwọn nípa ti ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ẹ kú ojúmọ́ o, Akin, ẹ káàbọ̀ sórí ètò tiwa lòṣèlú. Ọ̀gbẹ́ni Ọláwálé Ṣàdáre.
1: Ẹ kú ojúmọ́ o, alàgbà Sina Alayo. Ọdẹ Dubi.
0: Adúpẹ́ o.
1: Ẹ kú ètò kò ní bàjẹ́.
0: Ẹ ṣe.
1: Kò ní kí gbogbo àwọn èèyàn wa tán wà nínú kùlù pẹ̀lú ní bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. A kú ètò.
0: Ẹ ṣe.
1: Kò ní já ṣe mọ́ o.
0: Ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ tí ó ń jáde látẹnu ọmọọba Omíyalé láti bi wákàtí kan ó lé díẹ̀ tí ètò yìí tó ti bẹ̀rẹ̀.
1: Mo ṣe rí ìyẹn.
0: Ẹ ṣáà
1: tó rẹ̀ ni pé
0: ìròyìn
1: lẹ́yìn pé èmi ni mo pè fún ara mi lábẹ́ aṣọ pé wù mí kí n fèsì sí àwọn nǹkan tó ń lọ láì afẹ́fẹ́ lásìkò
0: yìí.
1: Mo dẹ̀ dùn pé ẹ fún mi láǹfààní láti dá sí ètò.
0: Ẹ ṣeun.
1: Mo kí ni mo lù lọ́gọ̀ ẹnu. Ó fi hàn gẹ́gẹ́ bí ẹni pé akọ́ṣẹ́mọṣẹ́ tẹ jẹ́ àti ìhà tí ìkànnì Lágelú tí wọ́n kọ sí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ láti lè máa di òpó òótọ́ àti òdodo ìjọmọlúàbí àti jẹ akọ́ṣẹ́mọṣẹ́ tó ń pè ní professionalism láti dì mú. So yóò mọ ju ìṣe.
0: Àṣẹ.
1: Ká sọ ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà lórí ètò tẹ́ ń ṣe ní àárọ̀ yìí. Ẹni tó wà nínú kulu pẹ̀lú yín bẹ̀ yẹn mi ò mọ̀ bóyá ó lè rántí ojú mi àbórúkọ mi. Ó jẹ́ nìkan tèmi mọ̀. Yàrá kan nìbàdàn abá kìlára kan ra wa sọ a mọ nǹkan ra wa. Ó lè jọjọ́ kan bí ọ̀sẹ̀ kan àbóṣù kan ó yẹ kí n lè gbàgbà lọ́wọ́ ẹ̀. So mo lè pe lábúrò mi.
2: Bàbá ló ti ẹ̀ jẹ́.
1: So mo lè pe lábúrò mi ẹ tí mo sì mọ dáadáa
2: ni. Bàbá ni ọ́.
1: Mi ò pè láti takò àbí láti sọ pé n ti ń sọ okùn díẹ̀ káàtó. Mo pè láti set record straight àti pé láti tún fóun náà nímọ̀ràn. Torí àyíká wa yìí ó fẹ̀ ó dẹ̀ lọ gan. Òṣèlú dẹ̀ rèé. Kò ló kọ méjì òṣèlú náà ní jẹ́. Tóun bá sọ pé òun kúrò nínú APC lónìí kó ń bọ́ sí APM lórúkọ ara rẹ̀ gẹ́gẹ́ bí Adémọlá Omíyalé. Ṣé orúkọ Omíyalé Ìbàdàn ẹ̀ ń bá jọ Ìbàdàn gidi orúkọ tó yẹ kí ẹ̀ máa bọ̀wọ̀ fún ni. Tó náà bàbá tàná wọn ṣe dáadáa láti fi yàn lọ́lẹ̀. Àdúrà wa náà dẹ̀ ni pé káwa náà ká ju àwọn òbí wa lọ. Kọ́ ọmọ tí wa náà lè ju àwa náà lọ. Kọ́nà gba bẹ́ẹ̀ pẹ̀lú wa. Gbogbo àwọn orúkọ tó ń dá láfẹ́fẹ́ kò sí ẹni yẹpẹ́rẹ́ nu gbogbo wọn. Máa sọ lóyè Ìbáyọ̀ Adélagú, Máa sọ Zakíọ́sì, Máa sọ lóyè Tẹ̀sílẹ́pọ̀ Láàrin. Gbogbo wọn ó ṣe ń dárúkọ wọn ẹ̀ bó ṣe rí nìyẹn. Nílẹ̀ tòní tó mọ́ ọ̀gá wa ni gbogbo wọn jẹ́. Adẹ̀ ń fún wọn ní ọ̀wọ̀ wọn. Ṣé rí ẹgbẹ́ tí èèyàn bá sọ pé lénìí o, ó dàbí ẹni pé obìnrin kan ni kó wá kọ́kọ́ lẹ̀ pé wọ́n fọkọ̀ òun mọ́.

0: o wa lo abakiji oro loko nbe oja wa pa abakemi to ti loko tele atabakiji oja wa oja kan wa pa won po so ni awon adugo ti wa lawon aroko ibadan oja mo npa awon abule o mo npa won po fa pe nse awon ta lati odo erun mu egbeda ede alugbo oja ti so pa wa po ajo na so ibi de ti wa kokon le ati to si lo loko ni isin to wa daarin oja to wa ni oko mi a na ti mo fifo lodo re ke sa bala pa ko le se akura ni atole ni nkan kan ti wa so be laarin oja to be si boko ana yen oko to wa pelu le ni to ba ni la kaye yo wo le mi je pelu yawo ma lo fe se din gba pe mi ati e na po se je se gba gboro ti mi laarin oja mo so lele so ki n fiyen sile be ohun to n soro to ba bi n lo le ni pe ori nkan to bi ohun ninu ohun fi APC sile o n lo eto ti o fe fun ni o n lo eneko o le mu si ṣugbọn eleko la koko ni bere yin ta n se lowo yi o na mo bi to n wa o mo awon to n ba sise o mo ipo to wa pelu awon PMS awon tommy so to ba wa nbe nigbe ngba yen o le so pe aja re roro o wa so ojule meji pe wa nbe to wa lodo ti wa na so mi arin yen o yi ohun o de yi emi na en to de so yi magule daruko loye adelabu rara ja soro tara titi e olohun fe se assembly nido ti ba se mistake awon ton jade nbe ton gba form won ni ye ara awon ti gba form ni wo wa o se lu ta nso yi teyan biji meta ba ndu nkan abiju be lo owo enikan ni o ja si o ko si president lo laye yi ta ni re nti o complain pe ah ko te mi lorun o tori pe nkan to wu lasiko yen ko bo si lowo o de bo si ko bo si ti olorun ni o wallahi ti olorun ni se ni apm to wa wa nsin ko wa si awon kan de pe ah ajaji ti won gbo lowo lodo yin be lai pe se o be se senator ni ebi governor lo be se so se ba wa yi ko kan kalisi ni won de se so ba won se wa ye omi ale family apc ti won ti se won lori e ti ranfani igba ti egbo ti te na olorun ba forun ke o ja laga won na mo lo ladi e mo loko so e ja ma se suru tori eni ko tori ola ni so olorun je ki emi gbo wa ogun e ti ba kule ni olunu ni ola atola ta wu won le si gomina so egbe to ba wa ni isin polongo won ma wule ba apc je mo e won fe nikan ngba ta ba nse awon decision ni egbe won e pe ru awa ati iwo won ni pe asi keti kan wa gbogbo awon leaders yi mora won won ma se nto nkan won so ti o ba kan wa le nko mi pe ko ni kan wa lola emi kan fe ro ni so se suru o a n ya apc gbalẹ a n lo lati radio kan lo si keji ah gbola se suru o ko ni baje
1: ogbeni sadare
0: yes sir
1: omi ale fe fesi ranpe lori nti ewi to si je mo ibere o fe ke dan ni soki ka to lo sodo awon ara le
2: bọ̀dá mi ẹ ṣe ẹ kú atótónu látàárọ̀ ìbéèrè kan mo fẹ́ bi yín lérè kí ló mú yín kò nu ẹgbẹ́ òṣèlú apc ti 2019 lọ sí ndp.
0: mi ò kúrò ní ẹgbẹ́ òṣèlú apc ní 2018 ìgbà tó ń sọ lẹ́kùn mọ̀ pé ibi tó ń lọ nìyẹn based on principle wọn ti bẹ̀rẹ̀ primary àti sọ̀rọ̀ níbòde láàrin èmi àti ọlọ́lá jùlọ olóògbé Isaac Abiola Ajimobi ni nkan ti sele ngba na awon to ba mo tan yen bi lohun Alhaji Isaac Alimi baba Akin Oke a fe se primary fun Igbo local government ngba yen
2: okay
0: awa lo ri governor bi emeta emerin bi pe a ma fe se primary bi nkan se se mania egbe lo niyan te ba fi se ni emi ti mu temi mo ti wole akoko mo wole lekeji awon egbe ni ke lo pin yen fun se any interest bi awon alaga kan abi councilor kan ti e ye pe e fe fi san ore fun won ni gbogbo wa patalo mo awon o awon o lenin kankan lokan en te ba ti fun awon na yo mo ta won awa fe se primary o ko la ati gbogbo eto ata form gbogbo awon la ran assure gba yen pe a koni si pa ngbe nkan nkan lori o a se free fair and credible primary fun government election ni emi mo lo ka ki bu radio awon ya to gbeja ba se man se kon yen won ma nko ni won ma mu yan liyan lori ni ah mo la se governor ti assure wa ko sin to yo be e lo form awon to form gba yen le won fe 1000 yan atalaga ati councilor o wa ko la ka nti o ye ka so lori atego ni mo nso yi
2: lo to ko bere awon gba te tin so na oda
0: tori ko ti bere re ko ma joro abi aso mo fi nso nkan ti mo nso yi o wa ku ola ti a fe dibo ati je se primary ati agun to e ka lo ati te gbogbo we ati se screening ati se training fun awon to ma conduct the primary ikon gba na ninu awon commissioner a n pe ni alaji wasolaji meji dauda azuzu mo se pe mi niyan ipa le fe se primary ni egbe wo e le se o ah awa lawon yo ti wa igun ti e wa n gba iwo na mo gbo muruko te nje n gba yen pe awa la ni gbogbo e o sin tojo o ah ni lo baba boke ibi ati so lowo oga pe wo lati china won pe wo lati china baba won ti pe mi o nkan ton so e be lo se ri o awon eyan temi la ma fi sibe o ah ba dori kodo ojo yen mo fu ki adole 2018 ni won e ti bere congress won e bere so ko lo wa di dada ba e ti orupo temi ti fe ni abugo gboro temi ti mo promise awon eyan dan lo ka kidi e wa ni ori be mo mo de lojoko le mi n legbe kan mi o legbe kankan
2: te yen o duro sin legbe
0: mi ma gbo mo de lo sile mi ma gbo ro lo be lo ni ngba ton se unity forum mi ba won se mi o se dc mi o se unity forum mo kuro loke ado ngba yen mo lo si aji igba ti mo de won si awon kan ti birin lo unity forum mo igba wo won de po de mo ruko gbo won o le ri mi pelu won o wa joko sile mo nwo ye lọ wa bẹnbẹ o le ma woran aye ti mu ko re to ba ti da si mo wa gbagbe se be fe tun mi se ni mo pa re politically o ni mo se lo gba ticket edp gba yen ni mo ko lo awon gba awon to lo unity forum do ki si o gba pelu wa n ba won binu ko le disa won kan pada wa je wa a de di bo ton jake ta di bo ton o ni won pe mi pe a ko won we ran tele ni o le binu lo progressive ni o mo binu mo bo oga pe mi ngba ton ko njoba a de soro a parija leyin igba yen olohun to lo mi fun won nigba wahala crisis national deputy chairman of apc to wole record wa nbe lo bere gugu awon professor lofela afisi repete bolaji tun ji won so fun o bo se je
1: ese
0: ru a reconcile o ga de se dada pelu mi leyin igba yen pe o le binu bi o ba wa ni po gomina orisirisi asasi afisedun konkan lo ba nsele to ba je ko wa awon biti mo bi o aburo mi lo se ti n ba de la bi mo ngo iko wa ri mi o de ri won a de soro so bi to n lo to ni mo n pa e ni
2: bo se je le e ma gbo se ri fun rara yin le salaye dada emi o ti e wa lo bi te lo dada mi lo ki se be ge bo lo pase point eyin ri ngba yen se bi fe yin ni ticket ni adp te fi fun egbe te nigbagbo pe egbe yin ni te fi fun governor re ni support tori ririn bi eni wi pe ah iyan je lele she get me bye
0: igba te mi ni issue oloye adelabo o ti resign kuro ni cbn won ti soro governor gba yen
2: in so she bi 2018 le so mo ranti dada ti n ba gbagbe pe e wa ninu eni ti ma n praise ajimobi ju after that issue e dake praise ajimobi mo
0: mi o si bu
2: e si bu se ti o ka that is principle yen on ne mo mo yin se pe mo mo yin dada mo ma n wa yin wa ma n soro dada
1: principle ti oro mi yale ni lati
2: mi le duro nu egbe ki ma shanti party e de ri pe mo ti so lati bere wi pe adelabu esin baba ogbomo la o 2018 ni mo jowo ju pale fun kampu adelabu pe ka yo ma ti gbogbo a se gomina
0: emi wa fun omo lati sin lo e ma se eyan mo egbe ni e ma se to ba di gba mi na
2: o
0: se lo je bi e na ni sile ni ma se si bi ya lo n be egbe ni
1: mo ti won soro de yen pe
2: be ba da bo de ami lo ja
1: e mo se eyan mo egbe ni e mo se ma se ni ta fi takoto bere si awon eyan ni lenu ogbe ni olawale wasiu sadare e se gan pe era ko wa lori eto ti wa lo se la ro yi e seun go e seun e je ki a tun ba won mo orilede Nigeria na soro tori pe o wu mi ka won na ki won fi AC le lori bo ti e se wu ko ma awon yan ti da nkan le repete lori Facebook ti ayo gba wa lati ka bayi sugbon awon ara ile ti won la nfa ni ati pe wa number to wole si kan ni lagelu FM re 09123708675 09123708675 tabi plus 234-8142-49-1006 plus 234-8142-49-1006 iseju aya ogbon ni fe eyan kan edakun ko si so aye oro alufansa hello
0: hello
1: oruko yin lati bo
0: ye oruko mi mo pe lati
1: e se ba se kokon kan sa
0: ori omo egbe mi na mo ba yin soro yin ko tele ye ko to en ti o kan ni gugu omo egbe adore mi yin o bi ni ma so yi to ni de kan mi ama gege be lo to ga o tun si egbe lo ti pataki lo ye ko yin o ti nigba te ba je adari ninu ẹgbẹ kan tó wá pàlà lọnà ẹgbẹ mi tó lọ di ìwé yìí ìyẹn ló pa tó dà wọ gbàgámú
1: àbúrò
0: bẹẹni bẹẹni
1: tó
0: ẹ máa bẹ́ẹ̀ bọ́.
1: Hello ẹlòmíì náà tún ti wà ń bẹ̀ torí àsìkò hello hello ẹ ti wà ń bẹ̀ o ìyẹn ti re o ti re n tiẹ̀ hello.
3: Ẹ káàárọ̀ sá o.
1: Ẹ kú ojúmọ́ orúkọ yín.
3: Yóò dára fún yín ẹ máa máa sọ ojú òní tì yín.
1: Ẹ ṣeun ó yá ní ṣókí ìdáná sọ̀rọ̀ lé lórí ìké bá wa dá sí.
3: Ìyá ìyá sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀. Ibi tó ẹgbẹ́ tó bá wọlúkọ́ ti kúrò lè lọ kò ní ìdí ká máa bú ẹgbẹ́ kan inú ẹbí tó bá wọlúkọ́ ti kúrò lè lọ nípa ìgbàgbọ́ bàbá ọ̀gbọ́ mọ̀nà ara àánú gba
1: ìtẹ́lọ́pàá ló
4: ń sọ̀rọ̀ nítí mo fẹ́ sọ ni wípé ẹgbẹ́ wo ló ṣe pàtàkì jù torí ẹgbẹ́ tí ò ṣe dáadáa fún ilé ni ó lè padà ṣe dáadáa fún lọ́la torí àti pé káwá lọ sí opposition ni káwá ta máa tako ẹgbẹ́ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ní party man làwọn ó yẹ kó dó sínú ẹgbẹ́ yẹn ni kò yẹ kó wọ́n lọ sí opposition mi olúwa ràn wá lọ́wọ́.
1: àmì ẹjẹ mi lè ní ṣókí hello hello.
0: Hello.
1: Ẹ kú ojúmọ́ o.
0: Ẹ káàárọ̀ o.
1: Orúkọ yín.
0: Ṣé mi.
1: Láti bọ̀lẹ̀ ti pè wá ní ṣókí.
0: Orúkọ tèmi ni Bíẹ́bù láti gbé wa.
1: Ẹ yà ẹ bá a ṣe kọ́kọ̀ kan ẹ̀yin lẹ́pẹ̀ káde.
0: Ìkọ́ tó ní fẹ́ sọ ni pé àti gbogbo pátì méjì tí wọ́n sọ ó túmọ̀ sí pé tó àwọn tó ń ṣe pátì yìí ò ní ẹjọ́ náà sí. Àti oyè wa kò sí ìpín òsán. Òfin ìpò ní ideology yẹn tó tí wọ́n bá ní ideology you can't tell me pé ohun tó wà ní ìsìnkú wà ní ti tẹ́lẹ̀ ló ti lọ sí atm ó dẹ̀ sì ẹ̀ sí ìsìnkú so ìpò ìpínlẹ̀ lẹ́sìn yìí ń tẹ̀ sí oníkálukú ló oníkálukú ń jà fún àwọn àtàwà lórílẹ̀ èyí kọ́ ló ń kó sàrò àwọn yàtọ̀ lọ́tọ̀ pàtì yàtọ̀ tó àwọn tó ń bẹ̀rẹ̀ dákọ̀ ẹgbẹ́ ló ń gbọ́ sí ilé ẹ̀kọ́ ń jẹ́ tí wọ́n máa
1: fà. Ẹ ṣàdúró lérí pé ẹ fẹ́ kérò jọ dandan ìbò lẹ ti fẹ́ ṣètò káwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ lè fi ojú sí i kí wọ́n wo bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀tọ́ bí ẹ bá sì tún tó bẹ́ẹ̀ náà tọ́ wọn ó lè rí.
2: Lẹ́ agbára lọ́wọ́ ọlọ́run àti àtìlẹ́yìn gbogbo aráàlú àwọn ọ̀dọ́ ọmọléèwé ìyálọ́jà babalọ́jà ń ṣòwò ètò yóò wáyé ní liberty ní adamasigba stadium ní on the 22 oṣù
1: àná. Adamasigba ọ̀sìn tóbi jù fún yín.
2: Ríran wo
1: kò ní gbèrò.
2: Boye nation pẹ̀lú àjọṣepọ̀ jaff movement ó ríran wo ìjọ náà
1: gbogbo àwọn
2: èèyàn
1: wọ́n fi ojú sọ́nà fún defection baba defection tó fẹ́ wáyé.
2: Boye nation.
1: Ọ̀dà ibẹ̀ náà láti gèpètè lónìí tẹ bá lóun kóhun tẹ fẹ́ bá mi sọ 08059483093 08059483093 lẹ́yìn ìfẹ́bá olúwa ṣínà aláyọ̀ ogun èdè sọ̀rọ̀ alàgbà rajé adébáyọ̀ ẹ ṣeun pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí ẹ ṣe gan kò ní suyín kò ní rẹ̀yìn. Bákan náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ ọmọọba adémọlá omíyalé ẹ ṣeun pé a pè yín a sì dúpẹ́ lọ́wọ́ ọ̀nà oríbù ọ̀làdìmẹ́jì ti ẹjọ kọ wọrin wá sórí ètò láàárọ yìí ajinde ara yo mo je o titi ojo mejo ta tun ma pade lori eto ti wa lo selu ninu ire ayo ohun yata yoto oni awa teyin latun ti pade o odigba.

0: lórí ẹ̀rẹ̀ ń bí 96.7 sani ọ̀sani fíìpù ẹ̀sì tí ì tiwa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
2: Lágílú ẹ̀fẹ̀ jàgàbá gbogbo rédíò.

ìyẹn fún ìgbàládùn ẹ̀yìn tí ajákẹ̀jádò lè àgbálá ayé tá a bá ń sọ nípa ètò yín ètò wa jẹ́ kánmọ̀ ìròyìn eré ìdárajálẹ̀ lẹ́yìn ilé tá a pè àmọ́ sí ìkànnì lágẹ̀lú lágẹ̀lú 96.7 fm òkè gájòkè ilé tó kalẹ̀ sínú ọgbà léfun fún báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn àádùn gbọ́gbẹ́ kan sí tòrá àti kó gbogbo ẹ̀dẹ̀ lórí tuntun tuntun fún ìgbádùn ẹ̀yìn ti ajákẹ̀jádò lè àgbálá ayé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣó wa lọ fún àlàáfíà adẹ̀tún padà dé lálàáfíà náà ni tá a sì nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà lábẹ́yìn tí a náà lálàáfíà lágbára ọlọ́run àlàáfíà àti yín ti wa ò ní di fíafíà ọlọ́run tó ti ń gbà fún a kò ní kọ̀ fún alógun ọlọ́run o bí nǹkan ṣe rí lápá abẹ́yẹ nìyẹn Asis Ademola aka Granny Saga òun ló máa jẹ́ kẹ́ ẹ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ́yẹ ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò Yales Ferguson Sìjáni olóko dáná ló kọ́ mi olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè yorùbá ti àǹtí àdì sport actor àpò ilé tó wà active ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ ti iléeṣẹ́ wa ń bí facebook lágẹ̀lú 96.7 fm àbídí tiktok àti tìjáde olóko dáná sport actor ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà bá a bá ń sọ nípa ètò jẹ́ kánmọ̀ ẹ tún gbàgbé pa tún máa yí ko tó ti káàṣì ẹ̀ lọ́sàn-án tì ní mo jẹ́ àyín tán lọ sí jọjọ sátidé tó kọjá òun náà ni gbogbo ẹ̀ ló ti fẹjú kẹ́kẹ́kẹ́ owó sátidé gbogbo owó tiẹ̀ ni kì í sọ owó sátidé nìkan bàbá ń sọ nípa ti káàṣì ẹ̀ ó ti fò sókè sí ó ti fẹ̀ lójú báyìí o yóò ṣe mọ́ jẹ́nu láti bẹ̀rẹ̀ oṣù yìí náà ni tí èdè oṣù kejìlá káàṣì ẹ̀ ló gbé tuntun dé 100 million ńláńlá àǹfààní àti pín gbogbo owó tá a pín lápapọ̀ oṣù kẹsàn-án oṣù kẹwàá oṣù kọkànlá oṣù kejìlá táwọn èèyàn sì ti ń gbẹnu sí kódà àwọn èèyàn tó ń bá wàá ṣí ẹ ti pín iye báyìí o ẹ ń fọkàn sí ni àní fọkàn sí kí ni nígbà tí ilé ẹfẹ́ yẹ pé 100 million làwa ti wò é pé tọ̀ a mọ̀ sí bóyá kọ̀ǹfàámù bóyá yóò pọ̀ 100 million àbí òde pé ẹ ti ṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ ti ṣí sẹ́yìn sí ò pé wọ́n ló pè ṣùgbọ́n láti jọ tẹ́ ẹ ti ń pín owó ẹ tí ìpín tí ó mọ lọ bí 100 million torí ẹ làwọn ṣe fẹ́ kọ̀ǹfàámù ẹ ọlọ́run ní bá wa sí àwa náà kọ́ ó lè pọ̀ káàkiri àwọn tó fẹ́ fara pẹ́ bẹ̀ lè pọ̀ ṣùgbọ́n jura wọn lọ *347*1004*#. Tàbí www.cashshare.ng kí ni ó dúró báhun ẹ mọ́ gbàgbé àǹfààní aláìlẹ́gbẹ́ láti gbẹ́nu sí káàṣì ẹ̀ báyìí tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà 15 nu nígbà tẹ́ ẹ bá play 30 tickets ẹ̀yìn lẹ́ẹ̀kan náà ni òkè sẹ́yọ kọ̀ọ̀kan o ẹ̀ẹ̀kan náà nígbà tẹ́ ẹ bá play 30 tickets ẹ play 15,000 bẹ́ẹ̀ ni àkọọ́lẹ̀ tí ó wà fún nọ́mbà yín bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn ẹ jẹ́ àtẹ̀sọwọ́ iwájú gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ wò wá facebook lágẹ̀lú 96.7 fm àbí ní tiktok àti tìjáni olóko dáná sport actor ti wí ó ti dúró dédé báyìí tiktok ó ti dúró dédé nẹ́tíwọ́ọ̀kì yẹn ti tan náà ní báyìí ẹ̀yìn ti chelsea tẹ́ ń bíá ní àtijọ́ ìgbé ẹ dákun owó tí a fi ta chelsea ìbò náà kò sí àwọn wo wọn pin fún ṣé wọ́n ti dá owó padà fún roman abramovic ni kí ni nǹkan tẹ́ mọ̀ tẹ́ ẹ fẹ́ mọ̀ tẹ́ ti ń fẹ́ mọ̀ tipẹ́tipẹ́ nípa owó tí a fi ta chelsea ìbò lowó ọ̀hún wà nísìnyí a gbé yín débẹ̀ bákan náà gbogbo àwọn tó ń tàbùkù olùkọ́nikọ́ chelsea yabi alonso pé kò mọ́ gbá possessive football àwọn football counter attack ní ń gbá látijọ́ tó ti dé chelsea olùkọ́ni ọ̀hún ti sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń fẹnu àbùkù kan pé sólùkọ́ni sì lélẹ́yìí chelsea tá a mọ̀ ń máa ń dominate bọ́ọ̀lù àti kọ̀ kéké àti kọ̀ ńlá agídí ni chelsea fi ní 40% ball possession olùkọ́ni ti fọ̀rọ̀ léde lórí gbogbo tọ́pọ̀lọpọ̀ ń sọ kí ló wí lénilẹ̀ gbọ́ ẹjẹ́ abẹ́rẹ́ ni tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà
ilé tó jẹ mọ ikẹgbẹ agbábọọlù ti AC Milan Samuel Chukwueze ikẹgbẹ agbábọọlù ti AC Milan won la won se tan lati fẹṣẹ rẹ loju si bayi o asomo yi mo bọọlu gba to bayi la won ni o lo ade won alaya lonu ikẹgbẹ agbábọọlu fuam fuam ta won tun wa lonu e lo on tun wa fi awon si condition pe elusa iye ta so pa asan ta ba fe gbe tan a ni le san to be mo se le gba bi 10 million 10 million a mo san die die ni baba fun yin leye kan bayi bo ba do susu nbo a tun fun yin die a tun fun yin die ti pe to ba gbe be le se fe se ba wa momo wa won si da Samuel Chukwueze pada fun iko ti AC Milan ni tin te wa lo bayi o na ni pe iko AC Milan ti fe fe se re loju nu ko gbe agba bolu won won ni afi bi igba to je ki oluko ni ko Manchester United tele baba so nipa oluko ni Ruben Amorim lo ni Manuel Samuel Chukwueze dani won ni lati jo to ti de bayi Samuel Chukwueze o tan tan yanyan e mo pe ba se nlo Pedro Neto n Chelsea yen be na ni won se nlo Samuel Chukwueze to si n fun won ni ti an fe koda ninu figabaga meta bayi Samuel Chukwueze o ti assist meji pe fun die yi a fun ni adehun tutun o ise Samuel Chukwueze ti nlo lowo bayi to ba dodun 2028 o ni ise yen ma tenubodo odun 2028 lo ma tenubodo ona ma fe se loju si bayi o bi nkan se ri lapa abeye niyan e ja te sowo waju e ti gba kan kin tun mo kan si wa bi o di nu ere idaraya fogi ta mo si odus idije to lanfani ati waye to tenubodo ni Budapest baba nso nipa odus race niyan o ele ti to bi amosan elere fogi forilede wa Nigeria ele to una lanfani ati kopa nbe o si lanfani ati se daada o lanfani ati se daada bo je se pe ipo keji lo se iyen la se kagba pelu 12.34 seconds una ni to bi amusan lo fi se po elekeji omo bibi orilede ti USA yen baba nso nipa Mazai Ruzel on lo se po alakoko pelu 12.22 seconds le se po alakoko omo bibi orilede Netherlands ta ba nso nipa Nadine Visa on lo se po eleketa pelu 12.39 seconds ele di po eleketa munti e to bi amusan oni mo je agbo osi nbe ki lo nfe bon lo nfa ori pe ohun determine lati gba ipo akoko ohun pada lowo Ruzel Ruzel ni tana lowo bayi ta ba so nipa odus race ologorun meter ni 100 meters odus race pe Ruzel yin tana lowo o ti gba ipo akoko lowo ohun idije yi to wa waye Budapest yi ta ba so nipa World Athletic Ultimate Champion ohun ti ni lokan lati gba ipo akoko ohun pada sugbon ki lo nfe bon lo nfa tori gbogbo ti ohun ba fa lenu jo meta yi mo je agbo osi nbe o le gan o enu jo meta yi le fohun o di eyi ohun dupe lowo olohun pe ohun bounce back tori ninu idije commonwealth gan ko se po elekeji diamond league na ko se daada sugbon bayi oluwa ti nba to bi amusan se o ti ngoke o tin goke agba ipo awo eyan mo to bi si o tin gun be lo bayi olohun ran to bi lo bi nkan se ri lapa abeye niyan eja sun sowo waju ere idaraya boxing ese kikan mo bale si ija ta tin reti laarin Tyson Fury ohun ati Anthony Joshua tele ija ta tin reti laarin awon mejeji o sumo ko je pe ogunjo osu kokanla o na ni ija yen ma lanfani ati waye n ta tun pada gbo o na ni pe ja yen oni waye mo lati igun Tyson Fury nti e to ni gbogbo nkan ta won fe ki awon igun Anthony Joshua kan to wo bo won lawon o se papa julo to ni se pelu oro owo ese yen leni elekeji ibi ti ija yen o ti mo lanfani ati waye ese yen elekeji n ta wa n gbo bayi lati odo kan pataki ninu awon to ri sin to ni se pelu iroyin ere idaraya ise kikan ta ba so nipa Dan Rafael Dan Rafael jo di bi mo pe e ma je won o tan yin je
ìjà òun ó láǹfààní àti padà wáyé láàrin Anthony Joshua òun àti Tyson Fury o gẹ́gẹ́ bí ti ń tẹ̀hún lọ́wọ́ confam sì ni máa ń múlẹ̀ tá bá ń sọ nípa Dan Raphael òní ṣùgbọ́n ìyẹn tó lè ṣeéṣe kó yàtọ̀ níbi ìjà òun òun náà ni pé kó mọ̀ jẹ́ pé Wembley ni ó ti wáyé àbí New York City ní Madison Square ó lè mọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni ó ti wáyé o ìjà tó wùn wò yìí ó súnmọ́ pẹ̀lú tó wùn gbọ́ láti gun méjèèjì pàápàá jùlọ igun Anthony Joshua ó jẹ́ pé pápá ìṣeré tó kalẹ̀ sórílẹ̀-èdè Wales nílùú Cardiff bàbá ń sọ nípa Principality Stadium èlé tó lè gba àwọn èrò tí ń lọ bí 180,000 spectators òun ló súnmọ́ kí ìjà òun kó ti láǹfààní àti wáyé o gẹ́gẹ́ bí ti Dan Raphael gẹ́gẹ́ bí tó di odi bímọ nù o *347*1004*2# tàbí www.cashier.ng yóò ti play cashier ẹ̀lẹ́ ti play cashier láti jọ yẹn jẹ́ cashier ṣé ẹ ti play ti Saturday yálẹ̀ ti play ti Saturday ni ẹ ti gbẹnu sí ẹ̀yin lọ́kàn lọ́sàn-án èyí tẹ́lẹ̀ 25,000 méjìlá máa ń pín Saturday ṣùgbọ́n ní ìsinyìí ó tún ti fẹ́jú kẹ̀kẹ́kẹ́ àǹfààní aláìlẹ́gbẹ́ láti play cashier ó ti jẹ́ tipẹ́ ni o ó tí ì jẹ́ rí tẹ́lẹ̀ ni o àbó ń jẹ lọ́wọ́ ó tún fẹ́ mọ́ continue láti mọ́ jẹ cashier lọ sọ́wọ́ iwájú yín tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà 15 ìgbà tẹ́ bá play 15,000 tíkẹ́ẹ̀tì ni àwọn èèyàn ń dán wò wọ́n dẹ̀ ń give testimony pé ó mọ̀ wọ́ọ̀kì bẹ́ẹ̀ tòótọ́ ó mọ̀ wọ́ọ̀kì bẹ́ẹ̀ tòótọ́ kò fáàmù ni a lójú ọjà ní ìsinyìí bá a bá dé ká wá tẹ̀síwájú ẹ kú kalẹ̀.

0: fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́lé ayọ̀ fóun ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rọrùn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Masose tó gate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ìlera lọ́rọ̀.
2: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgun-ṣáǹgun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára bí ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wàhálà kòkó yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n já yín sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nìà tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nìà wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí ìlàdínú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A levels. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Deuni Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Orúkọ mi wòlí àti ajíhìnrere tèmi tọpẹ ẹjẹ Jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

2724. Yes, we did it. I think I don't buy it anymore.

0: ifigabaga ele to lanfani ati waye ifigabaga to lanfani ati waye ta ba nso nipa idije ti CAF Champions League anti nbere ifigabaga ti BSC igbese le keji ifigabaga ti BSC igbese le keji eyin o lanfani ati waye to ba tin di ni lo la ni o lanfani ati waye awon ati CS Fasen la go mefa ni o ago mefa lo bo si lorilede Nigeria nbi ti nkan ba pada ye pada lola ni igbese le keje ma gbagbe CS TV ya je CS Fasen labekuta ami ayo kan sodo ni ta won igbemo oluko ni ko yi ti an danwo lojo na o suma won ti a tin so pepe die die won tin so pepe won tin demo die die bo kolon ko ti vs yo lola ni o kolon ko oyan lola ni Tunisia kolon ko ti vs yo ki ti vs ko te so waju up shooting up stars ifigabaga ti iko ti enugo rangers yen e mo gbagbe igbese akoko awon ati sobi map emi ayo kokan lo waye igbese elekeji ile to tun lanfani ati waye ile to tun lanfani ati waye lana na omi ayo kokan bo se di goliwo mi gbanu nigbe yin gbeyin enugo rangers lo tesi waju ami ayo marun si merin le tesi waju ni penalties 5-4 lo bade penalties baba nso nipa DJ ti CAF Champions League ti Enugu Rangers nu lati beyen awon ifigabaga mi na o tu lanfani yen lati waye awon ifigabaga mi o tu lanfani ati waye ba ba nso nipa awon iko to ni se pelu orilede wa Nigeria leyin ti Enugu to ti gba ti e lana Rivers United yo mo gba ifigabaga ti ewon ati San Pedro lola ola ni ifigabaga ti won la ago merin ni ifigabaga ti an ago merin ni ifigabaga ti e mo gbagbe igbesi alakoko ni le San Pedro mi ayo kokan on lo lanfani ati waye ba ba nso nipa ti iko tun soju orilede wa Nigeria ninu dije ti CAF Champions League niyan o ifigabaga igbese elekeji ekanemi won ati UDIP lola ni laago marun ni role lola igbese elekeji oke ta ni ekanemi wa o ti fi ya je ko yi ni le ti etele tele ami ayo meta sodo bi nkan se ri lapa abe yen niyan e ja sowo waju lasiko yi Cristiano Ronaldo oni celebrity jake jado li agbala aye to wo re won ju bayi o iyen lori ti Instagram bo ba fe ba yin polowo oja pa post lasan pe o kan fe ba yin polowo oja post eyo kan lasan ele ti Cristiano Ronaldo to ba ba yin polowo $3.23 million oni ngba pa post ni o e wo pe se bondu wa nbe kini nje bondu ko si bondu nbe o post ye yo kan bayi ko si pe boya lose kan boya losu kan ko si yen nbe o post kan $3.23 million oni Cristiano Ronaldo oni ngba lori post kan e nbere pe lo Lionel Messi ni charge owo Lionel Messi ti charge per post ni $2.85 million oni charge per post e to tun mo si pe so nipa awon agbabolu nikan o gbogbo celebrity jake jado li agbala aye Cristiano Ronaldo o lo n charge owo to poju ni Instagram to ba fe ba yin polowo oja ni nkan se ri lapa abe yen niyan won kede awon agba awon iko egbe agbabolu ile to je pe agbabolu ti nbenu ko won lowo yi eye ti an fi gbe won wole e mo pe tan ba ni expensive football club o po risirisi o a le gbe lori pe ti e ba fe ta won bayi e lo ni kokan worth apa kan niyan alegbe ile ori pe ti en ba fe ta won ti mo so ni pe tan ba fe ta gbogbo team eh leyo kan dodo pe an fe ta Chelsea won fe ta Man U won fe ta Liverpool won fe ta Barcelona Madrid Aston Man City pe elo ni won wo ti oto ni yen loto elekeji oni pe tan ba tun ni most expensive scores oni pe what ti awon agba ballu yen lowo bayi for example yala egbe agba ballu wole ni abi o jade lati academy yin kini what ye bayi tan ba fe ta elekeji ni yen eleketa ni pe eye ti onikaluku fi ko awon agba ballu wole eye to onikaluku fi ko awon agba ballu wole ni tin benu kege agba ballu won bayi iyen ni mo fe so o iyen ni mo fe so ta ba so nipa most expensive scores agba iko to ni awon agba ballu to won ju tan ba si gbogbo won papo lowo ti won fi ko won wole ni a so nipa current market value iyen ni mo ni gbagbo po ti yeyi baun e ja mu lati po elekewa Aston Villa lo di po elekewa mu £538 million iko ti Newcastle lo di po elekesan mu £742 million iko PSG lo wa ni po elekejo £785 million iko ti Real Madrid lo wa ni po elekeje £876 million iko ti Arsenal lo wa ni po elekefa £938 million iko egbe agba ballu ti Manchester United up my you lola Man City o da fi mo ma Alaji Miki oni bata up my you asiko ti gbogbo yin o ru lewa asiko ti gbogbo yin o ru lewa yi e ti da nkan kan mo ko ba di lola to di gbasgbos lojo Monday oni ka opolopo nu yin ni oni yoju soja le tin taja nu lopolopo tin taja nu oja opo nu yin ni oni le wa papa julo office wa yi e ti Man U ba ti jiya bayi ijo keji ah ogba o wa dake ogba o wa dake e mo pe nu ogba wa yi ni Splash FM ati lagelu lapa bi Man U lo ni ololufe to poju e le ka won tan won po gan o lati eyi tan ba ti na Man U bayi te ba gbo kini kan worowo ni mo nbade Mr. Jide ti an ba fe ti Man U ba win ya wo je si Man U yo mo ki gbogbo le o le kiyan bi e mewa won jo Man U ba ti jiya bayi apa bo ba ti wole legbe gate ba ya mo to gate yen lo yo to fence kan le lohun gban ya lo ya lodo awon ya dare yo gbeyin wole Mr. Jide e ki wa ni mo ki gbogbo yin le kan e gbo ni eyin Man U e da fi mu mo lojo Monday l'office o si le fi Man U se yeye nu ogba yi won yi de be o ah ma o fi ma won fi Man U se yeye o e ma wo won bayi ni eh won yi de be o ah won yi de Man U nu ogba o ma wo Man U ni o ma wo Man U lo kan ni ko bi e lo se je pe tan ba na Man U ko wulo fun anu ogba yi Man U se fi se yeye nu ogba yi Man U lo dipo elekarun mu £992 million iko ti Chelsea lo wa ni ipo elekerin ti e £1.03 billion o Chelsea fi wa nbe Tottenham Hotspur ipo eleketa £1.013 billion abi £1.013 billion ye tun mo si pe o le £1.013 billion le £1 billion e mo pa won se binu nawo lenu jo meta yi ni Manchester City ipo elekeji £1.04 billion oni afi wa nbe up Liverpool Alaji Wale 07 ijoba Liverpool ni so tayanu awon ni won leke ninu awon iko to ni agba ballu to won ju lowo ti an fi gbe won wole papa ju lo ti Bradley Bakula yi o je ki gbogbo e ko tun gbe oke ko lo oke dada £1.05 billion oni Liverpool fi wa nipo akoko en bere Barcelona ipo elekerindinlogun 16 ni Barcelona wa £460 million iko ti Bayern Munich lo wa ni ipo elekokanla £513 million oni afi wa nbe ni nkan se ri lapa abe yen niyan eja tesiwaju ṣugbọn ka to lo fa eja loju oja elekeje papapa a loju oja elekeje papapa *347*1004*#. Tabi www.cashier.ng. Ìsibi tẹ́ gbà wọlé nù méjèèjì tẹ́ ti lè yin cashier. Tó o bá tún wá lọ yín tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà. Àǹfààní 30 tíkẹ́ẹ̀tì nìyẹn o. O wá ku nọ́mbà tí ó bá nọ́mbà yín fi gabága láti jẹ cashier. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. À á lojú ọjà. Bá a bá dé ká wá tẹ̀síwájú. Owó tí wọ́n fi ta Chelsea ìbò ló wà. Ìbò ló wà. Kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ lórí owó òun báyìí báyìí? Ó súnmọ́ kó jẹ́ pé owó òun kó padà dá ogún lẹ̀. Kó padà dá ogún lẹ̀ o. Owó tí wọ́n fi ta Chelsea ìbò wọn kò sí. Kí ni tí ń ṣẹlẹ̀ nípa owó òun báyìí? À á lojú ọjà. Bá a bá dé ká tẹ̀síwájú ẹ̀ kú kalẹ̀.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun tuntun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11-13 September 2026, lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayé Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí pàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Ìyá ilé kan, bóò ni ṣáájú wá lónìí?
3: Bọ̀dáṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn ọmọ ó jẹ láàárọ̀ làbáyé?
2: Láì ṣe pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ́ra rẹ ní o. Owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣé ò gbọ́pọ̀ lówó Better Life Bakery ni? Tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yí kàlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Màká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2,000 naira tí wọ́n ń tà ní 1,000 naira fáwọn alárajẹ. Ìyìntà búrẹ́dì rí ò ní ṣe o. Torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread, gbogbo ayé ló ń wà láti rà. Ibikíbi tó wù kó gbé síkò tí máa ń tà láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀. Fólù ìbádòwòpọ̀ tó bá pérégede pẹ̀lú ìlànà tẹ̀ lélẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbà sí àdúgbò rẹ mọ́ lọ́wọ́. Torẹ́ nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ, nọ́mbà yìí ni o pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
4: Golden Chance Lotto,
5: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto, ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣe tán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlútúlú ti ẹni kò kàn tán. Golden Chance Lotto Morning Game, Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira Independent Gift. O lè ta láìmọye ìgbà, mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéraṣọ má dọ́lu ara ẹ lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta Morning Game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ̀tì tàbí sticker poster. Nọ́mbà ẹ drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yíyó wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto loni. Irina ò ní bá wa lọ́dún òmìnira.
6: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
7: Ọlọ́run ti kì í tẹ́lẹ̀ gorí convention. Ẹ̀ẹ́sẹ̀ rú ẹ̀. The God of Love City Gospel Grace Ministry. Night annual convention. Ọlọ́run pẹ̀lú ìfàmì ìròyìn agbára lórí ìrọ̀ṣẹ́. Pastor Ina Folosha. Yóò bù sí fèrèsé ọrùn sílẹ̀. Kú ìyanu. Ìbùkún. Amẹ́rẹ́rẹ́ jáde fún gbogbo èèyàn. Ní gorí kankan yẹn ti retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ. Jésù fẹ́ jáde sí ọdíyanu nípasẹ̀ ìdè. Pastor Awon Lidanye. Pastor Gbẹ̀ngà Fara Ìró. Prophet Sam Olowere. Àwọn olórin ẹ̀mí Adé Yinka Láṣeyọrí. Pastor Ifeolu Odogiyo. Evangelist Afore Taiwo. Pẹ̀lú Mínísítà Ẹ̀rọ Numurayo. Pastor Ina Folosha yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Monday 7. Ife Ẹ̀rẹ́ Ẹ̀lẹ́ Abu September. Láago méjì òwúrọ̀ àti pánú ìrọ̀lẹ́. Lọ́jọ́ Sátidé. À ń pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán. Ilé gbé ọ̀fẹ́ ń bá pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ fún gbogbo èèyàn. Convention Thanksgiving. Lọ́jọ́ Sunday 13 September. Látago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹni níjọ́ The Lord City Gospel Grace Ministry. MA Alilea. South Akin First Street. Meridian Post Office Abeokuta Ibadan. Wá pàdé ẹjẹ́.
8: Dr. Scrap Recycle àti tomato dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
9: Bá a dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n. Fóònù pa ni.
10: Wo ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
9: Tó gbọ́n pa Gracefield ni.
10: Níbo ló wà?
9: Jẹ́ ìjà ọ̀tán. Gracefield Private School àti Gracefield College ní ilé ìwé tí gbogbo

0: gẹ́gẹ́ bí bá a ṣe ń bá bò tọ̀ àti tún ṣáàsì ká ní nọ́mbà yẹn dún tẹ́ni yẹn ò gbé ní ìsìn àlè ní ó ti lọ. Ẹ̀lẹ́ káàsán.
1: Káàsán.
0: Lágelú láti pè yín kí ló kọ́ yín bolẹ̀ wáyé.
1: Ọlábísí Àlàmù láti Aláfàrà.
0: Láti ní ọ̀nà ológun orí kọ́nù.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Congratulations, ẹ ti jẹ 25,000.
1: Kàṣẹ.
0: Ẹ ti jẹ 25,000 lọ́sàn-án yìí. Alákọ̀ọ́kọ́ nù, alákọ̀ọ́kọ́ nù, torí àkókò wa. Ẹ jẹ́ àpè ẹlẹ́ẹ̀kejì pàápàá. Ẹ jẹ́ àpè ẹlẹ́ẹ̀kejì. Ta ni nọ́mbà yìí? Bí a ti ń pe ẹlẹ́ẹ̀kejì, láti ń pe alákọ̀ọ́kọ́, ibẹ̀ láti yí kòtò ẹlẹ́ẹ̀kejì. Nọ́mbà yẹn náà ti jókòó, oye tó ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí. 2444 ló parí nọ́mbà yìí. 2444. Ogo. A chẹ́kì ẹ o. O ètò ló bẹ̀rẹ̀ eléyìí náà. O ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà eléyìí náà. A ti a ti ṣáàsì báyìí. Tọ́ sunshine ti wọlé.
2: Sunshine ti wọlé. Lọ mú nọ́mbà yẹn kó lọ gbé níta.
0: Hello. Hello, ẹ̀ka àsán o. Hello. Tọ. Máa ṣe ń pe nọ́mbà òun, nọ́mbà òun. Òun náà ń pè.
3: Hello.
0: Hello, ẹ̀ka àsán, kí ló kọ yín bolẹ̀ wáyé Lágelú la ti ń pè yín?
3: Látòsogbo.
0: Ìgbà wo lẹ ti play card ṣe ẹ?
3: Tipẹ́.
0: Congratulations, ẹ ti jẹ 25,000 lọ́sàn-án yìí.
3: Mo dúpẹ́
0: lọ. Customer care wa máa pè yín bówó yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́. Bí a ti ń pẹ lẹ́ẹ̀kejì náà láti yí koto ti 50,000. Tọ́, ó ti jáde o. 79-03 ló parí nọ́mbà yìí. 091 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn. Ta ni? Ẹ̀lú ẹ̀ káàsán. O Lágelú láti ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ́díò yín torí Ọlọ́run. Ibo lẹ wà kí ló kọ yín?
4: Abiodun Ridwan kan wà lórúkọ mi.
0: Láti
4: ilé Lẹ́kan Ìbàdàn.
0: Ilé Lẹ́kan lọ́nà olómi bì.
4: Bẹ́ẹ̀ni
0: sir. Congratulations, ẹ ti jẹ 50,000 káàṣì ẹ lọ́sàn-án yìí.
4: Thank you.
0: Customer care wa máa pè yín ṣe gbọ́. Bówó yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́. Ẹjẹ́ àmọ́ lọ lọ́sàn-án. Azeez Adémọlá ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ sí yín bẹ̀yẹn. Ọ̀gá wa Túndé Ọláwolé olóòtú ètò Alex Ferguson ti já ní olókùdáná ló kọ mi. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì Lágelú FM. Ẹ ṣé ó dàbọ̀.

Àwa ni Ọlọ́run kejì wọn láyé. Àwa ni Ọlọ́run fi ṣe bàbá, ìyá, olùṣọ́ àti olùdáàbòbò fún wọn. Ṣé wọ́n ń dáàbòbò wọn lọ́dọ̀ ti ẹbí? Sọ ẹ kú ilé níbi gbogbo tẹ ti ń gbọ́. Ètò alágbàláyé àgbà náà ló dé sétí gbọ̀yìn ní Lágẹ̀lú 96.7 FM òkè ìgádìòkè ilé funfun Báláwo nífẹ̀lẹ́lẹ̀ Bíláwo dẹ́dẹ́ sí lọ́sàn-án tòní láti ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ wa. Ìyá àgbà yín náà ti dé lọ́sàn-án tòní o, Adẹ́rùnkẹ́ yín náà ni o, rápìdí olókè méjì takọta bọ̀ lórí àgbà ó dé bìbà sẹ̀yìn lọ́rùn lọ́sàn-án tòní. Mo dé towótowó, mo dé tẹ̀ṣọ́tẹ̀ṣọ́, mo dé tọ̀látọ̀lá sí àwọn ọmọ mi, mo dé fáwọn ọkọ mi. Àwọn ìwé tẹ́lẹ̀dùmarè fi tàwa lọ́rẹ̀ tó ní ká mọ̀ dínkì wọn, ká mọ̀ ṣèkẹ́ wọn, ká mọ̀ ṣègẹ́ wọn, ká tọ́ wọn sọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ náà la ṣe gbé lágbà láàyè àgbà kalẹ̀ láti gbé àṣà lárugẹ, láti gbé ìṣe ilé lárugẹ. Gbogbo nǹkan tá a ti sọnù tá a wọ pé kí ni kò jẹ́ mọ́ nǹkan kan jẹ́ rí ẹyin olóyìnbó àwọn ní superstition irọ́ ni, kò ṣe kinní kan. Gbogbo ẹ̀ mọ̀ ló ní tiwọn, gbogbo ẹ̀ ló sì ní tó mú wa. Ẹ jẹ́ á padà sílé, ká padà sí káàárọ̀ òjíire wa, ká fẹ̀tọ́ náà, ká fi kọ́ ọmọ wa, ká ọmọ wa mọ ẹ̀kọ́ àti ìjìnlẹ̀ ohun tí ń ṣe.

0: O ṣeun bá mi Victor láyà lọmọ lèrè ayé bó bá rí ṣe má jalè má mọ tẹlòmíì mú tì bí bàbá ọmọkùnrin ṣe débẹ̀ níjọ́ kejì ó béèrè àlàdé tó rọmọkùnrin yẹn béèrè orúkọ nígbà tó lọ pé ìwọ ọmọkùnrin tó ṣe nǹkan báyìí kí lorúkọ rẹ ló bá sọ fún àlàdé lòún jẹ bàbá bá béèrè àlàdé pàtó béèrè àlàdé ò pé ṣé ìwọ náà rè ọjì báyìí náà lọ lọ́sọ̀ọ́ tọ́tọ́tọ́ báyìí lọ mọ́dodo lọ́kùnkúndùn bí bàbá ẹ má ṣe sọ̀rẹ́ bẹntabẹnta fàlàdé nù o àlàdé wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele karùn-ún lọ́dún náà lọ́hùn-ún bàbá yìí wá sọ fún àlàdé pé títí tí ó fi kà dé yunifásitì lòun ó ṣe onígbọ̀wọ́ rẹ̀ àbẹ́ rí pé orí ńlá ni bàbá ń ṣe ó mú yẹn kúrò ní ọrùn bàbá àtìyá àlàdé ó mú wàhálà ìdààmú ìnáwó kúrò lọ́rùn bàbá àtìyá àlàdé lórí pé kíni àlàdé ṣòótọ́ lórí pé kíni àlàdé ṣe òtítọ́ ó ṣe ìwà òdodo kò rí ní rí pé kíní yìí kì í ṣe tèmi jẹ́ ìdápọ̀ mọ́ tèmi kò gbọ́ ohun tọ́rẹ rẹ sọ nígbà míì ẹgbẹ́ burúkú àmọ́ àbàwà rere jẹ́ àmọ́ àlàdé wo pé irọ́ owó yìí kì í ṣe tèmi jẹ́ ń dá padà fẹ́ntoní ṣe wá rí ire àti àwọn ọrẹ bantabanta tó wà nínú kéèyàn ṣòtítọ́ ìṣọmọdé ìṣàgbà ìṣọkùnrin ní gbọ́lágbà láàyè àgbà lọ́sàn-án tòní ẹ jẹ́ àfòtítọ́ sí gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ àṣòdodo ọlọ́dọdọ báyìí òní gbórílẹ̀ èdè lékè òdodo ó gbé àlàdé lékè nínú ohun tá a gbọ́ lọ́sàn-án tòní máa ṣe tó ń ṣojú ẹ̀rọ mi lẹ̀ àmọ́ kí n tó ṣí lẹ̀ ẹ ti mọ̀ pé máa lájẹ ni wá lórí ètò yìí ẹ jẹ́ ń lọ tajà tí ń bá tajà tí ń bá dé máa wá ṣojú òpólẹ̀ mò ń bọ̀ mí tí ìdẹ́ o lágbà láàyè àgbà ni o ní lágẹ̀lẹ̀ 67 fm gbẹ̀ládẹ́ ronke mò ń bọ̀.
1: lágẹ̀lẹ̀ fm 26.7 72 hours with God. Ẹgbẹ́rẹ́ ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú àánú ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ẹ̀rà. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́wàá alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
2: Country people, the Ember Motu dem don finally land o. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Motu with the Ember winning galore. First of all, make a letter and

0: ọlẹ yọrọ ododo ọna wọle wa wo emi ọlọrun loju ise o ma foro re se lanu loruko Jesus
1: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: Lájolú FM 96.7.
3: Asuwẹ̀pẹ̀, ọ̀dọ́ mi ni sọmọ ni.

0: torí tèmi tó gbà jẹ́ Jésù sí máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjì lógójì transformation ìyípadà la kórí ìtọ́dún yìí o ó gbè ní ẹtú ẹyẹ máa bọ̀ ìṣó ohun tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́bù pápá filling station tó wà lórí bridge world ládojú kọjá jọ nkú ẹgbẹ́ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣó wọn ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gbá oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ní ẹ̀rẹ̀ tẹ́ríba tó ń ṣe yẹnga avin prophet zuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 0902520 2724 jésù kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Ọ̀làdìlẹ́wọ̀ FM 96.7

0: imoran mi fun gbogbo eni to n gbo mi lowo lowo o na ni wi pe labe bo ti okori makanju masare sugbon ko ma duro abogbo nkan ti mo so makanju masare sugbon ma duro ko ti ye o gbodo kanju tori pe won like kanju tulu orun abi be ko ani o masare asare tete ni won ni o ni kojale arin bere ko ni se kini ko ni sun sona n kalu ko adebe wa debi ayo e o le ma da bi pe gugu e le lowo lowo fi gugu e le fun olorun won wa ni o ma duro a duro tori pe won gan ogbodo pe ni sa keke to ba n gbo pe ati ro mese o le ona jin o ni duro tori pe oro re a wa da bi oro kini kan to lo mu kini kan loju kan o ni nkan to fe mu jade iṣẹ́ tó ń ṣe o ti ń rò pé àbíṣẹ́ mi kọ́ àbọ̀ náà mi kọ́ iṣẹ́ rẹ ni ọ̀nà rẹ ni owó rẹ ni àkókò rẹ ni kò tí ì tó nígbà tí àkókò bá tó wà á kúkú rọ́nà lọ àwọn kan máa sọ pé ẹbí láì jẹ́ ń lọ tákòókò bá tó lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ mọ àwọn kan náwó báyìí pé òní lè lọ òní lè lọ ebi tọwọ́ ẹ̀ bá kọ́và ni bó o lè gba kiri wàá gba bí ọwọ́ ẹ̀ kọjá lọ àbí ẹtì ìyẹn tí ọ̀nà bá ṣe tí àkókò bá ti tó mo máa ń láì kọrin saheed kan ó ní tàkókò kínní kan bá tó ó ní kínní kan máa là á là á wá dàbí pé wọ́n ló mọ̀ ọ́ ṣe kí dẹ́ ṣe pé o mọ̀ ọ́ ṣe o torí pé àkókò ẹ ti tó ṣùgbọ́n pàtàkókò ẹ bá ìtì tó a máa rògó báyìí o kí ọlọ́run máa wá gbà wá báyìí o kí là á ti ṣe o ọlọ́run ràn wá lọ́wọ́ a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí ní pẹrẹu lónìí a mú oríṣiríṣi nǹkan wá tí mo dẹ̀ mọ̀ pé ẹ máa ṣe ìgbáládùn àti ìgbálálà rẹ̀ bóyá ká bẹ̀rẹ̀ báyìí ẹni bí ibò ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú lérò tèmi ẹ mọ̀ ètò yìí ẹ ti mọ̀ pé gba bí má gbàbẹ̀ ètò ni ibi tó bá wù wá la lè ṣe kíni la lè gbà wọlé kò sí nǹkan tó yẹ pé a lè ṣe tí a lè dá lára ọmọ alára ni wá àdẹ̀níṣaláì má dára kí la rà tá a fẹ́ dá wọ́n ní kí la lè ṣe tí owó oṣù àwọn òṣìṣẹ́ gbogbo yóò fi máa tó wọn ná ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà kí la lè ṣe gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè tó jẹ́ pé owó oṣù rẹ yóò tó ọ ná tó oníṣẹ́ ìlú máa dọ́gbọ́n máa yíwèé máa ṣe oríṣiríṣi rádaràda ẹ pè wá sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mú wò 09123708676 àwọn kan ti mọ nọmba ẹ ajá àbalẹ ni wọn ti ẹ tí ìjẹ ò délẹ tí wọn ti hello ẹ kásán ẹjọ mọ mi ẹ bá mi sọrọ sókè dáadáa mà ẹ kásán mà. Mọ́mì bóyá kẹ̀kẹ́ síbi tẹ́ wà kíní ẹ̀ ń crack ma. Hello.
1: Hello sir.
0: Yes sir.
1: Bẹ̀rẹ̀ mi ń gá Babalọ Langa.
0: Thank you so much.
1: Ọmọ Babalọji Ajibọla Adémọlá Òkìlọ.
0: Iwọ bọ̀bọ̀.
1: Ọmọ Yorùbá ṣe olóògbé náà ń kọ́ nínú ìlú wa.
0: Iwọ bọ̀bọ̀.
1: Mo máa ń sọ pé èmi la kogun pẹ̀sẹ̀ mọ́lẹ̀ wà ní ọkọ̀ olúfúnkẹ́ Aláyamálálẹ̀.
0: Ọkọ̀ olúfúnkẹ́
1: seriously kí ni a lè ṣe as a person tó ń gbóyè yẹn a kò cut coat to according to the size available.
0: Cutting
1: yẹn ní wagu ala bẹẹni òṣìṣẹ́ tó bá ń gba owó tó kéré yẹn kò ní wagu alago that's number one so ohun tó bá ń gbà yẹn yóò ti gbókè kele láti mọ̀ pé kí ṣe gbé àwọn ẹgbẹ́ mi ń ṣe nǹkan báyìí tó kọ́ sí báyìí mí náà gbọ́dọ̀ ṣe rárá o ṣùgbọ́n ẹ sọ inú má dúró pé kó sì má sáré ó túmọ̀ sí pé ẹni tó bá sùn kò ní sún
0: ẹni tó bá sùn kò ní sún
1: kò ní sún ojú bá wà ní wa èyí ó máa aspire to perspire so now the point is ní fún ti gómìnà àbí fún ti gómìnà fún ti ìjọba rádà fún ẹni ìsọ̀rọ̀ gómìnà fún ti ìjọba nǹkan tó ń fún wọn yẹn ó má sì pé ayọgbá ayàwó ẹ̀hún tó bá jẹ́ pé ìṣẹ́ náà yàrá ló fẹ́ kọmitì kan kẹ́mẹ́kan gbọ̀ngàn ó ti wá kéré lọ́ọ̀dídà lọ́kọ́ nìyẹn ìwọ̀n tó wá gbẹ́wọ̀ ẹ̀ bá oníyìí tó ná ó máa ṣe ju ẹ̀ lọ
0: to ma se jura e lo
1: Bolaji Ajibola Ademola Ofilo lati ruwa
0: oko nu funge afunki baby se kan ti wa nbe an te si waju lori eto yen o ni data tun fi gbe gba bi ko le da na ni ko le da ni mo de mo ko ma da but I ni pe ko le sun o gbodo sun ti gba gbodo tun ma sun tori ni ti o sun ni le refresh opolo e ko ni le refresh hello
2: hello sir
0: hello ma
2: hello
0: mo ti gbo yin dada ma
2: mama oyo na ni o ademalo kilo lo ja mi lekan o
0: ah ko ja yin e ko ja yin mo gbo yin mama
2: ademalo kilo lo ja mi
0: o da mo ti gbo iya oyo ye ja gbo yin bayi e ti wole
2: seri eyi te ni mo ni ri pe akoko na ti nkan wa le nkan ba wa le won ba wo ti e ba nda o to yen na
0: ibe ma ju kinkin lo
2: ki nkan wa le won je ki gbogbo oja o wa le ah se ba ye da kan ni won da 100 naira 120 lowo osu
0: be ni
2: won sa nje won mu ngba na
0: koda won kole
2: gbogbo pa ta wa lo sisu principal wa gbogbo salary re 1000 naira
0: 1000 iya wo ni iya iya wo ni iya oyo
2: around
0: 70 okay so 1000 ja ko to like 750 something
2: 72 in the mother the primary school
0: yeah
2: o
0: go
2: to beg
0: eh be 700 and something
2: so tell me one jam gba na
0: one jam one be ni one local
2: ah one jam one yo
0: be
2: one jam one yo akoko nkan ti won ju nkan ti won ju
0: nkan ti won ju
2: ko si sere nbe ma gbogbo nto awon yen ko sere nbe ma
0: e se ya ya
2: so no fa
0: e je ka gbo ntelo
2: won je ki nkan wa le
0: mo ti gbo yan
2: en gbogbo won ba ki yan ba ngba se mo kan ju a kan ju a ko ja to ti po ju bayi
0: o da e se ya mi hello
1: hello
0: yes sir
1: o ka nja
0: e ka san o
1: Ogo Alabama ni ko lati ti sa.
0: Alabama lati.
1: Kiki Italo.
0: Italo gangan. Ah, mo n gbo yin o boda Alabama lati Italo mo n gbo yin ta.
1: Eh, government man lo fi se transportation na best ma bere.
0: Ibi transportation ti ma bere.
1: Wa se awon pass pa o pass. Bi bi ti pa se wa o pass ba n se ni mo lo ti. Won le se ba nkan te pe 5000 naira ma ko se bi lo bi si e bi je ta ba de pe lo ma bi ni ma lo
0: card yen ma
1: lo e bi pe se ni ara ma ro won wa ma ti o ma ti ti de ko ni ko bi ti de ti ti 2000 won si e bi pe o wa la pa ti ma ro
0: o ma ro
1: ko ton bi ti ni
0: e se
1: transportation lo bu ya mo mo le ni ko ton ko la na ko ni se bi kon ni 35000 naira so but transportation lo jo kan na ndo ni ra
0: ah
1: so na ti ri dey
0: o ngbe nto si le na ni
1: eh so eh o ku le ni ara la so so ti boya bi 5000 ni mo se mo ko ti ma ma ni da re
0: be be
1: be so ni de ni ti ba yi eh ni ti ba yi ni so so so ti ti ri ro ni si ni de ku ta ko ti so so everybody na fe ni ni ba ti ko ti ni ma ti ma wo lo ti ma ti ma bo ni ba ja ni le ma ro ni
0: ki se ko boya time ise eni kankan gbe yin la ro ko gbe yin losan anytime de ba fe lo anywhere le
1: ari no mi ni ari ni ari ti mo ka de do ma lo ka si ti ma so won gbe sa nanda
0: e tun le se adu ke kan lo si bomi ke kan lo reju
1: ah ko to ko la re anytime ni mi lo ni je ni ba ja le mi wa lojo ko ni ta ti ko ko be o si ti le re lo
0: o da e jo sa to ni data ti yin lo yen bo le se ma nse tori data ti wa nsin won so po osu kan ni laarin ijo kan si jo meji that is to
1: say eh kunu le pa ni mo nlo kunu kan le pe le ro lo si wa ti ti bi ni de n le pa to ti ba pa ri o si ma ku bi 50 bi de le o so ni de se de le ke ji ni mo n se ni
0: ira mo fe so pe se eto ko yen eto ba ku yen se mama si lo lo ni abon ti cancel enu
1: o ti lo ni yen o ti lo ni ko kun tan
0: okay
1: ni pe yen o
0: ko ni tan
1: be eleke ji an be yen ti na mo ba ni e pa se ro mo ma so se ni lo ki ni to je ji ni o ye mi pe ni kan de ji kan de ji lo ni e
0: eh
1: ni na o ba ti tan o ti tan mo se ri ele o ni o se ji ji eh se mi ro mo o ma ku mi ni 40 minutes be la ko ti mi ja
0: eh da lati pe naija
1: be
0: lo fe
1: be 40 minutes be 40 minutes
3: láti fi fi mọ̀gá bẹ́ẹ̀ni láti fi fi ẹni bẹ̀ẹ̀ ní nígbà 1,000 units
0: Ọlọ́run mọ̀ gbà wá wá àwọn àwọn.
3: Bọ̀ láti fi fi ẹni yẹ̀ mí ló bọ̀ láti fi fi ẹni yẹ̀ mí ló sì ìyẹn omi ni láti fi kò dé tán. Jẹ ka gbe okan isi abi ko iwole Hello
4: I'm going to be there
3: Hello Makuto
0: Hey man Lebor Ambali Ambali yo
3: Ambali the American
0: Yes sir Not ame
3: Mo nje iso ta ni le pe owo sisi o le to sise na ko si bi ti man to analaye
0: ko si bi to ti man to osise na laye
3: Ko si ni to to sise ijoba le ma njade wa ti ma ran osise lowo
0: ijoba lo ma jade la lowo
3: mo se ni pe eni ti ba nsise ti se re ba kiri ijoba mo e ti nsise ti se ti e ko ijoba mo ijoba wa jade wa iru America system ti won ni pe to ba nsise ti se re oba to je tabi ti se re to tabi to ba se ni se gan lo se po fe gba o sagaye iyan sa ni o ìjọba ní kẹrẹ kan pè ní food stamp lamẹ́ríkà
0: food stamp
3: food stamp yẹn ni pé ìjọba ó fọ ní káàdì
0: wà lọ fi máa gbó máa
3: fi káàdì jẹun wọn fi mo tí wọn sì wọn mo sì rà.
0: ẹ̀mẹ́rin lèèyàn lè fi jẹun lójúmọ́
3: ní oṣooṣù lọ́wọ́ yẹn mọ ọrọ̀ bá ó ní iye tí wọn ti fi bẹ́ẹ̀ lọ́wọ́ ti di parí oṣù wọn sì ní ìbẹ́ẹ̀.
0: Okay.
3: You're not going to food stamp in America. All right, sir.
0: Mo wa ri awon kan ti won sun ni abe bridge fly over won wo television nu loke me bo na se de be bo lo sise mu awon to be ni Los Angeles ta ba fe de lati jo ita ti
3: ba e to pare se ri lodo ti wa odaran ni kon po e ma ntele waju wo ma han tele leyin
0: iyen ni Nigeria
3: ni Nigeria ti yan ba to ko re ba ti wonu yo ran America yi o wo ni gbe ni fun o ne bo du po ma
0: ah
3: o ti mo so polopo awon yan business le ri e
0: ba jo mo ri mo to tun to segbe bridge bayi ti to tutu melo mi nbe
3: kan bo ra opo se ri America ti e ba ti da se ba se ka fe gba isise ari fe ba indu po o be ri isise secret number yin
0: ah se ri gbogbo ele nbo ni awon
3: ase
0: mo n gbọ isa
3: ẹ bá ti gbé sórí lọ tẹ́lẹ̀ kọ́rẹ́ ẹni ti dáná rí ẹni ti ọ̀pọ̀lọpọ̀ lẹ́wọ̀n ní ìrìn nàìjíríà tó tẹ̀ wọ́n ní ibi tí ọ̀pọ̀ lẹ́wọ̀n lòun para amẹ́ríkà ni ọ̀pọ̀lọpọ̀ ló ti wọ̀n
0: tó
3: ń sọ̀rọ̀ pọ̀ ọdún mẹ́sì amẹ́ríkà nìyẹn kì í sì ní ẹgbẹ́ ètò.
0: ẹ ṣe bọ̀dá mi god bless you ẹ ṣe mo gbádùn yín dáadáa ẹ ṣe ṣe ti gbé mi ni
5: Hello, sir.
0: Ah, omo, yeah,
5: man. Baba, Alanga.
0: Eyomi, o, ni nole. Alanga, uju, mi mori, eme.
5: Eh, Shigon, to ni baje, sir. Yes, sir.
0: Yes.
5: Ata, anko na, ni la, ta, anyo.
0: Yes, sir.
5: Kwa, smoba, anu, marwa, ni mo, fio, anu, gado, ni lo, wele, wele.
0: Eh, ba, mi, ki, o, ni marwa, e, po, ma, she, to, shawa, si, be.
5: Abe ri nkan.
0: Yo, ya, fire, jekon mo, po, wa, mbe, jekon mo, ya, da, wa, si.
5: Bẹ́ẹ̀ni ẹ wo wọ́n ní nǹkan tí ó bá tó kò tó náà ni ẹ dákun nǹkan tí kò tó kí ò tó yàn án lò táwa ní ká mọ gan díẹ̀díẹ̀
0: ká máa gan díẹ̀díẹ̀ yóò tán náà ni
5: àbí tó ó dàbí ìkìsà tó ti gbó ni ní ọ̀tún wá tún fa bẹ́rẹ́ kan
0: yóò máa ya sí
5: ni yóò padà ya sí ni bí ò ṣe wípé káwọn ìjọba wa kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún wa ní ọ̀nà bí gbogbo nǹkan ṣe máa wálẹ̀ àti lọ́sùn ló sì yìí bí ọ̀rọ̀ mọ́tò nǹkan kan bẹ́ẹ̀ yẹn kò wá lè jẹ́ kí àwọn kinní yẹn ìwọ̀nba téèyàn bá ń gbà á lè tò ní ọ̀nà ẹwu tí àwọn èèyàn wá sọ ládòkè fún yẹn náà ni àǹfààní táwọn náà ń jẹ nìyẹn tó fi ń rọrùn ẹ kú ètò.
0: Ẹ ṣe gan ni. Ẹyin thank you so much ẹyin aráalé a ti parí abala ẹ̀rẹ̀ ṣùgbọ́n màá fẹ́ lọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tí Alabama sọ láti Italy ìpè ìgbòkègbodò ọkọ̀ èdè mọ̀ páwọn oníṣẹ́ àdáni àwọn nìyẹn máa ń jẹ ju gàgà àwọn teacher private schools ọmọ mi 30,000 wọn ó fún odidi oṣù kan wọn wá máa ń lò bíi wọn bá tún gbọlidé wọn ní fún lówó a tún jẹ pé láàrin oṣù méjì irú àwọn ìṣègùn ní ìsìn ọ̀gátà ọ̀gá ọ̀tà ni yóò gbowó bí ó ti wọlé padà lórí ọjọ́ monday owó ó ti ń gbà nínú ọlidé oúnjẹ ohun ṣùgbọ́n ní private ṣé a ní nǹkan kan fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ wà ní ṣọ́ọ̀bù yìí ó jí yìí ní ẹrù kò ṣe ní jí yóò jí nígbà tó ń wò pé a ó dàbí ìgbà tèmi náà ń teach láyé ìgbà kan màá ka àwọn ọmọ tó wà ní school nínú class mi bí a bíi 35 ǹjẹ́ jẹ́ mọ̀ pé owó tó ń gbà lórí ọmọ kan oṣù mẹ́ta ni ò rí gbà ẹ wá wo ọmọ 34 àwọn wá kọ́ ló ń kó ṣàánú wa ẹ wá wo ohun tí ambali náà sọ ó jẹ́ ká mọ̀ wípé ìjọba ó ti mọ̀ pé kò ṣàgbélélé ẹ jẹ́ ká fún ní card kó fi máa jẹun mo wá tún wá bí léèrè pé ní los angeles mo mọ̀ ráwọn kan lórí bíríìjì wọ́n ṣe àkàbà báyìí tó débẹ̀ bọ̀bọ́ yẹn tún wo tẹlifíṣàn bẹ́ẹ̀ àṣé àwọn ọ̀daràn ni tí ó jẹ́ pé wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba mọ́ bàbá onílé ò ní gbà ìyá onílé ò ní gbà kì í ṣe bí wọn ti ẹ̀ fẹ́ mọ bí ó ti wá ṣe mọ̀ pé kéèyàn kan ṣáà ti kówó wá ni irú bí wọn gba boko haram sílé wọn gbolè sílé wọn gba ọmọ yahoo wọn mọ̀ pé ọmọ yahoo ni o ẹ wá wò gbòòrò nísìn ẹ wuye tẹ́ẹ̀n rẹ́ǹtì ilé ọmọ mi kan fẹ́ gba lélé kò wọ́n ní 2 million ni a kí ló dé ìgbà mélòó ni ọdún kan fi pé mo rántí ìgbà tèmi náà wà lé mi kò fẹ́ẹ̀ sígbà tí mo wà lé mi rent kò fẹ́ẹ̀ sígbà tí wọ́n rìn mú lẹ́tà wá pé owó ti tán owó oṣù lèmi náà ń gbà wọ́n fún mi lówó wọ́n sì kó gbogbo owó ìfẹ́mi náà lẹ́ẹ̀kan náà kò sì ṣeéṣe kí n dáwó àwáṣẹ́ lọ cooperative owó cooperative láfi máa sanwó lé mo wá mú nǹkan lé nǹkan tí ambali àti alabama sọ ìjọba wa tí wọ́n ń rìnrìn àjò tinubu ò sí nílé ó dàbí pé ṣètìmá náà sí nílé àwọn èèyàn bíi wíkẹ́ wọn sí nílé ibi tí wọ́n ń lọ ẹ̀ ṣé wọn kì í ń béèrè ìbéèrè pé báwo lẹ́yìn ṣe ń ṣe tí kí ló dé tá nǹkan wíṣẹ́ owó wa tẹ́ fi ń travel tẹ́ ẹ̀ mú nǹkan kan wá alága àjọba àbílẹ̀ kò ní lè so ọpọlọ kalẹ̀ kí ni mo fẹ́ ṣe ní community yìí àfi ká a máa jó mi ò dẹ bú wọn ẹ rí i pé ìyá aráàlú yẹn náà ni mo máa ń sábà ń bú àgàgà ẹ̀yìn obìnrin ẹ̀yìn ìyá wa ẹ wà gbé gèlè ránu ẹ àwọn ìgbóòrùn ránu kan ẹ fi kọrùn ẹ lọ máa jíka ọmọ tí ò tó ọmọ yín ẹ lọ máa jíka mọ́lé ẹ sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní imú ẹ sí mú ni imú ni máa ṣe báyìí pé wọ́n lọ ó yẹ kán sọ̀kò pa most of àwọn eléyìí ni wọ́n ń bà lóyìí jẹ́ wọ́n ń bà wá lójú jẹ́ ẹ̀yin lẹ̀ ń fún àwọn olóṣèlú yìí ní liver tẹ́ ẹ bá dà wọ́n nù tíketíke ṣé ẹ̀ yóò ní ṣówó oúnjẹ tán fún yẹn lẹ̀ ń jẹ ni wọ́n fún Congo rice and so what wọ́n fún ẹ ní 5,000 naira ẹ mọ iye tí mi ná lójúmọ́ iye tí mò ń ná lójúmọ́ mi ò lè máa sọ tàbá fẹ́ lọ sọ́jà tá a fẹ́ lọ ra nǹkan oníye tí wọ́n ń mú lọ síbẹ̀síbẹ̀ ẹ bá wa wò òun láṣẹ ń sọ wípé àwọn nlc tí wọ́n agitate tẹ́lẹ̀ pé mo ti mú irú tọ́pìkì wá tẹ́lẹ̀ fún 200,000 minimum wage ẹ má jẹ́ nǹkan tẹ́ ẹ bá fún èèyàn ní 200,000 minimum wage bàbá onílé kò tún nǹkan kan ṣe lára alẹ́ o kò fọwọ́ kankan kan o má jẹ́ kí n tẹ̀ tí o bá ń san 400 tẹ́lẹ̀ 800 ni wàá máa san ṣó ká kò lè ká màmá ọ̀yọ́ dẹ̀ tó wá sọ̀rọ̀ kan tí mo like wọ́n ní kí owó tá a máa ra nǹkan kó wálẹ̀ ṣé price control wà dangote ló ń dictate ọ̀rọ̀ epo àwa lépo lálépo rọ̀bì tí ó make sense ṣá kéyàn ma bu se ko ma produce nkan kan fun ara en bi ko ko wa o ro looto ko se wa gbe lo ilu ebo nibi to je pe products ton ma yo lara ki se kan ki se meji ki se meta ki se merin ki se marun ki se mefa won wa da eyo kan pada eyo kan ti won wa da pada a tun ma ra lowo gegege but alabama de so pe transportation se ni to lo repo epo ti je pe tele tele 200 250 that was the maximum o wa di pe wa nra ni 1360 ah baba oni moto akanra o e wa wa ta lawon mo lawon university baba fe gbo nje ranse si ife lasan le le nbi owo ti won gbe ori passenger ni won ma gba lowa koda won tun fe gba ju be lo ma ni kini won se boot gan fun iwo to jero gan ero oko to gberu dani won charge e o so ye ku ri be ngba kun ri eyi olosinu wa e se sunke ronu atun ti n ri poster yin ka kiri e kan ma faya ni sincerely sugbon a gboro so pe kan faya e ma faya inu ti yin oni ke mo ta le fe dibo fun so se dada se ni to pa yin lekun gba to wa nbe ni abe ni to ye pe lati gba to ti debe o ti kan si mo edanu e ri contact mo elomi ona ara mo ti dibo yan oluyole lo ngbe gbogbo nkan enu ye keyin eyan ma ri ke ma yari si a gboro ma ri e laarin wa bayi ko da bi igba nba si nba so pe mo joba nilu ibadan awon ba e na ni isin ko lo nsa nu wa o amo ye awon ba kakiri kakiri pe badan na wa nsun si hotel o ba lo njo loju agbo o spray awon eyan o ba spray ah ah won hug oba gbogbo e ti doju keji as is e ja bere program gbogbo okay afẹ lọ soja ta ba ti lọ ta ba de o se thank you
4: Wagyu FM 96.7
6: emi awon ni yo tun ni agbara

0: no go like make man pikin tell you the tori. E better make you take your ear, collect them as in the heart inside over the world for your family, for your compound, for your community, even inside your shop and your office. Hey, Chine Kele, this program, if no be say I get mind, I for cry. Hey, if they do my head, dada. Elderly people don't talk and say truth in their life, but many people still they dodge the truth. But we must talk them with the CC Chiki to Duro. He go to waka come your domoto anytime when 10 o'clock in the morning, knock chokom Sunday. Waka waka go jam 12 o'clock of afternoon Sunday. Get the true to the bitter, but it your life. Oh yes. Hey, he go to come your domot on top Lagelu 96.7 FM.
1: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ńdì NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Bóyá nínú ìpàdé máa jẹ̀mú máa kún fún ìyanu. Ọlọ́run Olúfẹ́mi òní ọ̀rọ̀ tún ṣiṣẹ́ agbára.
3: Oṣù mẹ́ta kó tí yí mo fún iṣẹ́ agbára. Jésù máa nígbà ṣe nínú ìjọ sí AC Monday Popular Ministry. Bọ̀tẹ̀lì 12-hour for mysterious prayer. Ọjọ́ Sunday 13th September 2026. Látàgọ́ méjì òwúrọ̀ di méje ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àtọ̀rí ẹ̀ just a walk. Kìkì ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já ọ̀nà máa là nípasẹ̀ ìdè. Pastor Dr. David Adébọ̀wálé ẹ̀. Pastor Dr. Peter Madu. Àwọn olórí àmì bàbá tún ṣe. Máyọ̀wọ́ ọ̀nà bájọ́. Olú ìbítóyè. Okùnlọ́lá Kẹ́mi. Taiwo Obi. Òkìkí Dayo Emma. Ọ̀páyábí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súra lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méjì òwúrọ̀ 7 a.m. CAC Monday Popular Ministry, NTC Bra, tó wà ní ìyájọ́ Kúnífrò, NTC Gọ́mbà láò ti pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́, torí agbára Jésù wà síbẹ̀.
1: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Oluwafemi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Service PR I Care Foundation ló ń lọ gun tata wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Service PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Service PR I Care Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR I Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó tí ń fowó sanu shopping complex, ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
5: 0701-01-522-55.
4: Ojúlọba ara, òní dín dúró mọ́ wa lágbárí.
6: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ ẹ̀dá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn.

0: ẹ̀yìn rẹ̀ àwọn òbí àwọn sàn ní lè fi ṣe àwọn kọ́ṣe bọ́ tí irú brand òwò lẹ́yìn nǹkan.
1: Orin brand ẹni tí mò ń kọ ni ọ̀gá wa King Ayefele.
0: Ayefele.
1: Kò sì máa ń gbọ́ orin wọn gan. Ìgbà tí mo máa tí mo ti gbọ́ orin àwọn bàbá wọn tún wà wò. So orin máa ti wá ń gbóni wọ́n máa ń fún mi ní inspiration gan.
0: Wọ́n máa ń fún yín ní ìmísí.
1: Ìmísí yẹn ó máa ń wá. So from there tí mo jẹ́ ní di pé mò ń kọ orin mò ń kọ́ sílẹ̀ mo máa fi ń ṣe rìhásà kàkà. Lọ́wọ́ studio máa lọ ṣe so tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa tẹ̀ ń kọ́ fáwọn èèyàn ń báyìí ni.
0: Ẹ máa kọrin fẹ́ lómi ta lọ kọ́ sí
1: jàǹsẹ̀. Ẹ lọ kọ́ sí wọ́n á pé kí ló ṣẹlẹ̀ ìwọ ọmọ ẹ̀ but from there message wa ń gbé mi jáde pé padà sí di orin tó bá ti lè ṣe báyìí ṣáà máa lọ fohun ẹyin ọlọ́run máa lọ fohun ẹyin ọlọ́run ẹ̀yìn ọ̀pọ̀ wẹ́ ilé fi kọ́ padà sí di orin tí àwọn èèyàn sọ náà tó.
0: So a ti wá ẹni bí ọdún méjìlá ni gbogbo kinní tẹ̀sán ẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Rẹ́kọ̀dù yẹn àkọ́kọ́ jẹ́ gbé jáde síta tí wọ́n tà tí wọ́n rà á.
1: Aransa.
0: Kí ló dé?
1: Ṣé mo mọ̀ èèyàn tí tọ́ba ti mọ̀.
0: Wọ́n lè mọ̀ tí ò bá ó dàbí ìgbà tí èèyàn bá taná sí lantern tó lọ gbé sábẹ́ tébù wọn lè rí.
1: Ok bẹ́ẹ̀ni mo try mo gbìyànjú because kò sí sọ̀pọ́tà ń gbà yẹn ní ìdílé wa. Èmi nìkan ni first place máa kọ́ kọrin. So tí bá lọ bẹ́lẹ̀ yìí ń gbà yẹn a ní àwọn ọkùnrin ìdílé wa bá lọ bẹ́lẹ̀ ọ̀hún kọrin kí ló fẹ́ fọrin ṣe. So kò sí ìrànlọ́wọ́ yẹn ò ṣáà wà láti ibì kankan gbà yẹn.
0: So bá àbádẹ́rẹ́ ni bálá ọlà kì í yá.
1: Bẹ́ẹ̀ni sà. So ó jẹ́ kó sunmi gbà yẹn mo ṣàyè gbé pàtì yẹn.
0: Lè bá pàtì.
1: Láti tún lọ múṣẹ́ mi ṣe.
0: Ẹ jẹ́ kó sun gbọ́ kó dẹ gbọ́dọ̀ sí ẹgbọ́n bàtí mo sọ lẹ́ẹ̀kan pé má dúró.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Má kánjú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àbí bẹ́ẹ̀ kan sà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kẹ́ máa tẹ̀síwájú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Yes. Kí ni àkọlé orin yẹn àkọ́kọ́?
1: Àkọlé orin yẹn àkọ́kọ́ ni orí tó bá máa là.
0: Orí tó bá máa là. Ẹ̀fẹ̀mu kọ́ fún mi náà ká tó lọ síbi ká tiẹ̀ gbọ́n bì.
1: Ok. Orí tó bá máa là. Oníṣàlàyé máa là. Ẹ̀dá tó bá máa là. Oníṣàlàyé máa là. Ṣé bọ́ra ayé yìí ó ṣe bí bá a ti kọ́ ni? Bàbá mi ò má ti gbọ̀rọ̀ bí o.
0: Bọ̀ tó rí tẹ́ ẹ kọ yìí sà. Kò sound like bí orin Ayéfẹ́lẹ́ bí orin àwọn bàbá Ògúndé bẹ́ẹ̀ ló ṣe sound.
1: Ok fine yes.
0: Àbí torí pé acapella ni tí kò sí nǹkan
1: kan. Tí yẹ ṣe lọ nìyẹn.
0: Ok.
1: So ìkíni tó tẹ̀lé sàwọ́ pátá.
0: Yínká ni.
1: Yínká.
0: Oya ẹ jẹ́ ká gbọ̀.
1: Kíni màá fi dúpẹ́ fọba tó dùn mí. Ọba tó ṣọ́ mi wọ ọdún tuntun. Láti ọdún èṣè tó kọjá lù. Kò jẹ́ kí ráburu pẹ̀lú ẹbí mi. Happy ni ó yẹ. Happy ni ó yẹ. Happy ni ó yẹ o for my good thing. Happy ni ó yẹ. Happy ni ó yẹ. Happy ni ó yẹ o for my glory.

0: ìyanu.
1: Ibùkú
0: amalẹ̀rẹ̀ jáde fún gbogbo èèyàn.
1: Ẹgọ̀ orí kan
0: láyé tí retí ìtìjú ló yàrá rẹ.
1: Jésù fẹ́ jáde sí ọ níyanu nípa Sẹ́ndé.
0: Pásítọ̀ bá wà ní lẹ́dà yẹn.
1: Pásítọ̀ Gbẹ̀ngà Fara Ìró.
0: Rọ̀bẹ Sáàmù Ọlọ́wẹ̀rẹ́.
1: Àwọn olórin ẹ̀mí adé yìí kan láṣeyọrí.
0: Pásítọ̀ Ìfẹ́ Olúwọ̀dọ́ Gíyàn.
1: Evangelist Fáforí Táíwò.
0: Pẹ̀lú Mínísítà Ìlọrin Mùráyọ̀.
1: Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ.
0: Látọjọ́ Mọ́ndé Sẹ́ptẹ́mbà.
1: Láago méjì òwúrọ̀ àti pánú ìrọ̀lẹ́.
0: Lọ́jọ́ Sátidé.
1: A ó pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán.
0: Ilé gbé ọ̀fẹ́ ń bà pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ fún gbogbo èèyàn.

0: ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a wow. Gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìbè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìfẹ́. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àmì bàbá tún iṣẹ́. Máyọ̀wọ́ ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọlá kẹ́mi. Táíwọ̀ òrùn bí yìí. Ògìgí Ayọ̀ Emma. Ọ̀páyàmí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látago méjì òwúrọ̀ 7 a.m. CAC Monthly Popular Ministry. NTC Brand. Ó wà ní ìyájọ́ Kunis Road. NTC Gunman Láòtú Gbàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́. Orí agbára Jésù wà síbẹ̀.
1: Lágilé FM 96.7.

0: bá jẹ́ tọ́lọ́.
1: Ọba ló fi ràn wá. Iṣẹ́ oríran mi lè mi ṣe. Ẹ jẹ́ ká bọ́ sí abala ìtútù kan lórí ẹ̀tọ́ ìyẹn ní pápá China. Àkókò ọ̀ṣẹ́ ló ṣe à ń sáré tètè. Mo fẹ́ ká ẹ jẹ́ ká wo competition wo ni 3S ń gbá sí.
2: CAF Champions League. Yàtọ̀ sí MPFL.
1: Ṣé o rántí àwọn tó fẹ́ bá gbá tí láti ṣe Tunisia àbí nǹkan?
2: Àwọn orílẹ̀-èdè tí wọ́n fẹ́ bá kojú. Ìkan wà láti orílẹ̀-èdè Tunisia.
1: Ìyẹn náà ni ṣe ọ̀pọ̀ ń lọ fún second leg bóyá ó máa wáyé lé ní àbọ̀là.
2: Ọ̀la ni.
1: N ta wa gbọ́ pé nígbà tí a wá bí a lọ bá wọn gbá bọ̀ nílùú
2: Abẹ́òkúta.
1: A fún wọn ní wọ́n tó ń dó. Ṣé ra ọ̀pẹ́ òtó?
2: Kò tó.
1: A dẹ̀ tọ́jú wọn dáadáa táwọn gan sọ pé àwọn tọ́jú àwọn Nàìjíríà o. Ṣùgbọ́n nígbà tí àwọn Shooting Stars débẹ̀ ń tarí ni pé ibi tí wọ́n ó ti ṣe ìgbaradì wọ́n lórí èèyàn gíní wọ́n kó wọn lọ. Artificial turf ti dàbí nǹkan dẹ̀ làwọn dẹ̀ máa ti gbá bọ́ọ̀lù yẹn gangan. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló yẹ kájọ CAF? Kí ló yẹ kán ṣe?
2: Arabi tí kùdẹ̀kudẹ náà ti wáyé nìyẹn nítorí pé CAF tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń rí sí ìṣàkóso ìdíje tá à ń sọ yìí. Èmi rò wí pé wọ́n ti kọ́kọ́ máa ń ṣàwọn iṣẹ́ ìwádìí kọ̀ọ̀kan kí líìgì tá à ń sọ yìí tó bẹ̀rẹ̀ rárá. Àkọ́kọ́ náà wọ́n ti rìnrìn àjò àwọn pápá oríṣiríṣi.
1: Oyè kan ti endorse pé ibi ni
2: o. Wọ́n á ti débẹ̀ fúnra wọn kì í ṣe pé wọ́n á wá fún wọn ní rìpọ́ọ̀tì òfegè. Táwádìí wípé àwa máa di àwa jẹ́ adínàwó òkú fún àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ pé wọn mọwọ́ ọbẹ̀. Bíkọ́sí àwọn ìdọ̀ tán bá yẹ pé bóyá bí wẹ́dà ti ṣe rí afẹ́fẹ́ ẹbẹ̀ bó ti ṣe rí fagbábọ́ọ̀lù tí ò mọ́ lára ó tún máa ń láwọn ọgbọ́n kọ̀ọ̀kan tán máa ń tún dá lásìkò gbà yẹn. So lórí to ní pápá yìí téèyàn mọ̀ yìí pé àrùn ojú ni ohun tó wà ńbẹ yìí òun náà ló wà ńbẹ yìí. Ó yẹ kí àwọn ikọ̀ wọn láti ṣiṣẹ́ débẹ̀ láti mọ̀ kó tó di wípé agbábọ́ọ̀lù gẹ́gẹ́ lábẹ́ sí ni wọn àwa máa rí fúnra ẹ̀ tí ó lọ fa ìdíwọ́ fagbábọ́ọ̀lù.
1: Tí mo wá ń wò náà ni pé àwọn tọ́jú wọn bí. Bó tilẹ̀ jẹ́ pé klọ́ọ̀bù yìí ó ra ìpọ́n ti ṣẹ̀ṣẹ̀ kan gan lájọ CAF tán ti gbá wọn ní wọ́n ti gbá wọn ń dì í pé kò ní í sérò ń bi tí wọ́n ó ti gbá bọ́ọ̀lù. A jẹ́ pé lẹ́yìn àwọn officials wọn àwọn players ló tán lódidi field tí wọ́n ti gbá wọn. Ṣé torí yẹn náà ṣe wá ń ṣe bọ́tú èmi wò pé kí ni wọ́n ń pè ní football gangan as in football competition kí ni wọ́n ń gbìyànjú àti ṣe ìgbélárugẹ ṣé mo rò pé fẹ́ ni ká wà ní ṣọ̀kan àti pé ṣó wá yẹ ká wá sọ pé torí pé lágbájá òun làwọn fẹ́ gbágbá ká wá máa ṣe oríṣiríṣi àrekèrèkè. I think you give what you have.
2: Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti mẹ́ẹ̀ lágbọn àwọn tó wà ní agbọn ìṣàkóso yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti mẹ́ẹ̀ wọn dẹ̀ kí n ṣe fọ́lù ọ̀pọ̀ náà lórí ẹ̀ máa ń fà wọ́n tó bá ti di pé wọ́n ti commission bóyá stadium tán ti lọ tán ti invite officially wá tán ti di pé wọ́n ti commission rẹ̀ they don't do follow up bó ṣe wọ́n really maintain ohun tá a lọ sí lọ́dún tó kọjá yẹn báwo ló ṣe wà sí ká ní kí wọ́n máa ń ṣiṣẹ́ lórí ẹ̀ ni èmi náà pé tán bá ṣe ń wẹ́ kí wọ́n fẹ́ play gan náà wọ́n ti máa ń note stadium tí wọ́n fẹ́ lò síbẹ̀ so kò dẹ̀ sí nǹkan tó burú pé tán máa ń ṣe àwọn follow up wọn lóòrèkóòrè wọ́n ti lè mọ àwọn ara tí wọ́n ń dá kódà bá ṣe ń sọ yìí gan even at àwọn tó tún jẹ́ bíi top flight level wọn gan tán sọ̀rọ̀ nípa bí àbí àwọn bíi super eagles tán bá ní àwọn league míì àwọn tournament nígbà mi tí CAF gangan organize àwọn ọ̀dẹ̀ bọ́ ṣe máa ń ṣe àwọn tíìmù wa ńgbà tó bá máa dé orílẹ̀-èdè míì nílẹ̀ adúláwọ̀ káti ẹ̀ mọ́ ti sọ ti àgbàlá ayé pé FIFA nílẹ̀ adúláwọ̀ gan tán bá fẹ́ gbá CAF a máa rí bí wọ́n ṣe ń ṣe máa ń ṣe wọ́n ibi tí wọ́n lọ fi wọ́n sí bí kò jìnà sí stadium tí wọ́n máa lò àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn so àwọn tó wà ní agbọn ìṣàkóso lè mẹ́rí bá wí wípé iṣẹ́ wọn ò tó lágbọn ibẹ̀ yẹn.
1: O ṣeun wá jẹ́ ká padà sí Adamasingba.
2: Okay.
1: Adamasingba tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí wọ́n fẹ́ di ààrẹ wa lọ́la lágbára ọlọ́run tí ọlọ́run wá gbà ó níye tí wọ́n ná lé Adamasingba lórí kí ló wá dé tí wọn ò wá rí Adamasingba lò mọ́ tó fi jẹ́ pábẹ́ òkúta Abiola stadium àbí nǹkan MK Abiola làwọn ó ṣe ti lọ máa bá bọ́ọ̀lù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ló fà á.
2: Àwọn nǹkan kan máa ń wà tó pé ó máa ń ṣókùnkùn sí àwa tí àwa ń tà we are not on the seat àwọn tó wà lórí ìdókòó tó wà lọ́fíìsì yẹn tí wọ́n rìnrìn àjò dé àjọ CAF ni wọ́n máa mọ ìdí pàtàkì tó fà á ti won fi so pe awon ni buwo nu pe ki won ma lo adamasigba tori pe ngba ti won nawo se tan tun se tan fe commission re ala awon asoju to wa lati ajo CAF ko to ri pe won je kan lo fun sa to koja lo yin so won to wa ti ri pe o ti de asiko yi na awon kankan ma wa te pe won fi lede ninu iroyin ni to je pe within ni won fi se
1: boyo mi ma kun be ni boya koriko to wa
2: be yen ma nsele yen ma nsele yen ma nsele ko de kin se ke boya odo won ni kan lo mi ti ma kun stadium
1: a ma ri lo ifo na
2: be ni be ni sugbon mi mo wi pe awon kankan ma wa to je pe o pamo ti won je ko won si ta ide pataki ti won fi approve pe ki won o lo lasiko yi
1: wa tun wa je ka wo bayi ileri ijoba ipinle oyo ngba yen na ni wi pe won partner pelu team kan nile okere to ye ki bi
2: a ma se scouting
1: eh eh nkan kan a gbo nkan kan na se audio wa ni ka pe ni abi kini abi gomina o di diferan ere ere idaraya dada mo de mo pa gangan fun ara won captain ni won ni school won ti won ti jade ni St Patrick ngba na
2: we igba ti o ri beyin a le didi so wi pe audio ni gomina ti soro won tan fe se sugbon won kan lo wa wa ni agbon yen to ye ki won ma se awon nkan ta le pe ni koriya fu gomina akoko na mo so nipa awon to wa ni coaching team kini je ta won gangan se oyen ni wa dodo player
1: ko se coaching team gan ni abi chairman nu eto ti gomina gangan yan
2: fun
1: emi ro pa o ye kan ma le
2: ha won se papo
1: ko ma dabo aba ni bi de stadio
2: a ma fun won labo lo je o gomina ore be ni be ni sugbon gbogbo e na awon ti won wa ni ori papa gangan to nsise awon coaching team yen ni tori pe a so ni ko luko ni a so ni pe ni to nko amule gbogbo e papo awon na ma lo ma fun chairman labo chairman na e se ma gbe lo si waju
1: gomina gomina bi commissioner for sports
2: in te so fun wa ngba yen o se gbagbe gomina ma bi won ipe se bibi na fun yin ni in ti mo fe ke foju sun ta le pe target so ti won ba meet up
1: won de ti wa meet up na tan fi de continental itan wa
2: a le so boya o pe boya onikan ni target ti won fun won
1: ah oda ah oda e wa je ka lo si ile okere
2: okay
1: champions league
2: yeah
1: o ti bere
2: o ti bere o
1: awon ni pe orisirisi scores ni AEK Athens
2: Athens
1: awon ni one Laske ni 0 Pro Bouguer 2 Aston Villa ni England won lo na won ni
2: 3-2
1: Borussia Dortmund 3 Villarreal 2 FC Porto 0 Aripe Man City na tun lo na won 2-0 won ni e kan tun wa Emil won na ni 2 Real Betis iyan na tun lo na won ni 3-2 Real Madrid 2 Inter 1 Barca Barcelona 5 Feyenoord
2: 1
1: none

0: adupe pe okun eto yen lo sibe ikun kan da mo fe mu ogbon be nbe wa fun toni o da lori okunrin mechanic ko awon atun oko se won ma n ba awon eyan tun oko se nibi ton tin tun oko yen se o wa di ojo kan eyan kan amo iru isoro to ni to gbe moto wa eni to wa gbe ise fun mo opoku to fe fun eni yen wo yen o pe leni yen ba yari iru yan radara do wo leyin emi o ni fi emi o ni gbe moto yin le afike je ko wo o pe o eni yen bebe ko eni yen o sa gbo ikan nu awon mechanics wa wa nu ogba ti won tin tun oko yen se yen o wo pe won se yen balance yen bayi eni ti yen o wo nkan nkan o ba pe ma yen seyin pe ilogun lo ye ke fun yen wa so yen yen mechanic yen wa ko yen fun ipe lo san fun baba to para to dura mo yi lo san yen wa lo san o wa ko yen fun eni yen wa san we ni yen wa lo won mo wi pe he ere lu bedun nile ati pe se mo pa ma so nkan kan ipe gi lo sumo gi te ro po bo ni skill ti gi o ba sumo gi obo o ni skill ni o ma tojo meta alaji aye la gugu se o si doctor mi daada ni lu dan late nkan kan ni se yen o ire la ma gbo si yin sa o te ba n gbo mi bo se leyin eto e pe mi bóra yẹ pé lórí ètò wa yìí náà ń gbà bá tó rẹ pò wá náà láìpẹ tó rẹ pẹ ń gbọ mi bóra yẹ bá dẹ sí nàìjíríà lágbára ọlọ ẹdè láyé ibikíbi tó wù kẹwà nǹkan kan ò ní ṣe yín kò ní ṣe mí. àṣé ọjọ́ yẹn ẹni yẹn ó sọ nǹkan kan nù ni ó ní ọjọ́ olówó yẹn san àṣé èèyàn ńlá sì wà ni ṣùgbọ́n ó mọ̀ ọ́n náà kò fẹ́ pé èèyàn kankan kan wá mówó bọ̀ níbi tó ń wà ó ṣàṣe bẹ́ẹ̀ ó wá lọ lẹ́yìn bí ọdún méjì ló bá padà wá pípadà tó padà ọjọ́ tí ó dẹ̀ kọ́kọ́ wá ó fi pọ́ọ̀sì rẹ̀ ó fi han ọkùnrin tí ó fẹ́ bá sanwó ipe mi ti ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ àwọn káàdì tí ó yẹ kí n kó dání mi ò kó dání káàṣì tó yẹ kí n kó dání mi ò kó dání àbó òrìwé embarrassment yìí ni kó ṣàmà wọ̀rí ó sanwó nígbà tí ó fi tó bí ọdún méjì ọkùnrin bá padà wá bó ṣe débẹ̀ yẹn ló wá ní ẹjọ́ o ẹ káàsán ọkùnrin tó bá sanwó ń gbà yẹn kò dáa mọ̀ mọ́ bàbá tó bá ṣe mẹkáníìkì tí ẹ náà ń bára sí ẹ bàbá yẹn náà ò dáa mọ̀ mọ́ ọkùnrin yẹn wá lọ bá ẹni tó bá sanwó dẹ̀ pé ṣé ẹ rántí mi ìyẹn ló wọn pé òun lójú ìrìn wà ẹrin rí ló bá yan pọ́ọ̀sì yẹn lápò ṣe bí pọ́ọ̀sì ló fi hàn yíjọ́ ẹrin ó lóòótọ́ ni o lẹ ṣe ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ rí mechanic village tẹ wà yìí tẹ ń yálò yìí mo ti ra bẹ̀ fún yín ẹ gbàwé ẹ̀yin lẹ́ni ibẹ̀ látòní lọ ó dẹ̀ tún gbé owó tòlótòló fún máa yẹn ẹ̀yin ará létí ẹ̀ ń gbọ́ wa gẹ́gẹ́ bí ìṣe wa fíìmù ni ẹ jẹ́ ká gbàpá wo fíìmù kan kí ni ká pa kò rí ẹ̀ ẹ̀kọ́ wo ló dẹ̀ kọ̀ wá lórí ètò fún tòní mo rò pé gbọ́ mo ṣe sọ yẹn mechanic ẹni tó yẹ kó sanwó tí ò rí owó san bí wọ́n ṣe ṣe kíni tó ṣe kàn lábùkù lójú gbogbo èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 091-2370-8675 ẹ jẹ́ kí kọ́ọ̀sì kò máa wọlé láti bẹ̀ lọ jọ. Hello.
1: Hello sir.
0: Yes sir.
1: Ọmọ Babọ́lájí Ajíbọ́lá Adémọ́lá Òkìlọ̀ fíìmù ta ayò bírílì yìí
0: tí
1: mo kọ́ ìṣẹ̀lẹ̀ tí mo ń wò ló
0: gbé tí ìparí ọkọ̀ fúnkẹ́.
1: Ọmọ ọba Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá Òkìlọ̀ ọmọ yóò gbọ́mọ̀ṣẹ́ olóògbé láǹkọ́ nílùú èrò Apógún pẹ̀pẹ̀ mọ́lẹ̀ 1 ọkọ̀ olóògùnkẹ́ Aláyámá Lálẹ̀.
0: Ìṣèjọba
1: le pe àkọlé fíìmù yìí òun ni igi ta àfojú rẹ náà.
0: Gita fojúre náà.
1: Ó lè gbìyàn ṣubú o. Ẹgbẹ́ ò láyò pin yìí. Bí ẹni ẹgbẹ́ ò láyò pin yìí. Ẹgbẹ́ tí wọ́n yẹ ọ́ ní báyìí.
2: Ẹ̀lẹ́ sà.
0: Àǹtí Fúnkì la Fúnkì.
2: Ṣé sà ẹ sọ sà.
0: Mo ti ẹ̀ wá láìpẹ́
2: orí. Ẹ kó ti sà.
0: Yes ma. Hello.
2: Hello, Ekason.
0: Ekason.
2: Yes, Ekweto.
0: Olorun lo n to ta lo wa nbe.
2: O ko temi ni ka re ti ogo e mo si po po.
0: Po po po po.
2: Eso yi.
0: Ami.
2: Ni je baje me.
0: Nje in ko lo mo ilu Eruwa.
2: Eso yi.
0: Ah, mo tun gba. Oya ja wa si.
2: Egba. Eyi temu wa lo se o da Olorun o ni ke fata pa mi lori o je eba lowo ni eba ti wa nje lo mu wa gbo program wa ah ko da mi mo godo wole si
0: ah inu mi o da a n gbo popo
2: seri eyi ti mo ke fe so nbe ni pe o da ma wi ni yen
0: ki e ma se dada
2: ki e ma wo pe ah kini le to ma mo lola ko se ni to mo lola
0: nisin
2: mechanic e nisin ohun ti wo pe nkan tun wo je nkan tun wo je owo ise ti e lohun try lati gba ohun omo pe ohun ti n be ninu efa
0: o jeje lo
2: eyan ba mo edi to wa pada se owo e ibu ko wa je to ohun gegege lo wa ni pa edakun oye ma lo emu wa fun mi o mo be to tolo emu wa mo gbe yen ni o ni mo gbe ni okada o ni lo pe 13 days mo gbe yin ni okada
0: okay
2: mo ti wa gbe ni okada ase o ti support yenu
0: kai
2: o ti support yenu ba si wa di mo gbe koda ba si de mo gbe ohun ti ni eni akoko ti ma akoko fi se wa ba si wa laaro kutukutu yo da fun yin so mo se wa de mo gbe mo ba ni owo okada da ni wa nfowo para ni o ka mi la de bi pe bo ko si nkan ti mo fe se mo ke wa so fun pe egbo te ba ti fe te owo ba ti ti owo yin e bere mi ni mo gbona bi e ye ke so pe
0: popo
2: gbo mo gbona
0: popo
2: eso yi ngba wa di jaun e ro ko oni lo pe 13 days ngba wa di jaun lo ba bere mi mo gbona pe e o n bere bobo ke ti nje popo gogo mo gbona wo ba ah o fe denis lo ba taku ti ni paro fun yin wallahi lati taska si eyin kini me 1000 le kin gba ni owo e o ti fun mi ni 7000 o ti fun mi ni 7300 o ni gbogbo to ku lowo o ti ko le mi lowo mo wa wo pe e fun baby
0: abi mo wa je se mo wa je tete ni
2: abi wa lai je pe mo je cash e lo ba ko 7000 la ri ni moya to se gba le lo
0: popo
2: e lo re
0: popo
2: o so ire koda eyin ati yawo mi
0: Aya se bele gusi ne ba ko eran si ne ba bere si ni je yan abi
2: e so ire
0: ah so se se morogbo de fi si
2: ye mo le se gbo je wa mo leru wa o so ire
0: oda e se o popo
2: e
0: so ire wa oda
3: mo bo wa ri si se foto priti post control
0: eyin o ati lo ni kan ta ko nbe na lawon eyan ti so e elomi le pa ro loto e fi le je ko ma ba ti e lo igba mi a ke mo pe angeli la se na ore to yo si wa e je ka ma sori o e je ka ma rora wa nu e ma je ka ma daju se bo pe nkan kan se re se mi na la le anu olorun ba mu bora ade island e ma se un wa o god bless you sir e se o ko ni ton me o wọ́n ti fún tó sì ní owó oúnjẹ tí wọ́n promise wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ máa bọ̀ nílẹ̀kẹ́ wá jẹ gọ́vnà state ńṣẹ́ ti bọ́ wọ́n á dé mọ̀ pé tẹ́ẹ̀ bá ṣe ẹ̀yìn tó tẹ̀ pé bí obìnrin ní ẹ̀ nífẹ́ ẹ̀yìn tẹ́ẹ̀ lè pa ẹ̀yìn rà tẹ́wàá di gómìnà yá mo wọ nínú òjò lánà òjò pa mí lálẹ́ àná mo wá fẹ́ lọ síbi tí màá ti gbowó ní pos èmi rẹ ti ní tòótọ́ gbogbo ní pos ló ti close mo sì fẹ́ wọ́n na pẹ́ẹ̀pù láti dí àpẹ́ lọ sójú orin àkóbọ̀ latoju rin akopo kin to ma lo le wa lona di ape ta tun fi wonu wonu gbogbo o ti ma sha ni da ma lo bi 15 mo si ni 200 naira pele no bo card mi wa lo mi mi ngba mi o se ru emi mo ma so fo ni napep ngba ti o park to ron oba nse iwaju on pos ejo but I ma binu to ni ona mi so fo internet ele eje kin sare gba won fun mi mi kokko de odo ni kin wo kokko fun mi 500 naira o fun mi 500 mo phone ti lo ba lo se ri oju rere ti mo kokko ri elomi o ni fun mi ni 500 ye o le ro pe boya 419 ni kin gba 500 ton kin wa po na ni dai no ma jari tori na igba mi wa o le ma si owo lowo eyan e ma je ka su ka so si shaka shaka opolopo lo je pe wonu na pepe mo status e se mo pe opolopo nu awon olowo no man disguise awon to fe se yan laanu a mo mo wonu bi ti o ye ko wo a wa fe wo o le wo banki kokan dress radarada mo rin fi ah o ni pe kini kan mo ti story kan na ni ti mo wo lori Facebook ya wo le ko dress dada lo ba lo si waju cashier jo mo fe withdraw 3 million eni e kokan wo e jo security e wa gbe mama I jade ipe what do you mean let me call my account and see now ngba to ti yari ngbo sha ya sha iya kan pe omo e ni won ma fe fun mi lowo ni bi no wa ri wi pe iya to wa omo re lo ni banki ko wa tan o wa ni pe okay iwo to nse nu dadarada si ya ni iya to mo ri tori pe aso to wo o ya mo bi ye pe account yin fun ngba won wo account mo mi millions ki sharo 200 million ki se 300 owo sun sibe ni omo e wa sun kun ki sharo e kun e je ka mu wa mo gbo nkan ta nse all the glitters are no gold and you cannot judge a book by its cover ma wo pe ayin iwe iwe mi o ma wa kachi ati ah kini mo ba de na ri pe ko si nkan kan na iwe mi re eyin e le ri wuru ngba to ba de na wa ri pe nkan lo wa na mo dupe lowo olorun mo dupe lowo gbogbo eyin to je pe e gbo mi ke ibuke god bless you sir Gbenga Oyato god bless you Ademola Aziz Gary Stryker god bless you eyan mi na EMP Segun Balogun o se bo je pe arun gba e po lowo oja o ni se na ma se ku e ni ma se ku e bi en ti ri nkan kan o si wa la Tosi Adelowo the dynamic presenter ojogbon arin wa e seun fun baba ara lo ko temi lagbara lo atupade lo se to nbo o dabo

gbọ̀ngbọ̀n náà yín rèé ẹ kú àmójúbẹ́sẹ̀. ẹ tẹ́lẹ̀ ọwọ́ ẹ kú àmójúbọ̀ ọwọ́. a dúpẹ́ lọ́wọ́ aláwùrà bí ọba tó ni dédé. ọba ṣe yóò wù èémí mú àwọn wòlíì pa orí pẹpẹ. ọba dàgbà mọ́ pàrọ̀ oyè. ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmẹ nínú ọ̀fìn. elétí elétí lukára bí ajere. ìjìnlẹ̀ ìfẹ́ olórí.

Cai, cai, cai, cai. Lorúkọ ìpẹ̀dá ìṣẹ̀dá, ọba ṣe yóò wù ú.

kábíyèsí rẹ olódù tó máre orúkọ adẹ́dá yìí mo fi ń kí wa pé àtúnkù àmójúba ara wa lẹ́ẹ̀kan sí lágelu wọn ń pe bí òkè ga jòkè ilé funfun la kalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àwa náà sì kọ́ ọlọ́run ọba lóní orí bẹ́ẹ̀ nígbà tí iṣẹ́ èèyàn ẹ kúlẹ̀ ṣe dáadáa lábàáyín.

àwọn tí ó wà nídìí ẹ̀rọ ti Facebook. Tí wọ́n jẹ́ kẹ́ láǹfààní láti mọ́ rí wa wò bí ìran. Ẹ mọ́ gbàgbé.

ẹ má gbàgbé wípé Bayou Bayo àti Tunde Tunatunamba àwọn ni wọ́n wà nídìí ẹ̀rọ ti ẹ̀rọ alátagbà ṣe wọn bálà náà wọn di Facebook mú.

ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn lọ́gàá lọ́gàá nìkànnì ta wà yìí. Lórúkọ gbogbo wọn pátápátá, òní mo fi ń kí wa pé àtúnkù àmójúba ara wa lẹ́ẹ̀kan sí. Lágẹ̀lú wọn ń pe bí òkè gajòkè. Ilé funfun la kalẹ̀ sí ń fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Àwa náà sì kọ Ọlọ́run ọba lóní orí bẹ́ẹ̀. Ẹ ti gbà yí pé àbẹ́ ti rántí pé gbogbo ọjọ́ àbámẹ́ta Sátọ̀dé láago mẹ́rin òun náà la mọ́ láǹfààní àti mọ́ mú wá fún yín. Gbogbo ohun tá a bá ń ṣe nú oko àwọ̀ pátì á láǹfààní àti gún wà sórí agbágbé níbi tá a ti mọ́ ja yín sí. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́ka sí àgbẹ̀, àwọn iṣẹ́ tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ bíyùn ń bá wà bẹ́ẹ̀ tún rèé. A tún láǹfààní àti mú ọ̀kọ́ òjọ̀ kan àwọn ìròyìn èyí tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ a mú wá fún yín. Ẹ mọ́ gbàgbé a mọ́ láǹfààní àti gba àwọn àlejò. Ẹni tó yẹ ká gbà lálejò lénìí lórí ètò àgbẹ̀ lọ́ba tèní àwọn náà ni baálẹ̀ baálẹ̀ tìbò ẹ láǹfààní àti gbọ́ a pè wọ́n bí àsìkò bá tó. Tèmítayọ̀ Oyèládùn àbọ̀rọ̀ ó ní olóòtú ètò yìí. Àmọ́ gbàgbé akànjí ìkọyín rèé ẹyinjú Olódùmarè tí ò ṣeé figi gún Okonjo Joseph Ajokobi.

0: Bebati search Lagelu FM 96.7. Ete soju e. E comment si. E share e like e. E jo kari le ko kari oko. E dun le lo wo. Lori ikanni agbe loba. Ti wa lagbe. Bebati n lo sori ti wa lagbe. E ba wa nbe. Bo ba je Green Touch Initiatives na le ba lanfani ati te sori Facebook yin e ba nbe ale ku e sibe emi nikan kon mo si wa so de eto ati mi ati awon iko mi je ki ko wa ko da ko won funra lara won
1: Ọlọ́run ọba ogun ni forúkọ rẹ o. Ọba tó ti mú wa lọ láti bí ijọ́ méjì mẹ́ta. Ta ló ń faransí mi. Àwa fìyìn fún yín torí pé wọn ò mọ sọ pé wọ́n ti lẹ pépà alágbájá ìpómọ̀ ti lọ.
0: Àdúpẹ́.
1: Ọlọ́run a gbé yín ga lọ́pọ̀lọpọ̀ nítorí pé àánú yín ó sì dúró títí láéláé lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ǹjẹ́ wọ Ọlọ́run tó jẹ́ agbálẹ́fù tọdún yìí jẹ́ adúgbà tọdún tó ń bọ̀ náà láyé àtàláfíà. Ọba tó tànmọ́lẹ̀ ọjọ́ òní àfihàn fún yín agbẹ́ yín ga a tún ti dé sórí ètò lónìí o a ti bẹ̀rẹ̀ a tún ti wọlé padà báyìí agbẹ̀lọba náà rí o òun náà ní ìletò yìí ní gbogbo ọjọ́ sátidé lẹ́yìn èèyàn wa náà lè máa ń bá wa ṣe bọ́lọ̀ ti ń bá wa ṣe lè máa ń wà pẹ̀lú wa lórí facebook ni bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ẹ sì tún máa pè wá nílé lórí ètò yìí ojú òní ti ẹnì kọ̀ọ̀kan yín lágbára náà ǹjẹ́ mi máa ń gbàdúrà gbogbo ògbà pé gbogbo àgbẹ̀ pátápátá ọlọ́sìn adìyẹ ni ọlọ́sìn ẹran ni ó ní oríṣiríṣi ni tó jẹ́ tàgbẹ̀ lágbára ọlọ́run á jèrè á sì fi rèé jẹ̀kọ́ bójú ó ṣe wá ń sẹ́ẹ̀lú lẹ̀ yìí ẹ̀jẹ̀ á máa wò ó kí á máa ṣe gbogbo ẹ̀ ní déédé ọlọ́run ọba sì ló ní déédé ajíbọ́lá adébísí yín náà rèé o bàbá òṣó máa lónìí gbogbo ìgbà mo máa ń ní eyín áyùn lẹ́nu ni iṣu tiẹ̀ ti jáde báyìí ó ti pọ̀ lọ́jà oníkálukú ọ̀ra sukọ máa jẹ sukọ máa gúnyán lókun ojú òní tẹnì kọ̀ọ̀kan wa ẹ máa bá wa bọ̀ lórí ètò yìí nítorí pé ẹni tó bá lọ òun ló bá kú ẹ tó bá sí.

0: kúrò lẹ gbogbo ẹyin ara ilé inú mi láti kíyin ku ìrọlẹ tí o pin ọsẹ tí o ní bí olúwa ti ń bẹ tí ẹmí ẹ wà àjọṣe ọpẹ láyé pẹlú àlàáfíà ọmọ yín náà ni olólùfẹ yín oyèkọlá ọlámilekan aka pastor jẹjẹ inú ọkọ mi ẹ ṣe tẹ ń gbọ wa.
1: ẹ má gbàgbé pé a mú ìsọ̀rí kan wọlé láàyè àjẹjọ́ níbi tá a ti mọ jábọ̀ fún yín pàápàá jùlọ ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn abìyẹ́ èlò ńlọ́bádé èlò làǹradé o kẹ́ ẹ lè bá a mọ̀ bẹ́ẹ̀ ṣe gbáradì pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ ti ní lọ́kàn kẹ́ ẹ fẹ́ gbẹdìẹ fún tọdún kẹ́ ẹ lè mọ iye tẹ́ ẹ mọ̀ dájọ́ ẹ ti mọ̀ wípé lórí ọ̀sìn adìyẹ àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ó mọ jẹ́ okùnfà eléyìí tá a lè pè ní price dictator àwọn ni wọ́n mọ dictate bí price yóò ṣe rí ẹ mọ̀ yí pé nínú iṣẹ́ àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn àwọn nǹkan kan náà wà tí mọ dictate eléyìí tọ́jẹ́ pé onímọ̀ sọ bí ìdíyelé àwọn orí nǹkan oko bí ó bá ṣe lo òkè tàbí lulẹ̀ sí bó ṣe wà ní nǹkan ọ̀sìn náà ní bẹ ní nǹkan abìyẹ́ ẹ farabalẹ̀ ẹ gbọ́ bá a bá dé ìpele ibẹ̀ yẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Mass Foods Industries Limited àwọn ni wọ́n ń pọn Mazda Vita eléyìí tá a mọ́ láǹfààní àti mọ́ pin lórí ètò a tún pin fún èèyàn márùn-ún ẹ̀yin tí ẹ ti wá sí ìkànnì lágelú láti wá gba Mazda Vita yín tí wọ́n sọ pé kò sí nílẹ̀ ẹ mọ́ bínú torí àwọn ìdí kan àtàwọn ìdí kan lọ́fàá tó fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọgbẹ́ni Abdulrasheed Mashood tí wọ́n jẹ́ production manager fún Mass Foods Industries Limited wọ́n ti ní àfọkànbalẹ̀

0: Adéyẹmọ rọwọ yín arẹni yáyá láti ìlú ṣẹyìn ọládélé sunday mú ìwá ẹ ṣeun tẹ ẹlẹkùn ẹ síbẹ o adúpẹ ṣé gbàgbé pé mo ní àtẹmí àtàwá àti baálẹ̀ baálẹ̀ apẹtẹ onídòkó òǹdòkó òǹdòkó bẹ́ẹ̀ bá ti gba ọmí wọlé ẹ lè gba kú ọlá ẹ ti mọ̀ kú ọlá ẹ lè gba kú ọlá wọlé ẹ lè gba bẹ̀ náà dé òǹdòkó. Ẹ àwọn ló yẹ kájọ ṣètò lénìí saheed sanyaolu pópó ọlá síkírù ali mitahid láti àpáta ọmọlára ìyákọ ayégun olómi ojú ọlá pé abiodun amina tojo ẹ ṣeun tẹ wà ńbẹ fún wa ẹ túbọ ṣí ààrẹ ẹ jẹ ọkárí ilé kó kárí oko ṣé ẹgbà yí pé àjọ jẹ odò bẹ́nìkan ọ̀bá ní láǹfààní àti pé ẹni tí í ṣe alága ẹgbẹ́ afa bí wọ́n bá gbé ìpè wa mo ti ń sọ fún yín tipẹ́tipẹ́ tí mo sì mọ́ já yín sí pé lórí ètò àwo kì í ṣe sọ fún wọn pé a pè yín tá a gbé yín sórí agbágbé kẹ́ ẹ lè mọ rí àsì nǹkan tẹ́ ṣe o rárá o ẹ jẹ́ ajọ́ bá wọn lẹ́jà fò ó kábà lè mú wọn bọ́yà òótọ́ ni tí wọ́n láwọn ṣe bọ́yà òótọ́ ni. Alágẹgbẹ́ afa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọ ọbakùnrin ògúndélé bámúnú àwọn ọjà bọ̀ fún wa wálé àjàní àwọn ni coordinator fún southwest maize farmers association àwọn ọjà bọ̀ fún wa. Àmọ́ kó tó di wípé ṣé àgbàgbé bá ṣe láàfẹ́ ṣe á jà bọ̀ fún yín yín tẹ́ ẹ fẹ́ stock dé o ṣé chicken ni àbí turkey broiler ni àbí noila epulẹ́ẹ̀tì ni bá jẹ́ kọ́kẹ́rẹ́ gbogbo ẹ̀ ní pastor jẹ́jẹ́ yóò ṣàlàyé fún yín láàrin ìṣẹ́jú bélénjá ṣe wà ńbẹ̀ kẹ́ ẹ lè mọ gbáradì a lè mọ lè fún yín ní update iye tí wọ́n ń ta oúnjẹ díẹ̀ bóyá kò tiẹ̀ ní sígbà tá à ní mú yẹn mọ̀ débi wípé tá a bá ti ń jábọ̀ iye tẹ́ mọ̀ rà á lè mọ̀ fún ní iye tí iye tẹ́ mọ̀ prepare fún oúnjẹ díẹ̀ báyé bá gbà wá gan á sọ fún yín iye oúnjẹ tí yóò gbà yín tí ẹ fi bọ ṣe bọ dé 4 weeks ìbá jẹ 6 weeks pastor lẹ́kan adigbèsè yẹn lè lọ́wọ́ yóò lọ mọ̀ sí àwọn findings yẹn mo pè ń jọ thursday ní sáàrin àwọn ọmọ rẹ kọ́ lọ wà wọ́n ń ṣe ṣìṣìṣì ọ̀làgbà pọ̀ ẹ mọ́ gbàgbé pé old restonic building tó wà ní oríta challenge ibẹ̀ ni mazza fita ibẹ̀ wọn ti ń pọ́n mass foods industries limited mo sì láǹfààní àti pé mrs mubo oyèbọ̀dé pé sí ò sí ó ti pẹ́ ta ti róúnjẹ díẹ̀ oúnjẹ já wọ́n ní my brother nigeria ò rẹ́rìn especially fún production company àwọn ojú ọ̀nà yẹn ò dá pé àwọn ti kúrò ní ẹlẹ́nu sóńsó ìdó gangan làwọn lọ fi ìkàlẹ̀ sí àti lè mọ gbé oúnjẹ ẹja mọ gbé wá a ó dàbí nǹkan mo láwa ọgbọ́n tí a gbà tá a fi ṣe aláṣẹ àti olùdarí papike farms kọ́lá akinlabu àwọn fìdí pẹgbá sí àwálà road ní apòmù eré wọlé local government ní ìpínlẹ̀ ọ̀sùn ẹjẹ́ ń polówó ọjà bíi mélòó kan nígbà ń bá dé ẹgbẹ́ òní ká ti ṣíde a pè baálẹ̀ baálẹ̀ apẹtẹ òǹdòkó a pe won sori eto won o salaye fun wa idi ti won o fi le wa ati ijo ti a mo reti pe won nbo e ku kale je n polu wo oja mo nbo
1: Ore alafia nikan le David le se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airorunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki gbata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won ti sayewu lodo won to tu asiri bi ta isofisebu ba lara eda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara o mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo oni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 bo ban se obi ojojo alara bi online mo ni san mesan ni o kan si
2: Olorun nikan ni sanu eda sugbon Olorun ma ran olurannlowo si eyan lati jise ta se ni idanu fun wa kuku yi lati jise se iranlowo fun gugu eniyan ilei titi su titi re ni gbakankan ki ayo ati ibukun le ni ba opolopo eniyan iyen ninu osu eba yi ka se ke ti mo bi eni mo wo ti tanan sinu apo gugu eniyan o tun ma gbe lo si ipele to ga ju Otu yahu eje ki jaye City Independence Day Cashport. Awon olubori meridinladorin 66 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cashport. Nibe ni cash ti so opo eniyan di millionaire tutun. Eyi ki se akoko se iru e. Inje lo ro nbe iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special independence cashport. Nitori na ma se fi akoko re sofo. Lori Splash FM *347*1004*#. Lori Ladilu FM *347*1004*#. O si tun le sabewo soju opo website pelu www.cashier.ng. Eni odun mejidilogun nikan lo le kopa lati ta cashier. Ojo stage ni board lufun telu cashier. Kashie ninu osu enba yi akoko re lati jawe olubori niyi so ti kashie mu ti kashie kashie.

0: kaabo pada lekan o ya sare jabo fun wa bo ni oja se ri ni ote yi oya
1: ni ojo monday ni ojo monday awon price ti won ta won oja ota brela ni 1590 naira
0: to ba tin da ku e mo so boya de old ni abi 4 weeks
1: de old ni o de old asese bi mo tutun jojo lo wa die 1590 oni water ile da pe ni bullet oni water ni 2650 ele keta ta pe ni concrete won owo e wale nti oni 120 naira so gba to jojo thursday
0: ele lo pe bullet en concrete ni
1: concrete 120 naira
0: 120 naira
1: number
0: 90
1: number ma taju gan gan boya bi 70 naira 80 naira ni ba ni pada ba jade tan yan yan so lojo thursday won pada ta brela ni 1680 o tun ti gbenu so ke lojo monday yen bullet o na ti bo si 2650 ni ojo thursday talking na bi
0: duna jo oko lu ti wa nbi hello sir e ka san oko lu
2: ẹkún dédé wo yo.
0: Akujọ mẹta.
2: Àwa jẹ́ o.
0: Ẹ ti wà lórí agbagbe ní ìkànnì Lágelú 96.7 FM òkè Gajòkè lórí ètò àgbẹ̀ lọ́ba ẹ bá ń dá akọ yín fún ọmọ Nàìjíríà.
2: A kí gbogbo ara lé pátápátá àbí àwọn ọgbà ọ̀.
3: Àmì ó ṣe o.
2: Lórí bá ṣe ń fẹ́ pẹ̀lú ìjọ lọ́dọ̀ náà. Orúkọ mi ni Sif Saheed Ọlájire ọmọ Ọlájire Adédìran Baálẹ̀ Apẹ̀tẹ̀ Adébíyì.
0: Apẹ̀tẹ̀ Adébíyì. Ibo ni Apẹ̀tẹ̀ Adébíyì yẹn wà torí èmi mọ apẹ̀tẹ̀ kan tó wà láwọ̀tán níbo ni apẹ̀tẹ̀ tọ̀dọ̀ yín bo ló wà.
2: Ẹ ṣe olótú ẹni bikíbi kódà láti bẹ̀rẹ̀ tí mo bá sọ pé òun lọ sọ́mi tí mo bá ti bọ́lẹ̀ lọ́mí ẹ sọ pé òun lọ sọ́nà Abídógún lọ sọ́nà Aláhọ̀ọ́ Ògúndélé nǹkan bẹ́yẹn so ibi tí apẹ̀tẹ̀ mi wà nìyẹn.
0: Ibi tí apẹ̀tẹ̀ yín wà ẹ̀yin lẹ́pa àlà pẹ̀lú òǹdòkú àbí.
2: bẹ́ẹ̀ ni
0: ó yẹ kájọ wà lórí ètò fún tiẹ̀ ni ṣùgbọ́n wà ńgbà tí a jọ sọ̀rọ̀ ẹni ń tọrọ àforíjìn lọ́wọ́ ọmọ Nàìjíríà mo ní fúnra lára yín ni kẹ́ ẹ tọrọ àforíjìn kí nìdí tí ẹ fi láǹfààní àti lè wálé ni.
2: Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá kan má bínú sí mi. Mo pe gẹgẹ bi ọkọ ìlú tá a jẹ a mọ n ṣàdéhùn pé òkè bá ṣe rìn ni ṣùgbọ́n ètò ẹ̀yin náà lẹ́tún rán wa ń ṣe lọ sí ìlú sẹ́yìn pé kí n lọ ṣe ojú nǹkan kan wá láti ilé Olúbàdàn náà dẹ̀ ti rán mi nìyẹn níjẹta so ni mo lọ sí ibẹ̀ mo wà báyìí gbogbo Nàìjíríà pátápátá mo bẹ̀yìn ẹ má bínú.
0: Wọ́n ti bẹ́ẹ̀ ṣe sọ iná wọ́n ti gbọ́ Abdulgafar Opeyemi láti ojú òpó Facebook wọ́n ní wọ́n wò wá láti ìlú Ṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láyọ̀lẹ̀ èdè gbogbo ti ń jẹ tọ́lọ́ ẹ jẹ́ ń bèrè ní apẹtẹ apẹtẹ kan ń bẹ ní àwọ̀tán ṣé kò yẹ mọ́ tú lọ bẹ̀ torí ètò tí mo kú tí ẹ wá tí mo fẹ́ pè ń fún àbí tá a pè ń lórí ẹ̀ ní ètò àgbẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n mọ̀ kó ba lè yé mi náà torí ọkàn náà ń bẹ tí wọ́n ń gbọ́ pé apẹ̀tẹ̀ ń bẹ láwọ̀tán apẹ̀tẹ̀ tó ń bẹ ń bí mọ̀ ń dákọ̀ yìí bó ló ṣe papọ̀.
2: Bàbá mi tó wà lápẹtẹ tán jẹ alápẹtẹ ọ̀fápẹtẹ Abdulkareem bàbá mi ni ẹ̀ka wọn náà lápẹtẹ bí ẹ̀ka wọn náà lápẹtẹ bí báyìí bàbá mi aláwọ̀tán ọ̀fàwọ̀tán náà kò sẹ́bi tí ọ náà ẹ̀ka wọn náà ni bí báyìí náà orísun àwọ̀tán náà tó jẹ́ bàbá wa rẹ̀mí sọ̀fíọ̀.

0: sọ̀kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjì ní ọgọ́jì transformation ìyípadà làkúrí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tí ẹ̀yà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà ní epo pop park filling station tó wà lórí bridge world ládojúkọ ajájọ nkú ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ owó ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000
1: ní west midlands open university a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí ó ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbó lẹ́ńdì nce HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn so nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun Ẹ̀sà 43:19 la kórí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbàá alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní mẹ́síkàn kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.

0: Kaabo, alaga egbe afa won ti wa pelu mi ni ori ipe. Hello sir.
1: E ku dede wo yo.
0: E ba nki omo Nigeria, e ba nda ko yin ki omo ipo yin.
1: Mo ki gbogbo omo Nigeria papa jo gbogbo omo your state papata e ku dede wo yo.
2: Yes sir.
1: E ti te fin gbo mi ko ni di o.
2: Ami ase mi.
1: Oruko mi ni Omoba David Ogundele. Emi ni alaga afa ni Oyo state.
2: E seun Kaabo.
0: Alaga.
1: Yes.
0: Akoko e je nsam for mon kankan.
1: Okay.
0: Ko to di pe mo pe yin ni isin, se mo ti pe yin tele pe a pe yin sori eto.
1: Okay o.
0: Aha.
1: Pe mi tele o.
0: Iyen ko mo Nigeria le gbo, tori mo ti so mo ni a ki n pe awon ta ba fe gboro lenu won, a kan pe won a gbe won sori eto. Ka fi le won, ka mu won pe se looto ni nkan ti won se. Alaga wuyewuye kan lo lu sita. Eleyi ti mo gbo ti mo ti ti na nbe lori eto ri iwoyi jejo mo si afomo re lati so fo mo Nigeria pe mi ati nfoju rin ju ni afi Olubadan ti ile Ibadan tele nje ko ye mi ngba ti mo ta ko be ta ko to beere ohun si yin te ni ori be nipa ti oro ajile wa ta nreti igba ti mo dori eto pada mo so fo mo Nigeria pe alaga egbe afa ni ipinle Oyo ti so fun mi pe ajile o ti ide o be ba n gbo won ni tabi sugbon e kan gbo ni ko ti ide o Yoba si bo won ni ohun la mo fafa ide igi la ti ba oya idire ti mo fi pe yin oye e so e si afomo oro yen ko yo mo Nigeria
2: ki mo won ko gbo
1: seri en ti o ba ba de yara ko ni mo un ti an se
0: bẹẹ
1: on top of fun eja fan awon ota wa lo nkologo kaakiri gba fertilizer ati de opolopo te so ba ti lo ta opolopo so ba ti lo pin orisirisi ọrọ awa naa n gbọ lo gbo fi n da gbogbo ọmọ Oyo se loju paapaa gbogbo wa awa agbẹ ni ipinlẹ Ọyọ pe fertilizer awọn eti ide o o yẹ ka ti wa ni Abuja lati ọjọ Tuesday.
0: Ẹ sọ bẹẹ fun mi pẹ lọ bẹ
1: lori ọrọ yìí náà ni ṣùgbọn àti ìlọ ìdí ni pe oko kan soso ni ààrẹ ẹgbẹ́ afan ní Nàìjíríà Alhaji Mogaji Getadu tó fi pa ẹyẹ méjì. Ìdí ni pé fama mọ̀ ní ó tún forí sọ àkókò bàtà fẹ́ lọ sí Abuja wọ́n mọ̀ sí fama mọ̀ ní lọ́wọ́lọ́bà yìí sí
0: fama
1: tí padà sí Abuja tí ó bá dẹ̀ padà sí Abuja a lè lọ Abuja. So pẹ̀lú ògùn ọlọ́run fertilizer máa dún ọkàn balẹ̀ fertilizer wa ń bọ̀ òun yẹ kí òun lè yẹ inú 36 states Abuja ló kúrò jẹ 37.
0: Okay.
1: Wọ́n ti fún àwa mẹ́wàá péré rẹ̀ lakù. Wọ́n ti fún 26 plus Abuja making 27. O kù 10 states tí ó ti rí fertilizer gbà. Pẹ̀lú ògbọ́n lọ́wọ́ tí wọ́n náà máa dé. Ó ti ẹ̀ ṣe é ṣe gan kó jẹ́ pé méjèèjì máa gbà papọ̀. Àti fama mọ̀ ní àti fertilizer. Àti gbà wọn lọ́rùn.
0: Àmì alága.
1: Yes.
0: Èwo ń fama mọ̀ ní tẹ mẹ́nu bà yẹn. Torí àwọn kan ń bọ̀ fún ìgbà àkọ́kọ́.
1: Àwọn jeep ló gbé jáde.
0: Ok.
1: Ó ti wà láti ọdún tó lọ láti lọ lọ́ọ̀nchẹ̀. No early this year February lọ lọ́ọ̀nchẹ̀ ní Abuja.
0: Ok.
1: Ṣùgbọ́n àwọn olóṣèlú tọwọ́ bọ̀ nǹkan tó yẹ kó wá sí ọ̀dọ̀ àwa àgbẹ̀ àwọn olóṣèlú ti pin mọ́wọ́.
0: Ẹ tó ń gbọ́ ọmọ Nàìjíríà.
1: ₦300,000 ló ń bọ̀ fún àgbẹ̀ kọ̀ọ̀kan.
0: ₦300,000 ni wọn yà àgbẹ̀ kọ̀ọ̀kan láì sí èlé lórí káìkàì àkíkà yẹn náà tó pakò.
1: Àwọn olóṣèlú ti wá lọ tọ́bọ̀ ìdí nínú òun náà fún gbogbo àgbẹ̀ ní Nàìjíríà ní 1000 slot aláwọ̀ ògbà ṣáàdẹ̀ tí kọ́wọ́ yẹn sí wọn lọ́rùn ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run wọ́n ti lọ́ọ̀ṣì this farmer money ní on the 6th of August lábùjá èdè ibi tó ti ibi tá a ti sáyà MOU.
0: MOU memorandum of understanding.
1: MOU ta san emi ko mo san re. Ṣùgbọ́n ààrẹ wa Nàìjíríà Alhaji Getadu ló san MOU.
0: Okay.
1: Papọ̀ mọ́ Central Bank ibi tó ti release $6 billion ló release fún àwa àgbẹ̀ fún Nàìjíríà.
0: Fún farmers money yẹn.
1: Bẹ́ẹ̀ yẹn farmer money yẹn ló ń lọ́ọ̀ṣì káàkiri sí nígbà tó bá yáwó wa náà sí South West náà.
0: Okay, ẹ ṣeun. Ẹyin gẹ́gẹ́ bí aṣojú àwọn àgbẹ̀.
1: Yes.
0: Ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Ẹ ṣeun.
0: Mo fẹ́ gbé iṣẹ́ lé yín lọ́wọ́ báyìí.
1: Ok ọya.
0: Àti farmers money àti ajílẹ̀.
2: Àtàjílẹ̀.
0: Ẹ bá wa yanjú rẹ̀ kó lójútu.
2: Ojú ò ní tì yín.
0: Ojú àmì Ọlọ́run ó sì fún ìṣe.
1: Àti àwọn olórí ẹ̀. se mo so fun adajo pade ni kini ni afin baba olubadan ni last week
0: is imperial majesty
1: si abuja lori e
0: ben
1: but unfortunately kini famamo to tun don se flag of ekatri ko tun je katura e lomo so emi na de dogbo gawa di de si abuja ni next week ni famamo ya wa na do abuja ni
0: olohun seun bi ba se nlo a mo tele e ba nda ko yin fun omo nigeria le kan si ati ipo yin ninu egbe afa ni ipinle oyo
1: emi ni omo ba David Ogundele alaga gbogbo agbe ni ipinle oyo afa on commercial of nigeria oyo state chapter
0: e si ku ara fera ku teni re yin
1: laje to pa ti rinu
0: olohun ni se lakufa
1: ami e se
0: gan gbogbo nkan daada awon olohun ni towo baje
1: mi ami o e se gan
0: e se alaga egbe afan prince ogundele bam a tubo mo pe yin e seun ta pe yin te je wa e ba ki gbogbo le e seun oju e ka bo pada jeri gbegin ni on la tan bo gi on ja bo nipa die sare gbe ko to di pa lo pin masa ka won eyan mo fun wa lepe oya
2: a mo so nipa ile tan pin ni bullet oni mo pin ni 2650 ndin pin eyo kan
0: ede
2: old omo tuntun jojo lo so bo se lo laarin ose inu ta gba ba tun di ose tun bo a tun ma
0: and that was it for it o wa ba wa gbe gegele ti a ba fe gba David ta de fe sin fun ose merin to ra won kan fe fi se business pe 4 weeks la won fe mo sin o so fun 4 weeks okay o te ba sin fun 4 weeks o e le ta o 6 weeks lo se pa o awon eyan na na yen no ba wa se a wa wa boya iseju marun abi iseju mewa ta fun to fi ni ofo gbere pa gba kan to
2: se de sale koko
0: wa ba ba sise omo nigeria n gbo bo ba ti se to fun won labo a je pe e mu le kan o a je po ni o sise ta gbe le lowo
2: e mo lu won ran wa lowo
0: komo da bi baba oso mo lu ani omo jabo awon obe nigeria fun oko ko se fun okay 0912370 8675 Maza Vital avec me eyin te ba ti si ni ikoyi apo mu ikire e mo pe mi fun eran elede pork meat e gbo mi daada mo fe gbe eran elede won mo bi alase ati oludari Papi K Farms won ni bawon eyan se n pe awon bawon so pe apo mu la wa won so pe abele ba wa fi owo ranse omo Naija okay oh as you some bolo man fi eleyi o dun le so di nkan mi mo mi lowo ba mbo lo mo hello eh ori hello yes sir yes sir
3: Oluwaṣọlá
0: lati bo
3: lati Olosun
0: 6657 Maza Vita bi
3: beni sir
0: 6657 e ba nfoju opo yen le fe won
3: eni
0: mi
3: e ba sir
0: hello
3: yes
0: sir e kuro le
2: nko yin
3: abi e nfa lati se
0: Kabiru ki le pe
3: abi e nfa
0: e fara balẹ̀ da ko yin e daada e don tori olo
2: e wo number yin
0: Abib Amzat 7687 abi 7687
3: bẹ́ẹ̀ni
0: okay oya hello
3: e ku ju
0: ta yes sir olohun lo nto
2: ko yin sir
0: Isaac Adedokun Bamiji okay lati ilu Eruwa
2: number
0: number yin 3732
3: 37 32
0: okay e seun as you so ba n gbe orin mi jade nbe yin ojo n to gbe nbi odi meta
2: odi meta wa
0: abiodun ibrahim abi okay number yin 3500.
3: Bẹ́ẹ̀ni ìgbà wọn ni wa.
0: Ẹ lè wá láti sìn, ẹ lè wá láti sìn 3500.
2: Okò ẹyọkan.
3: Okò ẹyọkan.
0: Okò ẹyọkan. Ok. Ẹyà ẹjà gbé ẹyọkan. Hello.
4: Hello sir.
0: Yes sir.
2: Orúkọ
4: yìí. Ìdáyà Yusuf.
0: Ìdáyà Yusuf.
4: Bẹ́ẹ̀ni.
0: Ok. 8682.
4: Bẹ́ẹ̀ni
0: sir. 8682. Ọpẹ́ ẹ ṣeun. Ẹ ṣeun bẹ́ẹ̀. Ẹ jẹ́ àfikígùn. Ẹ ń bá pè mí nsìn kì í ṣe mázàmù. Hello.
3: Pẹ̀lú
0: bàbá. O kọ yín.
3: Michael Olúmọ̀wá Davis.
0: Ìlú wo lẹ ti ń pè?
3: Liberty Academy.
0: Liberty Academy. Mazda Vita ti tán. Yòókù tó dijọ́ mẹ́jọ. Ẹ ṣeun. Yo. Márùn ti pé àbí?
2: Ó
0: ti pé márùn. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Mass Foods Industries Limited. Adúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí Mass Foods Industries Limited. Ẹ mọ́ gbàgbé pé mo ní Mazda Vita. Ó wà ní Old Restonic Building. Ní Challenge, oríta Challenge nílùú Ìbàdàn. Àjọ Radar wọ́n sísọ lójú iṣẹ́ àkànṣe onímílíọ̀nù kan owó dọ́là láti ṣe ìgbélárugẹ fún ààbò oúnjẹ àti láti bójú tó ń tó níṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ní ìpínlẹ̀

0: mọ̀ dun ni jọjọ tori wipe awọn ọmọ ya mẹta kan wọn ba oku wọn lori oko kan ni ipinle Ondo iwe this day lo gbe jade Ondo Southwest Africa ibe le ti ri ka ẹgbẹ magba ni ipinle Plateau wọn fi ẹsun kan pe nse ni wọn pa awọn aderan maalu je wọn ni be ni maalu 18 o na ni wọn pa awọn wo wọn si pa awọn Berom militia si wọn pa Daily Post le ti ri ka eje a ma fe yi se ilo iyoku omo dijo mejo o ye daada ko wa mo lo
1: gbo wa patan e se gan te n ba wa bo ajibola DBC yin re o iyoku dijo mejo
2: oya
3: oye kola loruko mi aka pastor jeje e se te n gbo wa
0: gbogbo eyin ti e pe fun Mazavita e wa mo gba Mazavita yin o akaji ko yin re eyin jo Olodumare ti o se figigun okon joseph ajo ko bi en tin fe na nlo ko temi nje iyoku dijo mejo

0: Alárìmọdé yìí, àbọ̀lọ́rí ọmọ sàlámì, Lágilú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Gbọ́gbọ́gbọ́ gbàdúdà ń ṣọ́fẹ́.

àwọn kan kàwé títí wọ́n láwọn ti ẹ̀fẹ́ wádìí iṣẹ́ ọlọ́run àbábọ̀ ọbẹ̀ kí ló yọrí sí kò sẹ́ni tó lè rí ìdí iṣẹ́ ọlọ́run nítorí náà mo ṣe máa ń sọ wípé iṣẹ́ ọlọ́run kò lè bàjẹ́ ẹni tí ò mọ̀gbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ló fẹ́ bàjẹ́.

0: àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay doctor stop ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà doctor stop ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 and do one on Twitter, Instagram, and Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle de Moto Tita di Ron.
1: Baba, Bami Jetemi. This is Evangelist Christman Michael Akib Eshukwufo Karim with Mega Child of God Shola Areho. Please keep listening to Gospel Gbedu with Mega Child of God on Lagelu FM 96.7 and you will be blessed every day with the blessing of the Almighty Jehovah God. God bless you.

bẹ́ẹ̀ni òun la fún ni má ṣèrègún òun nìkan kì í fún ni lẹ́ran gbòdìjọ ọmọ lọ́wọ́ ẹni òun ni máa ń ṣòre pátápátá òun nìkan lè máa ń fún ni lágbo tí máa ń jokùn ẹlẹ́ ani ko dun ko po ko pe oun nikan ni ma nse

mafia siko yi ma fi ki gbogbo awon lojo bi oni.

0: ọ̀rẹ́ bíi ti Jésù kò sí. Olùdámọ̀ràn bíi ti ẹ̀ kò sí. Alábárìn bíi ti ẹ̀ kò sí. Olólùfẹ́ bíi ti ẹ̀ kò sí. Ẹ wá bá wa yìn. Àmọ́ pógbèsè ọpẹ́ wa pọ̀. Ṣùgbọ́n a ṣì wọ̀n bá tá a lè ṣe. Ìwọ̀n bá tá a lè ṣe náà là ń ṣe.
1: Lọ sí ilé ṣá mi o.
0: Akànsùn akànjí náà ni nǹkan tó ṣẹlẹ̀ lójú oorun tó ṣẹlẹ̀ lójú àlágbàmí kò ń yéyàn.
1: Farapa.
0: A ṣáà mọ̀ pé bí ká dijú ká làá ni.

ẹnìkan lòun mọ̀ pa ogun láyé ká lòun ti mọ̀ wọn ti mú bọ̀ wọn ti kó àdá wọn ti kó gbogbo ẹ̀dá ṣé àwọn ta wa ń bájà nú ayé wa jẹ́ ẹni tẹ́ ń lo àdá fún àwọn tá ń yọ̀bọ̀ tì nínú ẹ̀mí ni ẹ̀mí sì ni ọlọ́run ẹni tó bá máa sìn

láti kàn ní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tẹ̀ní làmúra fún yín okun joseph ẹni dọ́bọ̀n ló kọ́ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti pè fún ìwádìí láti mọ ìdí ikú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà méjì ní south africa ọmọ oyè fún ti ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ndc peter obi ló ti ṣe àbẹ̀wò ìkẹ́dùn sí àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún eléyìí tí ó sì ti pè fún àlàáfíà ààrẹ orílẹ̀-èdè china xi jinping ló ti gúnlẹ̀ sí orílẹ̀-èdè india fún ti àpérò brics àjọ nff ni wọ́n ti kákó àwọn akọni mẹ́tàdínní ọgbọ̀n tí wọ́n mọ sojú ilẹ̀ yìí ṣèpàdé pọ̀ pẹ̀lú àjọ fifa àti àwọn ìka àjọ caf nínú ìpàdé èyí tí ìrètí gbà wípé yóò mọ̀ wáyé àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

ìjọba àpapọ̀ lẹ̀ yìí òun náà ni ó ti pàṣẹ lẹ́yìn ọ̀sọ́kà láti ṣèwádìí mọ ìdí ikú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà méjì tí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn ní orílẹ̀-èdè south africa. Àtẹ̀jáde yìí tó ti ilé iṣẹ́ torí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ yìí lucita òun náà ni ó dá orúkọ àwọn olóògbé méjì ọ̀hún gẹ́gẹ́ bíi bíṣọ́ọ̀bù taiwo michael fakunle àti james uchechukwu nwakwo. Níbàámu pẹ̀lú àtẹ̀jáde náà fakunle ni wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní ilé rẹ̀ tó wà ní kensington ní johannesburg nígbà tí wọ́n ṣekú pa nwakwo lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ṣe ìwádìí onífòniláyà fún látọwọ́ àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti south african police service èyí tó wà ní somerset ní cape town. Iléeṣẹ́ ọ̀hún tẹ̀wájú yọjú ọ̀rọ̀ síta wípé ikú àwọn méjì náà ló kọni lóminú látàrí ọ̀rọ̀ yìí tó wà lóde níbi tí wọ́n ti ń gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ míì látàrí ìtagbórógan èyí ti ń lọ lọ́wọ́ ní south africa. Gẹ́gẹ́ bí ìjọba àwọn tí wọ́n bá wà nídìí ìwà àbàjẹ́ èyí tó yọrí sí bí wọ́n ṣe gbẹ̀mí lẹ́nu àwọn méjèèjì náà ni wọ́n gbọ́dọ̀ ṣàwárí wọn tí wọ́n sì gbọ́dọ̀ jólámbá níwájú òfin.

ìjọba àpapọ̀ lẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní san bílíọ̀nù 2.20 náírà gẹ́gẹ́ bí owó àjẹ́lẹ̀ àjẹmọ́nú ìfòpin sí tá a mọ̀ sí severance benefit fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tẹ́lẹ̀ ti Nigerian Airways tí wọ́n jẹ́ 2,700 èyí tí owó ọ̀hún tó ti wà nílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn tí ilé-iṣẹ́ náà tí ó dẹnu kọlẹ̀ mínísítà fún ètò ìṣúná tó ń ti ààtò mínísítà fún ọrọ̀ ajé Taiwo Oyedele ń ló yọjú ọ̀rọ̀ yìí síta nígbà tó ń jábọ̀ fún àwọn oníròyìn ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sọ́rọ̀ ètò ìṣúná tó wà nílùú Abuja Oyedele lójú odi mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ 180,000 tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tẹ́lẹ̀ ní báàsì kìíní títí dé ìkejì òun náà ni wọ́n ti tẹ́wọ́ gba àjẹmọ́nú ọ̀hún nígbàtí àwọn 6,000 tá a mọ̀ sí 600 eléyìí tí wọ́n wà ní ìsọ̀rí báàsì kẹjọ àti kẹsàn-án ni wọ́n ti wẹ̀ yán kàìnkàn yẹ fún àjẹmọ́nú náà mínísítà ọ̀hún lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta ìpè ìgbésẹ̀ sísanwó àjẹmọ́nú ọ̀hún lọ́wà níbàámu pẹ̀lú àṣẹ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó fi síta láti wá wọ̀rọ̀kọ̀ fi sàdá yanjú àwọn àjẹmọ́nú eléyìí tó ti wà nílẹ̀ tó sì yẹ fún àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀ ọ̀hún Oyedele ló tẹ̀ wájú ṣe lálàyé wípé sísanwó ọ̀hún òun náà ni ó wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò olójú òpó méjì tá a mọ̀ sí biometric capture tó fi mọ àyẹ̀wò àwọn afíntonilétí àlàyé nípa àpò àsùnwọ̀n tó ń ti àwọn kó wa tí wọ́n láǹfààní sí àjẹmọ́nú ọ̀hún. ẹni tí í ṣe ọmọ oyè fún ti ipò ààrẹ nínú ètò ìdìbò 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi òun náà ni ó ti ṣe àbẹ̀wò ìkẹ́dùn sí àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tó wáyé ní oṣù kẹsàn-án 2021 níbi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti kọlu ilẹ̀ Amẹ́ríkà léyìí tó sì ń pè fún àwùjọ tí ó fi àyè gba àlàáfíà ìkáánú àti ìbọ̀wọ̀ fún ẹ̀mí ọmọnìyàn dípò ìkórira àti ẹ̀rù jẹjẹ Obi ló fi ìpè yìí síta lónìí òde yìí ní ojú òpó ìkànsí rẹ ní X rẹ lẹ́yìn tí ó kópa níbi ètò àdúrà tó ń ti ìsìn ìrántí èyí tó wáyé ní New York ìkọlù ọ̀hún ní ó wáyé ní 11 2001 léyìí tó mú ẹ̀mí àwọn tó fẹ́ẹ̀ tó 3,000 niyè 3,000 people tó mú lọ lẹ́yìn tí àwọn ajá bàálùgbà tí wọ́n já bàálù ọkọ̀ èrògbà níbi tí wọ́n ti lọ fi orí rẹ̀ sọ ibùdó káràkátà àgbáyé ni ìyẹn World Trade Center tó wà ní New York àti omi ní Pentagon ní Virginia tí wọ́n sì tún fi bàálù mí kọlu Pennsylvania ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra ló fi ọ̀rọ̀ léde wípé 25 ló ti fẹ́ lọ bí afẹ́fẹ́ èyí tí ìṣẹ̀lẹ̀ àbadì ọ̀hún ti ṣẹlẹ̀ síbẹ̀ ọ̀gbìn ìrora rẹ̀ òun náà ni àwọn mọ̀lẹ́bí àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ láàbì ọ̀hún òun náà ni kò tí ì di dídí ní àgọ́ ara àti lọ́kàn wọn àti lára àwọn èèyàn ilẹ̀ Amẹ́ríkà bákan náà ń ló bu ọlá fún àwọn panápaná àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àwọn ajíhìn bó ti ṣe ṣẹlẹ̀ first responders tó fi mọ́ àwọn ọmọlú fún bí wọ́n ti ṣe fi ẹ̀mí wọn wéwu láti du àwọn tí wọ́n kópa nínú ìkọlù náà

àjọ olómìnira tó ń sí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Imo ìyún Imo State Independent Electoral Commission ISIEC ni wọ́n ti kéde nísàn-án ọjọ́ tí wọ́n ṣètò ìdìbò sí àwọn ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàdín ní ọgbọ̀n 27 local government fún ti ipò alága àti ipò àwọn wọ́ọ̀dù-wọ́ọ̀dù sí àwọn wọ́ọ̀dù márùn-ún ó lé ní 305 wards eléyìí tó wà ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ọjọ́ kẹrìndín ní ọgbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ti ṣe ọjọ́ àbámẹ́ta níbàámu pẹ̀lú àtẹ̀jáde àwọn oníròyìn èyí tí alága àjọ ISIEC ní ìpínlẹ̀ ọ̀hún tó fi síta yín o Charles Ejiogu níbẹ̀ ni ó ti fi ọ̀rọ̀ léde wípé ètò ìdìbò náà òun náà ni yóò wáyé yíká tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún nínú àwọn wọ́ọ̀dù tí wọ́n jẹ́ 84,562 yún 4,758 polling units ní ìpínlẹ̀ náà alága àjọ ISIEC ní ìpínlẹ̀ ọ̀hún ló fi ìkéde ọjọ́ ètò ìdìbò náà síta tó sì ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé ìkéde ọ̀hún ló wà níbàámu pẹ̀lú àfitónilétí àlàyé ètò ìdìbò notice of election ọlọ́jọ́ 360 days èyí tí àjọ náà tí wọ́n ti fi síta ní ọjọ́ 18 oṣù kẹsàn ọdún 2025 níbàámu pẹ̀lú àgbékalẹ̀ ìpín 28 ìpín ìsọ̀rí kìíní section 28 subsection 1 ti ṣe ètò ìdìbò ọdún 2022 níbàámu pẹ̀lú àtúnṣe tí wọ́n mú bá bákan náà lọ yọjú ọ̀rọ̀ síta wípé ìfikùnlukùn pẹ̀lú àwọn ìkàn náà ló ń lọ lọ́wọ́ tó sì rọ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n forúkọ sílẹ̀ láti rí dájú pé wọ́n kópa kí wọ́n sì gbé ìgbésẹ̀ èyí tó yẹ gẹ́gẹ́ bí ìgbáradì. àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tèní ló ń dé sí etí gbọ̀nyín ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ibẹ̀ lakalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè òní ọ̀pọ̀n sókàn ààrẹ ti orílẹ̀-èdè china xi jinping n ló ti gúnlẹ̀ sí new delhi láti kópa nínú àpérò brics tá a mọ̀ sí brics summit pẹ̀lú àwọn adarí láti orílẹ̀-èdè india russia àti orílẹ̀-èdè iran níbàámu pẹ̀lú ààbọ̀ ìròyìn xi náà ni ó tẹkọ̀ létí lónìí òde yìí lọ fún ti àpérò ẹlẹ́ẹ̀kejì dín ní ogún ti brics ìyún 18 brics summit níbàámu pẹ̀lú ìfìwépè láti ọ̀dọ̀ olóòtú orílẹ̀-èdè india narendra modi àwọn tí wọ́n kọ́ wọ̀rìn pẹ̀lú rẹ̀ lára wọn láti rí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní ilẹ̀ náà wang ji àti àwọn èèkàn nídìí ẹgbẹ́ òṣèlú ti ìṣèjọba àjùmọ̀lò tá a mọ̀ sí communist party kai kui ìrìn àjò náà òun ló wáyé lẹ́yìn ọdún mẹ́fà tí ìtàkùrọ̀ gan tó ń ti ìkọlù eléyìí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iléeṣẹ́ ológun tó wáyé ní 2020 níbi tí aáwọ̀ tó ti bẹ́lẹ̀ ní ibi àlà tibetan bákan náà ni ìbáṣepọ̀ náà ni ó tún ti gúnmọ́ láàrin wọn pẹ̀lú fífi ààyè gba ọkọ̀ bàálù láti tẹkọ̀ létí kúrò níbì kan wọ ibòmíì àti ìkànsíra ẹni tó fi mọ fífi ààyè gba ìwé ìrìnà rẹ ni. lákòótán lẹ́ka eré ìdárayá àjọ tó ń bójútó bọ́ọ̀lù gbígbá ní orílẹ̀-èdè wa nàìjíríà ìyún nigeria football federation nff ló ti ka àwọn aṣojú 37 representatives nínú èyí tá a ti rí àwọn alága àjọ bọ́ọ̀lù gbígbà ìpínlẹ̀ mẹ́sàn-án ìyún state football association láti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ fifa àti ti àjọ caf ìyún confederation of african football ní ìlú abuja ní ọjọ́ 14 oṣù kẹsàn-án ìpàdé yìí jẹ́ ọ̀kan ìgbésẹ̀ ìfikùnlukùn eléyìí tó ń lọ lọ́wọ́
ti won doju esun biboju to n to ni se pelu awo idari ninu ajo bolu gbigba orilede Nigeria ati lati laporo ona toto eleti yo seto leyin ikowe fipo sile ti eni to ti fi igba kan ri je are ajo NFF Ibrahim Guzau ati agbarijopo awon omo igbimo isakoso re to fi mo akowe gbogbogbo iyun general secretary Mohammed Sanusi ajo FIFA ati ajo CAF lati pase awon asoju won ni ireti wa wipe won wa ni orilede Nigeria gege bi ayan lati ni ifikunlukun pelu awon ikan nidi bolu gbigba ati lati se ayewo awon ohun to ro mo atunto eleti o wa nile pelu awon ero loloko ojokan ipade yi ni ireti wa wipe yo pese anfani fun ajo ti orisi bolu gbigba loketa lati ni ifikunlukun pelu awon asoju ti won je ikan lawon lawon igbimo si igbimo ile eto ni se pelu oro bolu gbigba orilede Nigeria ati lati se atopo iwoye ko wa lori ona antele lori awon igbese atoto akojopo iroyin agbaye ti role ti ni ko ni ju bayi lo amo kin to mo lo egbo awon koko nu re lekan si ijoba apapo le yi nlo ti pe fun iwadi lati mo idi iku awon omo orilede Nigeria meji ti won gbe mimi ni orilede South Africa omo oye fun ti ipo are labi ase egbe oselu NDC Peter Obi se abewo ikedun si awon to lugbade isele ojo kokanla osu kesan odun 2001 to si pe fun ifaye gba lafia dipo ikorira eni are orilede China Xi Jinping nlo ti gole si orilede India fun ti apero BRICS leka ire daraya ajo NFF ni won ti kako awon asoju metadin ni ogbon ti won mo se pade po pelu ajo FIFA ati awon ikan eleyi ti o je ti ajo CAF nibi ipade eyi ti o mo waye fun okan ojokan awon iroyin to nti ikan ni ta kese tita atawon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tana www.lagelufm.com amele tele wa nikan ni olore sore ti oju iwe pelu itana lagelu fm 96.7 to ba je abeyefo lagelu fm 967 le o fi darapo mo wa tunde olawo ni olootu iroyin yi pelu iranlowo baba tunde morun keji okun joseph eni dobon lo ko timi e seun te ngbadun wa a o ni sura wa amin

0: rẹ̀ iye ní. Bí wòlíì àti ọ̀jọ̀gbọ́n Ọlábàmíjì Oyèṣọlá Òyìnbó ọmọ ọba Jésù yóò ti máa bá wa sọ̀rọ̀ Olúwa. Ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ nítorí láti pàṣẹ ọ̀rọ̀ náà ẹ ó di alábùkún fún lórúkọ Jésù.
1: Ògo ni fún orúkọ Olúwa.
2: Alleluia.
1: Mo sọ ọ́ wípé kí gbogbo ògo kó máa jẹ́ ti Ọlọ́run.
2: Alleluia.
1: Ẹni tó kà mí yẹ gẹ́gẹ́ bí gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀. Ọlọ́run tó rán mi níṣẹ́ lénìí o tí gbogbo alààyè tó ń tẹ́tí sí mi. Bí kì í bá ṣe pé yín ń wa mú tọ̀lọ́wọ́. Gbogbo èèyàn jẹ́ ká tẹríba fún àdúrà orúkọ Jésù.
2: Àmì Jésù.
1: Bàbá wa Ọlọ́run wa ọ̀rọ̀ gangan fúnra rẹ̀ tó wà látẹ̀mìkọ́ṣe. Àkókò tó tó láti bá àwọn èèyàn yín pàdé olùsọ ọ̀rọ̀ òǹkàwé Olúwa mi sí wa.
2: Àmì Jésù.
1: Gbogbo etí tó ń gbọ́ wa lórúkọ Jésù Ọlọ́run kan dá wọlé.
2: Àmì Jésù.
1: Lópin ọ̀rọ̀ náà kàdá lábùkù.
2: Àmì.
1: Kí ògo jẹ ti Ọlọ́run.
2: Àmì.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Mo gbé orúkọ Olúwa ga fún orí ọ̀fẹ́ mi tí mo tún ní lẹ́nẹ̀ẹ́ láti jíṣẹ́ Olúwa. Mo kí gbogbo ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì. Mo kí gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tí a jọ ń pín ọ̀rọ̀ ìyè yìí gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. Mo gbàdúrà pé ní orúkọ Jésù àmì ṣubú dànù.
2: Àmì Jésù.
1: Orúkọ mi ni òjíṣẹ́ Ọlọ́run Festus Ọlábàmíjì Oyèṣọlá Òlí Òyìnbó ọmọọba Jésù. Ìbùkún ni fún yín.
2: Àmì.
1: Bí mo ti lọ nínú ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí a tún ṣe fi rán mi lónìí. Ẹ jẹ́ kí n pè wá sí àkíyèsí yìí. Ìfẹ́ tó wà láàrin ọmọ àti bàbá kò lákàwé o, ó lágbára púpọ̀. Torí òǹbí máa ń ronú bí wọ́n ṣe bí ọmọ wọn ìrìn àjò tí wọ́n rìn kó tó di pé wọ́n lè bí gẹ́gẹ́ bí ọmọ. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ kan tó nípọn tó lágbára tó ga bá ṣẹlẹ̀ láàrin ọmọ àti òǹbí ló lè mú kó dàbí ẹni pé ìfi ọmọ yín rìn. Lọ́kàn òbí rẹ̀ àdín sí òbí wa.
2: Àmì Jésù.
1: Àkórí ọ̀rọ̀ tèmi tí Ọlọ́run fi rán mi sí gbogbo èèyàn. Ẹ̀yin ará, mo fẹ́ kẹ́ ẹ ké sára kẹ́ ẹ ké sẹ́bí kẹ́ ẹ ké sí gbogbo èèyàn. Àwọn tó ń bẹ nínú ìyẹ̀wù, àwọn tó ń bẹ lẹ́kùlé, àwọn tó ń bẹ lójú ìta. Lọ̀rọ̀ kan ń lọ lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ èyí tó lè ṣe ayé wọn níre kan náà wá tẹ́tí sí. Àbí kẹ́ ẹ sọ ìkànnì yẹn fún wọn kan náà gbé síbẹ̀. Àánú Ọlọ́run yóò dájú lórí yín.
2: Àmì Jésù.
1: Àkórí ọ̀rọ̀ tèmi sọ wípé ìlérí Ọlọ́run dájú. Mo fẹ́ kẹ́yìn náà sọ bẹ́ẹ̀. Fún ayé tèmi o, ìlérí Ọlọ́run dájú. Fún ayé tiyín o, ìlérí Ọlọ́run dájú. Fún ayé gbogbo olùgbọ́ ọ̀rọ̀ ìlérí Ọlọ́run dájú. Ẹ̀yin ará, a ń lọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ìwé Àìsáyà, orí kẹtàléníogójì, ẹsẹ̀ kìíní dé ìkẹrin, Àìsáyà chapter 43. Verse 1-4.
2: Ṣùgbọ́n nísinsìnyí. Báyìí ni Olúwa wí. Ẹni tí ó dá ọ.
1: Ẹni tó dá yìí.
2: Jákọ́bù. Àti ẹni tí ó mọ̀ ọ́. Ísírẹ́lì. Má bẹ̀rù. Nítorí mo ti rà ọ́ padà. Mo ti pè ọ́ ní orúkọ rẹ. Tí èmi ni ìwọ.
1: Alleluia.
2: Alleluia.
1: Èmi ò mọ díẹ̀ ní ìmọ̀ tó ń ṣẹlẹ̀ mi máa àròkàn tàbí àròjinlẹ̀. Eléyìí tó lè mú kí ẹ̀yin náà máa bẹ̀rù. Bóyá ń bẹ̀rù nítorí bùkátà. Bóyá ń bẹ̀rù nítorí ọjọ́ iwájú. Eléyìí tí ẹ̀rí náà rí dáadáa kedere. Ṣùgbọ́n ohun Olúwa sí yín lénìí ni pé ẹ má bẹ̀rù nítorí pé ohun Ọlọ́run ti rà yín padà. Ẹ mọ́ fóya nítorí pé sí yín tòun ò níyín. Tòun Ọlọ́run níyín. Ọlọ́run ló mọ yín. Ọlọ́run ló mọ̀ yín, Ọlọ́run ló dá yín. Ohun tó ń bà yín lẹ́rù yẹn, ó ń bẹnu ipa Olódùmarè. Ó ń bẹnu agbára Ọlọ́run. Èmi ń bá ọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì tí Ọlọ́run rán níṣẹ́. Ọlọ́run wà yìí, kì í kùnà kò sí lè kùnà. Ọlọ́run yìí kò lè ṣe nǹkan kan tì nítorí pé gbogbo agbára jẹ́ tiẹ̀. Bíbélì yìí pé ó jókòó lọ́rùn, ó fàyè sí àpótí ìṣiṣẹ́ rẹ̀. Títóbi ni Ọlọ́run yìí. Ẹ má bẹ̀rù. Yes.
2: Nígbà tí ìwà bá ń lọ omi kọjá.
1: Nígbà tó o bá ń lọ omi kọjá.
2: Èmi ó pẹ̀lú rẹ.
1: Kí ló túmọ̀ sí? O náà nígbà tí èèyàn bá ń rìnrìn àjò kan tí ọmọ ibi tó ń gògùn lẹ́sí. Tó ń rìnrìn àjò kan tó dàbí ẹni wípé gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn. Omi nu ń kọ́. A ti ń ṣe eléyìí. Níbo là bá yàrá eléyìí já? Ṣùgbọ́n Ọlọ́run ní kí n sọ fún ọ wípé àkókò tó tún la omi kọjá yẹn. Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Torí ìdí ẹ̀. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi lónìí ìlérí ọlọ́run dájú yes.
2: Àti láàrin odò.
1: Àti láàrin odò.
2: Wọn kì yóò bù ọ mọ́lẹ̀.
1: Wọn ò lè bù ọ mọ́lẹ̀ gbọ́ mi dáadáa lónìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn ó lè dàbí omi ńlá ó lè dàbí odò ńlá ṣùgbọ́n ìlérí ọlọ́run dájú wípé wọn ò lè bù ọ mọ́lẹ̀ arákùnrin àti arábìnrin ó wulẹ̀ bẹ̀rù gbẹ́kẹ̀lé ọlọ́run ní ìgbàgbọ́ nú agbára ńlá rẹ̀ tó dá ọ̀run àti ayé ní ìgbàgbọ́ nú agbára ńlá rẹ̀ bíbélì wípé òun ló mọ bí egún ti ń dàgbà nú aláboyún wọ gbẹ́kẹ̀lé kò sì nígbàgbọ́ nú rẹ̀ ṣùgbọ́n ohun tí ó ṣàpẹẹrẹ kó o nígbàgbọ́ nú rẹ̀ òun náà ní kó o jẹ́ tó ń ké pe ọlọ́run tó sì gbẹ́kẹ̀lé òun ẹ̀yin ara bíbélì wípé olódodo yóò yè nípa ìgbàgbọ́ àánú ọlọ́run yóò dàjú lórí ẹ̀ wà á nígbàgbọ́ nú ọlọ́run kìí ṣe gbàgbọ́ àgàbàǹgebè kìí ṣe ti àgàlàmọ̀sà arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi nígbàgbọ́ nú ọlọ́run omi ayé yóò lè bí ọ lọ
2: àmì nígbà tí ìwọ bá rìn nínú iná kì yóò jù ọ bẹ́ẹ̀ ni ọwọ́ iná kì yóò ràn ọ.
1: Ohun tí gbogbo tá à ń sọ ìtumọ̀ sí òun náà ni ìgbé ayé tó léwu àbí tá a bára wa nú ewu tá a rò wípé ọgbọ́n wo là á ta sí irú eléyìí nígbà táyé ń halẹ̀ mọ́ nígbà tẹ̀sùn ń halẹ̀ mọ́ nígbà tí òkùnkùn ń gbógun nígbà tó rò pé spoon ló ṣe bọ́ nínú wàhálà yìí ṣùgbọ́n ọlọ́run ṣèlérí pé nígbà tó bá tó ń kọjá lọ́nú iná òun ọlọ́run ó wà pẹ̀lú rẹ̀ arákùnrin àti arábìnrin kò sí ìhàlẹ̀ kankan tó lè dàbí omi ńlá tó lè dàbí odò tó lè dàbí iná eléyìí tó lè borí rẹ̀ àánú yóò mọ̀ dájú lórí rẹ̀.
2: Àmì nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ ẹni mímọ Ísíráélì olùgbàlà rẹ mo fi Íjíbítì ṣe ìràpadà rẹ mo sì fi Ethiopia àti Sheba fún ọ níwọ̀n bí ìwọ ti ṣe iyebíye tó lójú mi tí ìwọ sì ṣe ọlọ́lá ènìyàn sì ti fẹ́ ọ nítorí náà èmi ò fi ènìyàn rọ́pò rẹ àti ènìyàn dípò ẹ̀mí rẹ.
1: Alleluia.
2: Alleluia.
1: Ẹ jẹ́ ká tẹ́tí. Gbọ́ ìkéde.
3: Ogun tó ń jà ní tó ń jà ṣẹ́ mi o. Pátápátá ni kò ṣe.
4: Gbogbo ẹ̀yin aládùúrà. Jésù Àkírísọ orí títún jẹsẹ̀ dúró. Láti fàánú faṣogun ya pẹ́rẹpẹ̀rẹ. Lára àwọn tó ṣetán láti képe. Nínú ìpàdé àdúrà lágbára tó ti di ọjà àgbáyé. Ìpàdé àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀. Tí Ọlọ́run fúnra rẹ̀ pẹ́láṣẹ fún wòlíì àgbáyé ni. Prọfẹ̀tà Ọlábànjẹ́ Òyeṣọlá. Bàbá òyìnbó ọmọọba Jésù. Nínú ìjọ Fellowship of Disciples Gospel Church. Àmúlòkọ Àkànrán Ìbàdàn. Ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Pẹ̀lú àkòrí. Àkókò nínáwó agbára ìyanu Ọlọ́run. Ìwọ náà dìde fú. Jẹ́ ká lọ síbi tí Jésù ti sọ lórí burúkú jọ lórí rẹ̀. Látago méjìlá ọ̀sán. Làwọn yóò ti máa nàrọ̀ sọ́sẹ́ képe Jésù aláàánú. Títí di ago mẹ́ta àbọ̀ ọ̀sán. Pẹ̀lú ìpọ́nlọ́ lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè. Àtàwọn olórí ẹ̀mí àti bàbá olùgbàlejò àgbà. Prophet Festus Ọlábànjẹ́ Òyeṣọlá. Bàbá òyìnbó ọmọọba Jésù. Gbogbo ọ̀nà ni kẹ́ wádìí ojú ọjà Amúlòkọ Ìbàdàn. Ẹ bèrè jọ́ọ̀jì bàbá òyìnbó ọmọọba Jésù. Bẹ́ẹ̀ni kásẹ̀lì yóò máa bẹ̀rẹ̀ láti dédé ago méje òwúrọ̀. Dádì ẹ gbàdúrà fún mi sà. 0803-381-8272. Nínú ìpàdé àkọ́kọ́ nínú owó agbára ìyanu Ọlọ́run tọ̀sẹ̀ yìí. Ìwọ ló máa sọ tẹsítímọ́nì kò yẹ kó o míì sí ẹ̀.
1: Kò yẹ kó o míì sí ẹ̀. Sọ fún àwọn èèyàn pé ẹ jọ kọ́wọ̀rìn wá sí ìlú Amúlòpọ̀ lọ́nà Àkànrán Ìbàdàn. Arákùnrin àti arábìnrin aago méjìlá ọ̀sán òní ìpàdé yìí máa ń bẹ̀rẹ̀. Ẹni tó bá fẹ́ rí wòlíì tí ò ní dẹ́bọ fún ọ ló dédé níbi aago mẹ́jọ àbọ̀ mẹ́sàn-án. Èmi ò ní nǹkankan gbà lọ́wọ́ rẹ̀ à ń pe ọba à ń péjòyè à ń pe gbogbo ẹ̀yin aláṣẹ gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ wá tẹríba fẹ́ tó da láti gbàdúà láago méjìlá ọ̀sán lámúlòpọ̀ ẹ bá ti dámúlòpọ̀ ẹ béèrè ṣọ́ọ̀ṣì wòlíì òyìnbó ọmọọba Jésù ẹ bá wa níbẹ̀ Jésù lóníjọ rẹ̀ àánú yóò dájú lórí ẹ nígbà tí ẹ bá débi àtúmọ̀ kéde gbogbo àwọn ìpàdé wa lórúkọ Jésù yóò dára fún yín.
2: Àmì
1: mò ń tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ sínú bíbélì mímọ́ wí orin Dáfídì sáàmù orí 44 ẹsẹ̀ kìíní àti ìkejì rẹ̀.
2: ṣùgbọ́n àwa ti fi etí wa gbọ́ àwọn bàbá wa sì ti sọ fún wa ní ìṣẹ̀lẹ̀ ńlá tí ìwọ ti ṣe ní ọjọ́ wọn ní ìgbà àtijọ́.
1: Ìṣẹ̀lẹ̀ ńlá àti gbọ́ testimony ẹ̀rí lóríṣiríṣi àwọn ohun tó ṣẹlẹ̀ àti gbọ́ ti 1930 ẹni tí wọn ò ní rètí nípa ẹ̀ mọ́ àti ẹ̀ ti gbọ́ ti Lásàrù nínú bíbélì mi mọ́ ẹni tí ẹ ti sọ̀rọ̀ ìtínú òkú ọjọ́ kẹrin kí wọ́n àdọ́dọ̀ kò lè ṣe. Arákùnrin àti arábìnrin.
2: Bí ìwọ ti fi ọwọ́ rẹ lé àwọn kẹfẹ́rì jáde ti iwa si gbe won bi iwa ti foro awon eniyan na ti iwa si mo won gbi ile
1: awon keferi eyan ti o ni wa bi olorun temi olorun o si nu won ni ma ngogun ti yan yo wa dabi gbe yen wa nodo yo wa dabi gbe yen wa nu omi nla ti o fe ni reti mo yo wa dabi gbe yen wa nu na to ti gba wi pe bi to mo pari aye ehun si niyan nitori bi won se yu aye re lenu ma se nda mu aye re ṣugbọn emi mimọ ni ki so fun yin gbogbo bi ta ti n gbọ mi leni wi pe ileri olorun daju nitori ti olorun yo gba o lọwọ won olorun o gbọ ninu ikeko peyepeye o si ju asegun lo
2: ame jesu
1: iwe Isaiah ori kẹrìnléláàádọta ẹsẹ kẹẹẹdógún dé ìkẹtàdínlógún
2: kíyèsí
1: ní kíkó jọ
2: wọn kó ara wọn jọ ṣùgbọn
1: o
2: kìí ṣe nípasẹ mi
1: àwọn tí wọn máa ń dìtẹ wọn ò lè má dìtẹ torí sátánì bàbá wọn ní ń darí ayé wọn ẹmí sátánì yẹn gangan ní ń gbénu wọn báwo ló ṣe jẹ alààyè tí wọn ò ní dìtẹ mọ báwo ló ṣe jẹ ológun ọmọ tí wọn ò ní dìtẹ mọ báwo ló ṣe jẹ aláṣeyọrí tí wọn ò ní gbógun tì ọ ṣùgbọn lè rí ọlọrun dájú ní ti kíkó jọ wọn ò kóra ara wọn jọ ṣùgbọn ọlọrun sọ pé ọwọ òun ò sí nú ẹ nígbà tí ìbádà ẹ sì ṣe pé ọwọ ọlọrun ń bẹ ń bẹ báwo ni mo wọn ò ṣe jọ ìmọ wọn ò lè jọ arákùnrin àti arábìnrin tó ń gbọ mi lónìí ìlérí ọlọrun dájú òun náà ni àkórí wàásù tẹlẹ nítorí pé ọlọrun ọrun yóò kó ọyọ nínú gbogbo ipò kípò tó bára rẹ eléyìí tó dàbí ẹni wípé ìrètí rẹ ń yìnrìn yẹn wọn kàn lé jẹ kí ìgbàgbọ rẹ kó ló wúra sí nítorí pé ọlọrun ọrun yóò gbà ọ ó sì rí ọnà àbáyọ gbà ẹ.
2: ẹnikẹni tó bá dìtẹ sí ọ yóò ṣubú nítorí rẹ
1: arákùnrin àti arábìnrin tó ń gbọ mi lákòókò yìí tó ń gbọ mi tó o ti gbọrọ ìbáyì ó yẹ kí ọkàn rẹ balẹ kó o sì ní ìgbàgbọ nù ohun olúwa kó o ní ìgbàgbọ nù ọrọ ọlọrun àní àkórí ọrọ tòní sọ wípé ìlérí ọlọrun dájú ẹnikẹni tó bá dìtẹ sí ọ wọn náà lè sọ bí tó wáyé pẹnikẹni tó bá dìtẹ sí yóò ṣubú nítorí ìlú.
2: kíyèsí èmi ni ẹni tí ó ti dá alágbẹ̀dẹ tí ń fẹ́ iná ẹyin tí ó sì mú ohun èlò jáde fún iṣẹ́ rẹ̀ èmi ni ó sì ti dá panirun láti panirun kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan àti gbogbo àwọn tí ó dìde sí ọ ní ìdájọ́ ni wọ́n ó dá ní ẹ̀bi èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá ni olúwa wí.
1: ìgbà tí wèé sẹ̀ká lára sàtánì ìránṣẹ́ olúwa ni wọn náà ogún rẹ nìyẹn ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ọ ọlọ́run ló máa dojúkọ ọlọ́run ni ó sì bàjá àánú ó dájú lórí ẹ.
2: àmì jésù
1: ẹjẹ́ ń pé fóònù nọ́mbà mi jẹ́ kí n pé fóònù nọ́mbà mi ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ bó o bá pè mí tí o bá gbé ajẹ́ pé mo tó ti bí sí nìyẹn àánú ọlọ́run yóò dájú lórí
2: ẹ.
1: fóònù nọ́mbà mi àkọ́kọ́ 08081 82 72 èmi ni ó gbé fóònù nọ́mbà mi kejì 08058 82 80 10 ẹ̀tẹ́rí bẹ́ẹ̀ jẹ́ ká gbàdúrà ká tó pàdé lórí agbágbé ìkan náà ní òye ọjọ́ mẹ́jọ God bless you.
2: orúkọ
1: jésù ọlọ́run ìyanu kó jà fún ọ ọlọ́run kó gbé ọ níjà ipa ayé ò ní ká ọ
2: omi
1: ayé ò ní gbé ọ lọ bẹ́ẹ̀ ni kò rí
2: fún ọ
1: iná ayé ò ní jó wọ
2: jésù
1: olúwa wa.

0: láti gbọ́ ètò ọ̀dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ ọlọ́run láti ẹnu bàbá wa nínú olúwa àjí ìrere martin ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́ bí kí ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
1: ìmọ̀ ọlọ́run pípa májèmọ̀ ọlọ́run mọ́ ló ní ẹ̀mí tó tayọ ló ní ìmọ̀ tó tayọ ẹ̀bùn tó ní ló fi ṣe jèrè ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ òye ọ̀rọ̀ agbára àti tara. Nígbà tó bá mọ ọlọ́run tó pa májẹ̀mú rẹ̀ mọ́ yóò máa ṣàtọ́kù fún ọ nígbà gbogbo. Àìmọ ọlọ́run wa àfi ráhùn àìmọ ọlọ́run wa àfi gbòṣè àìmọ ọlọ́run wa àfi gba iyèméjì láyé nítorí pé àwọn mú ti ayé mú àìmọ ti ọlọ́run ìránṣẹ́ kan kò lè sí bàbá méjì ẹni tí ò mọ ọlọ́run tó wò ṣe rẹ̀ ò ti kọsẹ̀ ẹni tí ò mọ ọlọ́run tó wo ìwà rẹ̀ ò ti kọsẹ̀ ẹni tí ò mọ ọlọ́run tó gbégbé ayé tí ò ní túmọ̀ ò ti kọsẹ̀ ṣùgbọ́n mo bá lè pa májẹ̀mú ọlọ́run mọ́ tó dá ọlọ́run mọ̀ ìmọ́lẹ̀ ló gbé dání ọgbọ́n ló gbé dání ayọ̀ ló gbé dání ìṣẹ́gun ló gbé dání ètò ìyẹ́ lómìnira. Bùbá mọ ọlọ́run ó máa lékè ni ohun tó máa gbà náà wá ó ti jìnà sí ohun tó máa kó bá wá ó ti jìnà sí ohun tó máa ṣiṣẹ́ wá ó ti jìnà sí nítorí pé ọ̀rọ̀ ọlọ́run tó pamọ́ tí ẹ̀mí ní ó ti ráwọ́ padà ó ti dábò bò ọ́ ó ti bímọ lẹ́wàá ó ti mógo wá. Dá ọlọ́run mọ̀ bó bá dá ọlọ́run mọ̀ bàbá mi ni ọlọ́run wà ní kì í fi àwọn ànífẹ́ sílẹ̀ yóò mú lórí ẹ̀ṣẹ̀ yóò sọ ọdọ ọlọgbọ́n yóò sọ ọdọ ọlọyé àfọ̀rí tálẹ́tì ògúnra di mímọ́ agbára di mímọ́ iye kó máa ráhùn ẹdín ráhùn májẹ̀mú rẹ̀ kò tí fẹsẹ̀ múlẹ̀ kò tí bọ ọlọ́run rẹ̀ kò tí gbọ ọlọ́run láyè kò tí dùn nífẹ̀ẹ́ ọlọ́run tí ní ìgbà tí ìgbà wọn fi ń máa kéde ẹ̀sìn ilé tí ni kì í ṣe ẹnìkan ló wà níbí nípa àwọn tó gbọ́ ẹ̀dá ọlọ́run yìí mọ̀ ẹgbẹ́ ara sílẹ̀ ẹgbẹ́ ẹ̀bù àtọ̀run wá ẹgbẹ́ ẹ̀mọ̀ àtọ̀run wá ẹgbẹ́ òyà àtọ̀run wá ẹgbẹ́ àlàáfíà àtọ̀run wá ẹgbẹ́ àtọ̀run àtọ̀run wá kí ìrandíran yín ó lè máa lóore fẹ̀jẹ̀ yìí ṣe ti ayé tó mú ikọ̀ ọ̀sẹ̀ dání yìí ṣe ti ayé tó mú ìpọ́nrún dání ìjọ mi ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìdẹ̀rú ká máa sìn wọ́n ní jésù wá kò kọ́lé kò ra mọ́tò kò fẹ́yà kò bọ́ lọ́wọ́ ẹnikẹ́ni ìrẹ́fún ló jẹjẹ òmìnira fún ẹbí mu gbogbo ipá mò ń sà pé ẹ̀kọ́ tí mo rí gbà látòkè wá tàbí ṣe wà níyì agbára mi kọ ọgbọ́n mi kọ ìmọ̀ mi kọ òye mi kọ orí ọ̀fẹ́ tí mo rí gbà ni jíjọ́ náà tọ́ ló ti bá ìyànà ọlọ́run pàdé bó bá tẹ̀lé kọ́mọ̀ bàbá jọ́ náà tọ́ ibi ò ní pọ ọyọ níjọ ò mọ ọlọrun débẹ ẹlẹ mọ wọn bá bá dá ọlọrun mọ ẹbùn ọlọrun kò lè tọ wá wá ògùn ọlọrun kò lè tọ wá wá agbára ọlọrun kò lè tọ wá wá ìṣègùn ká sọrọ ká wá ká gbàdúrà ìbọn jíjọ́ ló ṣe. Jerusalem, kibo fele se Jerusalem. Does it say kibo fele se Israeli? O komi ni Israeli. Bon blessa lo ka kiri, to ba do Olorun mo. Yare lo si ba gbadura baba. O koko baba si sile ko. O bere, o si ni gba. Bati maje mo si. No Exodus 95. Exodus 95. Egbo n to wi. Kadu tesi wa ju. Exodus 95.
2: In Genesis yi.
1: Be
2: ma fe gba ohun mi gbo ni toto.
1: Te ba fe. Of course te ba fe gba ohun mi gbo ni toto.
2: Ti e o si pa majemu mi mo.
1: Te si pa majemu mi mo.
2: Igba na ni eyin o je isura fun mi ju gbogbo eniyan lo.
1: Igba na le yo je isura fun mi ju gbogbo eniyan lo.
2: Nitori gbogbo aye ni ti emi.
1: Nitori gbogbo aye se le je isura fun mi ju gbogbo eniyan lo. Je be ba le pa majemu mi mo. Be ba le po ofin mi mo. Bele e je isura fun mi ju gbogbo eniyan lo. Ti e ba le pa ofin mo be ba le pa ma je mu mi mo ma je mi se mo pa mo mo fi mo awon ti sa ta lo so ko gba won lo si sa training na bi ko wa o si lai ti sa lo ba nsi ko si sa training mo method of teaching bo se apply ti se bo se introduction gbogbo ta ye mo si mo ako bubu e akopo e do ma ba se gesi gesi si te ba gbo mi gbo te ba gbo omo to gbo un baba re gbo ni baba yo saferi omo to gbo un baba re gbo to tele na baba re baba yo ma ju yo ma to sono yo ma ba ni re pade ni te ba le gbo mi gbo be ba le gboro mi gbo baba le pa maje mu mi mo oluwa wi le je isura fun a je isura fun lo a je no a je isura fun lo te ba le gbo mi gbo igba ti mo ki e soro na ma gbaro temi ni ma jade temi ni ma seke temi ni mi irolo na soju koroju iwa ti bele de lo so fun mi o si bele de lo so fun mi ile ti gbe lo so fun wa abale pa ma je mi lo pa we pa de mo le se kini
2: la
1: je sura that Jeshura for me. Jububu in your life. That Jeshura for me. And to paro, Oti dale. Ale, ni babosi. And to sheki, Oti dale. Anyway, kilomu bobo, I want companies. Oji, ye, deni. Oro, loro, choji, kakofi ku, ofi deku abukude kini ti re ti pe akugbo olorun akugbo olorun lo eni ko si se iwa wa ti eloko baba ila soto ka dale se kale e ti ko orore fogulogo ile oko ko le ba je ninu re ni won bu ni bukubu won je ko re ba won mo me bayi won wo se bayi se ro yo ti je won si weke se ko ti je won si wa soto se ko je won e bi te barade te ba le bo mi gbo te ba pa maje mi mo bele je isura fun bele je isura ibo le ti be so wipe won ti ni ojuse to pe e pa majemu olorun mo e gbo fo olorun mo e ronu pada ko si ironu pada la fi di isura olorun la fi lobo olorun la fi de mo olorun ẹni tí wàá sùn àárí ìrònú pàdánù ayé rẹ̀ kò fara nídìílé rẹ̀ kò sí èso. Jésù wá ó mọ̀ ṣẹṣẹ pé bàmítì sí àṣẹ kò mẹ́rin mọ́ wà kò mí padà wà wọ́n sọ sódò ní àjà ṣùgbọ́n Jésù sọ pé ìjọ sọ pé ẹni tí èmi kò tún bá ó pọ̀ fẹ̀mí mọ́ bàmítì sí wá yóò fẹ̀mí mọ́ bàmítì sí wá àwọn tó sì gbà láti lọ́kàn ní iye òde tààrà pé nínú ọkọ̀ láti dẹ́ṣẹ̀ nínú ọkọ̀ láti wà bàjẹ́ nínú ọkọ̀ láti ní kórira sọmọ ìkejì nínú ọkọ̀ láti gbá ẹ̀ṣọ́ tó wọ̀ ká bàtọ̀ ọmọ ìkejì jẹ ká kẹ́kọ̀ọ́ ọmọ ìkejì ẹ̀rẹ́ sàgbẹ́bẹ́ tẹ bá lè gbọ́ ohun mi gbọ́ tẹ bá lè pamá jẹ pẹ̀lẹ́ jẹ́ ìṣura fún mi ìgbé òye ẹ lọ ẹgbẹ́ láàrẹ̀ káàdìdọ́ ọlọ́run mọ́ lábẹ́ ìgbésẹ̀ ká pamá jẹ bọ́ ọlọ́run mọ́ láti jẹ́ ìṣura fún ọlọ́run láti lóye ọlọ́run ní ẹ̀bùn ẹ̀jẹ̀ ká sá lọ sí ìwé matthew chapter 25:14-27 àkàdé ẹ̀bẹ̀ ni matthew 25 chapter 25:14.
2: Nítorí ìjọba ọ̀run dàbí ọkùnrin kan
1: tó lọ sí àjò
2: ẹni tó pe àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ó sì kó ẹrù rẹ̀ fún wọn ó sì fi tálẹ́ǹtì márùn-ún fún ọ̀kan ó fi méjì fún ẹnì kejì àti ọ̀kan fún ẹnì kẹta ó fi fúnlúkúlùkù gẹ́ bí agbára rẹ̀ ti rí ẹsẹ̀ kan náà ó mú ànájú rẹ̀ pọ̀ ìgbà náà ni èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún lọ ó fi tilẹ̀ ṣòwò ó sì jèrè tálẹ́ǹtì márùn-ún mìíràn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ó gba méjì òun pẹ̀lú sì jèrè méjì mìíràn ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ ó wa ilẹ̀ ó sì rí owó olúwa rẹ̀ lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí olúwa àwọn àmúdòmí àwọn olùdòmí dé ó bá wọn ṣírò èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún sì wà ó sì mú tálẹ́ǹtì márùn-ún mìíràn wá pẹ̀lú ó ní pé olúwa ìwọ fi tálẹ́ǹtì márùn-ún fún mi sì wò ó tálẹ́ǹtì márùn-ún mìíràn olúwa rẹ̀ sì yí fún un pé ó ṣeun ìwọ ọmọdọ̀ rere ìtọ́ lóòótọ́ ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀ èmi ò mú ọ ṣe lórí ohun púpọ̀
1: ìwọ ṣe olóòótọ́ níní ní ohun díẹ̀ ìwọ ṣe olóòótọ́ olúwa sì yí fún un pé ó ṣeun ìwọ ọmọ ọdọ rere àtolóòótọ́ ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀ èmi ó sì ṣe ọ́ lórí ohun púpọ̀ olúwa wí.
0: Dá Ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ni a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán a wà ní +7 & 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mandete Ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook àti matthew ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ó ti máa gbọ́ tí ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel a wà ní àdàbà fm àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti lágelú 96.7 fm ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ajíhìnrere matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

afọwọ́fà ni ó pe kùté ilé afọwọ́fà ni ó pe kùté ilé o afọwọ́fà ni ó pe kùté nígbà tó jẹ́ ń tó yóò sán òran sẹ́pò lóògbò oníkólógbò máa sọ́sẹ̀ kó sáré wá ìyòrí pólógbò pé pólógbò bá fojú kèkúté ilé ọ̀run àsàrà ìlú ló fojú kèkúté ni o ẹ máa gbọ́ orin tí mo kọ ọ̀run gbáfèrè gbàgbọ́ ó dá lórí arákùnrin kan ní ìlú tí wọ́n ń pè ní ìlàrè ọjọ́ wednesday tó kọjá ní ẹnìkan fi sọ́wọ́ sí mi tí mo rí mu ní àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ especially àwọn tó bá ya kọlọ̀ràn sí àwọn tí ìbá fọ̀rọ̀ ra wọn wò wọ́n ní fina jóra ẹ̀ wò rí bó ṣe ń rí kó tó fi jóhùn ẹgbẹ́ àwọn tí wọ́n níyàn lé tí wọ́n máa dọ̀bọ̀ kàláàmù àwọn ọkùnrin olójú kò mú ò lọ bóyá àjẹ́fẹ́ yìí kọ́gbọ́n torí ipa need láti fi kọ́gbọ́n torí ẹ̀ ni mo ṣe ní kí mo dákun bá ń dọ́kítọ̀ ẹ̀ kí àwọn èèyàn ó lè kí àwọn èèyàn ó lè rí ìbò wọ́n ṣiṣẹ́ yẹn ẹni kí ló ṣẹlẹ̀ ẹ̀yin obìnrin náà tí ẹ lọkọ tí ń lé tẹ́tùmọ̀ tójúbọlé kiri wọ́kọ̀ lọ́kọ̀ bóyá tẹ́ ẹ bá wò yìí ẹ rò lẹ́ẹ̀mejì orí ètò iná lẹ ti rí lálẹ́ o arákùnrin tó dágbére fún ìyàwó nílé ìyàwó tọmọ tó dágbére fún wọn lé pé òun lọ bí iṣẹ́ pé ẹ wo wọn ò rẹran bọ̀ lónìí mo ń kí lékìrì lékìrì ẹ wá ẹfọlẹ̀ ẹ wá ta àjẹ tuntun bí ẹni pé ń lọ bí iṣẹ́ ó ń lọ bí iṣẹ́ kan ń bọ̀ lọ́nà bí iṣẹ́ ló ti já kán jẹ́ ń sáré wo ìyá yìí ó sáré wò yáyé o n tó ṣẹlẹ̀ ń lọgbọ́n tí mo fẹ́ ka kọ́nú ẹ̀ inú pákáleke ìlarábìnrin ó wà ẹni tó sì jọkùnrin imú rẹ̀ dánrin o ó dánrin àmọ́ ọjà àbí a lọ sọ́jà tá a bá tọjà dé ń wà jábọ̀ ìrìn àjò ojú ìfàlẹ́ ẹ ṣe tẹ wà ń bẹ̀ o.

0: 07. O ba le magre, o bo le pelo stiles. Gentleman on the body system ko bo tariji akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya ya 50 bitters be ti gbogbo bere ko dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun ko ma fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun bebi e tan nibi kibi nibi gbogbo ati nibi akugba 50 bitters is produced by the 50 Waves Limited. Esinle ya kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Not that it all on there.
1: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wàhálà kòkó yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù o tun ya o e je ki n ja yin si ti independence day cash port awon olubori 1966 ni yoo ma je lose kankan gbogbo ojo friday ni double winning cash port nibe ni cash e ti n so opo eniyan di millionaire tuntun eyi ki n se akoko se iru e nje lo ro ri pe iwo gan lokan lati di millionaire wa september 30 ni special independence cash port nitori naa ma se fi akoko re ṣofo lori splash fm *347 *1004 *1# lórí ládìlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stéjú ní bọ̀dù ló fòun tẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
2: David P.R. Eye Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábìbẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ojọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity P.R. Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity P.R. Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity P.R. Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite unity bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
3: 0701015255
2: ojúlọba ara òní dídó mọ́ wa lágbárí.
4: Meridian Post Office, Ibadan. Wa pade Jesu. Odun ma pe yanu yafu yafu. ní West Midlands Open University. A mú kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́tú, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 náírà. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bílò ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí olẹ́ndì, NCE, HND, A-level, tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akron Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Ìyá Lẹ́kà, bí òní ṣáájú wá lónìí?
6: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé?
5: Láìsí pé ṣọ́ọ̀bù rẹ mọ́kọ̀rọ̀. Àìsígbàmọ́ra rẹ ní o, owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́pọ̀lọ́wọ́ Better Life Bakery ni, tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2,000 naira tí wọ́n ń tà ní 1,000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀ rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà, ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọ́n bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ, nọ́mbà yìí ni o pè 0902-542-7551. Lẹ́ẹ̀kan sí 0902-542-7551.

0: àlàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láti ṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun ayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 webs limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plus 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos TBR distributor call 0704-318-3929 50 bitters nadadi tolote.
1: Orúkọ mi wòlí àti ajíhìnrere tèmi tọpẹ ẹjẹ Jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí tọdún yìí o gbogbo ènìyàn tún ẹyẹ máa bọ̀ ìṣó ooru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papat filling station tó wà lórí bridge world adójúkọ jájọ nkú ẹgbẹ́ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣó owó ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ délùú wọ́tọ́ yẹn máa gbá oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ní ẹ̀rẹ̀ tẹríba tó ń ṣe yẹnga avin prophet zuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 0902 520 272

0: ilé ìwé grace feed bẹ́ẹ̀ lówó ilé ìwé òfani lápò yára ilé ìwé grace feed ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec grace feed wà ní number 9 sọfúnmadé close lẹ́dẹ̀pọ̀ avenue of idimango soka ìlú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 grace feed private school àti grace feed college ọ̀gánikan láwùjọ òkúta.
1: Ìlera lọ́rọ̀.
2: Tara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápí ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ́ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápí ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápí ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápí ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí
3: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 8 alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ńbẹ́ o.
4: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333. Andù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.

0: gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyí àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited, SLR Kakiri Bobo Bitwatin Kaja to Jojulowo Office Address Wani, Lot 3, Light and Craft Building, Bashon Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesoya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Beaters, Nadaki Tolote.
1: Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedunnu ko opo eyan. Bi Naija se nsajoyo odun ominira darapo mawon olorire. Ti o ja anfani owo tulu tulu. Ti eni ko kata Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwon lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fo odun ominira independent gift. O le tala imoye igba. Mo si ta to. Be lo se je to. O ya gbera so ma do lu ara e. Lotarata si eyikeyi Golden Chance Lotto stand. And kiosk tabi sobu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchanceloto.com tabi ussd code *7005# lori mtn nikan ni o ta morning game ta ma si golden vogue scan qr code lori ticket tabi sticker poster number drop ko drop o ebun minera independent money gift they grant for you ofin ati lana wa o ayo yi o wa fe ni odun mejidinlogun soke o ya latasiko yi di september 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category Golden Chance Lotto loni airina oni bawa lodun minira
3: ìlera lọ́rọ̀.
4: Kàràó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọ̀nláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bíi àìróorunsùn, ara títa, sangun sangun, kéèyàn ó máa rìn kò gẹ́kò gẹ́, àìlè gbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tójú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alára pé ọ̀láìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáì, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọ̀láìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọ̀láìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
5: Ìyá alẹ́ kan bí òní ṣáájú wá lónìí.
6: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí ní tí ìtàn kankan kí wá làwọn ọmọ ó jẹ láàárọ̀ làbáyé.
5: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó gbọ́pọ̀lọ́wọ́ Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò ń wóbo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbà sí àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe táyà ti gbàṣẹ. Nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
7: Lagilu FM 96.7.

0: ọ̀dà kún bá ń gbé pé òun bá ń gbé pé tí àyà 091-2370-8675
1: +2348-1-424-9106
0: Hello, sir. Ẹ láti sún yóò
1: àti àwọn àmì àwọn àbábìdó
0: ẹlómi ìgbọ́ yí dáadáa sá ẹ ṣe
1: àwọn olóṣèlú bẹ́ẹ̀ gọ́mìnà
0: bẹ́ẹ̀ni
1: ó jẹ́ pé gbà yìí ó ti wà ń ta ti pẹ́ ó jẹ́ pé gbà tí a máa kẹ́ ẹ ti ń ṣètò ọjọ́ rẹ̀ ti pẹ́ olórí àwọn tẹ́gbẹ́ èèyàn bí wọn náà ń gbọ́ nǹkan yẹn bẹ́ẹ̀ ká mọ àwọn èèyàn lọ́wọ́ láti pé ọ̀pọ̀lọpọ̀ méjì ìrìnsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ káàrin tó ń sẹ́yìn orí tó dọ̀rí
0: bẹ́ẹ̀
1: ni òun ní nǹkan tó tó
0: bẹ́ẹ̀ ni
1: àwọn ọmọ ọmọdé tó ń ṣe ṣe
0: ẹ ṣe ó rà ń pèké láyẹn ti nẹ́tíwọ́ọ̀kì poor these days.
2: Hello
0: sir.
2: Ṣé màá dára fún yín?
0: Àmì sà.
2: Aláàjì Ọmọwé Ayélabógo.
0: Ayélabógo dókítà. Ó mọ̀ tó jọ mẹ́ta.
2: Àti bóyá gbapẹ́ nílẹ̀ wo diri.
0: Ẹ rẹ̀ irọ́ point in time wà ni.
2: Ẹ ti gbá sí mi ni o. Ẹ wá ní àwọn èèyàn kan náà tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ o. Ìjọ ẹjọ́ náà pa olóyè tó gbọ́ rúgbìn. Àwọn olóṣèlú lè gbọ́ ọ̀pẹ ní ìgbọ́. Ṣùgbọ́n ohun tó ń bá wọn gbé àwọn alábàágbé wọn máa ń gbọ́ rúgbìn. Àti wọ́n ń sọ wípé wọ́n máa sọ fún ọgbọ́n tí wọ́n bá ń gbọ́ ní rúgbìn. Bí ẹni tí ẹ̀rí sínítọ̀ tó fowó lọ ẹ̀ ní ìpín ìyẹn dáadáa ni. Àwọn èèyàn kan ni wọ́n gbé e lọ́ba. Ẹjẹ́ ata ń gbọ́ rúgbìn. Kọ́mọ̀ gbé ń fẹ́ẹ̀sì wa la máa gbé lọ bí àwọn olówó olóṣèlú yìí.
0: Ẹ̀jẹ̀
2: gbé ń fẹ́ẹ̀sì àwọn èèyàn míì.
0: Bẹ́ẹ̀ni
2: ní ṣètò àwọn ìyá gbẹ ní báyìí o. Ṣé ẹ rí pé ètò yìí ó máa yàtọ̀?
0: Lọ́mọ
2: ṣe. Ẹ̀jẹ̀ kí n bá bọ́ láti gba àtijọ́ wà lábẹ́òkúta. Lásọjọ́ tó ti pẹ́. Ṣé ẹ sì ń ṣàánú àwọn èèyàn? Àwọn àṣàánú ẹ̀yìn náà. Àjọ làwọn tó wá ń ṣe bẹ́ẹ̀ náà. Akéwì sínítọ̀ náà. Ọlọ́run yóò ṣàánú wọn àti gbogbo àwọn tí ó máa dá sí. Ẹjọ́ àrùn àwọn ìran wa. Abẹ́sí máa nọ́ńbà àwọn olóṣèlú ẹjọ́ à ń sọ fún ọdún nǹkan báyìí àbá ìgbẹ́ nìkan tá a gbọ́ lórí rédíò. Torí ilé ìsọ tọwọ́ kọ́bọ̀ tí wàá náà ń ṣiṣẹ́ o ṣùgbọ́n kò dàbí ìkìsì tó wà táǹdì bẹ́ẹ̀.
0: Bàbá alátẹ̀rọ̀gọ̀dì olódọ́kọ dúró dán lọ́sìnsìn.
2: Bẹ́ẹ̀ni.
0: Torí pé yìí ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bá a ṣe ń bá wa ṣe máa ń ṣe ní 1000 or 2000 kankan. Èló dá okò tó àánú dúró di táìmù yìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run aṣọ yín lẹ́sàn-án oore.
2: Ará yé sá. Ọlọ́run ṣe yín.
0: Ọlọ́run ṣe.
2: Ṣé bá ń bẹ̀ ṣe ń tẹ́ òṣèlú ẹ̀ tí òṣèlú yín gan amọ irú ọkọ̀ bẹ̀ǹdẹ̀ tí ń wù amọ̀ bó ṣe tó. Lọ́yìn ń
0: Ẹ ṣeun. Thank you so much. A lot of things ló wà nílẹ̀ o. Ṣé ẹ rántí pa máa ń ṣe food on your table? Food on your table ń gba agbára ò ká mọ́. Àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan bóyá ìkan àbí méjì nkankan àwọn náà máa ń support a fi máa ń ṣe food on your table all along ńgbà yẹn. Àmọ́ gba Trump ṣe nǹkan ó gbọ́ ìṣèlú náà ní ti ọ̀rọ̀ epo nkankan Iran nkankan Trump ṣe nǹkan gan ó ṣẹ́gi mọ́ kálukú lẹ́yìn kálukú náà sì sún sẹ́yìn díẹ̀ ìgbà agbára ò ká mọ́ láyé rẹ̀ ṣe food on your table mọ́. Now a wá ní a lè revive ẹ̀ bó ṣe ṣe wàyí a lè máa ṣe ní every weekend. Bẹ́ẹ̀ni anybody tẹ bá ṣe tán àti ran people are suffering tẹ bá ṣe tán àti ran àwọn tí wọ́n wà nílẹ̀ lọ́wọ́ ẹjọ́ ẹ dìde ẹ pe nọ́mbà mi gbangbe láyẹn ẹ pe nọ́mbà mi máa dìde. Hello ẹ kalẹ̀ bá mi o.
3: Ẹ kú àtàárọ̀.
0: Àtàárọ̀ nìyẹn.
3: Ṣé Kamaru ní Alamu? Láti ní gàìsì èdè káṣù.
0: Ẹ ṣe.
3: Àtọ́lọ́wọ́ ṣàràbà nìyí ní àlá.
0: Ẹni bá ṣe ń wó yẹ ká kí.
3: Náà ni àyá náà fi ṣe àpìṣẹ́tì rẹ̀.
0: Ọlọ́run ṣe.
3: Ká má tètè rí pé bóyá àsìkò tó ń bẹ ní ìdí wa ni a fi ń yọjú sí wa. kama fi ojú àánú yẹn kama
0: sọ wọn fi ilẹ̀
3: ọlọ́run ìjọ ọba àjọ
0: àmísà ẹ ṣeun bá a bá rẹni tó ṣeun orí ẹ káàkì ábà ọlọ́ládé wàásù olùkọ yẹn bá ń gbé ẹ bá mi gbé kọ.
2: Hello.
0: Net of appreciation. Hello.
2: Ọpọlọyọkùnrin jọba ẹ máa mọ ṣe.
0: Àmísà ẹ ṣeun.
2: Ẹlọ́ wa pẹ̀lú orúkọ tèmi ni Ọjí ọmọ West. Láti United States of Philly to Paris.
0: Ẹpẹlẹ.
2: Ẹyin ni máa gbóṣùgbà fún pẹ̀lú àwọn kúrúsì ń
0: bẹ. Ẹ ẹ lọ́ máa kàn ló ní.
2: Ẹyin ni máa gbóṣùgbà fún.
0: Okay, sir.
2: Ọlọ́run tẹ wà lẹ́yìn tí ọlọ́run tẹ fi fi sílẹ̀.
0: Amín
2: ni ẹlẹ́yìn tó máa ọdẹ tí ẹ ti ràn lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́ti tara ayé dìde lọ́ti tara ayé jẹ̀yàn.
0: Olùwàṣẹ.
2: Lọ́ti tara ayé gbàgbé nígbà wọn ti wáyé rí.
0: Olùwàṣẹ.
2: Ẹlẹ́dàá wọn ò fẹ́yìn náà sílẹ̀ láti máa ṣàlàfilẹ̀ yìí pẹ̀lú àwọn olùkúni bẹ̀.
0: Àmì.
2: Ilé iṣẹ́ ọlábìnrin
0: Ami.
2: Ọlọ́run ní gbàgbé làkàrí ọlọ́run tẹ̀lé tàrà lẹ́yìn ẹ̀ ní gbọ́wọ́ lọ́wọ́ lágbà
0: ọlọ́run
2: ẹ máa lọ ẹ máa bọ ọjọ́ ọmọ wẹ́ẹ̀sì ni ẹ máa bí tó bọ̀.
0: You're welcome, sir. Hey, Oluwa o, awakọ̀ ọlọ́run ní ìyá ń kàdúná ó ti sùn lọ ọlọ́run ẹ bá ń du bàbá pupa bá ń jí o awakọ̀ o. Ọlọ́run ni àwa máa kọ́ o bá ń gbé náà ńlá yẹn. Ọlọ́run ni. Yánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyánnyán Olorun ni ko ye mi.
4: Ewo agbara apitolo do apolo made. Olu wori apitolo ni je yi.
0: Olu wa seun.
4: Ko to ni ere bi o te newo pe awon te ma so so ko so ba se na kan li awon te standing ga ka le bo.
0: Olu wa seun.
4: Se ni olorun ya pare pe lo te.
0: Emi na mo nduro de awon na. Mo sise lowo lori e. A gbodo se food on your table. Eni to ba ti yoju. I'm always on ground. Yes sir. Olorun seun. Eja wo eni ti o nife ara ilu bayi. Eja wo eni ti o nife ara ilu bayi. Ya se. Thank you so much. Mo ti fẹ ma mu mi ni ajo lo nuse lu mo ya dog mo be le ara mi eyin te ba mo pe e fe ran lu lo o ya o e ja lo ko to anu as conduit lati reach awon ero ma n po to ma n wa e je ka lo ko to anu as conduit lati reach won. Let's put food on their table. Agbara ti wa o gbe mo as a personal thing in la se stop e now I reni sagbara emi ni yin bayi mo fe fin sagbara awe ba n gbe kini be yen eh
5: hello
0: hello sir
5: o gba gba ti o se fun ele mo
0: ami baba
5: o si nka ise la se yori e tu se le na bi o ti yo mo da
0: o yori dele ami
5: Ami,
0: tori bi o si eyin kuni le si awa bi o ba so lorun kuni le si awa it can only be God.

0: ẹ jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ yín.
1: Orúkọ mi ni Muslimuddin Alamọ̀lẹ̀ Yakin, tí gbogbo ayé mọ̀ sí àáfàá Lálópọn.
0: Ẹ dákun, kí lè mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí ó jẹ́ àǹfààní fáwọn èèyàn wa.
1: Ètí mo mú wá fáwọn èèyàn ni ọ̀rọ̀ nípa bí àlùjánu ṣe máa ń yọ àwọn èèyàn lẹ́nu.
0: Tó bó la ṣe mọ̀ pé àlùjánu yọ èèyàn lẹ́nu.
1: Bá a ṣe mọ̀ pé àlùjánu yọ èèyàn lẹ́nu, ẹni tọ́rọ̀ ẹ̀ bá ti ń tà sí, tó ń wí ọ̀rọ̀ sínú ọmọ tí ń sọ̀rọ̀ ìyàwó, ọ̀rọ̀ ẹ̀ ti ń tà sí tó yàtọ̀ sí gbogbo èèyàn táwọn èèyàn náà rí pé ọ̀rọ̀ yóò bára mu mọ́. Irú ẹni bẹ́ẹ̀ àlùjánu ló yọ lẹ́nu.
0: Tí a bá rí èèyàn tí ń dá sọ̀rọ̀ tí ń sa pépà sa kankan, ẹ dákun sí àlùjánu náà ni ó ń yọ lẹ́nu.
1: Nígbà míì ó máa ń jàǹjànù torí pé oríṣi méjì ni ètò jẹ́ táwọn ọpọlọ wà bí àwọn ọmọ tó mu kólò bí àwọn tí wọ́n ń ṣe àfàtó látara pé tó lè kọlu ọpọlọ tí ọ̀bọ̀ ọpọlọ jẹ́ ìyẹn náà wà lọ́tọ̀ so méjèèjì náà là ń tọ́jú ṣùgbọ́n ètò lè jẹ́ ta lálùjánu nínú ìṣesí ẹ rí pé yóò yàtọ̀ nínú ìṣesí bí kò mọ dá sọ̀rọ̀ bí kí ó mọ fọṣọ rẹ̀ bí kí ó mọ wẹ̀ ẹni tó ti dàgbà tó ti tó ìyàwó nílé tí ò ní wẹ̀ kò ní fọṣọ táwọn ní wọn fọṣọ yóò ní kò tí ì yà bí kò mọ sùn tó yẹ pé wọn gbìyànjú kò ní jáwọn èèyàn sùn lóru ó lè sùn lọ́sàn-án ṣùgbọ́n lóru kò ní sùn lásìkò tó yẹ káwọn èèyàn sùn wọn ò ní sùn ẹ wọn dá àwọn èèyàn láàmú.
0: Tí èèyàn bá ń jẹnu wújẹ́wújẹ́ tí kàn ń dá sọ̀rọ̀ tí ò ṣe kankan ìyẹn ti ní owó àlùjánu nínú nù.
1: Nígbà míì a máa lọ́wọ́ àlùjánu nù nígbà míì a sì máa járùn ọpọlọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tí wọ́n bá ti gbé dọ́dọ̀ àwọn ọmọ so méjèèjì náà là ń tọ́jú.
0: Ẹ gbọ́ àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yín pé ọmọ wọn tó ń ṣe gangan wọ́n sì pe nọ́mbà yín nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé ó máa yábà náà ni.
1: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya ẹlẹmí tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọlọ ń bá ṣe fẹ́ sí ni kódà sílẹ̀ tó lọ́jọ́ márùn-ún rí.
0: Ṣé àwọn tí wọ́n wá ń mu ìmukúmu táwọn máa ń mu ìmukúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
1: ọlọ́run àwọn ọmọ ní káràmọ́ náà tọ́jú pẹ̀lú ẹ̀ǹdà ọlọ́run.
0: ká ní ọmọ mi ti wá mu tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń lò ní sábà bí náà.
1: ọlọ́run máa ń kàwé ti gbádùn.
0: Ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú lórí àbí lọ́rọ̀ alálùjánu àti onígangangande nìkan ni.
1: So ọ̀rọ̀ àjẹnu ọ̀rọ̀ tó pọ̀ ni. Àjẹnu àwọn fa ìfọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn ò ní rí yanjú. Àjẹnu àwọn fa ara ríro tí yóò lágbára tó yẹ pé kódà wọn ò ní rí yanjú gbogbo ogun ara ríro ni ó lò kò ní lọ. Àjẹnu àwọn ìsábàbí ẹ̀ àjẹnu àwọn ìsábàbí kéèyàn má rorun sùn gbogbo ayé tó wọn ò ní sùn ó rí ìrọ̀sìn ní dàrú kò ní sùn o. Mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fọdí ọdún méjì fọdí ọdún méjì olóhùn ò sùn fọdí ọdún méjì ó lóun yàjú lẹ̀ báyìí mo ti lọ́ máa ń ṣe lóru olóhùn wa nǹkan sí ni ó rí ìrọ̀sìn ní dàrú torí pé àjẹnu nídàá láàmú ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bó bá di jú báyìí kò ní sùn. Àti láwọn míì náà tó yẹ pé àjẹnu tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fì máa láwọn obìnrin tí ọwọ́ 40, 30, 40 years, 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
0: Tí wọ́n sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
1: òun. Yóò tiẹ̀ máa báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́.
0: Àlùjọ ni yọ lẹ́nu.
1: Àjẹun ni ó ń fẹ́ ni kò sì ní jẹ́ lómi ò bó ń fẹ́ tá a ti pàdé àìmọye irú ẹ̀ tó lọ sí padà gbàdúrà wọn tán lọ́kọ kódà tá a lọ bí márèjì wọn pẹ̀lú àánú ọlọ́run.
0: Ẹ̀dúná ẹni tó wá tó ti lọ́kọ tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí ọmọ bí ẹ̀yin náà tó máa ń dá sí ẹ̀ tó máa ń ní
1: márùn-ún lórí nǹkan báwo. Tó bá yẹ kó mọ̀ rọmọ bí gbogbo òkú tábà lòfin kò lè ṣiṣẹ́ àfi tán bá padà tọ́jú rẹ̀ nílànà tó yẹ kán gbà tọ́jú ẹ̀.
0: Ẹ dákun ẹ bá mi dákun nọ́mbà yẹn fáwọn èèyàn kí wọ́n lè mọ ibi tí wọ́n pè sí.
1: So nọ́mbà mi ni 08032758864 08032758864
0: lẹ́ẹ̀kan sí bàbá.
1: 08032758864
0: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
1: Orúkọ mi ni Muslimuddin Alamọ̀lẹ̀ Yakin gbogbo ayé mọ̀ sí àáfàá Lálópọn.

0: nìkan lóye.
1: Ọlọ́run lóye. Tí ọkùnrin tó níyàwó tó lọ́mọ tó fi jáde nínú ilé ó lè ti máa rìn bẹ́ẹ̀ tí kò lè ti mọ ìrìn àjò yẹn ti pẹ́ o àmọ́ tó fi jáde nínú ilé tó tún fóun lẹ̀ pé ẹ fọ pọ́ọ̀tù lẹ̀ ìrìnrìn bọ̀ ẹ lọ ra ẹ̀fọ́ ẹ ra ta sí i á jẹ tó dùn kí bá ti gbà fi dé àmọ́ ara ní rò fún ni àti ẹ̀ mọ̀ àfọ́fà lèmi ò pé o ẹ jẹ́ kí n pè láfọ́fà arákùnrin ìforíjálé agbọ́n lílọ tó ń lọ ẹnu iṣẹ́ ló ń lọ o àmọ́ bóyá wà rò pé jẹ́ kí n ní road short kíní ló ìlàrè ló ti ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n ní road short ọdún tó mọ̀ ni ò lè pọ̀n ò mọ̀ ni mọ́ ẹni tí wọ́n ti jọ wà tẹ́lẹ̀ ni ẹni náà lọ́kọ tiẹ̀ ó bímọ o arákùnrin níyàwó tiẹ̀ ó bímọ o àmọ́ wọn rárìn pàdé ìjọ náà yàtọ̀ ni kì í ṣàkọ́kọ́ ẹ̀ torí ń gbà tó burú débì kan ni mi ò mọ́ rí ọmọ kíni rí lọ mú bra lọ bó ṣe fa bra lọ́wọ́ rè ọmọ rí bó ni bra ṣe dọ́wọ́ ẹ̀ ọmú bra lọ. Half naked. Ejoin Facebook. Lagilu FM 967. Ejoin Facebook. Lagilu FM 967. Mama Olukoga, Olukoga. Ye oyibo e se suru o. E se suru. I'm on live program, please. My Lagilu FM 967. Ẹ lọ sórí Facebook Lagelu FM 967 mo ní kí mo bá mi doctor mo fẹ́ káwọn èèyàn rí ni àmọ́ nù tí ẹ̀ ń gbọ́ gbígbọ́ yẹn gan ló tún wá fẹ́ bà mí lẹ́rù jù gan pé pé gbogbo tí ẹ̀ ń sọ but at this count of it at this continence of gbogbo tẹ́ ẹ mójú kúrò ń bẹ̀ ẹ jẹ́ ká rí gẹ́gẹ́ bíi pé a fẹ́ kẹ́kọ̀ọ́ orin arákùnrin orin bó ṣe ṣẹlẹ̀ rèé o.
2: Adóyàwó yàwó àbábọ̀ rẹ̀ rèé tọ̀ sí lẹ́nu kó mọ̀ bá kó mọ̀ gùn mọ́ o. Ọkọ ọlọ́kọ yà.
1: Ẹ jọ̀ọ́ ẹ foríjì mi bóyá ẹ gbọ́ ọ̀rọ̀ àwọn ohun tí a máa fi sí kọ́lọ́fín bóyá ẹ gbọ́ ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ ẹnikẹ́ ẹ fara tìpẹ́ fẹ́ kọ́ o ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ àmọ́ tó lè dáa jù tó lè dùn jù oníkẹ́ ẹ wò lórí Facebook ẹ rí bó ṣe ṣẹlẹ̀ èmi ń question ara mi pé bóo ló ṣe dé àárín títí ibi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tó ń fò jáde kúrò nínú yàrá ibi tó lọ ni wọ́n máa wá rò pé bóyá wọ́n wá dáa bẹ́ẹ̀ arábìnrin tó mú bèrèsé àlọ́ bóo ló ṣe rìn tí ó ti aṣọ almost half naked ń gbọ́ ojú táì kan ló bá fi gbé ta pé ìmọ̀rì mo fẹ́ ẹ̀bù ẹ̀ ní. Talaye ọ ò lè fi mí rẹ̀ padà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ dákun ẹ lọ sórí facebook.
2: Adóyàwó yàwó àbábọ̀ rẹ̀ rèé tọ̀ sí lẹ́nu kó mọ̀ bá kó mọ̀ gùn mọ́ o. Ọkọ ọlọ́kọ yàwó yàwó tọ̀ sí lẹ́nu
3: báwo wá ti gbẹ́bí jẹ orí ẹ tó kù yẹ
4: bẹ́bí ló mọ̀
3: ẹ́ sí ọlọ́tọ̀ sí lẹ́nu ẹlẹ́gbẹ́gbẹ́ sí ní ọgbà dáwọ́
4: ọlọ́tọ̀ sí lẹ́nu
3: ọlọ́run
4: ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọl
1: wo laarin titi bo lo se daarin titi ohun bo ri pe laarin titi ni bo lo se daarin titi eh oluwa o Facebook lagelu fm 967 lagelu fm e ri nti mo ri
2: aso le ri bo olopo ile ni da
1: so mojo ti ta meji tele ku mo ba ta keta la arabirin fi nse gbo wa laye o yin so wa ta keta sa oluwa ka fi se arikogbon ni o ni mo se mu wa en bere pe so ta keta ah oda bo ta keta bi o ta keta e ja wo alobo e ja wo alobo re o fe takiti ni obirin won fe ko takiti obirin ti wa half naked in fact ko mo ton se mo jade almost wo ho lo jade naked kere brown o fe wo ko saye ati wo tori po ti ta meji loju e ko mo ba ta keta ko saye ati wo se ri ni se ri to sele leyin gbogbo wahala yi ti o fe ko ta keta ìgbà tó yá ni gbogbo àwọn tí wọ́n fẹ́ tán súgbẹ̀ tán sáré wá tí wọ́n jọ ń fọ́mú mọ́lẹ̀ ọmọkùnrin kan yarí pé ẹfílẹ̀ kíní kan apá arábìnrin yóò ká mọ́ ó tà kẹta o àṣé lóòótọ́ ni tí wọ́n sọ̀hún pín ìrírí àfi báyìí ó tà kẹta o ẹ̀yìn tó tà kẹta tán tó ṣẹlẹ̀ rèé à á sọ̀rọ̀ lórí fóònù tẹ bá padà wo èyí tí ó ṣẹlẹ̀ yìí se ba pada de a to solo lori phone lori e o ta keta o ti tan o o ti tan o moto to wa gbere arabere o gbianjo o sugbon pa o boro mo o gbianjo en to gbeyin arakunrin to fe takiti ti mo fe je takiti en to gbeyin ele nwo lowo yi mi ori yin lori Facebook en to gbeyin ele nwo lowo yi awon adugbo na ni won pe awon olopa kankan gba won de en ti abanu ni won gbe lo te nwo bom en ton banu won gbe lo o takiti aso oto ni kini yen mi mo
4: Close.
1: Enta wa le ri daju ta le show off ni pe boya oko e lo fese la lopo gba o ma nje pe ale mi lo ma nfi si obirin lara be ni be ni o ma nsele arakunrin ti ta keta nti e e ti a lo da e ba a gba pe ta ba ti pada de a gba pe e ja lo da ta ba de ka wa gba general pe lori e.

0: ilẹ̀ kọ́run táwọn joyè.
1: Bàbá sọ̀rọ̀ pẹ̀lẹ́t pàkẹ́tìlẹ̀ jayori yìí.
0: KF Motels Sàdáńkà tàwọn.
1: Full security for property and your life.
0: With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suits.
1: Bákan náà ni títí adé hàn lúwà fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó.
0: Tó ti gba ọ̀dúnrún èèyàn náà ìtàjọ̀.
1: 500 people.
0: Tòun ti
1: executive hall, conference hall,
0: tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities.
1: KF Motel, you can enjoy yourself, family, couple and your friends.
0: Kódà àwọn tòkè òkun KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí.
1: Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yàtọ̀ tòkè òkun
0: pẹ̀lú ọtí ẹlẹ́rìndò
1: tó mọ̀kẹ́ ní balẹ̀
0: lálàáfíà
1: ní KF Bar
0: àti àwọn nǹkan panu lóríṣiríṣi
1: tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́
0: tẹ̀rí tọ̀yàyà
1: tàkúlẹ́tàkúnlé.
0: Òun làwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn.
1: Àyè gbọ́kọ̀ sí ń bẹ pẹ̀lú security tó ga yàtà.
0: Ààrẹ gbogbo ìlú Ìbàdàn ó ní KF Motel fi kalẹ̀ sí
1: ní Total Garden Ìbàdàn.
0: Telephone 070-7399-2996 tàbí 080-3251-3884.
1: KF Motel is the place that you can enjoy your life.
2: Ó mà tiẹ̀ wá ga o. Àmì ni àbájẹ ìwà gbéṣẹ́ lé kíkọ́ àti búlọ́ọ̀kù yíyọ fún báyìí.
3: Ọ̀nàdébù ṣe mú sọ fi dé the king property dé bá dùn wò pọ̀.
2: Ó ṣe ọ̀rẹ́ mi, ó sì wí fún mi tó o. Àwọn kan ló ń fi àwọn tó ń yọ búlọ́ọ̀kù àti ilé kíkọ́ hàn mí. Tó sì jẹ́ pé búlọ́ọ̀kù ta rà lọ́dọ̀ wọn. Tá a bá ti fẹ́ gbé ló ń túká yánga.
3: Ẹyin o, ó ti wá yé yín báyìí. Ẹ sì ti já sí pé àwọn tó dáa mọ̀ ni wọ́n bá the king property dùn wò pọ̀. Ní the king property, wọ́n bá ní kọ́lé, ralẹ̀, talé, wọ́n tún bá ní kọ́lé lọ́nà ti gbàlódé. Bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní mójútólé tàbí gbani sílé. Pẹ̀lú òfin, tẹ bá fẹ́ ra ilẹ̀ níbikíbi, the king property ni ẹ kàn sí. A tún bá ní yọ búlọ̀kù bá ti lé ní 2000. Sísáì kì í níbikíbi pẹ̀lú machine and solid block. Àbẹ́ yóò tí gbọ́ pé a lè bá yín kọ́lé, ralẹ̀, talẹ̀ níbikíbi nílẹ̀ yìí. Ká tutù bá yín fi rẹ́ǹtì. Bákan náà la tún bá ní Renovate ilé lọ́nà ti gbàlódé. The king property láti New Garage Ìbàdàn lọ sí Akalaway. Ẹ sọ̀kalẹ̀ ní Olúkoyí bus stop. Tàbí láti Àpáta lọ sí Odòna Ẹlẹ́rẹ̀. Ẹ sọ̀kalẹ̀ ní Olúkoyí Central Mosque. Lódì kejì, ẹ ti rí bánà the king property ń bẹ̀.
2: Telephone 08050302695. Lẹ́ẹ̀kan sí 08050302695.
3: The king property ni ẹ bá dò wò pọ̀.
4: Ẹ̀lẹ́ o, ẹ̀yẹ èèyàn mi lé mbẹ́ tí mo dé sóyè ọmọtọ́sọ pẹ̀lú òkòtò àánú. Ọ̀rọ̀ tí máa ti ń ṣaráàlú èmi gangan ní ṣe. Àmọ́ dùn mí kí n rí nǹkan kan tó ń ran èmi gangan lọ́wọ́ kí n má fi lọ ẹ̀. Ló fi jẹ́ pé mo bá ti rí n tó ràn mí lọ́wọ́. Ìgbélé mi mú bọnu tí n fi jẹ́ kẹ́ mọ̀. Ìkan tún rèé o, ẹ̀ ń tí ń gbọ́ jìnjà. Torí àwọn ètò mi ti pẹ́, èmi náà mo wà torí pé mo rí ipò wúlò fún mi. Bẹ́ẹ̀ ti gbọ́ pé mi ń gbowó ń bẹ̀, ó yẹ kẹ́yìn náà ò lè máa gbowó. Mo sì sọ fún yín pé èmi ò lóògùn ìbò mọ́ o. Jìnjà làṣírí bẹ̀, nígbà tẹ́ ti wá gbọ̀hún, ó wù mí kẹ́yìn náà ò jàǹfààní tó wà ń bẹ̀. Ẹni mo ṣe ní kí n dáwo pẹ̀lú Multistream Limited tí wọ́n ń ṣe egbòogi jìnjà tí ń tọ́jú ara tí sì tún fowó sí ni lápò. Mo sọ ẹ máa bọ̀ nígbàgede òkòtò àánú ẹ̀jẹ̀ àjọmọ yé jẹ. Èmi ń jẹ ńbẹ kẹyìn náà lè jẹ. Torí ẹ mo ṣe pè yín pé ẹ̀jẹ̀ àjọmọ ṣe ní gbogbo ọjọ́ Wednesday. Gbogbo ọjọ́ àlárúbà àjọmọ pàdé látàgọ méjìlá. Jìnjà àmọ̀ ni wọ́n ń pè. Ó sì ṣiṣẹ́ dáadáa. Àwọn tó dáa mọ̀ kò yé máa bèrè, wọn ò sì yé máa yọjú. Ibi tó ti dùn bẹ̀ ní tí wọ́n pé adé ò fi bí korokoro ọmọ kìí ṣe ti dé sórí ọmọtọ́sọ o. Òkòtò àánú tèmi ń ta. Ibi tí mo bá ti rí òye mo gbọ́dọ̀ pàkíyèsí kẹ́yìn náà máa bọ̀. Dàbí ẹ tèmi ń fi bí korokoro ọmọ. Wọ́n ní bíi tewétewò 84 ló wà nú ẹ̀. 76 kọ́ ọ̀hún. Ẹjí máa bọ̀ kẹ́ wá gbàgbọ́ yé. Ó níbi tá a lè sọ dé lórí fọ́nrán. Ni mo ṣe ní kẹ́ máa bọ̀. Gbogbo ọjọ́ Wednesday ní gbàgede òkòtò àánú tó pẹ́ nínú KS Motel Total Garden Agodi Ìbàdàn. Gbàgede òkòtò àánú ẹ wá máa pàdé Multistream TM Limited ní gbogbo ọjọ́ Wednesday. Kí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè lo fún lera àti bẹ́ẹ̀ ṣe lè bó jáde nínú ẹ̀. Adéṣùwọ̀ mọ́tọ́ṣọ̀ ń pè. Ẹ má ṣe lágbọ̀gbọ̀n tínú o. Kẹ́yìn náà lè máa jẹ ibi tí mo ti ń jẹ ni. Ẹ pe nọ́mbà yìí, nọ́mbà gbàgede òkòtò àánú gangan 070-8167-4433. Àsìkò sẹ́ẹ̀dì kan ni o 070-8167-4433 tàbí kẹ́ ẹ pé Désòyè Ọmọ́tọ́sọ̀ sórí 090-2376-0575. Ṣe ẹ̀gbọ́ dáadáa 090-2376-0575. Tó yẹ yín, àmọ́ pàdé bẹ́ẹ̀ bá ti wá.

0: Sátidé. Mi ma gba ipin yen ikan yi ni ma gba ba mi atawo lowo wa ta kuroso. Eyo kan yen.
1: Kale o lotu.
0: Baba, e kale.
1: Olakule julu kom lati lora.
0: Eh, e ka bo sori to sa ise.
1: E wo se ri awon gender mi. Ki wo fi le kogbon.
0: Ah, nta fi gbe wa na nu o.
1: Ko fi le kogbon o. Kẹsi iru ọkùnrin náà tó bí bá ti ṣe wọ̀nrẹ̀wọ̀nrẹ̀ ó bẹ́tà kí yóò kọ́lẹ̀ kí yóò láwọ́ èèyàn lọ́rùn lọ. Pé ìfi ẹ̀ṣọ́ apààyàn ti wà lọ́rùn tiẹ̀ báwọn.
0: Lọ́rùn tó bẹ́yẹn.
1: Lọ́rùn tọkùnrin ni ọkùnrin tó fi mọ́gbọ̀n tó bẹ́yẹn ńlá.
0: Ọkùnrin wo ló fi sílá? Èwo lẹ rò pé ó fi sílá?
1: Ọ̀pọ̀
0: ọgbà ó lè má jọkọ.
1: Ó lè jálẹ̀ àtàlẹ́.
0: Bóun ni wọ́n ṣe wá mọ ta ló fi sílá?
1: Ẹnikẹ́ni tó bá ṣe ó ti wà nú àwọn apààyàn ní láyé báwọn.
0: Òkè nínú ìwé ìrántí ìwé ìwé ọ̀run.
1: Tráìpàlè náà ni ó yàn lè torí pé ọ̀nà ẹni tó yàn lálẹ́ pọ̀ ó kú yọ̀ǹda rẹ̀. Ǹjẹ́ ó bèrè ṣe tí ó wà báyé ti ẹ̀jẹ̀ lọ́jọ́ iwájú?
0: Ẹ ṣe sà.
1: Ọkọ̀ náà ni ó rí péyàwó òun yàn lè kó kú fílẹ̀. Dípò dé ilé mọ́gbò tí ó fìdí pé ó di apààyàn láyé tiẹ̀. Èyí tó sì yàlé náà ọ̀run àpáàdì ló náà lọ ètí tọ́tàkìtì náà tó wá ní kí láwọn wálé ayé mọ́ yàfù. Ẹ wò á gbọ́ ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run àti ìjọba.
0: Àmì ọlọ́jọ́ ṣọ́wà pọ̀.
1: Àmì
0: thank you so much sir. Ẹ bá ń kí gbogbo lọ́ra o.
1: Àwọn ògbọ̀ ibi tá a ti mọ jẹyàn àti ọ̀rọ̀ ẹ̀gúsí.
0: Ejò ni wá. Nígbà tí sọ̀rọ̀ yẹn náà ni wàhálà ti dé.
1: Ìyá àbèjì olókèdè yóò di
0: ìgbé àlẹ́
1: fún ìyá àti ìyá àti sọ̀rọ̀ àbèjì àtẹ̀rẹ̀ ìgbé àti gbogbo ẹ̀bá
0: fẹ́. Ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ ǹtọ́ ẹ̀yin olóṣèlú àbí ẹnì yòówù olóṣèlú ẹ̀jẹ̀ kí n sọ pé ẹ̀yin olójú àánú ẹlẹ́yin ju àánú. Nǹkan le lóòótọ́ nǹkan le gan o àsìkò ìmúropalè. A lè jàǹfààní àwọn tí wọ́n bá tó bá jẹ́ pé torí ọlọ́run ni wọ́n ṣe ń bọ̀ torí ọlọ́run ni wọ́n ṣe fẹ́ ṣèlú. A lè jàǹfààní wọn. Food on your table tó bá ṣe é ṣe a make any weekly. Ẹ lè pe direct sí nọ́mbà mi 09023760575. 090 ẹ jẹ́ kí n parí prógrámù o ẹ jẹ́ kí n parí prógrámù kẹ tó máa pẹ jọ 090-2376-0575 nọ́mbà tí ẹ pè sí ká a jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Mo fẹ́ kí food on your table kó di weekly and a lot more tí à ń ṣe lókòótọ́ àánú. Let's work on it. Awo bo ni epele so tin rolling rolling dollars
2: boya ori phone lati ma se lekoko
0: o ti busy
2: ki se busy epo ni
0: ise epo bi bo
2: fe boruko je mi gbodo tun ma paro fun yan.
0: Okay,
2: nkan to wa leko ka nkan ti mo se awon to mo yi ni ninu awon to n darapo wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ ń ṣe sá. Excuse yẹn ó lè jẹ́ nínú ó lè legit ṣùgbọ́n kò lè mú owó wá sórí tébù ẹ̀. Mo sọ níbi oṣù bíi méjì sẹ́yìn mo ní ọba yá tí epo bá di iye báyìí mo ní níbo ló fẹ́ gbégbà ṣèbí 2000 naira ní urgent 2k lùrọ̀ ń tọrọ. Mo dẹ̀ ń pìyẹ pé kó o wá ṣe nǹkan tó máa mú ẹ kúrò nínú urgent 2k ní ìsìn ẹni tó fẹ́ gba 2k lọ́wọ́ ẹ̀gbọ́n o mọ̀ bóyá 2k wà lọ́wọ́ ẹ̀. So urgent 2k rẹ nígbà tí epo bá ti gba 1.5 lọ́wọ́ ẹni tó fẹ́ gba 2k urgent 500 naira ló máa sọ. So kò sí bó ṣe fẹ́ ṣe. Success is a journey and that journey begin with a step. Ẹsẹ̀ kan ló máa gbé. Nǹkan tẹ̀lé olóńgbò tí mò ń sọ fún ẹ òun ni bó ṣe lè ó ní ṣe wàhálà bó ṣe lè máa lo fóònù ẹ láti kọ́ ẹ̀kọ́ bó ṣe lè máa fi fóònù rẹ pawó látara àwọn business tó wà ní online tó jẹ́ pé free ní gbogbo ẹ̀ ojúṣe tó ní láti ṣe nínú gúrùpù mi tó fẹ́ fowó wọ̀ òun ni pé kó o máa ka nǹkan tí n bá ń sọ kó o máa gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ tí n bá ń sọ. ti ma send sibe ko de ma wo tutorial video bi mo shin shalaye fun yin sori ki se owo mi kono fe pin fun e ise to ba se losose ohun lo ma pada ma jere e ni osoosu lo ma pada ma jere e lati November 16 ikọlọ awọn business yen ofe ni o sugbon 20,000 lo ti wonu group mi nsin
0: o si ko 15,000
2: ah lati last year se mo pe September 1st mo so ni September 1st sisi won ti increase e ku le meji nigba yen gan ko ti wo 120 mi nsin e po ti di 14 so owo ton ma fi wole jan ma tun won because mi si ni po ijoba ti mo le ma ran won lowo nkan ti mo nse yi o ti yeyin ko se anybody to le se lofe ton ba nbo wa se seminar kan lofe ero ni ton ba de be oto ni kan ton ma ba anybody to ba polowo fun e to ba ti so fun e pe ko owo sinu business kini kan ni orisirisi language no ma fi qualify e ju wo so wo e ko to lo because ko si free money lori internet o ma sise ni ise la nse lori internet o ti ye olohun o ni so kale wa ko wa so fun e pe wa se iwo
0: lo na ni orun
2: be ni iwo lo de ma dun nipa ti ojo yen ba pe iwo lo ma dun ni pe ah wo gba tawo lowo tin so kini yen akoko mo ni business app bi man ikan wa to je pe to ba tin wo video nbe iye ise to ba se lososu to ba de on the 15 ta fe mu yin sin lo sin won ma ko gbogbo ise osu yen pa ko lo sinu wallet fun ipo o ti le ta ṣugbọn tori iye ti won ra lowo wa ni B2B o kere mi o encourage awon eyan lati ta
0: so kan won ni suru ju
2: ba ti o November 16 yen won ma je ka mo bo se nlo boya

0: 0.5 ló ma wa bọ sí o bóyá 0.2 o tàbí 0.1 ṣùgbọ́n ní ìsìn 0.01 ló wà nǹkan tó yẹ kí èèyàn tà ní 700 naira yọkan kan wá ní 7 naira nọfẹ́tà nọfẹ́ra gbogbo wa so ìyẹn ní mi ṣe ìkejì òun ni kí tó lè máa fẹsẹ̀ rìn tó jẹ́ pé tó bá ti fi fóònù ẹ̀ sápò bó ṣe ń gbé ẹsẹ̀ òun ni kiri yẹn máa lọ ó máa ka
1: ìgbésẹ̀
0: rẹ̀ yóò sì dowó àtẹ̀sọ́ di coin fún ẹ
2: wọ́n dẹ̀ fi kí n máa rí ẹsẹ̀ ní
0: o àwọn tí wọn kì í rìn o lè mú fóònù ẹ dání tó bá wà lórí facebook mi awolowo olumide page wà á rí kókàn máa mú ọwọ́ ẹ báyìí kókàn máa
1: ṣe báyìí
0: mo ti ṣe lójú ọ̀gá mi dé sóyè ọmọdé.
1: mo ti mú ọ bọ́ fúlẹ̀ ọ ti tù ó bá jẹ́ kí ẹni tó bá pè ló bá máa fún un báwọn ìbò ń bá gbọ́ ní ìsìn wọ́n ti gbà pé ẹyin nàìjà tún dé.
0: ẹ yóò bá mo fi sọ.
1: Ọkùnrin wọn gbé ìbò tí mo.
0: Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ òun náà ni wípé app kan wà tó dàbí WhatsApp gbogbo nǹkan tó ń ṣe lórí WhatsApp tí n kò gbowó yẹn bó bá ṣe ń wo status oní status video tó ń comment tó ń rí share tó ń chaati èèyàn gbogbo ẹ̀ pátápátá ó máa dowó fún ẹ. In fact tó bá mú yàn wọlé pẹ̀lú
1: ẹni tó lè yé ẹni tó
0: $10 náà máa fún ẹ $0.10
1: ẹni tó bá pè ní láì wo ni wọ́n lè pè sí tẹ́ lè chat láì wo ni ti business line ti WhatsApp ó fẹ́ kán báyìí sọ̀rọ̀ rárá ni.
0: Irọ́ wọ́n lè bá mi sọ̀rọ̀ wọ́n lè drop voice note wọ́n lè send message bọ̀ kọ́ má pè mí lórí ẹ̀ èèyàn tó bá ti lu òfin òfin iye ló máa fi mọ̀ pé 419 kọ́ ló olúmìdí awolowo torí tó bá jọ wú ẹni mo fẹ́ gbà ní ma gbófin lẹ̀ má fi pos sanwó má fi ussd sanwó bank app ẹni kò fi sanwó gbogbo ẹ̀ wá
1: gbé nínú àlàyé
0: 08 0 080 33 59 59 60 70 08 0 33 59 60 70 jọ máa lọ sẹ́ndì text message mi ò ní ká o whatsapp message ni gbogbo nǹkan tó dẹ̀ máa bá pàdé inú gúrùpù ni ọ̀fẹ́ ni ṣùgbọ́n owó láti wọnú gúrùpù yẹn 20,000 naira ni lẹ́ẹ̀kan sí skatu àti fẹ̀rọ̀míńgà mo kí yín o 08 0 33 59 60 70 whatsapp message only ojú òní ti gbogbo wa bó ṣe lówó fi ẹsẹ̀ ẹ̀yìn ìdílẹ̀ mú lónìí o mọ̀ nǹkan tó ń bọ̀ lọ́la o kò jù bẹ́ẹ̀ lọ.
1: ẹ kú iṣẹ́ nọ́mbà yẹn mo tún filẹ̀ 090 nọ́mbà tí ẹ lè link tẹ bá ṣe tán àti help àwọn masses bíi tèmi tẹ bá ṣe tán àti ṣíjú àánú wọ ẹni àwọn èèyàn 090 2376 0575 adé sóyè ọmọ tọ́ṣọ̀ kìíní o ẹ ṣe o a tún pàdé monday lórí ibi ayé ń lọ ọ̀rọ̀ lórí ojú fàlẹ́ nǹkan wà ń bẹ̀ tá a sì máa sọ iṣẹ́ wà ń bẹ̀ tá a sì ń ṣe lọ́wọ́ but monday wọ́n á lọ fún appointment ti uch tí ó bá ṣe é ṣe iṣẹ́ ogun àmọ́ iṣẹ́ wà tí a sì ń ṣe lọ́wọ́ lórí ẹ̀ ẹ ṣe àmọ̀rìn bá o.
3: àlòyé.
4: ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé káàkiri orílẹ̀-èdè nàìjíríà àní fi àìsàn àní fi lo ìgbà àlàáfíà ara wa kò sì ní di fi àfíà kúnlé fàgbé orúkọ tèmi ètò tí mo mú wá fún yín lénìí ilé iṣẹ́ emiwon naturalist care tó wà ní tèmídìrí bus stop ní òjèlè ìbàdàn àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ṣé lóòótọ́ ni pé ìmọ̀ ewé àtegbò ṣé ó sì ń ṣe bíi tìgbani àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yẹn ṣe àfarabalẹ̀ onídùúrú àìsàn tí ó wù kó lè máa bá àgọ́ ara yín kó máa bá fínra orí ètò yìí lẹ́ẹ̀tì mọ ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà ẹ̀yẹn kọ́kọ́ dójú ọjà náà lẹ́yìn ìgbà tí ń bá padà dé màá wá gbé aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ màá gbé wọn wá.
5: tí wọ́n bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn án pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn tí ìbalẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ ní gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì táṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédéé pinnu ló kan àyà ara rẹ o Venitone Cleanser ni kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagunlabí panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pé Venitone Cleanser àtẹ̀jẹ̀ṣe máradán bí kóró sí

Ntc Gunman Loud Super Embattled. Ogun aye re ma para.

gbogbo ẹni tó ń jà rún kankan lọ́run kò lè ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangba sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Rizwan Plaza ní Yànà Adéọyọ tẹ bá fẹ́ ra ilé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.

0: Make I go sell market and they come back.
1: Oruko mi ni Omoba Iji Adegboyega Oyewole. Won bi mi ni idile Oba Oyewole Foko. Ni idile baba ati ni idile Oba Basoru Iba Oluyole. Ni idile Iya. Mo n ko orin High Life ati Jazz. Mo lọ si mi n gbogbo lọ kẹkọọ to pada wale. Adúgbò Ọlọrun. Ara àwọn irinṣẹ́ mi ni fèrè tá n pè ní saxophone àti flute. Mo fẹ́ fi àsìkò yìí gbàdúrà fún ọmọ wa tó wà nídìí ètò yìí Victor Pius Azubike pé kí Ọlọ́run kó dúró tì nínú ètò yìí kọ́ lọ́run bá ṣe ètò náà.

0: sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí tọdún yìí o ó gbè ní ẹtí ẹyà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni sẹ̀tẹ̀mbà 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papat filling station tó wà lórí bridge wo road ládojúkọ jájọǹkú ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 02-520-2724 Jésù méjì rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Báa dàda èmi lọmọdé ìsìnfún ọgbọ́n fóònù pa ni.
2: Wo ọ̀rẹ́ mi kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ odó nígbà wálé.
1: Tó gbọ́n pa Grace Feed ni.
2: Níbo ló wà?
1: Jẹ́ ǹjẹ́ ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo

ayé ma lé o, owó ti wọ́n o.

0: number one be next week lagbara olorun next 2 weeks pelu fun sadi disco number one be ogo tin je ti olorun ba happy alami po john on facebook thank you you said the great KSE in advance Timothy Okorie, thank you. Tony Ologe, Tony B. Oko Queen Fumi Noma. Eban ki Queen Fumi Noma, Dada. Yalalu Barika. He said, I'm silently enjoying your vibe. Areo. Ologe, Tibubu Oge, Mokinyo. Oladele Sunday, Mui, wa. Thank you. Alaja Agbolu Aje, that's the president of High Life Music Fans Club International. I'm okay, you. Thank you on Facebook. Iyanu Oresanya, thank you. Chief Maxwell Eseka Ojichuku Buluzo of Ezeonum for Baggy for Ibadan. I greet you. Make a quickly go set markets, and once I return back from market, we will continue. A low up on the road is turning things around.
1: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
2: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
3: Bàbá Túnde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
4: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ kí fún ọ. Kúkú mọ́ nínú. Mìíràn lẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807-112-4000. Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.

All right, that's the music of Omoba Eji Oyewole, the Oibun.

0: Hello, the caller. Make I know. We don't lost that call. Cause the jam calls. Hello, the caller. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello,
0: sir.
1: Good morning, sir.
0: Good morning, sir.
1: Se a mo nkan to ma n dun mi ninu oro yi ni bosi be ko ba won bayi mo ipe sare pe
0: ati kuro loro epo ati oro politics discuss politics lori eto yin. We are not discussing politics. Am I a card divert only baba eji o yi wole mo fi hono won ni mo fi hono won mi ni pe ka discuss lori ejo. We are not discussing that segment tower nisi o ti e ko ti ye ogbo wa mo di soto emeta si emerin so ma e ka soro npa. Hello.
2: Ah mo re ni ka lo soro. Ah bo to gogo le o bo ki dade mi won ti bere mi le kan. Emi na o.
0: Yeah.
2: Okay, everybody in class o. Mo lo ti wa odun ti wa n lo lowo lowo
0: ba. O lo lowo lowo bayi.
2: Yes sir. So gogo la ma so
0: kila pe gogo
2: igogo bene
0: ba ona se nse gan just in 1-2 minutes kale e fun picture yen
2: o ma awon ijoye oba oba mu ma o ma mu ra bi obirin
0: oba ma mu ra bi obi
2: won de ori won de si ori ni
0: ti
2: won si ori so gogo awon okunrin to ba partake ninu ọdún yẹn wọ́n máa dẹrun sórí ni wọ́n dẹ̀ wọ white so ilẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò yẹn ìyẹn gangan náà máa bá fi bí a ọba wa ṣe top wa sọ tiẹ̀ òun nìkan ìgbàsọ ló máa wọ ilẹ̀kẹ̀ yẹn ni wọ́n fi rántí top fún wọn so báwa ṣe máa ń ṣe ọdún tiwa
0: nìyẹn
2: ọwọ́. Gẹ́gẹ́ bọ́dà mi ṣe máa ń sọ àdẹ̀ máa ń dáná gan-an oríṣiríṣi oúnjẹ.
0: Ẹ ṣáàgbọ́ àwọn oúnjẹ yẹn.
2: A máa ń ṣe àkàrà. A máa fi àgbàdo ṣe. Àgbàdo la máa fi ń ṣe àkàrà yẹn. Wọ́n á dẹ̀ fi epo pupa dì í.
0: Àkàrà
2: oríṣiríṣi.
0: Àkàrà alágbàdo nìyẹn.
2: Àkàrà alágbàdo nìyẹn.
0: Káà.
2: A máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ wọ́n máa ń kọ orin. Bí àwọn ọgbọ́n ṣe sọ pé wọ́n ṣe máa ń ṣe òkè ìbàdàn yẹn tó sọ pé wọ́n ṣe ń dúnwọ̀n wọ́n máa kọrin náà ní ìlú wa bẹ́ẹ̀ yẹn fún àwọn kọ̀ọ̀kan tó ń bá gó ìgbésí bóyá wọ́n gó ìgbésí ọba wọ́n fẹ́ dìtẹ̀ wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ so ó ní orin tí wọ́n máa ń kọ ọba gan ló máa dá orin yẹn so àwọn ẹ̀yà dẹ̀ máa tẹ̀lé. So báwa ṣe ń ṣe so every year
0: gbogbo ọdọọdún ni.
2: So ọ̀rọ̀ ṣe yẹn òun nìyàwó òun ní obìnrin tó hẹ̀kọ́ ọba nígbà tí ọba lọ sí ogun títorí ẹ̀ gan la ṣe ń ṣe ọdún ìgbogbo yìí.
0: Ìgbogbo
2: ìmọ̀ yẹn ni wípé wọ́n máa ṣe ọdún yẹn ní ìrántí òun.
0: Ìrántí òun
2: nígbà pé ọba fẹ́ wá sílé ó dẹ̀ ní àwọn èèwọ̀ kan tó fún ọba tí ò fẹ́ ń gbà yẹn
0: níwọ̀n
2: gbọ́dọ̀ ṣe lójú òun bọ̀tíjọ́ tán bá ti ṣe lójú òun ìjọ yẹn lòun máa lọ kúrò ní ààfin
0: kò
2: sọ́dọ̀ mọ́ àwọn olóore pọ̀ láàfin náà so ọba ti sọ èèwọ̀ yẹn fún àwọn olóore tó kù ọba láìpẹ́ ẹ̀ ó fẹ́ràn ẹ̀ ó fi ṣe ayọ̀ àwọn yẹn wá dìtẹ̀ mọ́ ọba wa lọ travel so àwọn èèwọ̀ pé wọn gbúdọ̀ dá omi nù lójú ẹ̀ wọn gbúdọ̀ rugi lórí wọn kàn jọ igi yẹn mọ́lẹ̀ bẹ́ ilá ní ìlú wa ọkọ̀ a máa ń gun lórí ọ̀nà lórí ọ̀nà
0: ilá
2: ìlà ọkọ̀ àwa máa ń pa lóko ọlọ́ni nínú wa so gbogbo yẹn ni wúmà obìnrin yẹn ò fẹ́ nígbà yẹn so báwọn ogún ẹ̀ ṣe wá rí wípé dájú èsì jáde báyìí won se wa mu gbogbo ewo yen won se wa se lojo bin yen bo se o la fun o ba ni lati wa be o wa lo won pada fa fun mo
0: mo
2: bi n ti se kini yi ni o ti o every my sister Alaja Leje at everybody my brother brother mi gbe nga gbajumo mo to baba ide ruwa
0: be ni won gbe
2: ni at brother mi na lati gbara oke lodo won na
0: lohun
2: won ko e to de le o
0: ami ya se gani mo thank you ide ruwa awon pe taba de ruwa won fi obe kan mo are ruwa mo gbo ora ilasa obe lasa ti morogbo mo pon fi mo dada lohun especially ni gbora obe lasa ti morogbo so ide ruwa te ba lanfani lati pe wole kini awon events that's cultural festival to fi mo yin ni iruwa lohun mo gbora ni barapa mejeje ketu je kama alright the people of ijo Mona, tell us how na they celebrate on a festival. The people of Ijo, Dona for River State, talking about those when they talking about the South, we mean Delta State, Cross River State, River State, Bayelsa State, the Akwa Ibom, Uyo, and Edo State. Mona, tell us how far.
3: Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero, Aguero,

0: Hello. Hello.
1: Hello, Mr. Fayos.
0: Emma Wole, I'm there, Rua.
1: Hello, sir.
0: Emma Wole, I'm there, Rua. Yes, sir. Alela.
1: Yes, sir.
0: Orula, wawa, mbi. Mo, kwa yin, wawa, role, lo.
1: Ah, wawa, ni. Awa, lo, wawa, bi, agumefa.
0: Agumefa.
1: Agumefa, ni, New York.
0: New York City. That should be.
1: Agumefa, bo. Ni, role. Role, ya, sa, wasa. Mo, du, pe, o. Eyi, le, Rua. Eyi, ilasa.
0: Ilasa.
1: Ati, morogbo.
0: Morogbo
1: ti la ma nje be ni
0: o
1: de kan be ta pe ni morogbo
0: an kan tun ni pe awon ara igbo ora lo ni morogbo ati ilasa
1: ara o iruwa lo ni morogbo
0: iruwa gangan lo ni
1: iruwa lo ni morogbo be ni awala ni morogbo abe ajo ni ni o asumola wa okan ni gbogbo awa mejeji okan ni wa awa atun ane atun ni ilasa o
0: ilasa
1: se ngbe sa atun ni ilasa be ni ilasa
0: ewe ewe ilasa
1: ba se se ni wi pe a ja ewe e a wa re ta ba re te ani lati ta ba re te a wa a fi obere ta ba se be te a wa mu eyin kini kan ru pe ni eyin kini bi eyin kini kini a se bi atagun bi egusi agun bayi mo ti gbagbe agun bayi ba mo ti gbagbe kini o ma gun agun a jo bayi lori na mo ti gbagbe kini a sa jo bayi a jo ba jo
0: lati gba te di de New York City se e lanfani lati je obe yi mo
1: mi o ri je
0: mi
1: o
0: ri je
1: mi o ri je o ti pa o ti pe o ti n lo bi jogbo eyin mo ti gbagbe kini eyin kini la ba fi se bi kini a ma gun bayi agun bayi yo wa se sukusuku bayi mi ri je mo lati adi bayi mi se ri morogbo morogbo mo ti wa like morogbo tori ya mo ko en ti wa katakata n ti a ma gbe ni gberun bayi asiko ta ma gbe morogbo ni
0: asiko yi le mo ngbe
1: asiko yi la ma gbe morogbo se tojo ba tin lo bayi a ma gbe morogbo tori tractor ni mo wa a wa gbe morogbo yo wa se a ma wa ri o nbe titi osu yi ati osu ti nbo
0: mo
1: eyin November osu mi yo wa a gbe gbadun e gan a ma gbadun e morogbo bẹ́ẹ̀ ni lásán náà o ṣùgbọ́n ìlàsán mo ti gbàgbé bá ti ń ṣe ẹ̀ṣẹ́ òkun ló ń so ilá.
0: Bẹ́ẹ̀ni mo ní pé kí n bèrè pé festival wo wọn tiẹ̀ fi mọ aré ìrúwà tó yẹ pé ọdọọdún náà máa ń ṣe ṣe lè rántí.
1: Okè
0: ṣe lè rántí.
1: Àwọn festival tá a máa ṣe lérúwà a máa ń ṣe ọdún egun o.
0: Ẹ máa ń ṣe ọdún egun lérúwà.
1: Bẹ́ẹ̀ni.
0: Èwo lẹ tún máa ń ṣe lẹ́yìn ọdún egun egun.
1: A tún máa ń ṣọdún ní ìgbé ìgbàgbọ́ ti gbà. A tún máa ń ṣọdún oro ẹ̀bẹ́ ìgbàgbọ́ Christian ti gbà. Pẹ̀tẹ̀ a máa ń ṣọdún egun. A ti máa ń ṣọdún àwọn ọdún tá tí nígbà tí mo wà nílé a máa ń ṣe.
0: Àmọ́ láti ìgbà tẹ̀yìn ti lọ ẹ̀ láǹfààní láti mọ bó ṣe ń lọ mọ́.
1: Láti ìgbà tí mo ti lọ ṣùgbọ́n oúnjẹ tá a fẹ́rẹ̀ jù a máa ń jẹ láfún.
0: Láfún.
1: Láfún ẹyin láfún ẹyin ẹtí gé ẹmọ ẹtí ẹsùnmọ láfún.
0: Ẹ̀gẹ́ náà fi ń ṣe láfún àbí kì í ṣe iṣu àbí.
1: Bẹ́ẹ̀ni pákí ni wọ́n fi ń ṣe.
0: Pákí ni wọ́n fi ń ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ fẹ́ ẹ kúndùn ẹ pọ̀. Láti ìgbà tí ẹ ti wà lọ́hùn ṣe láǹfààní láti jẹ láfún mọ́.
1: Mi ò rí jẹ.
0: Bẹ́ẹ̀ rí jẹ. Oúnjẹ ìbúlẹ̀ jẹ bá.
1: Ẹ àmọ́ mo ń jẹ èlùbọ́ ọṣù mo máa ń rí èlùbọ́
0: ọṣù
1: ṣùgbọ́n ìrí láfún jẹ.
0: Ó lágbára o. Ẹ ṣe gan ni sà Àyíndé
1: Ìrúwà.
0: Ẹ ṣe gan ni adúpẹ́ adúpẹ́ adúpẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ High Life Music Fans Club International.
1: Ẹ bá mi sọ fún wọn o.
0: Alájà Abdulwaje ni president wa bẹ́ẹ̀ni. Lágbára Ọlọ́run Ọlọ́run ràn wá lọ́wọ́ ṣe gbọ́ Ọlọ́run adẹ́rìn yìí náà lọ́wọ́ sà ẹ ṣe gan ni sà thank you. All right, more calls that I dey Rua from United States of America from that's from New York City. Hello. Hello sir.
2: Bàdẹ búrúkú jọ lọ sọ ọ̀yà tí Rua.
0: Ẹ máa wulẹ̀.
2: Wọ́n fi pé a máa ń jẹ morogbo fi. Morogbo lọ́tọ̀ Rua.
0: Bẹ́ẹ̀ni wọ́n sọ wọ́n ní pé morogbo àti ìlàsà ọbẹ̀ tán fi mọ aré ìrúwà àti gbòòrà nìyẹn.
2: Ìlàsà àti ìṣẹ́pá. ìṣàpá ọbẹ.
0: Ìṣàpá.
2: Ìṣàpá ẹ tẹ́bá ṣe fún tẹ́bá ṣe jẹ́ ìjàmọ̀lá.
0: Ká.
2: Ìṣàpá ẹ gbàbí owó báyìí ló ṣe nígbà yìí. Ó gbàbí olú tẹ̀mọ̀ olú.
0: Olú bẹ́ẹ̀ ni.
2: Ètìtì ní olú. Ìṣàpá ẹ ló wà ní ìdàrọ̀pá. Ìṣàpá ẹ lásán. Ọba kò sómi tábà bọ̀. Ọba ẹ̀ máa ṣe
0: kábíyèsí ẹjọ ẹnjẹsì wà ń lé báyìí ọdún ọ̀nà fi mọ ara ìlú wa mọ egbò ọ̀rà ìbarapá méjèèje lọ́hùn.
2: Ìgbé kí ló sọ.
0: Àwọn ọdún wo àwọn festival wo ọ̀nà fi mọ wọn.
2: Festival tó fi mọ ìgbé ọ̀rà ẹ̀lẹ́gbẹ́ ìgbé ọ̀rà máa ń sọ́kùn ìbejì.
0: Ọdún kí lẹ pé.
2: Ọdún ìbejì.
0: Ìbejì ok.
2: Òun ni wọ́n ti mọ egbò ọ̀rà. Ṣèjà pé òwúrọ̀. Ìwé àwọn àṣàbà ẹ̀rọ ṣe ẹgbẹ́ ní kò sí káṣọ déédé. Ọdún kẹta kẹta lọ bí ìgbọ̀n wọn.
0: Ọdún kẹta kẹta.
2: Lọ bí ìgbọ̀n wọn. Ìgbọ̀nùmọ̀ ìwé àmì ọ̀rọ̀ kò tóbi wà mí. Tóbi wà mí.
0: Kẹ́.
2: Ìgbọ̀nùmọ̀ ìwé àmì ọ̀rọ̀ ṣẹ̀wọ̀n kàtọ́.
0: Ẹ ṣe gan ni. Ẹ ṣe gan ni sà. Thank you sir. All right. Hello. Let's see who is here. Hello, the caller.
3: Ayos.
0: Yes, sir.
3: Ayos.
0: Ọmọ wo lẹ̀.
3: Aláàbí ọmọ ìlú.
0: Láfà fìyín sà.
3: Ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀ kan gbọ́ngbọ́n. Aṣíwájú pátápátá kan fàtàlágùn dàbàdàn.
0: Bẹ́ẹ̀ni.
3: Lọ́dà wa ìdè ìwà. Ẹ má pẹ́ ṣeré wálé o. Kẹ́lẹ́ rí láfúnjẹ àti mọ́rọ́gbọ̀n. Aláàbí ọmọ ìlú.
0: Aláàbí ọmọ ìlú sà. Ẹ ṣe gan ni sà. Thank you. All right. Another caller here. Hello, the caller. Ẹ mọ̀ wulẹ̀ sàbá mi Chief Dr. Joseph Okunade JP.
2: Ó bá yàpá kúrò díẹ̀ ní gbogbo àwọn tá à ń sọ ẹ̀fọ́. Ẹ̀rọ ẹtí wọ́n pè lẹ́fọ̀ nínú vegetable.
0: Bẹ́ẹ̀ni.
2: So, a ń jẹ wọ̀rọ̀wọ́.
0: Wọ̀rọ̀wọ́.
2: Wọ̀rọ̀wọ́ ó wù ní inú òkú ọmọ ń fà nílẹ̀ báyìí ni. Ẹ lórí atúnpè ní Bọlọ́bí. À ń jẹ ẹ̀fọ́ ègbòlò. Ègbòlò yẹn ó ń lòun nǹkan díẹ̀díẹ̀ báyìí. Ẹ mọ̀ wípé kò sí rẹ́ ti ṣe ègbòlò tó tí ò ní tí ò ní dàlùyàn tí ò ní rùn díẹ̀. Ó ní ayé ó mọ̀ rùn bákan já. Ṣé ẹ̀fọ́ ègbòlò Bọlọ́bí. Àti elébèdè. Àwọn ẹ̀fọ́ tá a wọ́n ń jẹ ní ìlú Ìbàdàn ni ẹ̀sùn gbogbo ẹ̀jẹ̀ ń parí ìgbọ́n sì wá kàn náà. Yàtọ̀ fún ọbẹ̀ gírí àti ọbẹ̀ yọ̀.
0: Ọbẹ̀ yọ̀.
2: Ọba tábà fẹ́ kò ní àwọn ẹ̀fọ́ tá a wọ́n ń jẹ nìwọ̀n wọ̀nyẹn.
0: Ká.
2: Bọ́lọ́dún, ègbòlò, elébèdè. Then. Ìgbà agbègbè tí olówó láyé ìsìn olú àǹkó olú kan ní olú ọ̀rán.
0: Olú ọ̀rán.
2: Ọmọ ń pọ̀ gan-an yóò ṣù lọ bí several meters.
0: Ká.
2: Ẹ̀fọ́ pé olú ọ̀rán lẹ́pẹ̀ mí tí ò ta ni ó jẹ ẹ̀sùn mi ya. Wọ́n ní ìgbìnni wọ́ọ̀ ni wọ́n rí
0: báyìí.
2: Wíìtì wọ́n fún kò wí pé àìkánjú tan lọ́ọ̀lú ọ̀rán ẹgbẹ̀rún rẹ̀ tó lé lọ́bẹ̀.
0: Ká.
2: Tóbi tí ẹ̀rù bá tu sábò bá kú báyìí. Ìgbà tẹ́lẹ̀ bá fi yọ ètò ìkíní ìdí ẹ̀kankan. Èyí tí ó kò ní jù wọ́n wẹ́wà ẹ̀ lọ. Àwọn olú oríṣiríṣi mí náà la tí wọ́n ń jẹ. Odò olú èrèlè olú awọ olú kankan mẹ́yìn mẹ́yìn lóríṣiríṣi mẹ́yìn. Tí a tí wọ́n ń jẹ yàtọ̀ sí tó jẹ oúnjẹ máa ń bàdàn gan. Àwọn tó ṣiṣẹ́ fún táwọn ti jẹ nìwọ̀nyẹn.
0: Wow. Then àwọn festival wo na okay o da pe di so in the other day àwọn ọdún tán fún mọ ará Ìbàdàn bẹ́ẹ̀ kẹ́ tí bá wà tọ̀wọ́n lè díẹ̀ sí.
2: Festival tó wà tá a ti fẹ́ gbàgbé ẹ̀. Ìyẹn tí ẹnìkan dákọ lẹ́ẹ̀kan òrò. Òrò ní obìnrin ọgbọ́dọ̀ òrò rí. Ó wọ́n pé tóbi nígbà fojú kòrò. Òrò ó gbé.
0: Yóò gbé.
2: Àwọn àṣírí tí ó fi ṣe é wà ṣùgbọ́n ògùn ẹ̀jọ́ mi lọ́wọ́. Ó ń fi báwo la wọn máa fi ọmọ ọdún wọn wọn wọn oòrùn ni ó dára wọn ṣe ẹgbẹ oòrùn ìrò gbogbo yorùbá náà ló ń ṣe ṣáà ṣùgbọ́n ibi tó ti gbilẹ̀ jù àwọn eré ìjẹ̀bù nǹkan kan yorùbá wọn náà ṣe ní ìbàdàn ọ̀tọ́ ti fẹ́ parẹ́ báyìí
0: ó ti fẹ́ parẹ́
2: wọ́n lọ jẹ oko olókun kankan ní ẹwọ́n tí ó pè lọ́dún
0: bẹ́ẹ̀ni
2: family of monkeys
0: bẹ́ẹ̀ni
2: is the smallest among the family of monkeys
0: wow
2: ìwéèrè lọ́wọ́ àwọn pẹ́wátá
0: jimere
2: ọ̀dà ara fún ní ẹgbẹ́ ẹgbẹ́ ló kéré jù ní family ọgbọ́ family of monkeys
0: Adupe. Ese gan ni Chief Dr. Joseph Okun Adejp, Grand Patron, ese gan ni epe fun wa o. All right, mo call. E yan gbe pe kan si awa kan lu abala to keyin. Me ka pick one other call then we go move to the next the last segment on top of the show. All right. Let me see who is here. Hello.
4: Alaafia
0: fun yin sir.
4: Ọmọ Ìbàdàn gbajúmọ̀ láti ìbẹ̀rẹ̀ Ìbàdàn ni. Wọ́n ní ẹ̀sìn bẹ́ẹ̀ láti.
0: Bẹ́ẹ̀ni.
4: Àìsìn bẹ́ẹ̀ láì bá wọn dá sí. Kò sí ẹgbẹ́ gbọ́n tí ó mọ̀ pé oúnjẹ ìbílẹ̀ ìjẹ̀bú ni ìkọ̀kọ̀ rẹ̀. Pẹ̀lú gaari.
0: Gaari.
4: Tó bá kan dáadáa. Tàbí àti ẹ̀bà. Ìyẹn ìkọ̀kọ̀ rẹ̀ yẹn. Wọ́n dẹ̀ ń pe oúnjẹ kan ní ìbìlùpọ̀. Ìjẹ̀bú náà ló ní. Ìwà ọmọ bóyá Anthony Bodunrin ni ọlọ́gbẹ̀ẹ́ wọn.
0: Ọmọ wọn níjẹ̀bú.
4: Bóyá ó rí kọ̀kọ̀rọ̀ ẹ̀jẹ̀ níjẹ́ ìlú wọn tó wọn ní ìlú ìbò náà lọ́nà. Àmọ̀ bóyá wọ́n rí kọ̀kọ̀rọ̀ ẹ̀jẹ̀. Kápẹ́ tí wọ́n máa ń pèsè ètò ní àwọn afọláyè lórí ẹ̀. Bàbá lè sọ lórí ètò ẹjẹ́ kan bá kọ́ tó ti fi kù pé àwọn oúnjẹ kọ̀kọ̀rọ̀ dáadáa nínú ìbò àbáwọn òrí jẹ o. Sọ wá ni wàá gbé kọ̀kọ̀rọ̀ bá wọn lọ́wọ́. Àǹtí wọn náà tó kí ọlẹ́ kan dáadáa yẹn fún gbogbo ẹni akólé yẹn ẹ bá ń kí wọn dáadáa. Lágbà ọlọ́run àá ń sọ̀rọ̀ wa nù. Àlàáfíà fún yín tó.
0: Àlàáfíà fún yín sà. All right, hello, the caller.
5: Ẹyin tí a máa kọ́dé jẹ́ kúkúrú.
0: Ẹ ṣáàwó.
5: Kúrú yẹn Ondo State ni. Ondo State ló ní kúkúrú. Ó wọ́n náà rí ìṣẹ̀mú báyìí.
0: Ṣágbàdo náà fi ṣe ni àbẹ́gẹ́.
5: Bí ẹni Màkàtà fi ṣe ṣàgbàmọ̀ wà lóńdò, ó dẹ̀ kí wọ́n ṣe wá máa ń ra ilé ní ẹgbàá ìgbàmọ̀ wà ìbàdàn promotion ní ìgbàmọ̀ iṣẹ́ lóńdò lọ́rẹ̀ lórí Bolúkà gọ́ọ̀mẹ̀tì. Àmọ́ ń ra kúkúrú, àwọn ń pè kúkúrú, bí ẹ ọmọ Ondo State tí ọmọ kan tó ń jẹ kúkúrú. Kúkúrú bá bí ó máa ń kúkú àbí láfọlọ́ ṣe rí. Kúkúrú kúkúrú kúkúrú.
0: Ok, ẹjẹ́ máa tẹ̀síwájú. Ẹ ṣe gan ni sir, thank you. Hello, the caller.
6: Ẹ gbọ́ fúnṣẹ́.
0: Yes, sir.
6: Mr. Pius.
0: Yes, sir.
6: Onírẹ̀ yín o.
0: Yes, sir.
6: Comrade Ilé-iṣẹ́ méjòjòyè látàwọ́.
0: Ẹ máa wulẹ̀.
6: Ilé-iṣẹ́ méjòjòyè ni látàwọ́.
0: Ẹ máa wulẹ̀ sà.
6: Ẹ kú mọ arán sí gbogbo àwọn àṣà àbílẹ̀ kálukú o.
0: Àdúpẹ́.
6: Kòní bàjẹ́ o.
0: Yàmí.
6: Ẹ fúnṣẹ́.
0: Yes, sir.
6: Àtọ̀yọ́ àti Ìbàdàn ní oúnjẹ wa papọ̀. Ọbẹ̀ wa papọ̀. Ẹ̀fọ́ ìgbòlò yẹn. Ó mọ́dún oúnjẹ ẹ̀bà àti ẹ̀kọ́. Olú ọ̀rán, olú òkìtì, olú kaṣíà. Àwọn olú tó wà ń gbà kan nìyẹn. Àbájẹ́ ń ṣe égún. À ń ṣòro. mo si ti fe fi olaju ba oruje so awon to ba de njepo o ye ki mo ma fun lakoko ti e e ti ba mu mi o ye ki mo ma fun e se o so bi pe ki ka du ko ma soro dile re o ne ti mo je bi ka du
0: o ja latodo yin lohun latodo ike ipe to ma keyin ri ipe to keyin ri this last call for now. Hello.
7: Ekaro
0: sir, ba se papapa.
7: Ah, Olorun ni ka gbe o ta ni lo.
0: Ami.
7: Baba, de mo ra, Olorun ja ran da gbo.
0: Ami.
7: Eko.
0: Ami.
7: E wo be bi so. Jere.
0: Beni.
7: O ni so. E dun. Ya gbe ti gbe to jo ma e do ri eto yi.
0: Adi sorry.
7: Oh, wo da lawo yi je nu.
0: Beni.
7: Baba je ka wo pe ibe na bo o fe ti wa wi ran o. Olorun ma ti ka ta ta agbado. Ire ma bo o bo. Ah. Eh wo baba e pe bo wa o.
0: Ami.
7: Ah.
0: Ami.
7: O le bo o.
0: E se gan ni sir.
7: Akara alagbaru ni won menu bale kan e mu ti wo pe awon ore o ye ko wa le je pe.
0: Ore.
7: E so fun agba akara. Alagbado yen.
0: Mm.
7: Eba jeri mo pe ti jere o.
0: Emi ne. Eyin ti jeri.
7: A lo play ni be. Awon eki ore, awon le wa ku e wa record wa ni igba na. Nigba ti ni awon agbo je akara la lo je lodo ya la ka e sale. Gbogbo ya bere. So nje yen. E le mo pe ti fi.
0: E le mo.
7: E wa. E le mo.
0: Ka.
7: O du du e wa mo.
0: Ka biesi.
7: O du du e wa lo. A lo ba tan gan. O je bere ni ja.
0: Ka. Ka. E se gan ni sa.
7: That's why ni ru wa dala won o ni la mo je.
0: A
7: mo gbe ba na. Ba be ni ru wa gan. Je ba ti mo be ni won like e ni. Awon da won yen kan bi do gan ti won ta lo. Agba wo gba.
0: E se gan ni sa. Ah, a bo si ipele to ti kan bayi. Join me live on share kini lori Facebook. Oh, you are not sharing this on Facebook. Abeg, wanna help me go to share this very program on Facebook. Make others feel also watch them. Share this very program on Facebook, please. Drop your comments and also share this very program. Love this very program. Just in 30 seconds. All right, share this very program. Love this very program. Drop your comments. Want to hear from you. The people of North Central are not here on our voice. The people of South are not still here on our voice. Una not tell us how far about una tribe. I don't mention all this tribe, but I expect make I also hear from you. I mean, make una tell us more about what did they used to be una tribe. The people of South are talk about the people of Ibibio, Anang, plus include Oron. I talk about the Jaw people. I talk about the Afik. Of Cross River State, Bayelsa State, Akwa Ibom State, Delta State, Dana Yorubu, Ishekiri, Ijo, Isoko, Anioma, Edo people, talking about the Benins, the Ishans, the Afemai, Esako, Owan, them. I don't talk about now. Even the people of River State, I talk about the Jos, the Queres, the Ogonis, we're not here on a voice this very evening. Benue, the people of Idoma, Thief, the Gedes, when we say I talk about them last week, Kogi, Ibira, Igala, the Okuns, I talk about the Beroms, I talk about the Nupe, them, the Egons, the, you know, I don't talk about most of them, but we will continue next week, God willing, on top of that. We'll enter the last segment on top of this very show. The last segment for this very show, now we won't enter now on top 96.7 Lagelu FM.

0: Ibana.
1: Hey.
0: Gbogbo enikan. Ida le ma lo yi ma na yan bi enna.
1: Eh?
0: Bi enna dadari. Ah. E lo baba ye ni eleburu ba ma wa.
1: Eh?
0: Won yi bu lati America won ma wa lati do yinbo kaakiri kaakiri. Won ma wa.
1: Kabiyesi.
0: Video won do.
1: Mm.
0: Won yi we balu je won yi sada we da o we.
1: Mm. Mm.
0: Ibadu ne. Awa ka ekukun. Bi daraya ba won ti ni egun awon ni mo ti fi sori
1: mm
0: won lo do ta wa wo daraya ni
1: daraya ni
0: I don't know that
1: e se gan Arnof Shola 4-4 4-4 all right let's go hello the caller
2: hello si ma ti do mo yo ere o ere o lan fo ma yo se
1: be ni
2: e je ko ma yi wa re to wa pe ere lan fo ma yo se
1: be ni o
2: ọpọ ọba gbẹngà gbajúmọ láti ìdá ìbàdàn mo kébèrè àmì láti canada o ọládẹjọ kí ló dé bá gbúrò wọn.
1: Àwọn náà ń gbọ́ wa wọ́n ń gbọ́ wa.
2: Wọ́n lè máa gbọ́ wa wọ́n pè mí ti tẹ́lẹ̀ mọ̀ kí ló dé. A jẹ́ kí wọ́n pè wa
1: wọ́n máa ń send message sí mi pé àwọn ń ṣe silent listening.
2: Èmi ò fẹ́ silent kan pè wá wọ́n ṣe ń pè àtẹ́lẹ̀.
1: Silent yẹn lè fẹ́.
2: Àwọn náà gbádùn ara wọn lágbọ́ lọ́hùn.
1: Ami.
2: Ẹ a máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ti káàdì Fásiola pé ṣé ká máa sálọ náà ibi ká dúró. A lè sá lọ fún yín o. Ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀ mo dìbò mí fún Haruna Shola.
1: Haruna Shola.
2: Àlàáfíà fún yín
1: sà. Àlàáfíà fún yín sà. All right, Haruna Shola 5 vote, káàdì Fásiola 4 vote. All right. Ó ní pé
3: ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu.
1: Iṣẹ́ ń gbọ́.
3: Nígbà tí ó bá yá, wà lọ́kàn ò fẹ́ rọrẹ́ o. Gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu.
1: Ọ̀rọ̀ ń bẹ́nu orin yìí gan o. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ó ń bẹ́.